adáṣe ní hun ní ìbọn gbọ́dọ̀ wọ́n mọ ènìyàn wọn ni wúrẹ́ tó wọlé tí ò kágò ọdẹran àmúso pọ́ọ̀sì ẹ̀ àgùntàn ìbọ̀rọ̀jọ̀ tó wọlé tí ò kágò ọdẹran àmúso bẹ́ẹ̀kọ́ ló bá ti júbalẹ̀ dandan ni kiri ọlanu fún un bẹ́ẹ̀ bá ń bí lérè báwo la ṣe ń ṣe àṣeyìtì alákànṣepo báwo la ṣe ń lo àlùyọ nílé iṣẹ́ bond fm ọ̀rẹ́ aráàlú tí a fi kalẹ̀ sí ojúlé kìíní tó ní hálẹ́gbẹ̀ẹ́ ó kárí ayé ó rédíò nàìjíríà ó kárí ayé ó bond fm ó kárí ayé ó fún wọn sọ pé rédíò nàìjíríà ló ti ń là náà bọ ànáyẹ wá a sì tún ń lo oníyìnbó ni mo dá rọbí ní àlàmì iná ọbẹ̀ dá rọbí ní àlàmì iná ọba tó nílé ayé bond fm ló sì tún bọ wá lọ́la rédíò nàìjíríà ló sì tún bọ wá lọ́la rédíò nàìjíríà olóbí rédíò nàìjíríà wọn sẹ́ńkà olóbí metro fm onílò tó bí bond fm àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà hà nìyẹn kò tá ń fi jẹun dé bíi pé kó yó wákà náà ni wọ́n fi lu ilé yóò fẹ́ ni fọ́rọ̀ nígbà kan kẹ́hìndé àfikún bọ́ ọlọ́run kò sàmì ẹ̀yìn akínjìrí àfikún bọ́ ọlọ́run kò sàmì ẹ̀dá adékẹ́bi gẹ́sí àlùkò sórí fún wa ní ìgbà tí ó yẹ wa ọlọ́mọdé akúkọ́ ló ń tó gbàdúrà wa mọ̀jẹ́ akúkọ́ ló ń tó gbàdúrà wa ilé ìlà fi wọlé sórí tó ẹ̀ tó ojúmọ́ rẹ̀ iléeṣẹ́ bond fm 92.9 wọ́n ní bóni ìsìn bá pọ̀ tí ò fi gbá mọ́ ìtọ́jú sílẹ̀ kò lè pọ̀ lálẹ́ ajé dáúdá ipò àkàrà ọ̀rọ̀ rẹ̀ yìí o kí ló dé tẹ́ ń pe ajé dáúdá tẹ́ ń pè ní ipò àkàrà mo sọ fún pé ọjọ́ ń bọ̀ ni ọlọ́run wí ẹ mú sì jẹ́ agbáàgbé ojúmọ́ rẹ̀ ti iléeṣẹ́ bond fm 92.9 díẹ̀ tó ní nǹkan ní nǹkan gbàṣà ìtòdíwà agbẹ́rẹ́ olúgbájú ó ní fìlà tó ní nǹkan ọ̀rẹ́ ẹni ìparí òwe náà nìyẹn monday tuesday wednesday thursday friday saturday sunday kàlà fílẹ̀ kẹrin rédíò yòókù kò mú yòókù ẹni tó jẹ́ alámòjútó fún ètò láti ṣe títí di aago 12:00 láti ìdájí tá a ti bẹ̀rẹ̀ náà ni ganyatu bello ashiru ṣùgbọ́n ibi tí inspector bá ti gbólù kọ́rọ̀ àjọkù sájẹ́ẹ̀tì òjò wọn láì bú sàrọ̀ kọ́mọ̀ sí làbẹ̀là gbogbo ẹ̀ lábẹ́ igbákejì ọ̀gá fún ti àwọn ètò iléeṣẹ́ wọn bíbá ẹ̀ àbúrò wa ahájà láti fàtọ̀rọ̀ lu wa ògo náìkè ájà ọmọ mu ní ẹsẹ̀ẹsẹ̀ ni o ẹnjìnì ajẹ́jẹ́ lówó owó ṣe fagbára ní bíblẹ́sì àlùpùsìtò láàárọ̀ àjọṣẹ́ papọ̀ náà tún ní ẹnjìnì àdáì àjọṣẹ́ papọ̀ ní wọ́n mi gáàdì àbáwọlé àbájáde ó fẹ́ ṣètò ọgbọ́dọ̀ wà fún bí ẹtí máa ń lo sí ẹ̀sọ́ àyìnlá mú kí o bákan náà lọ wá sí kó friday ìgbòho pátápátá ni mú kí o àtàwọn ẹnjìníà wa yíyàrá amúnáwá náà gbogbo pátápátá náà ni mú kí o sórí ètò àìtó yín òjúmọ́ rẹ̀ ta ló bá mi lálejò ta ló wá kí mi náà ni kùnà ọdún kátúndátọ́ mi díẹ̀ gbogbo ẹ̀yìn tó yẹ pé ẹ̀ ṣàdúrà tẹ́ tárí ẹ̀ gbogbo náà ni mo rí lórí wàsáàpù fàṣọjúlọ̀ sọ̀pọ̀ abọ́lá ọládúyè bàbá náà jẹ́ agbó nílùú ìbàdàn tó ti jó gbó tàbí lẹ́sìn kristi sí èsì ní èbúté mẹ́ta mú kí lọ́pọ̀lọpọ̀ sínú ẹ̀sìtìsì náà ni wọ́n wọ ìfètò ìṣeré o ìmọ̀ọ́mọ̀ kan láwọn náà rẹ̀ dr tújú ọlálẹ́kan mú rí o alàgbà adéago ọládiméjì àyìnlá láti ilẹ̀ yúróòpù náà mú rí tẹ́ta rí sí mi o bàbá wa láyẹyẹ ajúwéjúwé ẹ̀lẹ́ ò mọ lé wa ẹ̀mọ́ ti pè mí ajúwéjúwé ẹ̀lẹ́ ò mọ lé wa òpó yìí ọ̀sà nìbàdàn ajúwéjúwé ẹ̀lẹ́ ò mọ lé wa òpó yìí ọ̀sà nìbàdàn o ajúwéjúwé ẹ̀lẹ́ ò mọ lé wa jádókè lọ́nà gé wa iléeṣẹ́ wa wọ́n wà bàlàdà kọ́ṣílẹ̀ ajáde mọ́tàn lé ọ̀dà kò fún pàjẹ́ jádókè lọ́nà kí n dá tọ́mì kí n tó pépè ìjúlẹ̀.

0: kún ojúmọ́ gbogbo ilé o. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà, àbáyọrí àti àbáṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajíhìnrere Odúpọ̀dúnrami. Gbogbo ẹ̀dá tó jí sí ìmọ́lẹ̀ alààyè yìí, ẹ jẹ́ kí a máa ju ọwọ́ wa sí ọba ayérayé. Ẹ jẹ́ ká máa kí ẹnu ọmọ Ísíráẹlì wí pé ó ṣeun. Torí pé kìí ṣe mímọ̀ ṣe wa la fi jí sí ìmọ́lẹ̀ alààyè yìí. Àánú Ọlọ́run ló ṣe àwárí wa. Ọlọ́run ló fààyè gbà wá tí ò jẹ́ kí a bá òru ní ìrìn àjò. Sí Ọlọ́run tó ṣe èyí, ògo omi fún orúkọ rẹ̀ lókè ọ̀run. Ní kùtùkùtù òwúrọ̀ yìí, èmi àti yín jọ fẹ́ kan àwọn ilẹ̀kùn kan. A fẹ́ kan ilẹ̀kùn ìdásí kánkán. A fẹ́ kan ilẹ̀kùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n nílò wí pé kí Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ wọn ní kíákíá. Àwọn tó jẹ́ wí pé kò sí àkókò mìíràn fún wọn mọ́, àfi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń retí ìdásí Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ tó jẹ́ pé ìdásí kankan yẹn kò ṣeé sún síwájú mọ́, àfi pé kó ṣẹlẹ̀ ní kíákíá. Àjọ fẹ́ kan ilẹ̀kùn yìí ní kùtùkùtù òwúrọ̀ yìí. Mo sì gba Ọlọ́run gbọ́ torí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ fún wa wí pé ká kànkùn, ó ní a ó ṣe fún wa. O ní ká béèrè, ó ní a ó rí gbà. O ní ká wá kiri, a ó rí. Gbogbo ìgbésẹ̀ tá ń gbé ní kùtùkùtù òwúrọ̀ yìí, kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó fi òǹtẹ̀ àṣẹ, kó fi tẹ̀. Mo fẹ́ kó pariwo orúkọ Jésù tó pariwo ẹ̀mí mímọ́. Gbogbo ènìyàn tó nílò ìdásí Ọlọ́run kankan ní òwúrọ̀ yìí, ẹ pariwo pé Olúwa dásí ọ̀rọ̀ mi ní kankan. Àwọn kan wà tí Ọlọ́run gbọ́dọ̀ dásí ọ̀rọ̀ àlàáfíà wọn lónìí ní wákàtí yìí bí a ti ń sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà nínú ìrora ńlá, àwọn tí wọ́n fi ẹkún ní ibùsùn wọn mọ́jú yìí, àwọn tí ara ń ní, àwọn tí a ní lára. Ẹgbẹ́ ohun àṣẹ yìí o, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Gbogbo ènìyàn tó ń gbọ́ ohun mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà nínú ìlera kan àbí èkejì. Àwọn tí wọ́n ti fẹ́ bó bọ́, àwọn tí
1: wọ́n ti fẹ́ bó.
0: Orí ọwọ́ ńlá kan tó ti ọ̀run sọ kalẹ̀, ọwọ́ ìwòsàn. Ọwọ́ yẹn ni wọ́n pè ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ilé tó máa ń ṣiṣẹ́ agbára. A sì ń dá ọwọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi omijé ní ibùsùn wọn mọ́jú. Àwọn tí wọ́n nílò ìdásí Ọlọ́run ní kíákíá.

ọ̀dọ̀rọ̀. Ojú ẹ̀sìn tó ṣù yìí kò gbọdọ̀ rọ̀. Ọlọ́run fẹ́ dànù. Gbogbo ẹni tó jẹ́ wípé ojú ìtìjú tó ti ṣú tó ti ń fún. Ó jẹ́ pé tí Ọlọ́run ò bá dá sí, ẹ̀sìn ló máa dì. Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run lọ́gán. Ọlọ́run nísinsìnyí. Ẹ dá sí ọ̀rọ̀ wọn. Àwọn kan tí owó ti fẹ́ ṣe ẹlẹ́yà wọn. Àwọn kan tí àìní ti gbé wọn dé ìkóríta ìtìjú. Èmi ni o. Wọ́n ti gbé wájú. Wọ́n ò rí ọ̀nà mọ́. Wọ́n wẹ̀yìn. Ọ̀nà tí wọ́n gbà dé ibi tọ́wà pàápàá ti díjú. Kò sí èèyàn kankan ní ọ̀tún àti lọ́sì. Gbogbo ẹ̀yìn tó dákun ẹ̀yìn nìkan lójú ọ̀nà. Ìwọ́ tó wò ẹ̀gbẹ́ ọ̀tún, ó wo òsì, ó wo wájú, ó wo ẹ̀yìn eré èèyàn kankan mọ́. Ìwọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kọ̀ ọ́ sílẹ̀ tí wọ́n ti wá já sí wípé ìwọ nìkan ló kù. Wọ́n ní kó lọ dé àṣẹ ayé rẹ̀ torí wípé ìrànlọ́wọ́ òdìdé láti ibì kankan wá. Ọmọ Ọlọ́run, Ọlọ́run lọ́gán, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, ó yá dìde nítorí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Gbogbo àwọn tí ojú sì ti tì tí Ọlọ́run fẹ́ tún ìtàn ayé wọn kọ. Lóòrọ̀ yìí Ọlọ́run dá sí ọ̀rọ̀ wọn. Gbogbo ènìyàn tí a jọ máa ń rìnrìn àjò àdúrà yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó nílò pé kí Ọlọ́run dá sí báyìí. Ìwọ tí ọ̀nà ti díjú mọ́. Ìwọ tí o mọ̀nà mọ́ tí ilé ayé ti fẹ́ sú ọ. Ẹlòmíì fi ọ̀nà ní wẹ́lẹ̀ ni ilé ayé ti sú pátápátá. Lónìí Ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ìkóríta tó ti bára rẹ tó ti ń kígbe pé àbámọ̀ ǹbámọ̀ ǹbá má ṣe é ǹbámọ̀ ǹbá má dáwọ́lé ǹbámọ̀ ǹbá tiẹ̀ má wá sáyé. Gbogbo ẹni tẹ wà ní ìkóríta àbámọ̀. Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run lọ́gán. Ó dá sí ọ̀rọ̀ ọyún lónìí. Gbogbo àdúrà ní àwọn ìdásí tí kìí sábà ṣẹlẹ̀. Àwọn ìdásí tí kò wọ́pọ̀. Ọlọ́run dá sí nínú ayé rẹ lónìí. Gbogbo ènìyàn tí a jọ rìnrìn àjò àdúrà pẹ̀lú ẹ̀ bóyá mo dárúkọ ìkóríta tí o ti bára rẹ tàbí n kò dárúkọ ìkóríta tí o ti bára rẹ. Gbogbo ìkóríta ìdóríkodò rẹ níbi tí o ti ní ìní ẹ̀dùn níbi tí ọkàn rẹ ti ń fò. Ọlọ́run bá ọ pàdé ní àwọn ìkóríta rẹ lónìí. Ojú ẹ̀sìn tó ti fún àtẹ̀lé tó ṣú dẹ̀dẹ̀ aká kúrò ní orúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Mo gbàdúrà wípé ìdásí kankan yìí gbogbo ojú pátá ni yóò rí. Gbogbo ènìyàn pátá ni yóò bá ó dúpẹ́. Ojú ìgbàgbọ́ ọ̀dọ̀ mi tì ọ́ mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa ti ẹnu mi sọ ní òwúrọ̀ yìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí o bá ní WhatsApp ní orí ọ̀rọ̀ rẹ tí o sì fẹ́ máa gba àdúrà yìí lójoojúmọ́, o lè tẹ àtẹ̀ránṣẹ́ láti orí fóònù rẹ sí nọ́mbà tí wọ́n pè ní pé ẹ fi mí sí ìdílé àdúrà. Nọ́mbà náà nìyí 08021 22 20 22. Lẹ́ẹ̀kan sí 08021 22 20 22. Èmi ni tí ó ní tòótọ́. Ajé rẹ̀ ọdún pa ọ́.

I see, I'm losing my job.

0: Yeah, they might pay. I wait my years since one of the Arabian co. One poor company only blessing CEO. 1 year so what cost all the million of my local dinner and off it, huh? The by ESC ni blessing CEO. Or shall I?
1: Ebosolu Agba. Wọ́n ni lọ sí lẹ́gbọ̀n aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà nídìbò kò mẹ́ta tó bẹ̀rẹ̀ sí wípé ìyẹn méjìdínláàádọ́ta ló jẹ́ kó wọ́n ìyẹn kankan ó fún ti ìpínlẹ̀ ọgọ́rùn-ún ó lé méje ni.
0: Ẹ á o ọ̀dà bí a ò lè ṣe ọmọ Nàìjíríà ò ṣe o ọ̀dà bí a ò lè ṣe. Ẹ ń sọ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ ẹ ń sọ kúlẹ̀ òkúta sókè olórí ìdórí o. Ẹ á o ṣe o. Ààrẹ Bọ́lá Ahmed ti múná ọkùnrin láàárọ̀ yìí o. Wọ́n ṣe ẹgbẹ́ báwọn láyè táwọn bá tún lọ sáà kejì. Wọ́n láwọn ṣe bẹ̀bẹ̀. Wọ́n ṣe rí ìlànà ọ̀tún àwọn tún gbé kalẹ̀ o. Àwọn ìlànà tó sì wá gbé kalẹ̀ yìí. Wọ́n ìgbàgbọ́ ọmọ Nàìjíríà ni. Wọ́n láwọn sì ṣe tọ́tẹ̀ gan máa ẹ máa dún tẹ́tẹ̀ pé Ọlọ́run ò ṣe o pé a dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed.
1: A gbọ́ kan sọ̀rọ̀ yọ kan tẹ̀sán o. Àwọn ẹgbẹ́ oníṣègùn ìbò NNP ìpínlẹ̀ Gombe. Wọ́n ní ó kù díẹ̀ káàtó bí àwọn sí ISC wọ́n ṣe pé kò yẹ kó rí bẹ́ẹ̀ agbèfọ́ba wọn ni kì í jẹ̀bi.
0: Blessing see you bless you ko jata jafe katakara laje ti fun gaje.
2: Gbogbo ilé kan lórí àtìyá àwọn ọmọdé báyìí. Ẹ̀yin náà kò sí bàtà ya ń kíkẹ́ lọ́mọ tí kì í sunkún. Torí ṣe ló máa ń kọ́. Bẹ́ẹ̀ ni àwọn òkúrò lójú kan. A jẹ́ wípé ò tí ì gbọ́ nípa Nàìjíríà sáàtò tí growth conditioning milk nìyẹn. Láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi ni àwọn ọmọ. Ọmọ tó bá lọ Nàìjíríà sáàtò tí living conditioning milk ní sunkún bí wọ́n bá ba ìyá rún ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa bù sí i. Tó bá tún wá lọ Nàìjíríà sáàtò tí hair booster cream ìyẹn gan fún ẹ̀ òdógún ni. Ó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú ikún tí yóò sì máa gùn sí i. Irun rẹ̀ jẹ́ níwájú tàbí nípakọ̀ ọmọdé ò sí. Níbi tí Nàìjíríà sáàtò tí hair booster cream bá wà. Mo ní màá ti wá rí àwọn èròjà tí ń ṣe Nàìjíríà ọmọdé yìí. Gbogbo èròjà tí ń ṣe Nàìjíríà wà káàkiri. Pè wọ́n sórí 02-5007-861 àti 08017-9933. Nàìjíríà gbogbo rẹ̀ nílò.
3: Out of airtime and you don't have money to
4: up to this call.
3: Out of data and you don't have money to top up.
4: 737.
3: The GC Bank Air Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: ye kin to ba be jade o ye je won pe awon ton ni je bi pomo legba sosofin won ni kini ko dun lenu enikan o won ni consent mandala o consent kan ti o wu to pe ko be de ori alefa won wa podo lolo lomi to ron consent o ma lo nibe to niyan ko dani won ni oporopo na awon to pe won fe dije bi pomo legba sosofin do je pe won ni inu won oda be ni pe omi ni fo ayafo no wa bayi tori pe ni gan le to libo yo bere won ni ponu won lo je a ton be lori alefa tele won ni won fe fori alefa sile ti won so di mo pe ana o le se ṣugbọn ọpọlọpọ lo ti de to pe awon na so ni mo pe a n dandan awon fe dije bi pomo legba sosofin o da awon to kan si repetan laaro alagbata ni aba so ye pe on lo je odari to je aben adari legba sosofin bayi awon na dije o be ni ọpọlọpọ awon eyan enikan je kalu wase loguwa abejide ogbara oye jocha rotimi ihobire oke mutiu gbogbo won pata lo pe kalu kan sa fe pada si legba sosofin ko da awon na elomi gan tin lo bi e marun ṣugbọn to so ni mo pe ani se e sa yo da eje ko nlo won wa toka si arakunrin kan o won ni o so pe o n fe dije bi ipo omo legbon asosofin won ni o si so ni me pe tori pe awon eyan pe o pe ko wa dije bi ipo omo legbon asosofin na lo se fe dije tori pe won mo pe ohun to gbagba sun loye won wa so ni me pe oro omo na bi ka pe arakunrin a le pe lomo o so pe omo ogbon dun lohun ṣugbọn nu awon iwe to je pe boya o fi ko alamori ese won ni ora ni pe odun ti won bi odun 2010 lo wa nu iwe irinna re ati awon iwe to fi ṣugbọn o so di mo pe omo ogbon lo bo le je pe ara re kere won po oko e ni Mohammed Sadiq Buba o so di mo pe o n fe dije lo si ilegbon asojofin to si je pe eni ti o n be lori alefa o ni awon eyan so pe ko se dada won yin lo pe ohun ti won ni ohun gbọdọ wa gbọnju ko na dije bi eto ṣugbọn won so di mo pe ko je ki omo arakunrin ti ju bi omo odun 15 lo ṣugbọn o so di mo pe ohun ti wo ogbon odun bo le je pe ara re kere lo to ṣugbọn sa so di mo pe te ba ri awon aburo gbe mo pe aburo mesan lo ni leyin to je pe leyin to ni aburo mesan leyin o si ni akobi fun amolebi ohun ba wa lo se wa je pe ninu iwe e to je alamori awon nkan akonu re ohun ti won ba nbe ohun na ni odun 2010 to si je pe ohun so di mo pe ogbon odun na lohun oro yi gbogbo e na lo n lo je yo le gba se su ba e na gbo iwe the nation laaro yi
1: o di o bi se telegraph ma wa so ra whatsapp o wo bi emi na wo to ya ka wo ko nu ara nji nkan be o won ni to fi pa ka je gomina ipinle sokoto senator to je pe o soju gusu sokoto sokoto south senator district and here Aminu Tambuwa onagba ti de baba si tin dagba ni ogun ja ni wi pe lowo lowo bayi o jule o onu gbo ta ni gbe ni ego si ni di se ni be ba si baba si baba ka pe asia kesi o nta ba ni ke yobo DJ o lo ti lo o ti DJ fufu e mefo toto o ni ye de bi odo ni ngba to wa wo lo to lo si pe awon odo ani na si waju wa leyin wo la to o jule fun odo o won ni to fi gba kan je abenugan legba so fi wa Nigeria fun di kan tabi ikeje lo wa jule fun faru yabo versus so ninu egbe selu ABC ni pe ko lo lo fun legba so fi agbale wa Nigeria e wa ma gba imara lodo o agba lo nje o tori pe bagba ko ti ba ko di kadu nkan ta ngbe ka ta wa ipu lo fun odo kan ni rede wa Nigeria ni we sanga telegram e ti na kala lo yi
0: o ko nu we re na le ngbadu Monday FM la wa o 92.9 radio fe so wa po to kari aye nu we royin the nation na mo si wa laaro yi ye je won pe are bola me tun wo wa nso won ni kese kese ma nlo waju won ni kasakasa nbo leyin kasakasa nkan won lo na ni baba kese kese won se ri ise ta won se bo lati bi odun meta ta ti bo sori alefa won lo to le nira fun awon Nigeria ṣugbọn iṣẹ akin ni o wọn làwọn sì ń sọ nímọ̀ pé àwọn òní tẹ̀tì àwọn tó tẹ̀síwájú àti máa ṣe iṣẹ akin wọn tí wọn bá dára pé nǹkan kan bẹ tọ́ pé wọn fẹ́ jábọ̀ àbọ̀ fẹ́ túkọ̀ àbọ̀ fẹ́ bàjẹ́ wọn ní ẹni tó bá lọ́pọ̀ pé yóò jókòó yóò tún rò nígbà tó bá tún inú rò àwọn àṣe àtúgbékalẹ̀ ṣùgbọ́n àwọn àtúgbékalẹ̀ tó fẹ́ ṣeun ó lè fẹ́ nira kí nìdí rẹ̀ bá ti ń ṣe àṣebẹ́ je lo fe mu ki o le ko di oke ape lo je ko ni je ko di nkan fe ko fe foka o fe je ko le de ko ba le duro dede mo won sugbon an lati se adugbe ade o je ko le de yo ri tete wale daada won ni pot le je pe ati ri tete wale o le de yo fe nira die tita ro na la kola bo ba jina to ogeni mada won ni gba to ba je pe to ba ya to ba ti ogbe to ba pa ti o de si jafani n gba lo po ko ba ah ase bi Nigeria se rire ase Olorun ni ki ani baba yi lori Alefa pe nkan to sele ni o nigba ti won so lasiko ti won se for running fun won e tun won ni awon kan ton je African CEO from ele to ba ni Kigali ni Rwanda are Bola Ahmed tun so di mo pe ti won ba je oluwe ojo waju on gboro gboju ati ma pun mi le gbogbe gbogbo awon kan ta won se bayi to la ni pun mi awon lara won ni ipun mi le gbogbe sugbon o awon mo da gbogbo Nigeria bi pe awon tun se opolopo ise lo to ipenija nla sin bele lasiko ta wa yi sugbon bo ti wu ko ri na a gbodo se ta ba se ta ba lo fe ma do talent ti o wa se en ti o se nkan ti o mu ilo si waju ojo kan na ni o bere ojo kan la na o kan na ni tan e je ka jo gun ogo ka jo se ko ba le bo suju fun wa ohun ti arebola na ti o so re o te ba na gbo iwe ero nation la ro yi e daru
1: ko bulu ko ba le lo ti we pin sale telegram la ro yi sale ti bo na gbo ro yi to mu emi na ni mo ni o won na ri ti so pe ti lo so do ti sabara de gbo ra ele je po se are na wa je so ba mi ti wo so kupo loro lori pe owo ero olorun ko pe tun gba tan tan gbo pa se ani wo na lo pe tu wi pe o ti lo won ni ta ba ni ka ma wo ni esese ni ti so do to wa e je a tun wo rede wa Nigeria won ni ko tele tele ko to ti pe an te gbo pa se won ni lo bi gomina medi lu ogoji 36 state to ye pe meta di logbon wo lanfa na ti san wo so awon osise nigba tan tan gbo pa se tan so pe won na lo pe tu pe tu so bizi di pe o ti lo won ni ti san wo so won ni e de bi odo allocation allocation won ti n gbo latodo ijoba apapo wa so do gomina so se wi pe gbogbo e ti yi pada bi gomina ko ba se daada gomina ni ke fa laso wi pe lowo lowo bayi awon o ka ba mo pe yo ro na won pe to ayo ku lori de wa Nigeria tori pe na fa gina ni ala fi eye bi o se pe atesi are na Nigeria so won yi ni Kigali ni bi eyin to won ti a se kagba apuro kan fun ti adulawo owo lo petro mi o ka ba mo lori be aso gba me ti mi buru pasa mo iwo Nigeria people e ti na kala
0: o ko nu we re na le ngba ni bon fm la ran to do time mi si wa ni lo Kigali ni o le de Rwanda o ti mo si n ba re bla me tun to n ba won soro nje ki la re so so ti ni oro to ba jan lo gba won ni ki ko se lete I know de ma ni are mu da mo ri wa Nigeria to n gbe Rwanda loju won se ri se joba won yo gbon ju ati ma se lai smart lai ka re lati pe Nigeria bi pe won de ipo to e ki Nigeria de ni o won ni e wo gbogbo agbaye patani omo Nigeria won so pe Nigeria teri yen ki se orilede yepere laarin awon orilede lati wa je Nigeria wa je orilede agbeleke kaakiri agbaye agbodo se awon ise takuta power test waju lati se awon ise akin lati pe Nigeria doke ni o are tun wa se ileri fun gbogbo awon ti won je awon omo Nigeria tin be ni orilede Rwanda ipe awon ma da gbogbo omo Nigeria ati leyin odi ipe awon ni je ko won aburo kankan sele si won ipe to pe gbogbo awon nkan to je nkan ti oje adamo to mu ilo siwaju ba ni ta adamo omo Nigeria yo ma lára wọn náà jáde ìpín èyí tó jáde láti ọdọ ẹni tó jẹ onímọràn pàtàkì sí àlọ́ nàpa ìròyìn ìlà lọ́yẹ̀ báyọ̀ ọ̀nà nùgà wọn ní arẹbọlá ahmed tinubu lọyẹ pé wọn kéde yìí lásìkò tó yẹ pé ó jẹ àsìkò tí ọpọlọpọ àwọn tí wọn jẹ ọmọ nàìjíríà tó ń bẹ ní orílẹ̀-èdè rwanda nílùú kigali tó yẹ pé wọn bá àgbàlejò pàápàá jùlọ àwọn tí wọn jẹ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ àwọn tí wọn kẹ́kọ̀ọ́ tó gboyè àwọn tí wọn jẹ olókoòwò àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé ní rwanda wọn ni wọn bá ààrẹ ṣe ìpàdé tí ààrẹ sì mú dáwọn lójú pé má mi kàn ẹ farabalẹ̀ ẹ fọkàn balẹ̀ nàìjíríà sì máa dùn ọ ẹ máa gbádùn ara yín kódà gbogbo kíkiri tẹ bá gan ẹ náà ẹ máa yọ bó àná bíi pé ọmọ nàìjíríà rè nìyí ẹ lọ gbọ ìwé ìròyìn the nation láàárọ yìí ẹ bá rẹ.
1: kókó ló lè sọ ẹbọ rẹ fẹ ò ń gbóná fẹmi yóò sì máa tù í lára ta ló ń kọ́lé fún ẹ̀ bí kò sí ọlọ́run ọba tí ìbí aṣọ pé ọlọ́run bá kọ́ ilé àwọn tó ń kọ́ wí pé ń se lásán ni wọn láti kájú òdodo gbèsè àti ẹ̀rọ ló kọ́ ìṣẹ́ sí gbàdọ̀ máa bá gbà mí gbogbo ìgbà ni ló fún aṣọ àbí tó jẹ́ pé akọ̀ wí gbogbo fún ẹgbẹ́ abánikọ́lé tí a mọ̀ sí association of real estate development of lagos state aredos olóyè ahmad babatunde sani olùkọ́ tó lẹ́gbẹ̀rẹ̀ pápápá àwọn olùsọ polo tí a mọ̀ sí brazil lórí àpérò kan lórí àgbékalẹ̀ okòwò fún ti àgbáláyé tí a pè ní brazil construction international business round table wọn ní ìdánilẹ́kọ̀ọ́ la gbọ́ pé yóò bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ o ìyẹn ní òjò ọmọdé ọjọ́ kejìlélógún títí lọ sí ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún 2026 ní pé kátákátọ̀ kìjẹ́ kó dẹrùn lédè wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú wọn ti tẹ̀dọ̀ nípa àṣìṣe àgbékalẹ̀ ní kíkọ́ àti àwọn olókoòwò àti àwọn tó máa ń ṣètò lónìkọ̀ ọ̀jọ̀ kan ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti rí pé ìkọ́lé yóò rọrùn wọn amáyédẹrùn yóò rọrùn àti àwọn amúyẹ fún ìdàgbàsókè oníkọ̀ ọ̀jọ̀ kan olórí oníkọ̀ tó wá jẹ́ kojú rẹ̀ wípé gbogbo ètò náà ló ti wà ní sẹpẹ́sẹpẹ́ pípé káfíńtà tó ń fi yíyọ̀ sọmọ sí irinṣẹ́ náà ni òní lọ́wọ́ wípé tá a bá ń sọ nípa àwọn abánikọ́lé ní ìpínlẹ̀ èkó tí a mọ̀ sí ní estate developer pẹ̀lú ọgbọ́n àtinúdá àti ìkọ́ṣẹ́mọṣẹ́ terms professionalism wípé àtìlẹ́yìn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó náà ni láti wípé èkó wọn wá jẹ́ àpò àrùn tá a mọ̀ sí mega city wípé aṣọ́bọ́lá mẹ́ẹ̀ tí wípé kọ́ni ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn lórí ìtọ́nà ti champions 6 2019 wọ́n ní yẹn débi òdo wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè wa nàìjíríà ti b Bansi won jo ma fo support pe for to wo si fu won tun na ni owo fun suba igbo san lo ko ma si labe labe ni gbugba kiti eye e ja ma kan san si waju bola mi ti mo bi lo je pe gbugba papapa tan ko ja lo si orede Brazil won ni joba Brazil n pe ja ma kan san si mo awon jo ma si papo ni lati ri pe agbe kale le kiko ye ni ipinle ati orede wa Nigeria ni lo ma fu lo kila ti awon loko won si mo wa si orede wa Nigeria ta je ko na won wa da se sile won ni ipinle ko ati orede wa Nigeria won si fo ro se o lori to won ti ibugbe olori luko to wa je ko duro pe igbe ni 40 gba lawo lo je ko 40 ogiri bi pe njo ko tabi ko lati ri pe ile kiko to je ko bagba ma to ni daro wa fun awon Lagos lawon are do so wa ko gbugbu awon olugbe orede wa Nigeria pe gbugbu awon eto yi bi ko ka mu ni okukudo to pe jaki jado agbalaye pe are do yo mo fu lo kila na ni fun ile kiko fun awon me ko ko ni se bodo fe won te si waju ate jade atodo to ba fo tai ore oluwa country to je adukuro fun egbe na ko ko se
0: so waju Monday FM la wa 92.9 radio fe so wa po to kari aye bo baye mi o ye o yan gi ile won godo ye le atari won godo ye roje ade afon lo ma ko to tin sha wo lo si lo
1: pe
0: be my ti kuro lodo are bola me tinu so bi are npe are de jo ifa ifa are ba fore ti tare o ba fore nko iwo lomo won ni ba ba lo ayide ade afon ba ro jo ba lo are bola me tinu la gbe ko won ma ti de si ilu eko leyin gba ti won rin ni ajo ka kire awon le de meta ni ni agbaye to je pe irin ajo won na won ni o se so ayo won ni ajo ile ti won ni lora nipa idale ise le oyin bani soro ati opolopo awon ajosepo o na lo waye o won ni are lo sori de france won lo sori de kenya won si lo sori de rwanda bi ta ko won ti joko ti won soro pelu opolopo idale ise le lagbaye awon ti won jo dalile adulawo pelu opolopo awon ajo egbe kaakiri agbaye papa julo won ni won soro lori awon isoje eto oraje ati ajosepo ile ti won waye ni awon elekun jekun won ni oko ofurufu are lagbe pe o balegude ni nkan bi agbo meje koja iseju meji la le ano de yi nibi to pe presidential wing of Maritime International Airport ilu Ikeja awon ti won gba lejo are ngba ti won de si Eko lale anode na ni governor Clay Ajide Sanwo-Olu igba keji won fe mi amsat en to je olori eto ise si are alaba fe gbaja bi amila ati adalegmo asofin Clay Eko Mudashiru Obasa pelu oporopo awon ise ijoba won le asiko ti are to je pon wa nle orile France won ni won se ipade pelu awon to je awon oludokowo ti won je ti agbaye ati awon ti won je olukopa ndi eto oro aje nbi ibongo na ni won ti tenmo pe ise ijoba won won ni won fi ajo lati ri pe anise ka se ijoba gbangba wa dia ka fi ka kore ni janu ka si gbe atuto eto oro aje kale to je pe eto oro aje yo se Nigeria lanfani yo se gba won to ba ba dokowo yo se wa lanfani bakan na ni are tun kopa ni ibi eto apero kan to je ti adura to pe ni African Forward Summit ni lu Nairobi ni ile Kenya won ni awon to gba lejo eto ina ni Emmanuel Macron to je arule France ati William Ruto won ni bibi pade yi are won soro to po nipa atoto ati ba se le se ka pe awe to je pe awon agbekale to oraje un yo se so ayo fun gbogbo wa ati ajosepo ni bi eto ko ni ekun ile adlaw to je pe yo mu eso ayo wa be ni won tun tesi waju won ni won salaye nipa pataki awon nkan ti won gbekale ni de eto oraje oju omi to pe ni blue economy ati ileri won ti won se pe se Nigeria ati ari won ni ilana ti ebite ko oju omi awon mu gbiyanju lati mu awon nkan mayederun lati so kale papa julo fun awon ile eto ye ti go from Guinea countries gege bi ara kitan lati ri pe ajosepo ni de eto abo ati eko wo to ni tumo pe o waye nigba to wa ni Nairobi ni ile Kenya are tun se ipade pelu en to je are orilede Madagascar ye Michael Randa Rina won wo se ipade pe lawo na te pe gbogbo gbogbo o da lori bi ajosepo ko wa yo se so eso ayo fun gbogbo e na gbo iwe iwe ni so laaro yi e ba ro ni
1: koko ni le se bon efe na je ko nte se waju wa kede to blessing aluko mo ri pe ewo ko da ku ko baje se ka tun lo te se waju ni ka tun lo nda kilo wi ki mo bo jule
2: Iya kike lomo ebi lo je ta ruwo gba gbogbo ile kan lori atiya awon omode bayi eyin na ri be ko si gba ta ya kike lomo ti kin suku lori se lo ma nko beke iwon wo kuro loju kan a je wi pe o ti gbo nipa Mediana Zero to tin living growth conditioning milk niyan lati igba ti mo tin lo fun awon omo mi ni iwon ti kan won mo omo to ba lo Mediana Zero to tin living conditioning milk ni suku bi won ba ba yarun e be ni iwon o ma dun si to ba tun wa lo Mediana Zero to tin hair booster cream iye go for e odogun ni o se sise iṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú kú tí yóò sì máa gùn sí i. Irun rẹ̀ jẹ́ níwájú tàbí nípakọ̀ ọmọdé òsí níbi tí Mediana 012 Ebusa Cream bá wà. Bóni máa ti wá rí àwọn èròjà tí ń ṣe Mediana ọmọdé yìí. Gbogbo èròjà tí ń ṣe Mediana wà káàkiri pé wọ́n sórí 0702-500-7861 àti 0809-179-9333. Mediana, gbogbo ohun tí ọ̀rẹ́ nílò.
3: Kábíyèsí oníṣàṣá tó ní ọdún kan lórí àtẹ̀rẹ̀ àwọn baba alábàbà wọn. Ní gbogbo ẹni ní ìlú ìṣàṣá, olùgbé ìṣàṣá, àwọn olóyè ìṣàṣá, olólùfẹ́ ọba alápapọ̀ bá ń jọ wáyọ̀. Wọ́n ní ìṣòro máa jẹ́ ọba lọ́sùn lọ́jọ́ tó àkàbí lọ́wọ́ àti òdúró bí àríwá joyè àti lọ́wọ́ ní fẹ́ẹ̀sì. Ẹ kú oríire kẹ̀gbẹ́ kẹ̀tọ́ pẹ́pẹ́ lọ́mọ wí ṣe ní àárọ̀ àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ọba wa. Ìgbìnrúgbìn kì í kúlọ̀wé ìran àkàràgbè. Wọ́n ti yọ ṣẹlẹ̀ ìlẹ́gbẹ̀rún ọdún dandan. Lásìkò tí yìí ṣẹ́kù ó túbọ̀ máa kébi eku. Kẹ́yìn ó máa kébi ẹyẹ. Ó lè ní yóò máa fọ òbí ènìyàn. Ọjọ́ Sunday 17th of May 2023 lọ́tà odò ọmọ arúgbẹ̀dẹ̀ wọ́n mi kábíyèsí ọba lọ́sìrì bàbá tó ní àkàbí lọ́wọ́ àti òbúrò ń bí àríwá joyè àti lọ́wọ́ the first. Àwọn olùkíni princess wúrọ̀lá adẹ́nìkẹ́ adégòkè ọ̀gá àgbà lórí nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ èkó alhaji wahab alade akọ́ṣílẹ̀ general manager bond fm lórúkọ gbogbo òṣìṣẹ́ lápapọ̀.
2: Lotus Eat Soup. Ìfọ̀rọ̀jọ́ni tó rọrọ̀ àti pápá ìṣeré àwọn ọmọdé máa wà níbẹ̀ pẹ̀lú àyíká ìtura ìrẹ́pọ̀ àti ìgbádùn fáwọn ìdílé. Ẹ má pàdánù Lotus Eatsu láti forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí olùtajà tàbí olùkópa. Lọ sí eatsu.lotusbank.com láti ṣèwádìí pé 0700-568-87-2265 tàbí kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí WhatsApp nọmba yìí 0911-988-8880. Mubarak Lotus Bank ló ṣagbátẹrù ẹ̀ partner Progress Prosper.
3: Kábíyèsí ọba wọn oníkọ̀tún ọ̀fìnkọ̀tún láàdì pé ọdún náà dọ́gbọ̀n lórí àpèrè àgbàbá.

0: Bẹ́ẹ̀ni, tuntun ni gbogbo àwọn olùgbé ìkọ̀tún tí kí ẹ bá wa ìfẹ́lẹ̀ jẹ́sì ẹba àṣìṣ gbàdàbí ìṣọ̀lá aṣíwájú ní fẹ́ẹ̀sì oníkọ̀tún ọ̀fẹ́ ìkọ̀tún láì kó oríire bí wọ́n ti yẹ ẹbí tẹ̀sí nílé àpè làwọn bàbá ńlá wọn káàbèsí o àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ ni tí ẹ bá wa o ni ẹṣin fún mi ní aṣíwájú gbọ́gbàjúwò ọ̀fẹ́ Six badabi ishala aṣiwaju ni first oniketu of ikotun land pe kegbe kepe lori ape awon baba nla yi eku tubo ma kebi eku eyi tubo ma kebi eye omo eniyan tubo ma kebi omo eniyan ta won lori tubo ma sise bi ami olukede aṣi fun re ni aṣiwaju gbagbaju re of ikotun land
1: beshura beshura Jesus Christ mission Olorun se bebe emi lokan Olorun o fowo to
2: Bẹ̀ṣúra 2026 gbogbo ẹni tó gbògbẹ fún ọwọ́ agbára ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ ayọ̀ àtọ̀rẹ̀rẹ̀ nínú ayé káyé gbogbo ènìyàn ó lè nítumọ̀ bẹ̀ṣúra ni ìdáhùn sí ìbéèrè wọ̀nyí àwẹ̀ àti àdúrà fún odidi oṣù kẹgbà kan tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní nàìjíríà àti lókè òkun ìpàgọ́ àdúrà lójoojúmọ́ fún gbogbo ènìyàn bẹ̀rẹ̀ látago 5 ìrọ̀lẹ́ June 1st to June 30th 2026 lórí ìjọ Jesus Christ Mission 28 Soyinka Street New Okoba Flat Temple Estate Fagba Abule Egba Lagos State àwọn ìránṣẹ́ ọlọ́ntara wọn máa lóore Bishop Theophilus Adjose National Secretary Renewed Ministry of Christ International Pastor C.G. Koka Chairman Kan Ojokoro Sector Pastor Akamu Moses Treasurer PFM Ifakoyidaye Prophets Olùgbàlejò ni Prophet Ojo Dayo Sunday máa jẹ́ kẹ́nikẹ́ni yóò tán ọ́ agbára Jésù wà síbẹ̀ yóò fàyè rẹ̀ sí ìyanu 08027 06 8740 ìwọlẹ̀ rí kan.
3: Ìtẹ̀ méjì omi òwò gbọ́ lẹ́nu rẹ̀ sórí ojú kan àti ìyẹ̀.
4: Kí ló ń fò fọ́? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ ṣe àbíyẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó ń lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òwú ògbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jìnà. Obsidian Charcoal eru àdáyébá eyín funfun dáadáa.
5: I'm in love with my boy.
6: How we find vegetable soybean oil extracted from soybean, a vegetable oil that won't cake or leave sour taste or aftertaste in your mouth? How pure vegetable soybean oil is produced by professionals for over 2 decades. Try Biorefined vegetable soybean oil today to cook or to fry your plantain, akara, kimchi, meat, chicken, pawpaw, buns, fish, yams, and before the taste of plate lean meal. Bio vegetable soybean oil, making it rich in omega 3 and It's cholesterol free and enriched in vitamins A and E. Available from 1 liter to 25 liters packages. Biorefined vegetable oil is available in all markets and supermarkets across the nation for retail and bulk distribution. Please call 070-4000-7149 or 080-2306-7149. Bio vegetable oil is produced, packaged, and distributed by Boran Foods Limited. Number 23, Kankuti Bus Stop, Lagos Ibadan Expressway, Ibadan. Ogun State, Nigeria.
7: Oya ẹjẹ ṣe kábíyèsí forí adé ká kábíyèsí o orí ẹni mímú ni ìgbádé ọmọ ẹni mímú ni ìwé ìjìgbà ìlẹ̀kẹ̀ ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà ayẹyẹ ìgbádé ọ̀pá àṣẹ àti ìwúyẹ ọba wa ti dé o
8: tó síwájú ló bá fún
7: ìṣòwòyà majesty kábíyèsí aláyélúwà ọba adé faransé saheed hasan àjànàkú the second the alájẹdẹ of ìjẹdẹ kingdom lọ́jọ́ sunday 24th May 2026 May 24 ọdún yìí ni o nínú ọgbà iléèwé luwasa high school ìjẹdẹ lagos state bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ fẹmi K1 the ultimate àti aláyọ̀ melody singer yóò forí dá gbogbo àwọn àlejò lárayá lọ́jọ́ náà kábíyèsí aláyélúwà ọba adé faransé saheed hasan àjànàkú kejì the alájẹdẹ of ìjẹdẹ kingdom ògbó àtọ yìí kábíyèsí o the global coronation planning committee lábẹ́ alága alhaji bello wahab owólọlá ló ṣonígbọ̀wọ́ ìkéde yìí.
9: abúlé àgbẹ̀pàlẹ̀ ẹ̀gbọ́n o ọba fàbùwà pàlẹ̀ ẹ̀gbọ́n o wa.
10: happy first ye kurumeshe manufacturing to you kabese oba sule boss radudin adisa fabuwa bawa ala ala doti wabuli ado kingdom ki ujini kutukutu uro tako shee daibi adia fuwa bala doti wabuli ado woto mbe ishe yoba bala rekavi funda basoke wabuli ado onu kore yori te babala yi opele ye lebu mari niba yi ayeye onu kono yombele nipere u ni Monday 22nd of June shikagba ayeye onu kono waye kodyo keji di logbo 28th of June 2026 nibiti alaji wa siwa yi marshal ke one the ultimate yoti kwari fun loba loba lati ra aso odun kan oba abuli ado epe iyalode abuli ado sori 070-899-00905 070-899-00905 eyi ti iba ti agbegbe re epe iyalode jafo fun aso ti 080

0: ọjọ́ lọ́kọjọ́ karùn yóò wọ ní sínú lágbára ó máa jẹ́ kí egbò tètè jiná bó yìí ṣe wá dára tó yìí oyin pín sóríṣiríṣi bá a ṣe ní oyin ní ṣúgà lóyin ìgọ́ngbẹ bí o bá fẹ́ ra ojúlówó oyin ìgọ́ jẹ́ kí n júwe ilé iṣẹ́ kọ̀fọ̀ motocast farm and food production limited ilé iṣẹ́ tó ní oko tó pèsè oyin rẹpẹtẹ tó kalẹ̀ sí ìlọrin umara road òkè onídìí ìpínlẹ̀ kwara níbi tí ojúlówó oyin ti ń jáde ìyẹn ọmọ àrobí ọ̀nì ojúlówó oyin ìgọ́ tí kò ní àbúdá tí ẹ bá fẹ́ bu tí ẹ̀kọ́ gbóná abẹ́ fẹ́ lo oyin fún èyíkéyìí ọmọ àrobí ọ̀nì ní kẹ́ ẹ̀yàn láàyò ọ́fíìsì wọn ní ìpínlẹ̀ èkó kalẹ̀ sí 14 palm avenue musse ìpínlẹ̀ èkó roadblock d2 lagos small scale industrial matori fata àtẹrẹ musse ìpínlẹ̀ èkó o tún lè pè wọ́n sí ojú òpó wọn 080-3301-8173 ọmọ àrobí ọ̀nì ojúlówó oyin láti iléeṣẹ́ motocast farm and food production limited.
1: Ẹni bá ṣe pa akágbárùkù tí kò ṣàṣeyọrí ni ìlójúfá fún ọ̀nàrẹ́bù Kamaludeen Odubadejo Democrat. Ọmọ wa ni Maitu nílùú àmúwò ọ̀dọ̀fín ni wọ́n forí rẹ̀ sọnù sí. Ibẹ̀ ló ti ṣe léjeléje rẹ̀ tó sì ti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti sẹ́kọ́ńdírì. Ó ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sẹ̀ kúkú. Ó mọ tí wọ́n nílò, ó sì mọ bí bàtà gbé ta lọ́lẹ́sẹ̀ àti bí à ń bò lórò ìtura sí. Ọ̀nàrẹ́bù Kamaludeen Odubadejo Democrat ní ìrírí òṣèlú púpọ̀. Bẹ́ẹ̀ bá sì wo àti mọ ṣe bọ rẹ̀ ní gbogbo ìgbà tó ṣe council leader, àtakọjà ni ilé chief whip lásìkò tó jẹ́ councilor ward A1 níjọba ìbílẹ̀ àmúwò ọ̀dọ̀fín. Ẹ rí pé ó kájú ẹ̀ ló mú kí ọ̀nàrẹ́bù Kamaludeen Odubadejo Democrat fìfẹ́ hàn láti ṣojú àmúwò ọ̀dọ̀fín constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Maitu àtàmúwò ọ̀dọ̀fín lápapọ̀ o. Ẹ jẹ́ ká tún yàyà síta lọ́pọ̀ yanturu lọ́jọ́ Wednesday tó ń bọ̀ May 20, 2026 pẹ̀lú registration slip wa àti ìwé ìdánimọ̀ míì láti wá gbárùkù ti ọmọ wa ọ̀nàrẹ́bù Kamaludeen Odubadejo Democrat níbi ètò ìdìbò abẹ́lé primary election tí yóò wáyé kí Democrat ó lè rí tíkẹ́ẹ̀tì gbà láti lọ ṣojú àmúwò ọ̀dọ̀fín constituency 1 ní Lagos State House of Assembly fún ètò ìdìbò ọdún 2027 òun ládé tọ́ sí ẹjọ́ ṣe o. APC Progress.
2: Sẹ́gun ní jọ́dọ́. Èyí ni àkòrí ìpàdé àdúrà 7 Super Sunday tó ń lọ lọ́wọ́ nínú ìjọ 25 Apostolic Church International Solution Center ọjọ́ Sunday tó ń bọ̀ yìí 17th May 2026 ni Sunday àṣekágbá bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ di 11 lẹ́yìn tó 11 a.m. gbogbo ènìyàn máa bọ̀ wọ́n fi ọ̀rọ̀ rẹ lọ Ọlọ́run àpèdáhùn níbi tí ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò ti máa sọ̀rọ̀ àṣẹ tí inú ayé onípojúbọ ènìyàn àgọ́dọ̀ ọlọ́mọ ìdájọ́ ogun àṣẹ aláìsàásàn gbogbo ẹ̀gá ayé rẹ yóò di ògo wákàtí méjì péré ni 9:11 a.m. lọ́jọ́ Sunday 17th May 2026 ṣẹ̀gàn ní dọ́gọ́ Prophet Abiodun Akinlolu ni Jésù lò number 13 Adékúnlé Street ìdòwú ẹ̀gbá bus stop off Francis Ferry Express Road ni ìsìn àdúrà wákàtí méjì yìí àti wáyé o fún ìtọ́ni 08050772828 tí ó bá lè wá gbogbo ohun tó mú ẹmí kanlẹ̀ yóò di tẹsímọ́nì dandan ni.
3: Ẹlẹ́sọ ẹ̀bọ́dẹ fẹ̀rẹ̀ náà lọ́jẹ́ kó ń tẹ̀síwájú kó sí àbúrò rẹ̀ àánú náà lọ́jẹ́ kó àrígbà bí aago méje ṣe ku ìṣẹ́jú mọ́kànlá táǹkìpà bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń ṣiẹ́ táǹkìpà bẹ́ẹ̀ sọ̀rọ̀ fọ́bà táǹkìpà ni ọ́ bí ẹ̀ lágbo tí mo fẹ́ lò yóò bá níbẹ̀ jájá lẹ́ ìkànnà tí wọ́n ti fojú kan aago aláwọ̀ òwúrẹ́ kí ọba
4: adàgbàjẹ́ mọ̀ ró
3: fún ọba
4: ẹgbẹ́ ìṣàgbàjẹ́ adàgbàjẹ́ mọ̀ ró fún ọba ọdún máa ṣe èmi máa lo aago fáwọn ọmọ láti kùtà
3: orúkọ ẹja dúpọ fọlọ tani ò láago ń dé tani ò láago ń tó níbi kí á fún nígbà tá a wà ní kó ìmọ̀ fẹ́ kí ìwọ ọmọ kọjá nítorí bí pàtó yẹ pé báyọ̀ dàbí ìdírí báyọ̀ wọn náà sì ti ń sara atẹ́kùn kọ́ wà fẹ́ sí mi ní kò yìí nígbà tá a léyìn àtọmọ ní pé o ti ń sara kò bú kò bàjẹ́ ọgbọ́dé ẹmí àjàsà ọlásídẹ̀ wà lùsẹ̀ tó nígbà kọ́ àfọ̀tà wọn ní kò mi ti ń gbèbó nítorí ọlárí kan náà ni wọ́n ń jò wọ́n ní pọ̀pọ̀ sì wọ́n ní pọ̀pọ̀ sísè ọjọ́ mẹ́wàá tọ́wọ́ ọmọ tí ó so ti sáà sí lóòjà wípé ó gbòdì kan ò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ọ̀rọ̀ jẹ́ pé à ń jẹ jákèjọ́ àgbà láyé torí pé tá a bá ní ká máa wò ó hàn alímọ̀nù bílà igbagbo kaluku wa in ta fe je in ta fe da na ni tumo re o gege bi izale ko je ko ayin ko pe ko tawo ti wa si nigba keji national missionary ati journal of society of nigeria Sheikh Shehu Abdulwadi onikan oje ko dimo gugu so lokun ati lebi pe asiko ta wa e ka lu wa dua lati be olorun oba ala ko ko da ijo ati pe lesere wa ali gafu lai na do bo olorun woni ba kan na le to je ko ro gugu awon to pe o ba wa nile pe ti won lanfani ati lo si saudi arabia fun ti aji to ri pe ka asiko na ko je pe a fi gba we pe ta ba to wa gba we ni odun arafa gege bi sura ti prophet muhammad ni Sheikh Shehu Abdulwadi wa je ko duwe pe pe ran leya ni pe ko lo ba ko bun kaluku lasare gogo wa ni asiro ni pe olorun ti suna latoro prophet ibrahim ye nikan ko wa ro gba to pe wa ni saudi arabia wa lalaje atalala ya to pe wa ni saudi arabia ni ko lasiko saudi to ko loyi na ni saudi afun rede wa ni je to pe adu safe ni mi ni ati awon saudi wa ni pe ki wo kwa de le ni o se Abdulwadi wa ro gugu awa muslim ko ati lobirin ati gba to pe afa rin ajo lo si ile futi sala boya fe lo bada be fe lo ke ogolo ni pe ka tete gbera papapa ka ma rin ru tori pe a ni sire ba ko re idabu bo to ko do ko rede wa Nigeria ka kun fu adua ko di abe ti gba fe so bi kudra ti like ko ni se bodo fe o te si waju
5: bi le ko ko we ro yin te si waju bon fm lawa 92.9 radio fe so apo to kari aye won ni aye gede ogboro foju kana abere se ogboro ya tutu ogbogbala ga fe nso sita e dapo ewo ni ka wa se bayi o ewo ni ka se la mi loye o ile ise papo dangote ti gbe ijoba papo lo sile ejo o loro ni pa ko won ni won fun awon ile ise mi di wi ase lati ma ko epo le sori le wa Nigeria pelu pelu pe ile ise dangote je ile ise leko ele gbe pe won ni fo epo to le ni egberun lona egbeta bareli ni ojo lo le le wa Nigeria yebo yin sodmo won ni awon ajo te ko won si pon epo hin se epo le wa Nigeria tam si Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority ife awon gan ni won ni se se agbekale iwe ase fun awon ti won je oritaje epo nla lati ma po epo wole sori lede wa Nigeria won ni won da pa awon le ise ilepo te ko bo wole lati ki won po epo wole kodawa won ni epo ton le ko wole won ni laarin egberun lona egbeta bareli egberun lona egbeta ton si egberun lona okolelegberin ton won le ko wole to je epo betro ni ile ise dangote wa so ni mo epo ko ye ko ri be o won fi pe ejo e to gbe lo sile ejo ga to je ti ile eko won wa so ni mo won pe ajo ndp NMDPRA won ko won ja ipe bawo ni won se le ra bowo lu pelu pe amo ipe to ani ile ise ifopo to je ti aladani ni ile wa to je pe won le fun epo to je pe o ma to wa lo to je pe amania ni to ati aniseku bi gba fe pe won fe ba oja won jere o won ni nti awon ajo NMDPRA to won ni so ni pe bi obirin ba lorogun ah o le se bi pa oko e ama ti orogun ba ti orogun ba po lode eh bi o ikan ba lorun gbonje foko imi iyo yoju ti o se nje foko pe n ton fa ta mi pe ki epo ba le su abo lo ni wa le su won dan go te fa iko pa won ni gba o won ni ile ejo na ba o da ore yi bi pe ngba ti won fi gba iwe ase nkan te so ba ni pe ta ba ti ni ile ise foko bi le nkan derun e se bi wa ta o ti bere epo won wa mo Nigeria da pe eyin owo re lo soke ni sugbon NDPM NMDPRA won ni kuburuko baje awon gba awon pade nle ejo pelu dangote gebe en to je agba en to je are fun dangote group aliko dangote mo se fi eso kan awon ti won je ajo se o daju ete kan benu ya beta awon to bi meta to tun gbe iwe ase mefa ototo onu fun awon ile ise tin taipo pe kon tun ma po epo wole lati wa gba oja won je Nigeria se ye ko ni be en ogbon iwe resale vanguard laaro yi e ba ron yi
3: koko resale mo laaro je ko nte siwaju lilo bibo mi ko lo ba ko ma so mi ni mo koja lo si rede Ghana mo se fe rin mi o do fe gba togo de rede Ghana ni Accra apelolo apeka apelolo apeka
5: mo lo
3: gba kan lo si Canada o adua imam fatab gafari na ni yo o so wa adua fun tori pe omo ki afale mi mi lo so so mo si ni fun baba wuro je je pe joba papa le o je je ko di mi
5: gbo kan lo mi lana o ta na yo si se ile itanso
3: kini wo ya le lori mo fe mo wo do gba 10% lo di wetin so we tell you go fly Saturday for no to gbo
5: yi pe e fara eleyin tele opon la
3: eh zuba yi tutu eyin tutu o se opon la ite ba
5: opon ah ikara we yen na lo opon la
3: o fẹlẹ ni tutọ lo di wa kisa le tele gaf la wa Saturday shibo na to gbere yo won ni aso tale joni to ga pa onide ni lo le ti kan o lori awon ireja to pe a fi so ni e wa le jira wa ko a lo si oko oko wi pe ko si nkan to pe jo o gbe bi alakoso se baba ipo o won ni alakoso fun ile ise wa oko wa ti da se sile ni ipinle senator John Owan Eno lo pe akesi ni bi afi nkan da pe waye ni ko pe to je pe igba keji arede gala ah excellency obere mi jeremy nana opoku na wa nkale ipinle rodo ah o se ni kan to le ni nkan to fe tan laye olowo bo bo ko le bo bima ko se to ni nkan to fe tan laye pe agbodo ma se mo se fura wa sugbele obere de wa ni jan lori bo ba lori ah tujo la nikan ori omo deju omo dani bi opa woli nta gbagba fi je ko abi oluwa ni ori telegram e tin na kala ro yi
5: loju re kini iwe re sa de vanguard la ro yi won ni bakan na la se sun bakan na lo nse ma kuni chugbon ototo na la ta ma nla o lori ara ni pa egbo se lu kan to pe ni

ọkùnrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress wọ́n lọ darapọ̀ mọ́ NDC ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú NDC báyìí òun náà rẹ̀ pé wọ́n fẹ́ jẹ́ ọmọ tí wọ́n sọ ọ́ torí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló jẹ́ pé wọ́n rọ́ tìkẹ́tìkẹ́ tó ń lọ sínú ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní àwọn olóṣèlú méjèèjì náà la gbé pé wọ́n ní wọ́n ti ń worí àlééfà ìrọ̀pọ̀ fẹ́ di ààrẹ láti ọjọ́ tó ti pẹ́ ní báyìí wọ́n ní wípé àwọn méjèèjì ló dàbí pé bóyá wọ́n fẹ́ gbé pẹ́rẹ́ kaná pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́dún 2027 tí ọ̀pọ̀lọpọ̀ sì dàbí pé wọ́n ń pàtẹ́wọ́ fún wọn ṣùgbọ́n láàárọ̀ ń pọ̀ nínú àwọn èèyàn sọ̀rọ̀ o wọ́n ní ẹni tó jẹ́ olùdásílẹ̀ àti alága tó alága àkọ́kọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA olóyè Chekwa Sokori wọ́n ṣàpèjúwe ìpinnu NDC láti pé wọ́n taari tíkẹ́ẹ̀tì ààrẹ sí ẹkùn gúúsù tó sì jẹ́ pé wọ́n ní sáà kan pé ní wọ́n máa lò pé ìgbésẹ̀ tó lákin ni o ìgbésẹ̀ tó ṣe dáadáa ìgbésẹ̀ gan tó yẹ pé ó tábà ronú jinlẹ̀ dáadáa ń parẹ̀ ìgbésẹ̀ tó rí tètè walẹ̀ ni wípé tó bá di ọdún 2021 tó bá padà sí òkè ọya wọn ni kò lè wọ̀ wọ́n wá láwọn ní gbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n ṣẹ̀ gbé kalẹ̀ pé àwọn ọ̀làn tó gbé kalẹ̀ yìí ó ṣe ṣe kan rọ́ pọ́nlá lọ́dún 2027 nígbà tí alàgbà òkórè ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní nílùú Abuja ni wọ́n sọ̀rọ̀ ìdímọ̀ pé ó ṣe ṣe alàgbà Oshitokun náà sọ̀rọ̀ o ẹni tó gbà kọ́ jẹ́ onímọ̀ pàtàkì sí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ alàgbà Akin Oshitokun wọ́n sọ ìdímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ àwọn tí wọ́n gbéra ní NDC pé ó jẹ́ ìgbésẹ̀ tí àwọn èèyàn ń gbé orí ìfún pé ó sì jẹ́ ìgbésẹ̀ kan tàbí sọ pé tó lè mú kí àjọṣepọ̀ kó tó ń bẹ ní Nàìjíríà pàápàá lórílẹ̀ èdè òṣèlú kó tó lọ síwájú ṣùgbọ́n ó ṣe é ṣe kí ìgbésẹ̀ gan kó fún alàgbà tí kò ní àǹfààní láti pé gbogbo èròǹgbà òbí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀n ìgbà tó yẹ pé àwọn àti àtíkù òfin òkò sọdún ó ṣe ipá pé yọ pa wọn lára ipé tó bá yẹ pé wọn fẹ gbígbí síbáyé kó yẹ kán jọ ní àjọṣepọ̀ tó lọ́wọ́ pẹ̀lú àtíkù abáàkà kan jọ mọ́ ṣùgbọ́n nítorí pé wọ́n ti wá tó tó yẹ pé wọ́n ti pẹ̀ka láìra ọba yìí ó ṣe pẹ́ pé àìjọ ní àjọyọ̀ pẹ̀lú àtìkùn kò ní fún òbí láǹfààní àti bí ìwà alàgbà kí wọ́n ti sọ pé àwọn ọ̀tọ̀ àwọn náà jẹ́ alákòóso ètò ìgbòho ọkọ̀ òfurufú àwọn náà sọ̀rọ̀ ń pa ìwọ́n níṣẹ́ rí gbogbo ẹ̀ gbogbo gbogbo àwọn olówógbò ọgbọ́n àti kẹrìnrìnrìn àti pé tó bá ń sọ nípa 419 pé ìlànà 419 wọn gbé àti ní tí ò lè tiẹ̀ lè ní tètè walẹ̀ ní ìgbésẹ̀ tí wọ́n gbé alàgbà mẹ́ tàlàmẹ́ǹtì wọn àwọn náà jẹ́ ìkan lára àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ òṣèlú labour party ní tó jẹ́ àwọn náà sì wà nínú NDC báyìí ìyẹn peter amẹ́ wọn níṣẹ́ rí ìgbésẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú náà láti pé kí wọ́n yọ̀ǹda pé ẹkùn gúúsù ń kó díje ó sì bọ́ sórí àlééfà lọ́dún 2027 kan á lo sáà kan pé òun pé ìgbésẹ̀ tó dànù tó ń pè lóṣèlú gan nìyẹn pé ọgbọ́n òṣèlú ni ọgbọ́n àtúndé òṣèlú tó jẹ́ pé ó lè jẹ́ kí wọ́n rọ́pọ́lá ọ̀pọ̀lọpọ̀ yẹn ló sọ̀rọ̀ láàárọ̀ ìtàbànà ọgbọ́n ìwé ìròyìn Saturday Vanguard ẹ bá ròyìn yìí ń bẹ̀.

0: Lotus Bank ilé ìfowópamọ́ ìgbàlódé tó kà sí ara pẹ̀lú Lotus Bank dágbére fún ìṣeṣégeṣège ojú òpó ìfowóránṣẹ́ o nílò láti máa dúró fún ọjọ́ pípẹ́ kówó tó wọlé tàbí jáde pẹ̀lú Lotus Bank ró okoòwò rẹ lágbára gẹ́gẹ́ bí aṣojú ilé ìfowópamọ́ Lotus ilẹ̀kùn àǹfààní lóríṣiríṣi fún ọ wíwọlé jíjáde owó ìrọ̀rùn ló bá dé níbikíbi àti nígbà kí ìgbà pẹ̀lú ìlànà ìgbàlódé Lotus Bank ìwọ náà darapọ̀ mọ́ àwọn tí ń jẹ àǹfààní aláìlẹ́gbẹ́ pẹ̀lú Lotus Bank nípa ṣíṣí àkáǹtì tiẹ̀ náà ní èyíkéyìí ẹ̀ka Lotus Bank tó bá súnmọ́ Lotus Bank àǹfààní lọ́pọ̀lọpọ̀.
1: Ẹ fi etí sí ìkéde pàtàkì yìí o. Tẹ bá ní èyíkéyìí ọkọ̀ tó ti bàjẹ́, tó ti gorí odó, àbí èyí tó ń lọ yín lówó gbogbo ìgbà, tó fẹ́ sọ yín dàgbà àná, àbí ẹ fẹ́ sọ dowó lẹ́sẹ̀kẹsẹ̀ náà náà. Owó gidi ni o, ẹ̀rì fi gbọ́ bùkátà nílé, ẹ fokun ara yín balẹ̀. Yomulu Motors yóò bá yín rà á lówó gọbọi. Ẹ pè sórí nọ́mbà yìí, wá wá sọ́dọ̀ yín 09077386416 09077386416 tàbí WhatsApp number worry 08165551838 08165551839 ní Yomulu Motors èyíkéyìí ọkọ̀ tó ti bàjẹ́ wá sọ dowó lẹ́sẹ̀kẹsẹ̀ now now.
2: Once things are jammed, they all be true, my heart, even my lover, your key.

0: ni fọlọrun oba to tun so wa da koko ta wa yi
1: ọmọ naije
0: ma dupe fun wa ma gbogo fun ni tori pe ohun lo lemi wa won igba ti o ti ni ko dake ni oru moju aro toni tori pe bi eda ba nsun agbede meji aye ogun orun lemi wa wa igba na le ma wa ri orisirisi loju oru o fi won wi pe a si laye monu o wo ologun lo da emi na pada sa ago ara wa opo lo ti gba be to ti gba be doju orun to ti gba doju orun doju ku ani o ma dupe bo ti se mu gari lale anosun ah opo lo lowo lati jeun lo ni ola lati jeun aisan ni won fowo ohun ni won fi nwo kilo de to ni fi dupe lowo iledua e ka aro e ko ojumo gba ite ti n gbo le ise wa bond fm 92.9 stable of radio nigeria wo ifara mi o po laaro yi to nkan tori marketa ti budan nkan to yowo sapo ijoba apapo ni o apo won ko lo yo si o bo se wa niyan se ta fi ran gunugun ko je bo ita fi ran kala nko joku eniyan ti wa ni ka soro je marketa ni ko powo a mejeji la jo nse pe ki re ki ko le ba dohun ejo osa kan be nipinle eko tolorun fi jinki gbogbo yoruba osa kan be nipinle eko tolorun fi jinki gbogbo omo nigeria osa kan be nipinle eko tolorun fi jinki gbogbo ile adulawo
1: nigeria
0: wo foran video kan to lo ni bi apero kan ni rwanda mo wi pe olorun ke wa lorilede nigeria o ke wa nipinle eko o fun wa lomo olodo ode pe ko ma wulo fun gbogbo ile adulawo awon gagalaja nle adulawo to nbe ni bi apero na ni won wo enu e ni won so wi pe se eyan leleyi abi osa gbogbo olorun yoruba e ma ja sabu si o gbogbo olorun yoruba e ja se bo ti to ati bo se ye mo olodo ode o pari ise ta fi ran yi tori pe se ta ba ran ni la je owe ta ba be ni akiko mo olodo ode ti fe jise teledu aran o e tu je kun lowo e ba wa gbaruku ti daada korise na je fun sa keji to nbo e ka aro le kan se lori abala aerobics exercise oro mi akoko ni lekeji gbogbo eyin te tin wo bi 40 50 60 years efun to nje eran malu edeyin lara re tin fe lo laaro to niniye loju ojo ori ta ma wa ta ma ku eran malu je e ba ti wo 40 50 60 70 edeyin lori gbogbo to nje ora edeyin lori gbogbo to nje eran malu Red meat. Ma je ti o ma po na ni un to nje ewebe ida efo oyo ewedunu ila ati un be lo un te ma je nu e wa fe so e ma fi sejo re e wa ma mu opolopo o mi kesi ma simi o ba gba la ronu aye mo o ti pe 50 years 60 70 years e ma wole e ma rora o si fun yin me ku pale mo sare iluku o bẹ́ẹ̀ ni èpè kọ́ irú yín ò gbọ́dọ̀ tún sí náà adájọ́ bá lólé ayé yìí ni 70 80 ájọ fà ni 90 kílẹ̀ ń fà ẹ kàn bẹ̀ wọ́n. Kẹ́ máa palẹ̀ mọ́ àtúbọ̀ tán kẹ́ máa ṣe dáadáa lókù kẹ́ tún ọ̀túnté kẹ́ tún òṣìṣẹ́ má báyé jẹ mọ́. Tọjọ́ torí yín dénú ẹ pọmọdé ṣàkíyèsí ẹ pèyàwó ṣàkíyèsí ẹ pọkọ ṣàkíyèsí irú yìí ò gbọdọ̀ tún sí bí a máa dàlú irú ni. Bó ṣe wà lábala àti ònà torí pèlè ń jalani láàárọ̀ tó ní a máa lọ sọ́dọ̀ ilé tí ọ̀fẹ́. Nínú jù báyìí lọ ẹ máa jẹ èso dáadáa ẹ máa momi dáadáa kẹ̀sì jìnà sí gbogbo tó ń jẹ́ òróró gbogbo tó ń jẹ́ ọ̀rá gbogbo tó ń jẹ́ epo gbogbo tó ń jẹ́ ẹran màlúù. Kẹ ma jẹja kẹ ma jẹfọ kẹ ma mumi kẹ jọ aje so daada n gbogbo gba e si simi e ma gbera yin lọkan gbona e mo funfun yato si dudu iru yin o gbọdọ tun simi romo daddy e tun paro at your age mommy won e tun sabu si ile e n sabu si awon omo e n sabu si iyawo pelojo ori yi omo yin tin bimo e tin romo keta e tun sabu si with your age Again, Dali Bambi Asabad. It's your boy, your name, I see. Do Fatahi Abdul Gafar, no call to Dotty me. Bilo mo luba ekun ma fe jan ja tu to wa re gilagbo mo ni ko si atan o ma binu pagun asoku pe ya ki je danu o mo draw cutting mo size a pade lose ti nbo ele ti o fe over to you

ní orúkọ mi. Ṣáájú ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kọ́ sí 08063422699 a ò ní wáyé aṣọ o ṣùgbọ́n kí a má ba wáyé aṣọ tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò iléeṣẹ́ PIPS Arcade Forex Academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo ènìyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì. PIPS Arcade Forex Academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà mọ gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu. PIPS Arcade Forex Academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògùn owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kò sí kò sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. PIPS Arcade Forex Academy wọ́n ń dánilẹ́kọ̀ọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe oríire ní ìgbà tó jẹ́ pé ibi tí èyí bá wà ni ìrà máa ṣàtọ̀ ọ́ lọ. Bí PIPS Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé. Lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú òpó ẹ̀pà ẹni máa lọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọ́n ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ PIPS Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí pé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni pé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa Nàìjíríà àbálájọ tí Bill Gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí íńtánẹ́ẹ̀tì a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó fi ń play géèmù tó fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ó sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. PIPS Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn. Bí oko kùbájì ilákìíkò iléeṣẹ́ PIPS Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ PIPS Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí.
níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oríṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíríkìlà, mẹkáníìkì, fọgànáìzà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lo. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé, o ti di olówó tabua nìyẹn o. PIMF Arcade Forex Academy kìí ṣe Yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì. Bí òkú ẹni bá dani lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ní sunday ọ̀sẹ̀ yìí gangan láago mẹ́ta ọ̀sán ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé ní 73 Allen Avenue Ìkẹjà ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Gbogbo ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún o yálà o ní iṣẹ́ mìíràn tàbí o kò ní ìyàwó ilé baálé ilé ọmọ ilé ìwé oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ọkùnrin obìnrin àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wá iṣẹ́ má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní sunday ọ̀sẹ̀ yìí gangan láago mẹ́ta ọ̀sán. Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀ ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí a ó fi ọ̀nà hàn ọ́.

0302 26 99 Pips Arcade Forest Academy. Àwọn ni wọ́n kó ni wọ̀lú tí wọ́n ni kákò nípò iṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdáńkátà fún wa náà nígboro. Ìwọ́n náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé Pips Arcade Forest Academy. Ilé ń tún fún ẹni nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i kó má baà dé pé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí ẹsẹ́ǹdì yẹ́s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì yẹ́s. Lọ́gọ́bá yìí ni wọ́n dà yín lóhùn. Nọ́mbà náà rí o 08063422699 08063422699. Bí òun bá jókòó tó o bá gbìyànjú wọn náà rí pé ọ̀nà àlà fún ẹ bó o bá ti sùn o máa sún síwájú ni ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.

0: se ba le oro ko ma je ti gugu wa
1: amen
0: ti ti gugu wa ti ti o gbo wa ibaduje ilu lo ni kaluku wa o
1: amen
0: ni lade lade to fe le ise yi leduwa yo ma fe ilu ti yin na yo ma fe awon omo yin o awon to ti sise yi o wa le asaba di foriji won awon ti won da mu da bo ti won ti retire ba di fun won lokun bale lenu ise yi awa ta si wa lenu re ah deyin wa o daje ajule ayo
1: amen
0: dori agbadun ya agbadun olo ja agbadun aye ti wa na agbadun ara wa koko ni woro yin te si waju e ka ro e ko ojumo le kan se abdul fatahi abdul gafar lo ko mi le ku kale
1: koko ni woro yin te si waju na ro e bond fm la africa le si 92.9 ni woro yin saturday telegraph ma ti be ro mi la ro tuni won le to ba ma dagba ko gbodo gbo pa so lo wa arugo ati pe ogun alaaru won ni ko ma gbodo gbe oluwa di fa fun awon osise feyinti wa ni ekun iwo orun gusu lorilede wa Nigeria na ma tin re la webe si ijoba ton lo lowo yi won ra webe si ijoba apapo ijoba ipinle won ni e dakun e boju anu wa won papa julo bo se je pe ndudu na won fi si ijoba e je ki awon firin fufu ka won ma fi si ni agbari ijopo won ni won salaye pe bi owo awon se ntiri bi omi oka bi won se ki tete so wa won je kan ton ka won lominu bi so mo ni se lo tin bayi opolopo wa na la won se ko tori pe awon ri owo ajemo nu awon gba ajemona awon gba ara ilalewu ni ilu akure ni ipinle ondo labe oludari egbe awon osise feyinti iye olusegun abatari awon lo ma so ni mo pelu arukoro won nipa ti won so di me pe awon ra webe si ijoba apapo ijoba ipinle ni bi owo awon osise feyinti se ntiri bi omi oka won lo ko awon lominu edakun eba awon wa ko fi sada lori edo lori Saturday Telegraph
0: nínú wẹ́rọ yìí Saturday Tribune tó jáde lówùúrọ̀ tòní kí n kọ́kọ́ lágbó òṣèlú wọ́n ti sọ mọ̀ fún àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ìjọba àpapọ̀ àtijọba aṣojúṣòfin kékeré àti ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Imo tí wọ́n fẹ́ ra fọ́ọ̀mù wọ́n ní ẹ má fowó skú ọmọ yín ra fọ́ọ̀mù ẹ má ṣe yóò jẹ nípínlẹ̀ Imo bẹ́ẹ̀ bá fowó skú àtowó ilé àtowó oúnjẹ ra fọ́ọ̀mù bébí bá pa yín lẹ́yìn ìdìbò ta n sọ lọ́wọ́ bí mímọ̀ gómìnà ìpínlẹ̀ Imo ni hope rizodi mma òun ló ń sọ bí mímọ̀ fún àwọn oníròyìn ló ní ẹ má lọ gambu kẹ má lọ ṣe èyí jẹ kẹ lọ fowó ilé ẹ̀kọ́ àwọn ọmọ yín children school fees kẹ lọ fi purchase nomination form ẹ̀yìn nù ó kù sí lọ́wọ́ bó bá yíwọ́ tó bá yídà fún yìí ó ń sọ bí mímọ̀ nígbà tó ń bá gbogbo àwọn adíje dupò gbogbo ní ìpínlẹ̀ Imo takùrọ̀sọ ó ní àwọn tó lọ sí sínéètì àwọn house of rep house of lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ó ní pàtàkì ibẹ̀ ní kẹ́ embrace loyalty kẹ́ fi tọkàntọkàn gbàgbọ́ kẹ́ sì ní ìfẹ̀ méjì òun ìfaradà àti ìkóraẹni ní ìjánu ní ẹgbẹ́ òṣèlú APC wọn ní kẹ́ kó gbogbo ìgbésí ayé yín lórí ẹgbẹ́ òṣèlú APC o gbogbo owó tó yẹ kẹ́ fi pamọ́ tó yẹ kẹ́ tọ́jú fọ́jọ́ ọ̀la tẹ́ ẹ wá lọ́kọ́ fún APC bó bá yíbọ́ pẹ́rẹ́ àwọn ènìyàn tí wọ́n sọra wọn di mọ̀dọ̀ tó kó gbogbo ìgbésí ayé wọn àti ìdílé wọn tó gbé sórí òṣèlú èmi ti lọ́dún kan ó ti lo sáà kan sáà kejì ó tún fẹ́ lọ ìkẹrin ó fẹ́ lọ ìkarùn gbogbo ọ ti sọ́dọ̀ yìí ìdílé tí wọ́n wá sọ pé àwọn nìkan wọn nìkan àti wípé ẹlòmíì ti sọ òṣèlú di èyí jẹ èyí ò jẹ wọn ò rí gẹ́gẹ́ bí àti sin ìlú mọ́ wọn ti sọ di ọrọ̀ ajé wọn ti sọ di dúkìá bàbá wọn ó wá rọ̀ wọ́n wípé bẹ́ẹ̀ bá kówó ilé ẹ̀kọ́ owó ilé ìwé owó ilé oúnjẹ àti owó ilé yìí tẹ́ ẹ̀kọ́ lórí ètò òṣèlú bó bá yíwọ́ ẹ̀yin lẹ̀ mọ̀ inú ìwé ìròyìn Saturday Tribune ni òyìn náà wà láàárọ̀ yìí.
1: inú ìwé ìròyìn the nation láàárọ̀ èmi ṣì wà lọ́dọ̀ àwọn arúgbó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì torí gbogbo ara ń gbàdúrà pé ká dàgbà tàbí wá dàgbà tán ká má dàgbà ìyá o ká máa máa fa pé yíba dùn wá síbi tá a ti ṣe pé ẹ dákun ẹ ṣàánú wọn lòún jẹ́ kọ́lọ̀ tí wá rí bẹ̀ o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé inú ìwé ìròyìn the nation láàárọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bí ẹkún wọn ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní àwọn ilé iṣẹ́ tí wọ́n ti ń pèsè aṣọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá jùlọ ti ẹkùn kaduna ọ̀nà àwọn wà ní orí ìpínlẹ̀ àwọn obìnrin àwọn wà lórí ìdọ̀bálẹ̀ àwọn ọkùnrin wọ́n ní àwọn máa ra owó ẹ̀bẹ̀ sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àwọn tó yẹ pé àwọn ti ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ tí wọ́n ti ń pèsè aṣọ yìí wọ́n ní àwọn ilé iṣẹ́ yìí ló ti lu kudéètì lóyẹ pé wọ́n sọ́jú mọ́ wọn ní fún ìdí èyí gbogbo owó àjẹmọ́nú tó yẹ kí wọ́n fún àwọn won lasiko gba na won ni awon o ma ri gba gege bi adari won yen from the jebe won dan ge bo se so bi mo ati okan na awon osise ti won pe ni Samuel Ibrahim won ni se ri awon ile ise yi lo je pe won ti ku lati odun 2004 won na awon mi ku ni odun 2002 awon so bi mo won ni be awon ile ise yi se ku o da bi pe won ko da awon ni bi omi sowo ni o ko se ni to ran si awon won ni fi ide yi e boju anu wa awon to pe opolopo won ni pe awon ori bo ni igbara lati wa si ile ise ti ku gbogbo won aje won te ko fun awon won ni ko se ni so fun awon ko se je to se be awon gbogbo won se ra wa be laaro ire o si je yoba awon border net ni bu ati awon governor won ni owo aje mo ta won ti calculate bi ase lebo o lo si billion mari di logoji na eyan 35 billion naira lo je pe won fun awon ninu we ran the nation e kun ara iroyin ohun o n be nbe laaro
0: ye n be se fe ki n gbera pa lo ba awon eniyan wa ni Saudi Arabia awon ti won gbaradi lati di alaaja awon alaaji ninu we ran Saturday Tribune ni gbe laaro to ni to so mo wipe awon alamojuto eka eto ilera ninu awon to gba to gbe eto aji kale ta mo si ajo nakon awon medical mission won ti se alaye o gege bi dokita Ibrahim Abubakar to lo waju eka eto ilera o ti se so mo pe merin ninu awon orilede Nigeria to lo fun ajo bi mo je ko won ti dake o won ti dake si Saudi Arabia ni ta gbo so di mimo wipe dokita Abubakar se alaye fun awon ni ilu mimo ka lojobo Thursday ni se alaye wipe ni agbe jeda ni sele akoko ti sele ngba ti won de Madina sele keji sele awon eniyan na lo si je pe okoke oya ni won wa to je pe alaye ti dokita Abubakar se fun awon ni oyin nile iwosan King Abdulaziz Hospital ninu Makka o se alaye pe irise to nbe nbe o gba yagiyagi ṣugbọn opo won lo je pe aisan okan lo n da won laamu o nbe ninu won osa o nba fira o nbe ninu won asora asoju o nbe ninu won to je pe isuru be lo mu sokunfa iku awon merin ṣugbọn alaye dokita Abubakar ni pe mosalasi ara ile iwosan to nbe ni Madina akosile awon ti won toju lowo 24 ni pe won ti gba sile iwosan te ba de Makka 30 ni won ti gba sile iwosan ti won ṣetoju won lowo lowo ṣugbọn dokita Abubakar n fun won lokan bale iku igun to si wa nle iwosan won ṣetoju won daradara ṣugbọn merin bi ti je olohun ni pe ni tete ti won di si Saudi Arabia o
1: koko nu we iroyin se siwaju laare Bond FM lawa 92.9 nu we iroyin the nation laare nu we iroyin New Telegram we iroyin mejeji lo fe gbere ti mo fe fete bayi nje je pe pejọba apapọ won ni bayi o won ti bo wonu awon ojuna to je gbajugbaja mejo ototo ki se akanse be ko gbere logan gege bi atejade to jade ni we iroyin the nation laare yi en to je alakoso fun ise ode lorilede wa Nigeria alagba Dave Umahi awon na ma soro bi mo won ni logan are ti bo wonu o ti pe awon titi marose yi ki won tete bere ise atunse lori e bakan na ni ile ise tori si oro ise ode won ni nilu Abuja won ti sede atunse ojuna na loju ese ni isejoba are tun lo lowo ise ni ki won tete bere ise lori e won ni awon abala akoko ni ojuna kalaba Ebonyi si Abuja Road won so ni me pe atunse ma bere lori e won ni Ebonyi Benue ipinle Kogi won ni awon ise akanse kan o lo ma bere nbe bakan na ni Sakoto Silu Badagbi won ni ise akanse o ma bere nbe won ni ti Oyo State na won ni awon ise akanse kankan na ma bere nbe bakan na ni won so ni me pe ojuna ipinle Eko Calabar Coastal Highway won ni yen na si Akwa Ibom won ni ise tin lo lowo lori e bakan na ni won ni ojuna kan ti won pe ni Agba Ijos Bauchi Gombe Bill Maiduguri Road ani ise o tin lo lowo nbe bakan na so tesiwaju won ni ojuna Ibadan si Ijebu Ode Road won ni ise ma lo lowo nbe bakan na ni won tun tesiwaju won ni ise ojuna Osogbo Ikirun won ni ise yo tun lo lo bi atejade ti o jade ta to den to je alakoso fun ise ode lori ede wa Nigeria alagba Dave Umahi to so ni pe joba apapo ti bowo lu o logo awon si ti setan lati bere ise nbe pe to ma fi di odun to we ri pe awon ise akanse ohun pupo nu e lo je pe yo pari nu me re indignation
0: Koko nu wero inte siwaju Bond FM la se wa 92.9 ninu wero yin Saturday Vanguard to jade lowuro toni ni are Bola Ahmed Tinubu ti so mimo wi pe ise si nbe nle fun awon lati se ati wi pe aka imoya awon ofin la won tun si ma gbe kale to se koko lati fun lo lede Nigeria te siwaju are soro ya are Bola Ahmed Tinubu soro na di mimo ni bi apero yi to se kasele ni Kigali lo lede Rwanda ibi ti won ti takuroso pelu gbogbo awon gagalaja olori ile adulawo atawon to jomo ti parako ye ni soro ni ile adulawo nibe mi are bola me tun ibi ti dawon opolopo ibere to jomo ti atuto owo ori to jomo ti atuto owo aje to jomo ti dabasoke eto isijoba wele bi wa Nigeria are so gbimo wi pe dodo lowo ori dodo ni fi ijoba awon lati yo owo oro won subsidy eleyi tawon osi le pada lori re mo tawon ba fe ijoba to yoran ti fo le bi Nigeria are tinubu so gbimo nigba to ni bere nbere lowo won wi pe are o be ba tun pada wole lekan si kilo ese ha are ni ise de omo alaseje ori omo alasela ise nbe le akayimoye pe nida lo koju olede Nigeria to ye pe orilede kan osi wa ba wa tun se awa fun awa na la nilo lati tun se fun awa lo le bi wa Nigeria o ni akayimoye awon kudie kudie lo foju won ta won si gboro se atunse re ko to ri pe won fori alefa na sile won ke si gbogbo ile ise aladani to jo mo ti bi Dangote bua ati bebe lo wi pe won o le ma jere alumoni orilede yi ko ma ko pa ninu dabasoke orilede yi o onitori ide yi akayimo ise lo nbe le ta won se o wa so gbon pe ipinle kokan lo je gbe so owo osu awon osise won sugbon nisin meta dini ogbon lo je pe gbogbo won pata won ti so owo osu won bayi fun awon osise oba lara aseyori ijoba awon niyan won akayimo yo ma keko ni osin le ko ko to ri pe won dori alefa o si ti yato akayimo ye idabasoke ise ilu la won ti gbe ta won si gbodo pari ni sa keji to nbo lona dededede won ni opolopo omo me kunu ni ilu anfani ati lo ile eko jija nigba ta won de be gbogbo ni won ti lo ile eko oro po o ti are tinubu so fun awon oniroyin ibi apero to wa ni kigali lo le di rwanda ni we sat of vanguard let it allow

0: Koko nu wero yin tesiwaju laare Bond FM la wa 92.9 nu wero yin the nation laare yin gbogbo awon to ye pe awon to wa lori ero ayelujara wa ma fo la awon soro nigba so be ba be si to bag ti won to wig pe 3.5 million mo lele kini kon ni mo lele e ni me pe sale orun won o le eje me pe ile ejo o ma ti so di me pe gbaju gbaja Blessing CEO ti gbogbo eyan mo si Okoro Blessing Keruka won ni ko se agba lo si ogba ewon na ko lo ma gba fende o gege bi idajo si won da ni ilu Eko ni Koyi ni Anode yi won ni Blessing won lo je pe ile Blessing ti wa nbi o lo je pe won agburogun million 34 naira lo ma fi lu jibiti ngba to nu ma soro o ni edakun ile ejo esun jejo o ni 36 million naira yi o won ti da 24 million naira pada fun ti je pe ohun lo lowo gba lori pe kini abanirale o fi ide yi ile ejo labe onidajo wa so di me pe ati po da pada e to ku to da pada ina o jiya tori pe eni to lo lowo gba yi o ko ko wo le no gbẹkẹle ni ẹkun mọ epo fẹ lo ohun ni jibiti ni o onidajọ dipẹ oluwa sọ bi mẹ pe ko ṣaṣi lo wa ni ọgba ẹwọn titi igbẹjọ yoo fi ma lo siwaju lori e inu iwe iroyin the nation Blessing CEO won ti ni ko ṣi wa ni ọgba ẹwọn na o
1: koko ni oyin te siwaju ninu iwe iroyin Saturday Vanguard to jade lowuro toni ọlọrun majari nje obi ipona ma si ya sile ijo obi ipale o se mi laanu o di gbogbogbogbo bo lawyer mi nije bo de mi pele ogun lanu alana nibi ti iroyin ti gbe wipe o se bi eni wipe afefe gas kan o tu jade o to si se akoba fun awon akeko atoluko to le ni ogorun kan ni awon ile eko ijoba ati ti aladani ni to je pe nkan bi osu meji seyin sele na sele to tu wa tu sele lanu alana won ni awon akeko ile eko Anglican Girls Grammar School to be ni Obalende a lady over Apostle Secondary School to be ni Epe Garage ati be lo ni je pe awon akeko ile eko ohun ni to npariwo inu mi o npariwo inu e ti ogbokun agbara mo o wo lule ati be to je pe won wo gbogbo won lo si ile iwosan to je ti ijoba ipinle Ogun to be ni Ijebu Odi lanu alana awon mi won tun lo si ile iwosan to je ti aladani tori pe ile iwosan ijoba o ku fofofo lori ibusun fun awon omo ni foran video ngo nbe lori ero ayelujara bi to so di mimo wipe olukokan to foruko re pamo oni ki ijoba gba awon ni agbegbe na won ni awon afefe gas kan tu jade to si le fun ilera awon akeko to nbe ni agbegbe na iroyin gbe wipe iko bi osu meji sele na sele tun si ti gba jade si ijoba sugbon won ri ona abayo si si da kuku ta wa yi o won ni ile iwosan ijoba to nbe ni Ijebu Odi o ku fun awon akeko na ti to pariwo inu eti fufun jade lenu re jade lenu re ti won si je pe digbadigba ni won gbogbo won obi ti o ni wo mo re leewusun ijoba won ti ti gba leewusun aladani lo nigba to n soro lori isele yi commissioner to ri si oro ayika ni ipinle Ogun ogbeni Olaore Sunya won ni ijoba ti gbe igbese ewu aranse sa lori re lati mo irufe ijamba to le suyo sinu afefe to ri pe awon omo na won ma gberu emi be emi to si se akuba fun won commissioner n so gbimo pe gbogbo awon alelọrọ lagbegbe ohun lawon ti bere ise lori ekuda alaga ijoba ibile Ijebu Odi local government dari alebi osu ati alamojuto Ogun state environmental protection agency ogbeni Kenny Bello gbogbo ni won ti gbe igbese lori re ni wa ran sisa lati tọpinpin awon ile ise ti bi afefe be ti n jade to si se akuba fun ilera awon akeko inu iwe iroyin Saturday Vanguard there is a kala aro
0: inu iwe iroyin the nation laare won ni ọlọpọ se dere ewu won lase ju opo eni agboju okun ni o ma je ni agba njeje mo pe ile ise ọlọpọ won ti n so nibe fun ti fona ta awon inspector marun kan nje lori kini won nigba ti won se iwadi finifini lori awon to ye pe won jiyan gbe awon ti won digun jale paapaa julọ ni ipinle Rivers ati ipinle Bayelsa won ni won lọwọ mbẹ pe ọwọ won o wa awon ba ọwọ won mbẹ pe won se agbodegba fún àwọn tó hùwà láàbì láwọn ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde láti orí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sọ di mẹ́ẹ̀ kí wọ́n fojú àwọn mẹ́jọ nínú àwọn ọ̀daràn ni wọ́n fi hàn dé o nígbà tí wọ́n tẹ̀síwájú ní orúkọ wọn tí wọ́n kọ sínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ní àwọn inspector yìí láti rí John Okoye ọmọ ọdún 25 Eyigbo Asuko ọmọ ọdún 31 Udo Undepon ọmọ ọdún 38 Bright Nwachukwu ọmọ ọdún 43 àti Alele Nkechukwu ọmọdún mẹ́rìndínlógójì wọ́n ní àwọn inspector yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣèwádìí àwọn ọ̀daràn tí wọ́n mú lọ́nà ẹ̀ṣẹ̀ àwọn jẹ́jẹ́ wọ́n ní pé èrò ni àwọn tó ń jó nílùú àwọn bẹ́ńsàrẹ̀ àwọn ọlọ́pàá inspector kan wọ́n ṣe agbódegbà wọ́n ṣèrànlọ́wọ́ fáwọn láti jí àwọn èèyàn gbé láti máa digunjalè ní àwọn ìpínlẹ̀ ní ìdí èyí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sọ ní pé yín má dàrún yìí ẹ ṣàlọ́rọ́ kúrẹ́ tí wọ́n sì fi ọ̀nà táwọn pé ẹ̀yin ò yẹ níléeṣẹ́ ọlọ́pàá yín gan-an bá àwọn ọlọ́pàá lójú jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwé ìròyìn The Nation ròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Inú ìwé ìròyìn Saturday Tribune tó jáde lówùúrọ̀ tòní ní igbákejì ààrẹ nígbà kan àná ńlẹ̀ yìí Alhaji Atiku Abubakar ó ti ké sí ìjọba àpapọ̀ òun àwọn aláṣẹ ní ìjọba ìpínlẹ̀ Kaduna pé kí wọ́n dẹ́kun kí wọ́n yọ̀ǹda gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kaduna Nasiru El-Rufai kúrò lákàtà àwọn ẹ̀ṣọ́ agbófinró torí ohun àwọn kó má ṣe ìyọdún iléyá ní ọgbà ẹ̀wọ̀n wọn ni kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí iléyá ó tó dé o kò lọ́ṣọdún pẹ̀lú òun mọ̀lẹ́bí rẹ̀ Alhaji Atiku Abubakar látẹnu alámòjútó ètò ìròyìn rẹ̀ Frank Shuaibu lọ́nà ká àbùkù bí wọ́n ti ṣe fi El-Rufai sí àhámọ́ títí di àkókò tó tó báyìí bó ti ẹ̀já sí pé pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyá gbòde kan kò yẹ kí El-Rufai ó ṣọdún iléyá o ní ìpamọ́ àwọn ẹ̀ṣọ́ agbófinró ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìbanilórúkọjẹ́ gbà àti ìbanilọ́kànjẹ́ èyí tí ò sì bá òfin mu igbákejì ààrẹ sọ mọ̀ wípé bàbá fẹ́ ìlọsíwájú ilẹ̀ yìí àti ìbẹ̀rẹ̀ fún òfin orílẹ̀-èdè yìí ó yẹ ká máa wù ká má ṣe agbára lù nínú ètò ìṣèjọba ní ìpínlẹ̀ Kaduna o àtòlùdì Nàìjíríà ẹ kà á síwájú sí ibi tí Àtíkù ti ń bẹ̀bẹ̀ pé kí wọ́n dákun yọ̀ǹda El-Rufai kúrò lọ́gbà ẹ̀wọ̀n kó lọ ṣọdún iléyá nínú ilé rẹ̀ kó má dì wípé wọ́n máa pa àgbò àti máa lú àtògúfe òun ó sì máa wà lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú aṣọ. Yẹ̀kan ó kó dúró ìròyìn tẹ̀síwájú.
0: Ọlọ́pàá tẹ bá rí wọ́n bá inú yóò máa dùn ó máa dàbí ti ilẹ̀ òkèrè ni lásìkò táwọn jẹ́ gíwá gbogbo ràwọ́ ọlọ́pàá túnṣe tó lọ́rìn yóò dé bá iléeṣẹ́ ọlọ́pàá àwọn tẹ́ ń wò láláṣọ yẹ́lò àtàláṣọ bíláàkì yẹn tẹ máa ń rí wọn fìyẹn wọ́n ní ẹ̀yìn gan ẹ̀mí lè rí wọn fín mọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tí àtúnṣe bá dé bá gbogbo àwọn òṣìṣẹ́ ní ọlọ́pàá ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìwé ìròyìn The Nation ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà ńbẹ̀ láàárọ̀ yìí.
1: Kókó ní ìròyìn káyìmọ̀ àmì nínú wẹ́rẹ́ yìí Saturday Tribune tó jáde lówùúrọ̀ tòní ìjọba àpapọ̀ tún ti kéde o wípé wọ́n ti buwọ́ lu iṣẹ́ àkànṣe òpópónà ọgọ́rùn ọ̀nà táàmù sí márosẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti buwọ́ lu báyọ̀ tó máa jẹ́ national.
0: Ó ti
1: kà á iṣẹ́ ìjọba àpapọ̀ ló máa ń gbé mi lára gan ni ìjọba àpapọ̀ ni kókó ṣe kí ni. Ó ń tẹ̀ síwájú. Ó dá nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ẹ̀tìmúlòtọ̀ òun rèé lu ẹ̀. Ní obìnrin àkọ́kọ́ lólédé wa Nàìjíríà ti sọ di mímọ̀ wípé ẹja máa tóore ká máa gbé ọlá fún ọmọkùnrin ká fi ọmọbìnrin lẹ̀ kò dáa tó àti wípé ká máa wá ṣe ìdẹ́yẹ níléeṣẹ́ ìjọba àbí ti aládàáni ká máa wò pé obìnrin náà lè ẹ̀jẹ̀ wọn máa yé obìnrin náà lè ẹlò wọn mọ́gbà wọn ní kò dáa o bọ́kùnrin bá ṣe ń jẹ wọn ní ẹ máa fóbìnrin jẹ o túnjẹ lálékan ṣe ẹ gbọ́ àjẹyìn lọ.
0: Wọ́n
1: ní ẹ máa tọ́jú àwọn obìnrin o obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí sínítọ̀ olúẹ̀mí tinubu ni wọ́n sọ gbọ́mọ̀ wípé gbogbo iléeṣẹ́ aládàáni àti ti ìjọba ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọgbàjọgbà wọn ló ti di àkókò báyìí láti dájú wípé ẹ tò ó dọ́gbadọ́gba kódà wọn ní gbogbo agboolé ẹ má talẹ̀ kẹ́ sọ pé ọmọ obìnrin lélẹ́yìn ẹ má fún wọn lówó torí yẹ wọ́pọ̀ lọ́dọ̀ yìí tẹ́ ń talẹ̀ ní mọ̀lẹ́bí wọn ní ọmọ obìnrin ó ti lọ ilé ọkọ ẹ má fún lówó wọn ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o be ba tin se ninu idile ke ma toju awon omo obirin na oro ijeye ni bi ayeye ayajo 2026 international day of families eyi ti won se ni anu alana to je ti ayajo omo lebi obirin akoko so edun pe doju ododun na o ma n woye oro ni lati mo ipo eyi ti mo lebi kokan wa ati bi won ti se n pe ohun to to ato to ye laarin awon eniyan ninu mo lebi won ni sugun to ba ni lokan je nbe ni pe omo obirin ni ya n jeju ninu idile omo obirin ni ya n jeju laujo wa omo obirin ni ya n jeju nile ise omo obirin ni ya n jeju ninu ise eto iselu ati gbogbo e lo e ka nu were information e ma biro toro ba ti ko ni din be ma n kan ara mo ni ma n kan ara mo ni ninu information lo ti
0: ninu were information laare njeje mo pe awon olugbe to je ti ilu ipetun modun ni ife north local government ni ipinle osun o ma tin ra o ma tin dupe lowo gomina ademola adeleke won ni alaafia ti joba o nipa ti won yo oba kan loye iyen oba joseph oloyede lori esun kan tun won fi kan won ni ilede america pe baba won se mo karun lori owo kan to je oro covid 19 ti baba si nsin gba lowo bayi o o wa ni bi won se yo won loye ti won ro won loye ba won ni alaafia ti joba o gege bi awon mo bibi ilu awon ti won dupe lowo gomina adeleke won nipa ti won si so baba na se won ti won tin fi aso pepe roko oba ni ilede america won ni alaafia ti joba ni ilu ipetun odu ni awon si dusi pe pe en ta gboju okun ni o je ni agba onijo oba alaye to wa lo nlo gbaju e ni ilede america ni we ro indination e fe ka ikunlere iroyin na o wa nbe laaro yi adupe lowo olorun baba se nte si waju laaro sugbon bi to ma lo ki ma ki aya mi dada Maryam modupe ola omo bolale omo alogba oya belo aya taiwo belo gbogbo dile belo patapata la gbadura fun ko to ba lo gbadun laaye eni ni ko fi se o ategbo atepe lese nte mi
1: ọpẹ́ lọ́wọ́ olóòtú fún àtútàárọ̀ tó ní abúfẹ́tẹ́ àbúgàfà ló kọ ní.
0: gani at belo ashu lórúkọ tèmi aki adefemi ojibutu nkọ mi alaja
1: inshallah
0: bikudura tilẹ gbogbo àsórí ẹ̀rọ ojúwe facebook láì gbàgbé blessing aluko àti andy kẹ́hìndé
1: lóòtú
0: ẹ ti ṣe pa títọ́ ẹ ṣe tẹ̀tẹ̀ títí wáyé o.
2: Nadeko story. Nigeria's journey back to democracy did not come cheap. It cost sweat, blood, and lives. Join distinguished Nigerians for the launch of the Nadeko story, the untold account of the patriots who challenged military dictatorship, paid the price in detention, harassment, exile, and martyrdom. That restored democratic rule. Comes Wednesday, 20th of May, 2026. The Nadeko story, a word of recognition and appreciation to some of the foreigners in the struggle. Will also take place. Venue, Shell Hall, Mission Center, Omiko, Lagos. Time, 11 a.m. prompt. Signed, Ayo Opadokun, General Secretary and Spokesman, Nadeko.

0: mímọ́ hajj kìí ṣe fúfà hajj àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òkú ẹ̀sìn islam tá a bá fẹ́ wá ìrìn àjò náà ó dára tá a bá ilé iṣẹ́ tó mójú òtú rẹ̀ ìrìn àjò ọ̀hún tí ò sì ní tako kitabu wa sunna ilé iṣẹ́ al-kubra international services limited ṣé ti umura ramadan ni àti gbogbo oṣù lóhùn tó kù ìrọ̀rùn ló bá ní lọ́dọ̀ tiwọn àwọn àfáà tó mójú òtú ìrìn àjò hajj àti umura mo ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka alukurani oúnjẹ ìgbàgbéga ètò ìlera tó péye ilé ìtura tó súnmọ́ aráàlú ní mọ́tà àti mọ̀dínà ziara sí gbogbo àyàṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé iṣẹ́ al-kubra international services limited ní nọmba b3 amori shopping complex oore lope bus stop ẹgbẹ́ga nípínlẹ̀ èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé al-kubra international services limited sórí 0803-501-6171 tàbí 081-796-3533 al-kubra international services limited agbẹ́nàgbà
1: أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون
2: أدبلوا لو بعدنا باش برفنا نوالين ولا الحمد لله أكشيتو إتو ألان
3: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم adupe fun olorun ba ala to tun se ni orun fun lati tun pade ni ori akotun eto wa asila to ajo eba ibi ti e ti ma ni anfani lati bere olokan ojokan nipa alamo yesin eleeti oru yin loju ti e ma ri down si lati ni kitab ati sunna lati enu awon sheikh wa fadila ti sheikh akib abu abdullah ati ti se tala ayo temi lati ma mu eto na wa fun yin mo ti won la oyedoku na ni oruko temi ẹ̀rọ tí ẹ fi mọ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní àárọ̀ yìí òun náà ni 0813-237-7749 tàbí 0706-316-1916 شيخ ابا سلام عليكم يعني
4: الحمد لله ثم الصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم ادوبه فن اللهم با شيخ صلاه فن صلى الله عليه وسلم كنت تيوا ادوبه فن جزاكم الله خير لكن ما تيتي مو جزاكم الله
3: جزاكم الله خير
4: نجم الدين تمشي لغوه تو ادوبه فن جزاكم الله خير
3: جزاكم الله خير
4: ايوا تي مو شيخ الله ولا سكو كان بيغبا مينا غبو ادوبه فن جزاكم الله خير اجا كفور الله جزاكم الله خير انت انت سو بي
3: السلام عليكم ورحمة الله وبركاته.
5: وعليكم السلام ورحمة الله وبركاته.
3: أوكي يا تبي تجيني؟
5: أوكي تمين. الله موسى يا شمس الدين يا كوري. إيكي كومريت. وتيتو كورو واس لاتي.
4: كومريت. كم كيلومتر؟ كم كيلو؟
5: كم كيلو؟ أدادا.
3: نعم.
5: أجو أستلمي.
3: Alhamdulillah.
4: Inshallah, jazakumullah khair, inshallah.
3: Adupe fun. Eleketa.
4: Hello, assalamu alaikum.
6: Wa alaikum assalam wa
4: rahmatullah. E ma binu pada ido mu fe ke bismillah.
6: Oruko mi ni Kasim Ismaila lati Turkey. Ni ona sango. E jo mu fe bere kini kon ni. Ni yan tin ori lori social media. Mo wo pe se slick ni kini abi ko omo ya kan ni saki. Ani omo yan lo le ke wa gbe special piece mi. So nígbà tó gbé èso mí àwọn ọlé kókó náà bẹ́ẹ̀ àbẹ́wọ́ gbé lọ sọ́ọ̀sì wọ́n sáà ti ẹ̀sìn ìgbà sáà ti ẹ̀sìn yẹn wọ́n rí pé èso yẹn wà ní òtútọ́ but if I see her, my God, yeah, but I come my baby.
3: Now,
6: Now,
4: Alhamdulillah, salatu wassalam ala rasulillahi wa ala alihi wa sallim. Akiko ima somo ruko ti an baba npe ni sunna maparan sunna sunnatun muakkada ima shi itele anabi sallallahu alaihi wasallam tarikh ni qur'an ama anabi sallallahu alaihi wasallam so funwa ta ba si ti ri nkan ninu oro anabi sallallahu alaihi wasallam olorun oba ti so pe o ma atakum rasul fa khudhuhu ta na ba ti mu wa kedimu ana bi le so fun pe ta ba bimo eh murtahinahu bi aqiqatihi tudhbu anhu ya masabihi to ba dojo keji ke se kini kullu mauludin ko mo te ba ti bi lojo kedi ojo keje ki e pa eran fun omo na ana bi so sara to wa so be fun ma ku fi wale ati mashallah fun ba asese ati bo se ye ki o lo to ba pada papo mo sunna mi to tun je sunna mi to tun fese ni le ko gege bi eran ile ya se ale paye kan pelu aniyan mejeji an fa gba pe to ba je pe suna ni mejeji nkan meji ale pa aniyan re papo
3: naam
4: e aniyan ni papo bi pe eyan je ramadan ojo mewa akoko no osu dhulhijja wa balaye ko si ti san ramadan ton tin gbe ko ti san tan laarin ojo mewa yen se o le gba pe laniyan pe o fe san awe ti o ti je ti o fe san so le san lojo mewa akoko yen o le san ojo mewa akoko yen ama awe lo ngba ninu osu to lala to ni lada lopolopo o ma gba awe o ma gba lada po gba ramadan a si gba lada pe o ngba ramadan nu ti o san ninu osu ti o ni lada pupo ama ki n se inu to su yen lo ngba
3: naam
4: tori pe iya to ni pe o eni ti o ti a le fi wu en to je pe o ti san ramadan ni tan parapata lo birin o wa fe gba mewa yen mesan ninu mewa yen fe gba a le fi wen to je ko si fe san so amon tori pe ise
3: o ni lo fe se
4: lasikan abi sasa le so fun e pe
3: selem
4: ngba ti mewa kokon to ba ti bere bayi gbogbo ise te ba se lasiko yin ladare o se fi we nkan kan
3: naam
4: bo ti le ko mo wala jihad fi sabilillah ko da jihad kan ko to afen to ba je pe o se jihad o ba lo be ni oni kan lada ti ejo yin ti je o ti gba ninu shahidi min shuhada
3: en
4: to je pe o ti gba anu olorun ba ti ke lati ile aye so a le papo pelu aniyan yen tori pe suna ni mejeji
3: naam jazakallahu khairan won dupe lo olorun ti oni ki
4: alhamdulillah abdullah abd ibrahim abd alaziz imam nurul huda hadu ko fa lo ba
3: ko alhamdulillah en
4: ko lo ko je mo to ti wa lo be na tan an ti ri en tori pe leyin batari na na so na ko so ko mo kan bayi na ba bayi lo shirishi bon ko na ba da mo wa pada ko lo mo so mo wa nu atawa to mo ko lo ko ma fie so wa
3: allahumma amin
4: la dile ya be on fait lo bi kan be fa bi o lati bi kan ka kiri bo ko lo ba subhanahu wa ta'ala ko ma fie so gugu wa allah ta'ala
3: amin omo ti won ni o gbe isomi
4: omo to gbe isomi itan yen isele yen emi na ka be na won si ti bere bere lori edada won ta so fa won yen ni pe se ri gbogbo to ba ni se pelu ilaj iwosan
3: naam
4: ilaj shar'i o wa ilaj shar'i ni ilaj ti islam gba laye o wa pin si meji aya la ko je arukiyatul ama ti se adua anabi ni ke se be
3: to sallallahu alaihi wasallam
4: ke se adua si bai bai se ke se adua si wo aye ba aljonu da o da mu e ke se rukia fun ati be be lo adua niyan ilaj shar'i apa keji oni ki eyan wa ni inu aini lera lalafia o wa lo ogun bi agbo abi
7: bi ogun ibo lati fi wa lafia abi won sise abe fun ila ju sharina ni gbogbo gba laye ni shara islam sey to ba ti koja yen to ba tin diti emi ayuri la fi nlo yen ki se it islam fa yen isele yen won je ka mo pe ile en tan pada gbe lo to ni kan gbe wa bi baba lawo yen o fi I ma pe alijonu won fi yo so yen lara omo yen so yen si ko le ko ba islam ni
8: naam
7: ta ba shadua adua o ni yo iso lara adua ni yo iso lara ke iso adua ni yo iso lara a lo ti anabi sallallahu
8: alaihi wasallam
7: anabi ti ni ailera to so fun mu azbun jabal ke baba e lodo yin se ina ma se fani a ma se baba e ilmu anabi shiya sasa to tumo si pe atawa atawa anabi olorun ba la ma laisan anabi si lagbara o si ni po o wa ni po lati bo olorun ba so ya kini ko lodo mi olorun ni ko kuro amo lo ba fe fi ko wa le ko ni pe wa e damo ritu fa wa ye shfini to ba re wa olorun ba lo le wa san insha Allah jonu so I ma pe alujonu ko wa wa san abi pe en to se to ma so fun pe e ma wa gbe wa agbo le lori aya ma ya oya oya oya ko ma lo ko sa lo ko ba go ko mo to re ni eh te ba lo wo le ti atan family e na won ni
8: isoro won ni wa be
7: ko ri lu fun won
8: eh
7: eh on tara won je
8: ko ka lo keren eh won ni boya omo wa benrin abi yawo wa sha le jo ki jan ma
7: alhamdulillah salatu wassalamu ala rasulillah ko saburu ki baba wa waju ki yawo to gege bi en to to leyin abi ki baba wa waju ki omo wa lobirin kon to seyin wa lati je pe ka jo ki irun iti o bojumu oni ko bi ni wa waju ko je imama emi ni imamu lobirin imama le mi o be ni awon okunrin wa to seyin yen o ba shara islam wallahu ta'ala
8: jazakallahu khairan assalamu alaikum wa rahmatullahi wa
9: barakatuh
8: allahumma amin
9: bada wa ibadiku billahi dibu
8: naam
9: yo
8: duda
9: ze
8: jangbalaye ko ni ma se ru da da sori yo be ni okay laye naam jazakallah khair oni
9: je o da ki e ja gbe
8: ni pa
9: kun assalamu alaikum
7: eyan ni suru radio
9: ta ba wa lori gbadu ko se ta ba wa lori lori je ajo ile mi ajo mo abi awo se ni ka tu ke wa wa e be ki
8: Naam. So only pe run dada e ja gbe le mo. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
9: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
8: Naam.
9: Kan go ti ta ko run na do pe pada lati la beta.
8: Naam.
9: Yo ti pe kan de ti mo fe so ti mo fe ko ti le ko. Oni pe mo fe ki mo tun fe bete na ni.
7: Ki wa ba se dua inshallah e je ke so fun mi te ma a se inshallah ma se inshallah to le mo pere ka won bi ko so won to ti
8: assalamu alaikum
9: wa alaikum salam
8: uruko ya ji bi te tin pe
9: ya ji pe le ade ki te lati dimo
8: naam
9: pe ngo to fe pe la ni pe ni pa omo ere to so pe omo to pe mi to je pe ba baba la wo lo ba won
7: Okay, inshallah. Inshallah. I'm sorry, you should keep inshallah.
8: Now, assalamu alaikum.
9: Alaikum.
8: Who are you? I'm going to go
9: to the
8: hospital.
7: I'm not sure.
9: Pe ho di ya
8: ìbéèrè àkọ́kọ́ wọn ni kókùnrin kó ṣe dada sórí ìyàwó ní islam kọ́ sí.
7: alhamdulilayi salatu wasalamu ala rasulillah. Tí ń jẹ́ dada láti bèrè kò bẹ́sì mú rárá láti bẹ̀rẹ̀ ni pé láti gbàtà bá ti bímọ yàwó musa bẹ́ẹ̀ rí ọjọ́ kejì ẹ̀ yóò yọ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ anábì ni àwa fáwọn ọmọ náà
8: bá ti fáwọn
7: àrírí dada mọ́. But lẹ́yìn yẹn tí èèyàn bá tún wá ṣe nǹkan mi tó jẹ́ ti dada kò bá ṣera islam kò bá ṣera islam ó jẹ́ tàṣàbùhù àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà máa ń ṣe káwọn máa fi tiwọn bá ṣe kò bá ṣera àwọn
8: àkọ́kọ́
7: ni ẹlẹ́kejì ni pé tí ẹ bá tún wá ṣe látara ṣíṣe pé bẹ́ẹ̀ ṣe ṣe sí orí yẹn ó wá pọ̀ lórí omi lè má kan ìsàlẹ̀ orí tó yẹ kó mi kàn tó bá sì ti rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá nìyẹn
8: àlùwà láyé ẹ̀ lálù àlá nìyẹn
7: ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá nìyẹn àlùwà lókè ní ọlọ́run àrùn.
8: Naam. Wa alaykum salaam wa barakatuh.
7: Ẹ̀ṣẹ̀ ìbéèrè yín ó ti wọlé láti kan lọ́bẹ̀ láti kan.
9: Àbú Abdulrahman.
7: Ok, Abu Abdulrahman.
8: Naam. Naam.
9: Báwo la ni máa ṣe ọdún yìí torí àfẹ́rísọ́rí tó ń ṣe ìdí o ní pé oṣù tí àmìrù wa hàn náà.
7: Naam na iṣẹ́ àlàbà á sọ̀rọ̀ lórí ẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀ óyá ẹlẹ́kejì. Alhamdulilayi salatu wasalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi wa sallim. So gẹ́gẹ́ bí ti dada tá à ń sọ pé téèyàn bá ti lè ṣeun sórí lọ́kùnrin tí irun omi ò wá kàn sálẹ̀ orí yẹn àdánwò tó máa kọ́kọ́ mọ́ pápá yìí tó ń ṣe náà tó máa ṣe pípọ́n lọ tó ń lọ́pọ̀ tó ń lọ́pọ̀ yẹn tí wọ́n bá wa gẹrun tó bá fi 500,000 ti gẹrun yìí tó ń lọ́pọ̀ yẹn 15,000 kí ni dread yẹn kò bá ṣẹ̀ríà islam mu kó yẹ kọ́kùnrin ṣe débi tá a bá sọ pé bóyá obìnrin ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ wá ni tóbìnrin máa wá ṣeun tí orí tó bá ti di pé ìyẹn wá di pé kò jẹ́ kí omi máa kan obìnrin náà lálùwàlà sọ adé gbìyànjú láti rí pé àtẹ̀lé ìlànà àwọn tí wọn kì í ṣe mùsùlùmí arábìnrin mọ́tàṣàbà àbẹ̀ kọ́ mi fọwọ́ mi nìhun ẹni tó bá ti tẹ̀lé àwọn kan tó ń ṣe bíi tiwọn ó ti dára àwọn tí wọn nìyẹn wọn ní ìrònú ní ìrònú nìyẹn ká jìnnà sí gbogbo nǹkan tí ní ṣe pẹ̀lú bíi dada bíi afro bíi àgbogbo ọlọ́wọ́ dá wa bẹ́ẹ̀ ọlọ́wọ́ dá wa bẹ́ẹ̀ ẹ̀ńtọ́nà bá dá bẹ́ẹ̀ ìwọ̀n àná bíi pọ̀ dáadáa
8: lọ sẹ́yìn dáadáa
7: a sì ti ọwọ́ bọnú yẹn tó bá ń wẹ̀ àtọ́kọ́mi lè kan ìsàlẹ̀ tó bá ṣàlùwà lánàá wọ́n lọ sẹ́yìn wọ́n lọ wájú wọn tó lọ sẹ́yìn tó máa kan ìsàlẹ̀
8: lọ́wọ́. Tọ́kùn yorùbá lè ṣe dáadáa bí kò ṣe dread ṣé ó lè ba àrùn ṣé wàá ba àrùn sórí bí obìnrin.
7: Bí ba àrùn fún ẹni tó bá ní un lórí ìgbàláyè wà fún ìyẹn àwọn ọlọ́rọ̀ bá tọ́lọ̀ wọn máa ṣẹ̀bẹ̀tẹ̀ aráàlú bíi máa ń ba bẹ́ẹ̀ fàṣẹyìn bẹ́ẹ̀ lẹ́yìn fàṣẹyìn bẹ́ẹ̀ tó bá ṣe pé bóyá táàmì tí irun yẹn rọ̀ wọn ra sójà ìkó máa wá síwájú máa wá sẹ́nu wá sí gbogbo ẹ̀ kí lè ṣe dandan kí wọ́n ké wọ́n lọ́ọ́ ṣe fún wọn nírun nìyẹn. Àmọ́ ìtọ́lọ̀ ò fún bẹ́ẹ̀ lọ́kùnrin tó wà ló ń ṣe dada sórí tó wà ń ṣe bí obìnrin fàṣẹyìn fa gbogbo àwọn ọ̀ràn yẹn kì í ṣe kan tẹ́ kí mùsùlùmí máa ṣe.
8: Jọ́sẹ̀ kọ̀lọ̀ kẹrẹ̀ ni wọ́n ní ẹni tí kò tí ì kí asùn tó gbàgbé ó bá lọ bá wọn kí magreba ti ṣáì báwo ló yẹ máa ṣe asùn yẹn.
7: Alhamdulilayi salatu wasalam ẹgbà tètè wa rántí tó ẹtẹ ẹran ẹgbàgbé ni alhamdulilayi torí àná bí sallallahu
8: alayhi wa sallam
7: ó ní iná látajà wa sálẹ̀ ní ummati ọlọ́run fún fáwọn ojú mi nínú nǹkan tọ́lọ́run fojú fò pé mi ò ní bíyín lórí ẹ̀ ó ní kí ni o ànẹ̀síyànù wa ìgbàgbé ìgbàgbé ọwọ́ asọ́ndì kan pé ẹni bá sùn àbí tó gbàgbé ó gbàgbé àbó sùn nípa àrùn fálì ìsọ̀lẹ́hà ẹ jẹ́ kó kírun yẹn hìnà òzàkàrà tó bá ti rántí oníkókì àwùjọ ẹ̀kọ́ tó àbí tó bá jí sóńgbà tá a ti kí mọ́gìbì kí ẹ̀ ṣáà tán ní màdé tí kí asìrò ọ̀hà subhanallah ẹ lọ kí asìrì náà ni lákọ̀dọ̀ là kò sí níta ṣe sí kọ̀dọ̀ pé bẹ́ẹ̀ ìtàn kankan kò sí ẹ kí asìrì náà ni ẹ bá ti kí asìrì tán ẹ níṣẹ́ tán tún kí mọ́gìbì àti ṣáà yẹn
8: ẹ ti kí tẹ́lẹ̀
7: èyí táwọn afa sọkẹ́ máa tún kí ni pé bẹ́ẹ̀ ṣe wọ́n mọ́ṣẹ́ láṣì ẹ tí kí mọ́gìbì wọ́n sì kí ṣáì lọ́wọ́ ẹ wá darapọ̀ mọ́ báwọn kí àrùn ṣá ẹ tí ẹ tẹ̀lé tíì burú yẹn ìtòrí ilẹ̀ dúró àfa ni pé ìtẹ́ darapọ̀ yẹn yálà kẹ kí mọ́gìbì ti kó pẹ́lẹ́ kẹta kẹ sálámà kẹ wá darapọ̀ mọ́ báwọn kí àṣà tẹ bá padà sọ pé báwọn kí ìṣá ìpè bá yẹn ẹ tó irun yẹn ẹ padà kí mọ́gìbì ẹ tún wá kí tún ìṣá yẹn kí yẹn ṣe fẹ́ẹ́ bá ní àtàwọn afa mi náà sọ pé yẹn lórí ilẹ̀ jù àmọ́ tẹ bá báwọn kí pẹ́ kí mọ́gìbì lẹ́yìn mọ́gìbì tẹ sálámà ẹ̀ṣẹ̀ wá dìde ẹ̀ dàníyàn lokanrayi e ki so lati ise pelu imam eja fani meji po niyan lo to magrib yen ki tasiko ame ma balada jimo
8: nan jazakallahu khairan woni sujudu sawi pe sha le se fun nafila
7: alhamdulillah salatu wassalamu sallallahu batana bi sasa so pe sallu kama ra'aytu muni usalli e kirun be se ri ti mo kirun won ta na bi so ni be yen oni irun salatu salatu mafruḍa wa salatu nawafil tatawwu'at gbogbo irun ta fe ki da nabi ni be se
8: sallallahu alaihi wasallam
7: ituma ni pe baba kirun to ba lekun a le gbe alekun ti ko nse ara run a le gbe olorun ba ta ba kirun to ba diku a le gbe irun to diku to olorun ba so afeyan nafila ti o ni se pelu pe a fe fi sumo olorun ba ni bi apere raka meji la fe yan fun katoki salatu al subh
8: naam
7: rukat al fajr awa yameta eta do meta moyo amme ye kon wa si tori pe masna meji la
8: na fi la
7: yi to je meta oni magrib ona yen si ni so amme ye kon wa si ta ti pe to ba pe ye kon de la ta salamu e kon ma moyo a dide amme ye kon wa ta ma fi pe meji awa se ta shawu da sha se
8: Jazakallah khair.
7: Ibere ni pa pe eni ni 28 according to the Supreme Council for Islamic Affairs. Pupo no awon Islamic calendars wa ti a man download. Pupo ni won so pe ni 29. Mamlaka to Saudiya to Arabia. Awon no so pe ni
8: 29.
7: Edin 29. Ituma ni pe ba se n ba ti wa lo pelu ba se ri ati county wa ati ti Saudi. Ti ojo ti sadi ba so pe o ma bo si arofa
8: naam
7: o ma bo si arofa to arofa ni o so hajj ama id wa o le yato sira won
8: naam
7: id ojo kesan o la
8: arofa
7: la arofa ojo kewa nojo id awata wale awale gbawe lojo kesan e woni atojo kesan atojo kewa
8: kalalaji
7: kalalaji kan bawe to pe awon ba ti wo lo de se ta awon ba lo ati ta awon ba lo ototo ni
8: naam
7: ba wa ni arfa ba le se le janfa ni arfa ojo ni ba pe ni arfa a lo a fi gbawe awon to ba gbo sojo odun ti wa a ni gbawe lojo na a kin lojo ti wa ni ko sa buru nbe ni kufa alahu sallam ti
8: sallallahu
7: alaihi wasallam o ti se le pe o bo si bayi ni bo na awon bomi bayi si do bo si o ni kan ma se be se se ni ti ilu likuli baladi ruyatu
8: naam
7: ibuka kan te ba se rushu tun yin so oshi ti wa so 28 leni
8: naam
7: alhamdulillah am not conventional county ti saudi ati tawon ilu mi be on so 29 so o le pada ti pe o bara mu o de ni ba bara bi to ba se nbe bi to lori wa ba dari wa si ani awuja loja kiyama
8: naam
7: lati so pe ala sultanina lori wa won lori wa so pe emi baba ni lori wa la tele olorun bo ni bere lo wa to le mu on lo fi ofin yen le pe atirullah اتي للعبا واتي الرسول اتي لي انا محمد صلى الله عليه وسلم واول الامر منكم اتعطوا جلوري من اوري فاين تنزعت في شيء تبا ان تنزع ايه هو بقى يجي يفه ولا ني ابي اغبي فوا فارد الى الله ورسوله كل الله با سو الله با ني سومو رياتي اشي كيني اغباوي تبا تي روشو وافتر رياتي انا بينا ده صلى
8: الله عليه وسلم
7: سو ني كالوكو atele bi a se nba lo ni
8: won tun mo se ojo ti saudi ba declare o na ni agbianju lati tele de won bere wi pe npa sunna anabi sallallahu alaihi wasallam pe ba to ba fe pa eran ko ki saba mu ikana ya birun re kuro ti osu zulhijja ba ti le won ni ti o ba ti ni ona to fi le pa eran se o na le tele
7: sunna alhamdulillah salatu wassalamu ala ina wa la yita ti gboka kiri ati sola suba yi koja ma so ni role anana awon afade ti soka kiri na pe tolorun ba so pe ati roshu bayi o ti jidule heja koko on to to mo ni pe ki muslimin ka di pa dise lori pa fe se daada gbogbo tin je daada ta ba mo ka se ka ma se daada tori pa anabi so pe
8: ma mi ma lo sallu
7: al-amal as-salih ahabba inda allahi min adhihi al-ayam pe ojo mewa akoko en ise olore ko sojo ti ise olore to ke ma se so ka gbin gbogbo ta ba mo lori ka le se awon yan ma nse ise olore kan to da lasiko yen ki na ma nse o ma yan zakat
8: naa
7: o ma yan zakat
8: the first 10 days
7: naa so pe den gba wa na ẹni ẹyin ọzaka yin ẹ wá wọn.
8: Ètò ìbáde ètò ìrọwọ́ ọzaka sọ́dákọ̀.
7: Ètò ìrọwọ́ ọzaka tó ọzaka wọn lè kéwú ládùúgbò.
8: Ká náwó sáwọn àfà. Wọ́n
7: lè kéwú kẹ́ra tíra kán wọn kán máa fi kéwú. Ẹ̀rọ àwọn fà kẹ́ fáwọn fà nìkan bẹ́ẹ̀ ni àwọn tálákà àdúgbò náà kẹ́sẹ̀ rárá sí wọn. Ẹ lè wọn mọ̀lẹ́bí kan kẹ́ra aṣọ. Ọ̀pọ̀ pátó
8: pẹ̀lú ọdún mùsùlùmí ń ṣe mùsùlùmí.
7: Ọtọ́rí ọdún tó fẹ́ sọ ọdún mùsùlùmí tó fẹ́ sọ ọdún pàtíkùlà ẹ̀ráṣọ bíi tekiníkẹ gbé fún wọn kán náà sọ
8: ẹ̀fọ́ sí wọn
7: lásìkò yẹn. Bẹ́ẹ̀ sì ni irú ètò báyìí náà a máa ń láǹfààní yìí náà pé gbogbo tó rẹ̀ yẹn zaka náà. Báyìí zaka náà fi sẹ́bìlì láì fún fi sẹ́bìlì láì wà bẹ́ẹ̀. Kí ẹ sọ pé àkáǹtì yìí yẹn mo fẹ́ sanwó síbẹ̀ wọ́n máa wà kan alhaja. Kò fọ́rọ̀ láta sọ lẹ́ẹ̀kan ọ̀nà sọ pé ó kéré o àmọ́ ẹ bá mi gbà pé mo fi dá sí
8: ìlú ìlú ìlú ìlú ìlú ìlú
7: ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú kẹfì ṣe kẹfì yan zaka yin akáǹtì wa ta máa sọ náà ẹsọ síbẹ̀
8: ní
7: a máa dáhùn béèrè.
8: 10 10 8 4 3 2 9 0 zenith bank islamedia communication náà ni àkáǹtì náà a lè fi ìrànwọ́ wa a lè fi ṣọwọ́ síbẹ̀ àwọn tá a bẹ fẹ́ kàn sí sheik.

0: síbẹ̀ má gbé kúrò ní Bond FM torí pé torí tí la ṣe ń ṣètò yìí ire kó máa jẹ́ ti gbogbo wa la ṣe Èdùmàrè ọwọ́ rin ní mábẹ́rẹ́ wọ náà ọwọ́ mi ní Mákèrègbè sọnù ọwọ́ wọn ní mọ́mọ́ jalè tí wọ́n fi ń sọ pé bí lọ́pàá lóde èdò ẹni tó pọ̀ tí yóò gbọ́ wọn ní ẹja fi wọn inú oko adé á fọ̀ wọ́n tí wọn yóò mú joyè ilé bàbá rẹ̀ ó ní kó má mọ̀ mọ́ òun joyè torí òun ò lówó lọ́wọ́ wọn ní kì í ṣe òun làwọn wá bí kò ṣe ọgbọ́n ọnu rẹ̀ tó pọ̀ lápọ̀jù wọn bá fọwọ́ rin joyè gbogbo wọn bá ń jó wọn sọ pásáràn ó mu tinú rẹ̀ jáde wọn ń pe afọwọ́ rin joyè ire dé o afọwọ́ rin joyè ajé dé àwa mọ̀ afọwọ́ rin joyè a ò kú mọ́ afọwọ́ rin joyè ire dé bẹ́ẹ̀ la àpọ̀jọ́ mọ̀ jẹ́túndé o gàdí àti ọmọ bẹ́lẹ̀ abàṣírù àṣírù gbogbo ẹ̀yin olólùfẹ́ abala yìí pátápátá bàbá sì ń tọ́ka sí àwọn olólùfẹ́ abala yìí a máa rántí bàbá wa lájọ tó bá déwálé sọ́bánà balógun wọn yìí fi abala yìí ṣe kúrò àti wọn bá wà lu òyìnbó wọn á rí dájú pé abala yìí sẹ́ wọn ti ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni ẹnjìnà pítà tó yan mọ́tọ́ṣọ́ bàbá ṣe abala yìí tán wọn á tún pè wá wọn á tún fún wa ní àwọn wọ́n á tún mú wa lọ sí àwọn ibi tó yẹ pé àwọn ò ti ẹ̀rú kan lọ ibi tí abala òun tó fọwọ́ kàn kódà òun tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá wọ́n á tún sọ pé wọ́n á là wá lọ́yẹ̀ ó jẹ́ ká mọ̀ yìí pé wọ́n nífẹ̀ẹ́ abala yìí olóyè òye nígbà oríṣẹ́ wa tún dé ta mọ̀ sí ayé mákọ̀ àwọn gan fúnra mi ń fúnra náà pé ọ̀gá tó jí o máa fẹ́ràn abala yẹn gan ni oníkílódé bàbá dẹ̀wò kọ wọn lóòótọ́ ṣe bí ó kọ wọn olóyè
1: oyè núgà
0: oyè olóyè ni wọn
1: ogun tó mọyè lọwọ náà ló fa lọwọ
0: alhaji prince onípò ìjọsìn tí wọn gbogbo àtọ bá pè wá tí abájọ ń sọrọ tó bá máa sọrọ àkọrí pé wọn máa lọgbọn fi ifá sọ pé sọ
1: olùkọ́ra
0: pé wọn lẹjọ mọ èkó ní ti ọmọ ọlọ́jọ́ bí èyí tí wọ́n ìbájẹ́ ìsọ́lọ̀ òdúgbọ́là fúnra wọn sọ pé jpo ọmọ ìbílẹ̀ lèmi o yóò fàbàlà yẹn ṣe o ọmọ ìbílẹ̀ ni mi o ju gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ abala yìí pátápátá ọ̀wọ́n rin nímú abẹ́rẹ́ wọná ọ̀wọ́n omi nímú akèrègbè sọnù ọ̀wọ́n ọmọ nímú ọmọ jalè tí wọ́n fi sọ pé bí lọ́pàá lóde èdò ńláwọn babaláwo tó jẹ́ pé wọ́n ṣe fàyè ó tún kẹ́ẹ̀dì kan náà o ẹni tó pọ̀ tí ó gbọ́n ẹja fi wọ́n wé yúnyún nínú oko òun náà jẹ́ ìkẹrin nínú àwọn babaláwo tó jẹ́ pé àwọn ènìyàn dàìfàì ṣùgbọ́n ẹ mọ̀ pé akọ́ṣàlàyé ó ká ṣe àkíyèsí orúkọ àwọn babaláwo yìí wọ́n ní ọ̀wọ́n irin ní máa mú abẹ́rẹ́ wọná ìyẹn ni wípé nígbà tí a bá wá irin tí ò sí mélòó ni ara abẹ́rẹ́ gan ẹ mọ̀ pé tá a bá ń sọ nípa irin láyé abẹ́rẹ́ ló kéré jù láàrin wọn torí ti rin ni nígbà tí a bá wá ń wá irin tá a fẹ́ fi jó nǹkan àbá fẹ́ yí padà sí nǹkan tó yẹ pé tó wà àgbẹ̀ láti wá ronú kan pé abẹ́rẹ́ náà níṣẹ́ tó lè ṣe bóyá a lè dọ́gbọ́n fi torí pé àárín la ṣe fi abẹ́rẹ́ wọná ọ̀wọ́n omi ní mú akèrègbè sọnù fún àwa tó yẹ pé awa láti ìlú òkè a rí i pé nígbà míì tí ọ̀dá bá dá tí omi wọ́n àmọ́ràn tí ọdún kan ọ̀dá dá nílùú òkè lọ́dún yẹn lọ́wọ́ ọ̀dá yẹn dá tó jòrò òjò kọkùrọ̀ lá fún bí ọdún kan àbọ̀dún méjì tó òjò pọ̀ tí ọ̀rọ̀ ara gbò wá gbẹ.
2: wọ́n pé ọ̀dá lè yí jẹ́ ni abẹ́ ẹ̀rùn ọ̀rọ̀ ibẹ̀ lọ́kọ́ ń gbé kòtò ìyàwó ń gbàgbé odò ni wọ́n ń wó mi ká pápá. ọ̀dá lè yí jẹ́ ni abẹ́ ẹ̀rùn ọ̀rọ̀ ibẹ̀ lọ́kọ́ ń gbé kòtò ìyàwó ń gbàgbé odò ni wọ́n ń wó mi ká pápá. lọ́dún tá à ń sọ yìí ọ̀dá ń pọ̀ tí ọ̀dá omi bá wá dé ẹ mọ̀ pé a sábà máa ń to akèrègbè omi
1: bẹ́ẹ̀ni
0: ó lè sọnù torí ẹ ní mọ ẹni tí ó gbé akèrègbè tẹ gbé tí àbí kí àsìkò tẹ bá ṣẹjú pé ó báyìí kí akèrègbè ń gan fọyẹ́ nìkan ti fi nǹkan lòó ti fọ́ tẹ ìwọ ṣe sọ pé ọ̀wọ́n omi nímú akèrègbè sọnù ọ̀wọ́n ọmọ nímú ọmọ jalè nínú ìran yorùbá a gbàgbọ́ pé ọmọ tó bá jalè kì í ṣe ọmọ tó dáa kò sì sí mọ̀lẹ́bí kan àbẹ́nìkan tí wọ́n fẹ́ pé kí ọmọ òun kọ́ jẹ́ ọmọ olè àbí ọmọ tí wọ́n máa jalè torí pé olè lọ bá ọmọ jẹ́
1: bẹ́ẹ̀ni
0: tẹ bá ti wá rí ọmọ tó ń jalè tí ẹni tó sì wá mú ọmọ tó mọ̀ pé ọmọ òun jalè tó wá ń pé ọmọ mi ní ẹni nìkan ẹ má máa fọkàn ọmọ mi dájú ojú ọmọ pọ̀n tọ̀ torí pé kò sẹ́nìkan tí wọ́n fẹ́ pé ọmọ rẹ̀ lólè àbí tí wọ́n fẹ́ kí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ pé ọmọ òun olè ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tí wọ́n bá rí pé ọmọ ń jalè wọ́n máa ń tánù ni wọ́n máa ń ta síta ni torí pé olè lọ bá ọmọ jẹ́ ni wọ́n fi ifá fi sọ pé ọ̀wọ́n ọmọ ní mú ọmọ jalè tí wọ́n fi sọ pé ibi lọ́pàá lóde èdò ẹni tó bá wá pọ̀ tí ògbón kọ́ wọn ni ká fi wọn yé yúnyún nínú oko yúnyún jẹ́ kókó kan èyí tí wọ́n máa ń pa fún àwọn táwọn ẹranko kéékèèké sábà máa ń jẹ òní yúnyún ṣùgbọ́n kókó yín máa yúnyàn lára nbi yin la no se pe oko e ni yun when to ba wa po ti ogbon oni ka fun oyin nu ko itumo re ni pe en to ba po ti o ba gbon iwa won yo ma yun yen la iwa won ma dun yan iwa won ni mu kini eyan dun tori pe won ogbon iwa igbon na ma ko lopo gba opo gba ngba te ba gbe oju pe boya won gbon won te wa n reti kon ku wa to da to mu ogoda ni iwa ti o da iwa to mu agoda ni o ma ko o ma munu bi yan won fini ka fun won oyin yun ninu oko ifa iwon wa da fun won ni to je pe won fe fi ju ile baba re ṣugbọn ah eru n ba won ni pe eh emi ke n oro gbigbe o e ma gbagbe pe gbogbo omo bapata na ni ma reti ton ti ma ngun lati pe won de iko baba won ṣugbọn eni ti fa ba yan gbogbo omo ba e ma gbagbe o e ba fi ara balẹ gbọ nkan ti mo n so o e bere akojo won je tun ni mo report ti le dada gariatu para balẹ ko keko ton ba so pe ifa mu omo oye ki se gbogbo omo ba ko ni fa omo so won bo ni fa se ma mu won e ti fa re ba kun ju laarin won o tumo si pe gbogbo omo ba pata lo ni eto
3: lati joye
0: ori
3: ati te baba won be ni
0: sugbon ikan ifa re ma kun
3: ti o kun ju tawon to kun lo
0: ese meji a ma jadona bi kan ba saju
3: ikeji a tele
0: o tumo si pe nkan ti olorun ba ti fun wa ko dogba na lo fi fi awon ka wa pa sapere e ri pe e to ba da ni ko fe gun to na yo sa do pon yo die eni kan be to je pe laarin bu ti ko mo ba pa to ikanu won bi apere be na fi di re mule nigbati oluwa so pe ki woli samueli ko lo yan oba fun israeli ninu awon mo jese o wa ko awon mokunrin girigba ti won jeun kanu
3: ti won san ogun ta
0: ti won san ogun ti won rewa koja be won ko won ko ma koja waju ojise oluwa ama bo se n koja ko so banu ikini koja ikeji koja iketa koja ikeni koja ikaru koja ikewa ko ikeje ko ah oluwa de so pe ninu awon mo jese yi ni oba wa amboro wa e de ni
3: gbogbo won lo ti koja
0: yi koja ah sugbon oluwa so pe ko kon ewo e o ti e le je yan ara
3: omo kan o wa mu gbo ti mi ti ndi ara
0: atawon eranko na wa jo se kini ojise oluwa so pe ikakanu wa ki yo fi idi kaga lai ri e ni ti e so pe wa ngba ti won mu de nkan oluwa so pe n to yan ni yen ni pe oni fa re kun
3: oni fa re kun
0: laarin
3: be ni
0: awon mo jese oluwa si mu joba o tumo si pe ifa ohun ni lo kun gbogbo ara lo ba ko pe ohun ri iwo la oba eru baba pe ah iro o ohun o setan ati joba o eh pe ohun to ye pe ohun ni owo lowo ohun ah iro o won ni ki se owo la won wa bi ki se ogbon nu re to po la po ju won ba mu ohun ri bi igba to ye pe inu re odun ti won fi mu gan pe ru nba
3: be ni
0: ngba ti won fi mu e bi pe ru nba
3: ni o se aje mi kekere
0: aje mi ti won lowo ti won lo lati ni nkankan o na lo aje pe eh eko sade so pe to e fe bi joye won sa mu do bi ti pa ti won ko sa fi joye ama ngba ti won fi joye nko ilu ba yi pada ba ngbo ilu ti ori ti change o bi lu se ah loju ese yi gbogbo kan be si ni dun wo ah awon arun ah asegbese to da lagbe won ba so pa san aran ba mu tinu e jade
3: o mu tinu e jade
0: won ba
3: presi
0: kore pe
2: afa
0: won ni joye ire o afa won ni joye ajede
3: ajede o
0: awa mama

0: Ọlọ́run ọba ẹ̀dá tó bá wọn yiwúra ńlá ta fún
1: bẹ́ẹ̀ni
0: àwọn bàbá tá ń sọ wọn mọ yìí wá pọ̀ bá a ṣe ń ṣètò lọ́wọ́ ṣe ni alàgbà bọ́lá ọlátúndé òdú bọ́lá bọ́lá òdúùs wọn ti ní nǹkan tí nǹkan bẹ́ẹ̀ dèrè o ẹ fi mímú ra sí o ẹ ṣeun ẹ nífẹ̀ẹ́ lè ṣàṣemọlágbọ́n ọlọ́run ọba
1: àmì
0: n ò bun kábíyèsí ọba nasiru làwọn àbábá tó dé ògbóhùn bí oníṣàṣà ń ògbóhùn ọgbọ́n pé bóyá bàbá ń ó kì í lo rédíò àwọn àbábá ti gbọ́ inú bàbá dùn wọ́n sì fi nǹkan ṣọwọ́ sí wa àgbà ọlọ́run ọba bàbá ajákẹ́lẹ́ o bàtà pẹ́lẹ́sẹ̀
1: ẹ̀ṣọ́ bá
0: jẹ kó pẹ́ irúkẹ́ rẹ̀ adùn ọmọ àpọ̀ sí bẹ́ẹ̀ ni òkèrè ó sì dọ̀ kí ní lọ́wọ́ yìí láṣẹ ìdùmarí àwọn olórí wọn ṣẹ́ bí o lágbára ọlọ́run ọba ọ̀dà náà ẹ̀yin tí ẹ fẹ́ kọrin fún wa orin ti wádìí láàárọ̀ yìí o lára àwọn orin ta kó wádìí bàbá olóògbé dókítà sikiru àdé barista wọn wádìí o bẹ́ẹ̀ náà máa wa màmá bọ́lá ààrẹ wọn wádìí jàkí jàkí jàkí king saheed òṣùpá àwọn náà wádìí láì gbọ́n máa wa epajus doctor jùmọ́ní ọ̀làníwájú wádìí kódà aláàjì isi kabaka àwọn náà wá de tó yẹ lórí olóògbé káyọ̀dé fàṣọlá èwo lè fẹ́ kọ fún wa náà orin wọ̀nyí láàárọ̀ yìí 08132377749 ìwọ̀n adáwọn lóhùn 08132377749 òun náà ni ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tí ẹ fi kọrin fún wa láàárọ̀ yìí àwọn àdéṣẹ́jú tó pọ̀ mọ́ o ṣùgbọ́n bàbá wa tí wọ́n jẹ́ giwa iléeṣẹ́ bọ́ńdẹ̀ fàbàlájì bahab aladé akọ́ṣẹ́lẹ̀ ọmọláṣọlá wọn ni abala yi àwọn òfin ṣeré o ẹgbọdọ má mú wa báyọ abala náà dẹ ti kọ ní báyọ náà ti kọ dada kó àdá ń lè lọ ní. Rédíò yín
2: tẹ
0: bá ti rí kó ti wọlé ẹ sá kúrò ní.
2: Hello. Ẹ káàárọ̀ orúkọ yà ń tẹ sí ń pè
0: wọ́n. Mọ̀rúfò Ògúntọ́lá láti
2: alákùkọ. Láti alákùkọ.
0: Èwo lè fẹ́ kọ fún wa náà orin yìí. Kì í ṣe gbà àkọ́kọ́ rèé tí ẹ kọrin fún wa àbí. Ọ̀rẹ́ ń pẹ́ ti kọrin fún wa ẹ̀dẹ̀ ti gbẹ̀mú lórí ètò eré àbí. Ọ̀yà o, bí ta bá ti gbé lọ lẹ́tí máa tẹ̀síwájú. Ṣé o yẹ yín sá?

0: tẹ̀síwájú láti bẹ̀.
1: Òṣìṣẹ́ owó làgbà o, owó làgbà ọmọ làbúrò ká tọ́jú owó mọ́ ní ìbá. Lóòótọ́ o.
0: Bàbá ẹ ti gbé wájú o. Ẹ máa gbọ́ sà. Ẹ máa gbọ́ mọ́ye sọ. Wọ́n ní.
2: Owó làgbà o. Oye, òtítọ́ owó làgbà ọmọ làbúrò. Bàbá tó bá lówó lọ́wọ́ lọmọ mọ̀.
0: Mi tẹ́ jó lọ yẹn. Ẹ já pàdé lọ́sẹ̀ túnbọ̀ ṣe ẹ ti gbọ́ sà. 08232377749 ìròyìn tiwa lẹ ń gbádùn mọ́ọ̀dẹ́ fẹ́m lọ́wọ́ 92.9 ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn àbí tẹ́tí ń pè wá.
3: Títù náà ni o láti Èbúté mẹ́ta o tí mo pè ní ìjẹjọ́ ẹ̀ fún wa ń káàdì o.
0: Kí lẹ pé orúkọ yín?
3: Bísà títù láti Èbúté mẹ́ta mo pè ní ìjẹjọ́ ẹ̀ fún mi ń káàdì o dẹ̀ jó rí
0: àìlá. Ẹ gba orin yẹn adẹ̀ sọ pé ẹ máa gba káàdì àbí?
3: Bẹ́ẹ̀ni, ẹni mo ti ẹ̀ tí máa gba káàdì.
0: Nọmba yín ò sí lọ́wọ́ mi, nọmba yín la nílò. Mo ní tó bá dẹ̀yìn tó, mo tún sọ nọmba mi jáde pé tó bá dẹ̀yìn tó, kíkẹ́ fi nọmba yín ṣọwọ́. Ẹ kọ nọmba mi sílẹ̀, ṣe ti gbọ́ sà. 0809-84-7-10.
3: 0809-84-7-10.
0: Ọya, ṣe wá fẹ́ kọrin fún wa lé ni?
3: Ọbáyá mo ní kí táyì ẹ ìṣáìtì òṣùpá.
0: Ọya o, ọ̀dà kò burú ẹja ṣe báyìí. Ọya, ẹ gbà.

0: tẹ̀síwájú láti bẹ̀. Ẹ mọ̀ inú capability ni mo ti yọ ẹ ti gbọ́. Ẹ ṣeun. Ẹ Ashas lè gbà pé sí Gani Yatu ká tẹ̀síwájú àbí 08132377749 ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn ọ̀tẹ̀ ti ń pè wá. Ìyá ò ní gbà. Ìwé lè fẹ́ kọ fún wa náà òun ni tó. Wọ́n ní ẹ̀yìn nǹkan tí mi Salisu sọ ló fọ́n ó parí mílẹ̀ ni wọ́n ní báwọn fún àmọ́ abínú wáyé ní káàdì àmọ́ abínú wáyé. Orípọ̀ barista ti kúrò ń bẹ̀ òṣùpá ti kúrò ń bẹ̀ ó kú màmá wa bọ́lá rẹ̀ màmá wa dùnú láríwájú Isika Baka àti bàbá wa Káyọ̀dé Fashola. Ewo nu àmọ́ yín.
1: Bọ́lá
0: rẹ̀. Ọ̀yà o. Ẹ má sá lọ.
2: Jésù ń bọ̀ láti gbé sátánì dè. Jésù yìí kò sì ní pẹ́ dé.

0: tẹ̀sí wájú láti bẹ̀rẹ̀ mà. Orin la ní kẹ́ ẹ̀kọ́ fún wa. Orin la ní ẹ̀kọ́ fún wa, màmá. Ẹ̀rẹ̀ wá kí ẹ̀kí wá ṣùbọ̀lẹ̀. Orin tó tẹ̀lé ni pé, dídé olúwa súnmọ́ etílé, àyànfẹ́ múra o, ọkọ̀ ìyàwó máa fẹ́rẹ̀ dé, pátẹ́ nìkan kúrò. Dídé olú, ṣé a sì lè gbà pé sí? Yà wá, ká máa ọ̀dà. Ẹ̀yin tẹ́ ń pè, ẹ má bínú, wọ́n ní ká dá dúró báyìí. A dúpẹ́ lọ́gbọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ti wá lẹ́yìn tí wọ́n bá wa ṣètò yìí pàápàá jùlọ àwọn tó yẹ pé wọ́n kówó kalẹ̀ pé ká máa ṣètò ìrìn ní tiwa lágbára ọlọ́ba ìrìn ní kò lọ dẹ́yìn o bàbá wa láyé ọ̀tún balẹ̀ wáṣọ bá balógun ẹ ṣé o ẹyin náà peter tó yàn mọ́tòṣọ adúpẹ́ lọ yín o olóyè oyè inú gẹ̀rù ṣẹ́mu adúlé arímá kọ ẹ ṣé o alhaji prince lọ́wọ́ nípò ìjọ sí adúpẹ́ o evangelist bọ́lá odù bọ́lá bọ́lá odù sọ bọ́lá odù fẹ́ ń gbẹ̀rí gbẹ̀ alūkkóró àwọn àjọ fìjì láti ẹ ṣé o gbogbo alátìlẹyìn wa pátápátá ẹ ṣé o kábíyèsí ọba wa ọba nasiruddin lawal babatunde ogunrombi oníṣà sharp sharp kingdom ẹ ṣé o ẹ já lọ lẹyìn ká tó padà lọ súnbọ lórí ètò ìrẹni tiwa 0098444710 ẹ lè fi bá mi sọ̀rọ̀ àwọn kan sọ pé àwọn pé nọ́mbà ń kọ̀ lọ ẹ lè lo 0708-8-100-154 0708-8-100-154 tún jí ọlálékan lóko mi.
1: Tó ìpàdé tún dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run kẹ́ tó tún máa gbóhùn mi lórí ètò ìrẹni tiwa abel ọ̀jẹ̀túndé ló ń kí n pé ó dìgbà díẹ̀ náà.
2: Ẹ jẹ́ ká fi ayọ̀ àtàláfíà pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run bá lórí ètò ìrìn tiwa gani àtọmọ bello ayáṣù orúkọ tèmi ẹ ṣe tẹ̀ǹtẹ̀ tìtìwá kù sínú òpin ọ̀sẹ̀.

tẹ́tísì kéde pàtàkì yìí ká tó débi tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá ló ní solution àfi tí èèyàn bá ti dé ibùdó ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn léwu tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medical International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD ajá ìsẹ̀yìn ló lówóró ìsẹ̀yìn lé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́sí tí wọ́n fi ń gùn lẹ́mìí láì ṣe ẹbọ tàbí oògùn àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn míì tó o ti lọ tẹ́lẹ̀ rí ó discourage ẹ nǹkan ju nǹkan lọ ìmọ̀ sì jìnà sí ìmọ̀ orí ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 IA&S àṣẹ ọlọ́run ni.

0: ṣojú ẹ̀ tó kọ́rẹ́ lọ́wọ́ báyìí. Ṣé kìí ṣe lọ́wọ́ ọ̀rọ̀ ìgbéyàwó ọmọ ìfòkò wá ṣojú báyìí? Àkí ló ṣẹlẹ̀ gangan.
1: Ọ̀rẹ́ mi aláṣírí bẹ́ẹ̀ ni o, ó tún bí mi. Lórí ọ̀rọ̀ ìyàwó ọmọ mi náà ni o. Ṣọ́ àbí ó mọ nípa event planner tó gbáfẹ́ tó jẹ́ pé ìnáwó tó wà wájú mi yìí àti caterer ni o, àti mọ́tò tó máa gbé mi dé event center ni o, àti DJ ni o, àtolórin ni o tó máa ṣètò gbogbo ẹ̀ tí ò ní sí ẹni kankan rárá. Àbí mo rí látọ̀dọ̀ ẹni ṣàánú mi ọ̀rẹ́ ẹ̀.
0: Ṣé o ti gbọ́ nípa iléeṣẹ́ kan? Kí event ni wọ́n ń pè wọ́n? Tó bá kàn sí ti orúkọ wọn sórí ẹ̀rọ ayélujára báyìí, kí wá ó ti gbé gbogbo ẹ̀ jáde. Ṣé DJ ló fẹ́ ni? Olórin ló fẹ́ ni? Mọ́tò ló fẹ́ ni? Àwọn tó ń ṣe kéèkì ló fẹ́ ni? Gbogbo ẹ̀ pátá ló wà lórí ìkànnì e-event. Ṣé bí ìyàwó ni wọ́n fẹ́ ṣe? Pé àwọn lọ́jọ́ àbí ó sì wá bá mi lọ́sẹ̀ tó kọjá.
1: Ṣé ọ̀rẹ́ mi aláṣírí àjọyọ̀ wa ò ní bàjẹ́?
0: Tètè wá lọ sórí ìkànnì e-event báyìí báyìí. Ẹ lè pe iléeṣẹ́ e-event sórí 0817-888-8896 0817-888-8896
2: Key event, Olu Lele Show. Waka, coffee start anytime because of smoke and dust. Use comics, make your day relieved.
3: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
4: Oh yeah, try comics cough syrup.
2: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved. Comics na confirm. Cough, drink comics, ED relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: Baba bẹru Ọlọrun ọba tó ń ṣẹdá. Ìyá bẹru Ọlọrun ọba tó ń ṣẹdá. Bọ̀dá bẹru Ọlọrun ọba tó ń ṣẹdá. Sìsá bẹru Ọlọrun ọba tó ń ṣẹdá. Ẹ sì rántí ọjọ́ kan ọjọ́ tí ò ṣòro. Ọjọ́ tẹ̀dá òrò tẹ́lẹ̀ tí ó wọlé lọ. Aláàpapọ̀.
1: Ẹ̀yin ìyẹn wa, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run. Èrú èèyàn wà rẹpẹtẹ irú Ọlọ́run ò sí. Èmi mọ Bọ́lá gbájá tíkun rẹ̀ ga báyìí. Ìwọ kọ́ Ọlọ́run ló ní ó ṣe sábàbí rẹ̀. À Olúwa, má fara ni wa o, má fìyà jẹ wa o. Gbogbo ẹni tẹ̀ ń bá ní dá sétò, gbogbo ẹni tẹ̀ ń pé wa, gbogbo ẹni tẹ̀ ń bá wa gbé tò. Ẹni ráre o, ẹni rí dààmú o. Wọn ò ní fọkọ onímọ̀rì gbọ́mọ wa bá yín lé o. Ẹ̀yin náà ò ní dìdàkudà o. Àrùn tí í ṣe ni tí èjì abẹ́gbẹ́ kúrò ní ṣe. Gbogbo ẹni àìsàn burúkú Ọlọ́run ba ni mo kúrò lára rẹ̀. Ìwọ ló mú ànábì ayò ló mú kúmú lára dá. Ọlọ́run gbogbo yín pàtó Ọlọ́run jẹ́lẹ̀. Àwa tí nǹkan wá sí àbúrò ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wọ. Ẹni àbúrò ọkàn tí ọkàn kò ní kàn wọ. Alhaji Hakeem Hamsat lórúkọ mi, Ọba Mẹ̀kúnnù Káàbàtà. À ń retí mọ́gàjì ẹlẹ́rú wẹ́rẹ́. Alhaji Mahfud Oluyege Adedeji tí wọ́n bá dé wọ́n máa darapọ̀ wa. A kí gbogbo àwọn apàṣẹ aláṣẹ ti wo iléeṣẹ́ gbogbo wọn pátá. Alhaji Shuaib Akin, Aki Alhaji Mutiu Lai, Aki Tunji Ọlálékan, Ganiatu Astro, Yamfus Akin, mo kí bàbá wa kọsílẹ̀. Ìyá wa lókè lọ́hùn-ún, ìyá olóbẹ̀ ìyá àbẹ́ta, Wúrọ̀ Ọlá Adégùnkè. Adégùnkè ẹni sọ ẹni rẹlẹ̀ lábúrò àgbéga àgbéga wàrà fana o mọ̀nká àlẹ́ náà àti ẹni bá ń parí ẹ̀ ńlẹ̀. So adúpẹ́ ní ọwọ́ náà a kí gbogbo ẹ̀yin èèyàn wa ẹ kú palẹ̀ mọ́ ọdún ọdún ayọ̀ ọdún ọdún ọdún kò ní jáse mọ́ fún wa o. Ẹnu ẹni tí ó dájọ́ tí ó sọdún ni ó ṣe wa o. Nínú ẹni tí ó dájọ́ tí ò ní sọdún tí ó ṣe lọ sí bítú Ọlọ́run ní ká wa mọ́. Òun ní bọ́bá tẹ̀fọ̀ sílẹ̀ wa o. Ẹni tí ó fi dùnú mọ́lẹ̀ òní fi ìbànújẹ́ wa kí wa o. Yóò rí bẹ́ẹ̀ o, yóò ṣe bẹ́ẹ̀ o. Mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé o, àbọ̀rúbọyé. Mo kí ẹ̀yin ẹlẹ́sìn Kírísítẹ́nìtì tẹ́ ẹ fẹ́ràn mi, tẹ́ ẹ fẹ́ràn mi. Ẹ tó ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ èmi ọmọ tí mo ṣe fún àṣẹlẹ̀ àti kérúbù àṣẹ bàbá wa olùṣẹ́ ọ̀rọ̀ náà. Wọ́n kò lè ṣe pé ìṣẹ̀lẹ̀ bíi mẹ́jọ mẹ́jọ ṣùgbọ́n bàbá mi ni olùṣẹ́ ọ̀rọ̀ náà ní sàṣọ́gun tádé. Mo kí bàbá wa kí ó kan tákùá. Mo kí gbogbo ẹyin tí ẹ̀ ń bá ní dá sétò. Ìmọ̀mù Hamsat Seif Imam àkí gbogbo yín. Àkí gbogbo ẹyin tẹ̀ ń bá wa dá sétò. Àbọ̀rúbọ yìí bàbá wa lágbàdo. Bàbá àgbàdo àkí bàbá lágbàdo. Àbọ̀rúbọ yìí àbọ̀ yìí bọ́ sí àdúpẹ́ àní dààmú. Mo kí gbogbo ilé o. Ọ̀gá mi náà ti ń wọlé dé báyìí o. Ọ̀gá mi ti ń wọlé dé bàbá ẹlẹ́rú ẹrẹ Ṣámánú wá ti dé o. Ọba Àbàdàn dé o. Olúbàdàn Tọ́lá. Àní dààmú o. Ẹ bá ń kí gbogbo ara lé mi
2: ti. Ọpẹ́ ní fọ́rọ̀ ọba tó ti kalẹ̀ sórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ làgbà bó o sì fi wá kà yẹn wọlé àgbàdo ọmọ rántí ni o. Ọjọ́ tí Ẹ̀dá yóò sùn kalẹ̀ nípò Ọlọ́run. Ẹ̀dá gbé apá ò ní ṣe é gbé wákàtí tó fọlé ni. Ẹ̀dá gbé ẹsẹ̀ ẹsìn ò ní ṣe é gbé. Wọ́n gbé ẹ̀dá dìgbàdìgbà ó di inú sáré ọ̀rẹ́ mi ẹ̀rù ọjọ́ yẹn náà ló ń bà mí o. Ọjọ́ yẹn náà ẹ̀rù ọjọ́ yẹn náà tó bà yẹn o. Ẹ̀rù ọjọ́ yẹn náà ló ń bà mí ẹ̀rù ọjọ́ yẹn náà ló ń bà kọ́lọ́ ọba jẹ́ kẹ́mi wógùn. Torí wákàtí tó fi wọlé
1: lọ.
2: Bẹ́ẹ̀ni
1: Ọlọ́run
2: ọ̀gá gbogbo wa abáyinlẹ́nu ẹ̀ ní
1: ẹ̀dákun.
2: Wọ́n ní wọ́n lábàá àtúntàn balẹ̀.
1: Wọ́n ní onírìn àríkọjú oníwèé mẹ́wàá. Ẹni tó ní sàbítíkẹ́ẹ̀tì kọjá ẹni táyé bẹ́ẹ̀ tó pẹ́. Àkí Yorùbá ayé ni
2: rọ́mọ. Gbogbo pátápátá jẹ́ mọ̀ ọ̀kọ́sẹ̀ ọ̀rọ̀ Yorùbá ayé ni rọ́mọ. Afinilẹ ẹja jẹ n'ayé ni rọmọ.
1: Mìmí ayé ń sọ̀rọ̀ rẹ̀ lánàá
2: ní ìrírí. Akọni bá ṣe ń pẹja n'ayé ni rọmọ. A tún wá fìwẹ̀ ẹja hàn yàn n'ayé ni rọmọ. Ayé ni rọmọ yóò roko bì kan kòsò pé kẹ́ ẹ mọ̀ jẹ́ bẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ̀ ní múre ayọ́ àpò ìsákèsí pé oúnjẹ tẹ̀ ń jẹun ẹ ti gbàgbé.
1: Bàbá
2: mi ti ṣe jíngù lórí rẹ̀ gan lánàá àdúrà alẹ́ àná náà. Ẹ máa ní ọ̀rọ̀ síbẹ̀ o fọkàbalẹ̀ ń bẹ ní Glitter Hotel o.
1: Kódà ntí àgbéyẹ̀wò lónìí torí station láti lónìí.
2: Station bí o ṣe.
1: Kódà bẹ́ẹ̀ sí
2: oye gbọ́mọ kọ́ lọ bẹ́ẹ̀.
1: Wọ́n ní Ọlọ́run mọ́ dà wà láàmú. Mo fẹ́ yàn ìwọ mọ̀ pé ìwọ fẹ́ Ọlọ́run kọ́ Ọlọ́run fẹ́ ọ. Ẹyẹ wo àwọn ìyá wa kan bàbá wa kan.
2: Má ṣe
1: ní ẹ̀fà kántì nọmba yín. Ẹ fi sórí ètò. N tí wọ́n bá rí àwọn òfin yín. Ẹ mọ́ bínú. Ẹ mọ́ ṣe. Kọ́bọ̀. kọbọ wọlé ṣùgbọn a dúpẹ lọdọ ọlọrun àwọn tí ń
2: polówó ọjà so debi lọ kasi àdáadáa kí o tètè kó báńkì o
1: kasi nígbà òjà kasi àná tó léwó lè wọlé ẹ máa láti
2: gbogbo àwọn olóore kọra tó lóore gbangba lọba rẹ kò sí ń pàkíyèsí adúpẹ lọwọ yìí
1: adúpẹ àwọn tí wà ń fún wa tán ni a má pariwo àwọn adúpẹ bàbá wa kan ti kó adé làwọn bàbá yẹn àti bàbá olùṣọ́rọ̀ náà wọ́n máa fún wa bàbá wa wọ́n ṣàgbà mo ti sẹ́yìn polówó ọjà ni ọmọlẹ́ bàbá bàbá wa ní ọmọ àwo àsàfá wọ́n ní ẹgbà nǹkan tán ní ni ẹ fi kún ètò yín ẹ fi kún ètò yín ẹjọ ẹ tó ń pè mí lórí ìsà àlàbí eléti ọfẹ má pè nọmba ìmọ ẹ dákun ẹ tún wà lórí ètò mo ń ṣe prógrámù lọwọ ẹ dákun ẹ má pè nọmba ìmọ fúgbà díẹ
2: ajẹrọba
1: so adúpẹ ní ọwọ ọlọrun kí ni a fẹ gbéyàwó lónìí ọrọ lórí ọrọ afárá ẹlẹsẹ pẹsìn masagege ìjọba ìpínlẹ èkó àti bàbá wa ọbaṣà ẹ dákun ẹni ìlọkọ lẹ́tà wo ni ẹ mọ̀ gbàhùn ẹ̀yin lọ́balọ́ba tí ẹ̀ ń bẹ ní agege bàbá wa akimu agbede
2: àti ambali
1: forílẹ̀ agege bàbá dada olórúkọ mi bàbá dada bàbá tó fẹ́ràn wa
2: wọ́n sì kú palẹ̀ mọ́ ọdún ajé ọjọ́ ọdún lọ́bọ́ sí o sọ ọmọ pé alájẹ orílẹ̀ agege alájà limọ́tò sadia ọpẹ́ ló yẹ rú
1: yá
2: agege olóúnjẹ àkọkọ sí ẹgbẹ òde kan
1: ọlọrun tó ti kó bá mọlà njọ yẹn ọlọrun kó bá mọlà sí ẹ wá ní àwọn ìwọ ní ẹja kun wọn ní nígbà ṣe ọkọ rélùwé tán wọn ní ẹgbẹ kòtò gírùwò kan fún rélùwé tó jẹ pé bí rélùwé bá ń lọ tán yẹn bá wà lókè lè yọ mọ fọra rélùwé lórí ni ṣùgbọn wọn ò wá sí afárá ẹlẹsẹ táwọn èèyàn ò fi mọ kọjá tí òjò bá wá rọ tẹ bá wá rí àwọn ọmọléèwé àbẹyìn àbí kò sí àti àìjíṣẹ ọmọléèwé oríire yẹn omi ò flọ omi máa wà lórí rẹ rẹgẹdẹ tẹ jẹ pé àwọn tí àwọn eré abọyì ni wọn wà máa pààyàn kúrò ní ibẹ yẹn ìgbà míì máa gbẹ lómi wọn á jẹun mọlẹ àwọn ọmọléèwé tí wọn wà ń lọ léèwé àwọn wà tòṣe tí kínní débi títí tómi yóò bá lè lọ àwọn ọmọ òní lè jáde sí ibi tóta láti tóta sí pẹsìnìmọ láti pẹsìnìmọ sí tóta níbi tí wọn ti ń kérò ọkọ òkè àrò ìkòtò tí wọn gbẹ fún rélùwé tí rélùwé ń gbà lọlẹ kò sí tí wọn fi máa kọjá mẹ nígbà ó di èmi náà wá lọlọrun bá ní kí ojo kọjú ọdá mi náà máa lẹ lọ náà bẹ ọ ń bọ láti fàkọjá yìí ọ̀nà iná náà ń gbà lọ fàkọjá yìí náà ń gbà lọ àjọ náà ń gbà lọ àkútè náà ń gbà lọ ṣàgá náà ń gbà lọ gbà èrò pọ̀ tó ń lò nígbà tá a máa débẹ̀ nàbá ni mo bá wò ni làbá tọ́bọ̀ lápò lọ tọ́bọ̀ lápò ní ìwọ ṣẹ́ẹ̀dì lẹ́ẹ̀fílẹ̀ ní àbòwò èmi làbá wọ̀ njẹ ibọba ta lẹ nítorí gbàgbó ti gé mi lẹsẹ mi ibọba tẹ kò sí iye bàtà mo lè wọ tó jọba
2: mo máa ti fẹsẹ gún
1: mo ti fẹsẹ gún tí kò ti là ń lẹsẹ lónìí rìn báyìí mo bá gbé bàtà ká fún oúnjẹ àti kí wọn ti nàbà nara wa mọnú omi mo bá fún lọrùn àsáwọn tí ń gbà mí sí àsáwọn ẹgbẹ rẹ ni bàbá ẹ filẹ náà bàbá ẹ filẹ náà mo ti filẹ báyìí pé kí n tiẹ máa gún ọ lọ kí n pariwo kí n mú dé títì ní tọ́tà ó yọ sẹ́ẹ̀tì mi ó ṣe gẹ́gẹ́ àfi pàtọ́já inú omi lọ gbà lọ bígbà tí ẹja ń lù ẹ lọ gbúrúgbúrúgbúrúgbúrú bó ti lọ nù ẹyin ìjọba ẹ dákun ẹ bá ní ṣe bíi ti bá lẹ̀lẹ̀ epo òkè odò kó tó di pé bàbá wa ọ̀làánú abẹ́kíló kọ́ wọn kó tó di pé wọ́n ń ṣe bíjì fún fẹ́ẹ́ dàgbọ́n mẹ́ ló ti gba bíjì fún ilé epo òkè odò ìyàwó bàbá yóò tata kọta yọ kọta nkankan
2: ìyẹn olóyè sọlù wá síbẹ̀ bí
1: afúlágbéwá ẹyin lọ́balọ́ba tẹ̀m̀bẹ̀ ní orílẹ̀ agége.
2: tó mọ́kà sọ pé agbèrè agagẹ wọn yẹ kí a kọ sí ara bíríjì
1: ìlú òkèòdò
2: yìí ọpọlọpọ ibi nàìjíríà
1: ọpọlọpọ ìbálẹ òkèòdò ọlọpàá bàbá dáadáa so ẹyin bàbá wa nù lọ́balọ́ba ibẹ̀ náà dẹ̀ ni bàbá wa ti jáde ẹ̀gbọ́n wa múdàsúrù ọbaṣá ọmọ wọn náà dẹ̀ tún ní ṣíàmà àná agége local government lọwọlọwọ báyìí kí lẹ fẹ ṣe fáwọn mẹkúnnù tí ń bẹ ń bí báyìí kí lẹ fẹ ṣe fáwọn èèyàn tó ń lọ tó ń bọ ọ̀nà yóò ṣe é mọ́ gbà
2: Yeni pe cinema
1: ben best best ni lati lata be bridge se le koda koma se bridge bi ru etin se won le se to je pe eyan ma wa lo yo ma wa bo ti o na won ni owo to po
2: ko si jole cement ni
1: o si bent ti o se to pere gan pere gan
2: ko ma je oni pako
1: ti le keru ki o se ki ti eni o keru ko kan kini e ko le kan ko le kan ni ti won ba ni se de to ki ti eni ba lo be awon an fora lori bayi lo le bi ta joko si ni so gugu en ti en be nule mo ki ya wa alaja aje ni fuja mo ki ni matogun aje rube mo ti wa lori eto gugu en ti e tin pe wa e gba ori number iwole te ba fe ba ni dase to gugu en ti e de ni ka pe number pa ki gugu yo e se o olorun ran wa lowo baba wa ki o kan ta ku to ba fe yi won a ma sare lodo baba
2: mo
1: lo wa ni baba ni olorun ni aje adupe ya won olorun ni aje adupe fun oga mi kan na be olorun la isu mo ni o ede mo ni olorun la isu o to mo ni ba ma lo do yan yo mo su e odun le ya ni bo ni si apa kan ti number e fa lo e program se wa fa lo we re
2: 0706316916 na ni oju opo
1: te fi ba so
2: ile anu olorun ba ki su bi ta roko si bi ta roko re si yo bu ala si ara en to je pe jo odun le ya gan ni sese lo re ran pade mi leyin kule ni we na wo na ara won na ni ki o sa ti pe ran ile ya a se re a si tun la webe ko gbo en te ro si ba ti
1: je ya ko
2: a go en ko lo fe ran mi so odun
1: 0706316916 eba ni dasi kini kasi 08233462512
2: efo lagbale to na ni efo lagba life and die ni awabi agbola se koja iseju mokandilogun adupe lowa to je pe o fi eto wa isere wa pa julo landlord wan bi ba adupe lowo yo ba de
1: kini
2: ka ti wa loju opo ka mi
1: hello eyin radio yin le wa lasiko hello
2: Da.
1: Hello.
3: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello.
2: Hello. Ejo da ko da gbe lati je pe kamogun alafia gina ni alafia ye
1: o en wole o ko baya ke mo elimata teji seun So the number yẹn tẹ bá ti mọ pé ẹgbẹ tọdọ yín nìkan mọ.
2: 0821 6918
1: ni
2: ìjọ. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ̀wá nìkan kọ́ là ń gbàbẹ̀ o. Ìjọ ara ọ̀la ń já ọ

aṣojú rédíò afẹ́dẹ́fẹ́yọ. Àpàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn. Nílé-iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn. Ọ̀jọ̀gbọ́n agbẹ́dẹ bí ó fẹ́ aṣojú rédíò afẹ́dẹ́fẹ́yọ. Àpàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn. Nílé-iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn alápèdè kínú eléde òkun tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn léde ìgbò. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde Yorùbá pọ́nbélé níbi ìkámọ́fẹ́ pọ́nbọ́yọ̀ nínú èdè tó kó lọ sí aṣíwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé fún lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmejèèjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́.

0: bẹ́ẹ̀ ni o dára láti máa sòtítọ́ torí òtítọ́ ló máa ń gbéni lékè òtítọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ̀jẹ̀ ká máa gbìyànjú láti máa sòtítọ́ nítorí pé ogún ọdún tí rọ́bá ti ń lọ níwájú ọjọ́ kan ṣoṣo báyìí ni òtítọ́ yóò ba tí yóò sì fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ nídìí èyí ẹ̀jẹ̀ ká gbìyànjú ká máa fi òtítọ́ ṣe àwọn ohun gbogbo tí a bá ń ṣe kí ìlú kó lè tòrò kí ìlú wa kó lè rojú eléyìí ni mo fi wọlé sórí ètò lónìí tí mo sì fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà láì gbàgbé bàbá wa nínú olúwa pastor paul akínbọ́ládé tí wọ́n jẹ́ chairman fún know your right anti-corruption ní orílẹ̀-èdè yìí pátápátá towótowó ni bàbá ni wọ́n fi ń jà fitafita fún wa pẹ̀lú àdúrà ní gbogbo ìgbà wípé kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kó lè wà láwùjọ wa ọlọ́run yóò túbọ̀ máa ròyìn ní agbára mo kí gbogbo ọmọ ẹgbẹ́ know your right náà níbi gbogbo tẹ́ wà káàkiri ẹkú iṣẹ́ takuntakun gbogbo ẹ̀yìn ọlọ́pàá tí kìí parọ́ tí kìí gbaribà tí kò sí lẹ́yìn ìwà ọ̀daràn gbogbo yín ni mo kí ẹ̀yin adájọ́ wa tí ẹ̀ ń fò títọ́ ṣe ìdájọ́ ẹ mà kú iṣẹ́ takuntakun lágbára ọlọ́run gbogbo wa pátá la ó jèrè iṣẹ́ ọwọ́ wa olúwa yóò sì máa ràn wá lọ́wọ́ know your right ma ẹ̀tọ́ ẹ ní ètò tó ń lọ lọ́wọ́ lórí radio bond 92.9 fm náà la wà yìí tí ẹ ti ń gbọ́ wa ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí egun mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi òkú iṣẹ́ ọpọlọ lágbára ọlọ́run òkè òkè ni gbogbo wa ni a jọ máa lọ tó mo kí gbogbo etí tó ń gbọ́ ètò yìí lónìí káàkiri orílẹ̀-èdè nàìjíríà pátá níbi tí ọwọ́jà radio bond 92.9 fm tó tàn kálẹ̀ dé bóyá ìwọ wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ know your right anti-corruption tàbí ó tilẹ̀ ní ẹjọ́ kan èyí tó fẹ́ gbé wá nípa ẹni tó yàn ọ́ jẹ tàbí ẹni tó lu ẹ̀ ń jìbìtì tètè kàn sí wa ní ọ́fíìsì wa ní 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaranjẹ Road ní Ìkọ̀tún tàbí kí o tètè máa pe nọ́mbà wa 0704967872907 0704967872907 o sì lè pe 0802703730 0802703730 tó lónìí bàbá wa wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára láti tún tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn èyí tí ó lè mú kí a má máa jìyà àìmẹ̀tọ́ ẹ jẹ́ kí n gba bàbá mi láàyè láti tẹ̀síwájú nínú ohun tí wọ́n fẹ́ bá wa sọ ẹ káàbọ̀ sílé agbára sà
1: ẹ mọ máa rọrọ sọ gbogbo ìgbà tẹ bá ti la ẹnu yín o sì ní sọ èyí tó máa kó bá wa ní tí ìmẹnu kúrò ní ọ̀sẹ̀ yìí a máa sọ̀rọ̀ lórí statutory nuisance statutory nuisance yìí ni ibi tí àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ tí bí local government yẹ kó dá sí tí òfin ìlú tó yẹ kó dá sí tí wọn ò dá sí kí ni àwọn nǹkan ọ̀hún ká máa mu sìgá ǹjẹ́ ẹ mọ̀ wí ká máa mu sìgá ní gbangba sẹ́ mọ̀ pé nuisance ni a lè dúpẹ́ pé ó ti dín díẹ̀ díẹ̀ láti ìgbà fáṣọlá ṣùgbọ́n àwọn kan sì ń mú up till now ìwọ kọ̀ǹdọ́tọ̀ tó lọ ń mu sìgá nínú mọ́tò you are causing nuisance you are creating nuisance àwọn driver míì wọ́n á gbà lórí steering public bus lóòótọ́ kò pọ̀ púpọ̀ mọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ̀sí ń ṣe tẹ̀rọ pé bóyá kò sí òfin bí ẹnìkan bá wúkọ́ tí ikọ́ yẹn bá gbòdì o lè sun yín nítorí kódà ẹni jókòó lẹ́gbẹ́ ẹni mu sìgá wọn ló fa èéfí sínú ju ẹni tí ó mu sìgá gbọ̀ngàn lọ bẹ́ẹ̀ bá mọ̀ you are causing nuisance àbí o ń ṣe nǹkan tó ń fa òórùn sí ìlú you are causing nuisance ẹ gbọ́n mi kẹ máa dáná ẹyin tí ẹ ń ṣe bakery you bakers you are causing nuisance when you allow smoke to envelope your environment. That's nuisance, pure nuisance. Benny, only my ye, but under statutory nuisance in here, you know, if he, tino ni gas ni den ke ma se nkan to ma fa dust awon kan to n gbalẹ ni ilu yen gan eyin se n gbalẹ ni adugbo abi ni ilu te mo yin pe kini yin fa dust e wa le kokko fu omi won ets ti mo ilu ta wa looto o ye ki joba ti se ilu debi pe won ti ta gbogbo adugbo sugbon gba ti won ba ti ta gbogbo adugbo yin o ye ki awa na lo opolo wa ka ro ri pe ile ta n gba yi se ko ni ma fa eruku si mu awon eniyan. If you are sweeping dusted area, you are creating nuisance. Egbabe, you are creating nuisance. You have to desist from it. Inseto inseto ndi omo lakeji lowo yen. You are creating nuisance. Wo awon mi ti won ma tun moto se keke okada ni ni adugbo. Eni kan le wa bere ni ojo wo ni. Oni awon boya local government kan wa arrest awon kan ni pe won disturb adugbo. O wa fe gba permission lowo mi pe ko won lo bail won mo ni Olorun aye kan ti e mo le mo won. Looto won ti lo be man ni at the end of the day o gba o dariji won. Sugbon ti o ba dariji won, I'm telling you, he can sentence them, he can run fine on them. Benny, because it's nuisance. Ko ma lo repair moto ni adugbo wa ladugbo ko ma ku ke pe ma block the entrances awon eyan. It's nuisance. Looto dan le so pe ijoba o da si bi a se ma ma je bi a se ma ma mu sugbon sibe na. Eje ka ma rori wa ka ma seun toto bi a se n lo ni ose yi eje ka ma rori wa ka ma seun toto ni ilu aba se reti ijoba to ko ma ran wa lowo awa fun wa eje ka ni opolo lori fun ara wa ka mo wi pe en ta se yi o ni omo lakeji lara abi ko ni omo lakeji lara a pade ni layo ati alafia akobi a se se fun e onilogun jaba ile onilogun jaba ona olotu wa na onilogun jaba ile onilogun jaba ona olorun ma daabo re boyi o gbogbo eyin te n bo wa olorun ma daabo re boyi o ni oruko jesu paapa baba kan to wa ni thursday. In fact, I thank you sir pelu bo se ni ipenija ojuto ni wa wari won fe wa bere awon kankan boya iwe ti agent won se fun won pe boya o je ni abi ko je ni o iwe yen je ni to our own knowledge sugbon kan ta mo pe ko je ni nbe ni wipe baba nikan lo sign si iwe yen eni yen o sign o ri ye ko ri be o ti lo se mi to ko ma pe boya won tun lo fi owo mi si iyo mi ton lo se e ojo mi baba eyi ton ba tori won so pe gbogbo na gbo wa eyi ti e ba sign si ni tenant yin na o ma sign si agreement o kin pe meji e ma photocopy e ni so that is it. God bless you. We meet next week by the grace of God. Thank you.
0: Adupe lowo yin. Olorun a tubo ma fi kun imo, ogbon ati oye yin.
2: E tetin si ikede pataki yi. Anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo yin se test ni lab kaakiri. E titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ma wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi bi atele se wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eya ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin sha ti pe won sori ero ibanisoro 08083838194 08083838194 ero ti pe ilera loro alafia re se koko
0: adupe lowo olorun ati lowo gbogbo eniyan to n ba wa rale ti a n polowo lori eto yi ki a ma nu wa comrade pastor paul akinbolade won ni ka ma dupe lowo yin bi eyin naa se n dupe lowo wa tori pelu iberu olorun lawa fi n sise wa awa ki n ta ile kan fun eniyan meji gbogbo ile ti e ba ra lodo wa lo ni ifokanbale ki a ma ni ka wa so fun eyin ti e ba ra le lodo wa wipe ki e tete ma sise lori awon ile ti e ba ra o ki e ma se fi ile ti e ba ra sile lai se nkan kan lori re e tete yoju ke se ohun to to ke sisise sori ile ti e bara lodo wa e ma gbagbe ile ti a n polowo re ni Abuja si wa sibe fun tita tori a n fe ni to le ra 9 plots yi papo ni e kan na ni o ni Kwari Gbagualada ni to si post office lo wa pelu ile 10 plots ti a n polowo ni abo okota iye na si wa sibe fun tita o ti ko jina si roundabout ni okota fun eniyan to le ra gbogbo re papo ani ile si Ibogun Obasanjo ile wa si wa ni Owode ni Okerinja ani ile si Ilaro behind Ilaro stadium of Ebenezer Obey Fabi Farm kosi ile 200 si 250,000 ma bayi pelu 350,000 si 450,000 soke le o fi ra ile plot kan lodo wa lasiko yi e ma je ka gbagbe ani ile si Okwa ile wa wa ni Lekki Epe ati Aja ma gbagbe ile wa wa ni Totowu ani ile si Igbesa bakan na ni atun ni awon ile kan bayi si Mowe after Christopher University ti ko jina si Redeem ni Iseri pelu owo ti o gani lara le o ra ile ti e ba fe nibe ile to dara to teju ni bakan na e ma gbagbe nipa ile ti a so pe wa leyin Baraki Ajilete iyen ni Owode ti a so pe ile to dara to sumo ibi ti security awon soja to wa ni ile ye dara eyi ni ati so fun yin tele eran ti re lasiko ti a nse promo lori re lowo yi gbogbo iwo ti o ba ka owo me lowo ma se fi asiko re dola tete pe wa bayi ki wo na le je anfani promo yen pelu 400 si 450,000 iwo lo je anfani plot kan ni orile ajilete eye ti a ti so fun wa ko to to di pe yo gbori soke bakan na won tun ti gbe ile 3 acres kan fun wa ni abe okuta after elewe ran ni obada ile ni beye iwo ti o ba nife si ati ra awon ile yi ma je ko dun yi tun koja lai gbe igbese kankan iwo na tete pe wa ko je anfani awon ile ti a n polowo yi tori gbogbo ile ti e ba ti ra lodo ti wa lo ni ifokanbale ti ko bewude ohunkohun to ba fe sele awa setan gege bi aja fun eto omo eniyan lati dide ka si yanju re ni ke amosa bakan na ti a ba ri eni to ni ile ti o je ti ebi ti won tabi ile ti won ti won fe ta fura ara won ti ko ni wahala kankan lori tabi eyi to ba ni wahala ki e tete je ka mo nipa re ka le mo igbese ti a ma gbe lati mu ki ohun gbogbo ki o lo deede 07049678729 07049678729 tabi 08027037390 08027037390 e ma se je ki odun yi to lo lai be igbese kankan a dupe lowo olorun mo si ki baba wa e ku ise takun takun olorun a ma wa pelu wa titi di ojo mejo ti a o tun ma pada sori eto yi boye wa fe ba emi ti mo je atoko eto yi soro e pe mi Ajayi Ayokunle Makinde ti o pe mi o ma si Akobi Egun 08139365988 08139365988 titi di ojo mejo ta o ma pade lori eto yi ka fire pade e se o dabo
3: kí ló ṣojú ẹ tó kọrẹ lọwọ báyìí ṣé kì í ṣeré wọ ọrọ ìgbéyàwó ọmọ ìgbókò wá ṣojú báyìí kí ló ṣẹlẹ gangan
4: ọrẹ mi aláṣírí bẹẹ ni ó tún ó bínú lórí ọrọ ìyàwó ọmọ náà ni ó jọ àbí ọmọ nípa event planner tó gbá fẹ tó jẹ pé ìnáwó tó wà wájú lòyí àti kẹtíra ni ó àti mọtò tó máa gbé mi dé event center ni ó àti dj ni ó àtọlórí ni ó tó máa ṣètò gbogbo ẹ tí ò ní sí ẹnu kankan rárá àbí mo rí látọ̀dọ̀ ẹni ṣàánú ni ọrẹ ẹ
3: ṣó ti gbọ́ nípa ilé iṣẹ́ akẹ́kọ̀ọ́ kí event ni wọ́n ń pè wọ́n tó bá kọ̀ sí ti ẹrú kọ wọn sórí ẹ̀rọ ayélujára báyìí kí á ó ti gbé gbogbo ẹ̀ jáde ṣébíje ló fẹ́ ni olórin ló fẹ́ ni mọ́tò ló fẹ́ ni àwọn tó ń ṣe kéèkì ló fẹ́ ni gbogbo ẹ̀ pátá ló wà lórí ìkànnì e-event ṣebí ìyàwó ni wọ́n fẹ́ ṣe àwọn lọ́jọ́ àbí ó sì wá bá mi lẹ́sẹ̀ tó kọjá.
5: Ṣé ọ̀rẹ́ mi aláṣìírí àjọyọ̀ wa ò ní bàjẹ́?
3: Tètè ya lọ sórí ìkànnì e-event báyìí ẹ lè pe iléeṣẹ́ e-event sórí 0817-888-8896 0817-888-8896 Kí event òun ló lè ṣe o.

kí ẹ̀yẹn lẹ́gbẹ́ mi kú dédé àsìkò yìí òdòdó ẹ̀yẹn ni ètò tí ẹ̀ tẹ́tí gbọ́ ní bob fm 92.9 tiwantiwa lórí ètò yìí ni àwọn ọmọdé ti máa ń kọ́ ẹ̀kọ́ sí nípa sísọ èdè abínibí wa ẹ̀yẹn lẹ́gbẹ́ mi ǹjẹ́ ẹ̀ ń gbé àṣà àti èdè yorùbá lárugẹ bí orúkọ tèmi ni omidan adéọlá mákindé

0: ẹfi ara balẹ̀ gbọ́ ìjíròrò àti eré orí ìtàgé.
1: Jíròrò ló kàn, ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Lawalì yìí. Mo wà pẹ̀lú ọ̀wọ́ ẹlẹgbẹ́ mi ní orí ètò yìí. Màá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó wà ní apá ọ̀tún.
2: Orúkọ mi ni Sanyapa Oluwa.
3: Orúkọ mi ni Abdulrazak Baraka.
4: Orúkọ mi ni Rachel Adosun.
5: Orúkọ mi ni Ibrahim Adeyemi.
1: Ohun tí a fẹ́ jíròrò lórí ni kíkùnà akẹ́kọ̀ọ́ ní àsìkò ìdánwò ẹbí tani. Alàgbà Sanyapa Oluwa, ẹjọ́ talẹ̀ ń rò pé ó jẹ́ òbí.
2: Ẹni tẹ́mi rò wípé ó jẹ̀bi ni àwọn olùkọ́. Lákọ̀ọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ní kìí wá sí ìyàrá ẹ̀kọ́ dédé. Ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ní wọn ní ẹ̀bùn àti máa kọ́ ọmọ. Ìkẹta, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ní kìí kàwé kí ó tó wá kọ́ àwọn ọmọ nínú ìyàrá ìkẹ́kọ̀ọ́. Ìkẹrin, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ni wọ́n ya ọ̀lẹ. Wọn kìí ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n gbàgbọ́ wípé bọ́gọ́tà bọ́gọ́tà ọwọ́ aláàrá pé ẹ ṣeun.
1: Arábìnrin Rachel Adosun, ẹjọ́ talẹ̀ yìí rò pé ó jẹ̀bi.
4: Èmi rò pé àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ̀bi nítorí àkọ́kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn kì í kàwé. Ẹlẹ́ẹ̀kejì, àwọn akẹ́kọ̀ọ́ wọn kì í jíṣẹ́ ìwé tí wọ́n ní kí wọ́n wà fún àwọn òbí wọn nítorí yóò dì wọ́n lọ láti wọ wọn sí mágbèrè tó wà nípa nísìnyí. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn akẹ́kọ̀ọ́ wọn kì í wá sí kíláàsì déédéé. Ẹlẹ́ẹ̀kẹrin, àwọn akẹ́kọ̀ọ́ wọn kì í ṣe iṣẹ́ àmúrelé wọn tó sì jẹ́ pé mo ṣe wọ́n láǹfààní. Ẹ ṣeun.
1: Arábìnrin Razak Baraka, ẹjọ́ ta ni ẹ̀yin rò pé ó jẹ̀bi?
3: Olùkọ́ ni ó jẹ̀bi. Lákọ̀ọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ló yan ilé ẹ̀kọ́ ní ọ̀tá wọn. Wọn kì í wá dédé sí ilé ẹ̀kọ́ wọn. Wọ́n máa pa ilé ẹ̀kọ́ jẹ lójoojúmọ́. Èyí sì pa àwọn akẹ́kọ̀ọ́ lára, ó sì fà wọ́n sẹ́yìn. Ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ni kejìṣẹ́ tí wọ́n yàn ní ayò ni wọ́n ń kọ́ àwọn ọmọ. Èyí sì jẹ́ kí ìfàsẹ́yìn bá wọn, ṣùgbọ́n nítorí owó wọn ó gba túláàsì. Ẹ ṣeun.
1: Arákùnrin Adéwùmí Ibrahim, ẹjọ́ ta ni ẹ̀yin rò pé ó jẹ̀bi?
5: Ẹ ṣeun atọ́kùn. Ẹni tèmi rò pé ó jẹ̀bi ni akẹ́kọ̀ọ́. Lálákọ̀ọ́kọ́, akẹ́kọ̀ọ́ wọ́n ti yan ọ̀wẹ́ wọn ní ọ̀tá wọn. Wọ́n ti gbàgbé pé iṣẹ́ lògùn ṣẹ̀ àti wípé ìrẹ́jọ ò sínú fọ́tò. Bí o bá ṣe ṣe kí ìdánwò rẹ tí ó dé ni wàá ṣe bẹ́ẹ̀ sí ìdánwò rẹ. Àwọn akẹ́kọ̀ọ́ kì í fẹ́ bá àwọn òbí wọn náwó sí ìdíwè, ṣùgbọ́n máa ń bá wọn náwó sí nǹkan mèremère bíi sinimá ìgbàlódé, aṣọ ọ̀jẹ̀kújẹ àti bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun.
1: Mo lérò wípé ẹ gbádùn ohun tí a mú fún yín ní abala ìjíròrò lénìí. Àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àti òbí pàápàá, gbogbo wa ni a ní.

0: bayi ere oni tage ni o kan se akole re nje ere makaruru ninu donwo
1: baba di saba o le owo owo to ni pe ka mu wa ni ile iwe
2: owo
1: owo to ni ka mu wa ko ma ba le pass ni ile iwe
2: se bi mo ti so wa e kire
1: won ni pe ka mu wa ti o fi se dada
2: imo no o ko mo ka ro to de pass ni kan le mo o
1: ma lo gbo wa jo lodo awon alajo ti ma fi so won mo temi o ko ba le pass ah daddy ah daddy
2: lo ka re ni yarajo
1: e ka ro sa
3: e ka ro mama di sa
1: omo owo te ni pe ka mu wa ko mo ba le pass ninu wa e ki won
3: ẹgbẹ̀rún márùn náírà
1: bẹ́ẹ̀ ni sà
3: ẹ kó wá
1: ẹ ṣe sà
3: ọmọ yín ló máa ṣe dáadáa ẹ mẹ́sàn-án ló máa mú wálé ẹ fọkàn balẹ̀ máa lọlé
1: ẹ ṣe sà ó dàbọ̀
0: lẹ́yìn oṣù mẹ́ta ṣùgbọ́n dánwò tó.
1: Jẹ́mu jẹ́mu kílókọ kílókọ
4: kílókọ síbẹ̀ kílókọ síbẹ̀ kílókọ síbẹ̀ lẹ́sìn
1: yóò kó tẹ́mi lọ.
4: ẹ jó sí mi bẹ́ẹ̀ ẹ jí wẹ́wẹ́ káwé sókè.
1: olùkọ́
2: alo bẹ́ẹ̀ni bàbá àdìsá èmi ni bàbá àdìsá ibo lọ́gbà ẹ̀wọ̀n ọmọ mi àdìsá kí ló ṣe kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó jí èwo kò ṣe ọmọ mi mo ní kò ṣe ọmọ mi ó jí èwo ẹ̀wọ̀n kẹ̀ ẹ̀wọ̀n ìyá àdìsá ìyá àdìsá ògbọ́n ló ṣẹlẹ̀ ọ̀gá ọlọ́pàá ṣe pè mí sí i pé ọmú ọmọ wa yàrá ibi tó ti ń ju èwo ní yàrá kíkan.
1: kí ló máa ń ṣe báyìí bàbá àdìsá.
2: èmi ò mọ ọdún wa ṣe nígbà tí mo sọ wọn lọ́jọ́ yẹn pé kọ́mọ yẹn káwé ṣùgbọ́n sọ pé rárá o pé o fẹ́ ìwé tó máa fi ju èwo ló fẹ́ ṣùgbọ́n nísìnyí ọ ti dá ẹ̀wọ̀n fún ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún lọ́dá fún un ìmọ̀ òní ọ̀rọ̀ kọ̀ọ̀kan láti bu ara yà ìmọ̀ òní ọ̀rọ̀ láti fi sílẹ̀ òun dẹ̀ ti fi ẹ sílẹ̀ bá ti rí mi báyìí má ṣàgbójú sáni òun mo fẹ́ rí ẹni láyé mi mọ́ o.
1: ẹjọ bàbá àdìsá ẹjọ ṣàánú mi ẹjọ.
0: ẹyin òbí wa nílé òun náà ni ẹgbọn yẹn ẹ jẹ kí a mọ wípé ìwé kíkà òun náà ni oògùn ìdánwò ẹ má lọ sanwó kọmọ lè jí ìwé owó nínú ìdánwò.

Eshun Ododo Eyeni Eto Ti Egbo Nippon FM 92.9.

fún ètò tòní mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi tí a jọ wà lórí ètò tòní tí a bá fẹ́ kópa lórí ètò òdòdó ẹ̀yẹ pàápàá jùlọ ẹ̀yin iléèwé ẹ pé olóòtú sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-854-1065 ẹ jẹ́ kí a tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò òdòdó ẹ̀yẹ orúkọ tèmi ni Onidan Adeola Makinde ó dẹ̀bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi.

0: Alábarú, alábarú, alábarú. Oya, dẹ́rù tẹ̀lé mi.
1: Bàbá wa, sọmọ yìí wà á kéré jù fẹ́lú yìí.
0: Kí ló kò bẹ́ẹ̀? Ọ̀rọ̀ mi dẹlẹ́rù, sọmọ lé yọké.
1: Dádì wa, ọmọ yìí lè jọmọ yìí. Ìjẹ́ ti ẹ̀mọ́ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn wa ọ̀la. Àjọ àgbáyé ìyẹn United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, kódà ìjìyà tó gbókun ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
0: Tọ́ ni o mọ ni o, a jẹ́ pé ni ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
1: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, nítorí pé ojúṣe gbogbo wa ni, ojúṣe tèmi, ojúṣe tiẹ̀, láti rí i pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Ẹ̀rù ọ̀dọ́ ìwòyí tó ń lúwẹ̀ nínú odò adágún ọtí, ìwà èérí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìdí ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò. Ẹ̀rù ọ̀dọ́ ìwòyí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere. Àlẹ́bámi wo ọ̀dọ́ ìwòyí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé. Ìgbà àtijọ́ yóò kọjá lọ, ìgbà tuntun yóò sì dé. Ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé, irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ? Ìwọ

lásán àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí wọn láti lè ṣe Bonde FM 92.9 ìkẹjà ìpínlẹ̀ Èkó ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó ìlú ẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu balẹ̀ sípínlẹ̀ Èkó ṣáájú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ kan nípínlẹ̀ Ogun látàrí báwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó lé ní 100 kan ṣe di èrò ilé ìwòsàn nítorí èròjà olóró tó gba ìlú ìjẹ̀bú kan. Ọ̀gá àgbà ọlọ́pàá Ọlátúnjì Jùsù sọ pé iṣẹ́ agbára lò gẹ́gẹ́ bí ọlọ́pàá gbọ́dọ̀ dópin. Nílẹ̀ òkèrè, Ààrẹ Donald Trump gbóríyìn fún ìjọba Nàìjíríà àtàwọn ológun fún ìfọwọ́sowọ́pọ̀ láti rópin igbákejì ẹ̀sìn ọ̀kọ̀kù ISIS ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rẹ̀ látẹnu Bilkis Abdulrahim Lawal. Ààrẹ Bọ́lá Tinubu ti wà ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè France, Kenya àti Rwanda láti ṣàwárí àwọn olókoòwò tí ó ń gbé ìlọsíwájú bá ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ààrẹ Tinubu tó dé nírọ̀lẹ́ àná ni Gómìnà Babájídé Sanwó-Olu, igbákejì ẹ̀ Fẹ́mi Hamzat, olórí òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbajàbíàmílà àtàwọn tó kù gbà lẹ́tọ̀ ẹ̀. Ilẹ̀ tó wà pé ààrẹ kópa níbi ipò ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tí ó bẹ̀rẹ̀ lónìí. Bẹ́gbẹ́ òṣèlú APC ṣe ti ń gbáradì fún ìdìbò abẹ́lé láti yan àwọn tí ó díje fún ipò òṣèlú níbi ìbò ọdún tó ń bọ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn olórí ẹgbẹ́ láti ṣe déédé lórí yíyan àwọn olùdíje tó kójú òṣùwọ̀n. Nínú àtẹ̀jáde tí Ààrẹ Tinubu buwọ́ lù, ó ní ìbò abẹ́lé jẹ́ àǹfààní láti fi mọ̀ ṣọ̀kan yan olùdíje tó dára. Ààrẹ ní òun mọ̀ pé lábẹ́ òfin ètò ìbò orílẹ̀-èdè yìí àti ti ẹgbẹ́ òṣèlú APC, àwọn olórí ẹgbẹ́ láǹfààní láti tọ́ka sí àwọn tí ó bá wu ọmọ ẹgbẹ́ láti dìbò fún eléyìí tá mọ̀ sí consensus, léyìí tó máa mú àdínkù bá àìgbọ́ra-ẹni-yé nínú ẹgbẹ́ ó ké sí àwọn tó ń díje láti má ṣe ṣe òṣèlú bó bá ọpá bó bá bù lẹ́sẹ̀ kí wọ́n gbà fún ara wọn kí wọ́n sì rí àwọn gẹ́gẹ́ bí ọmọ ìyá. Bákan náà ni ààrẹ ké sí àwọn ọmọ ẹgbẹ́ tí ìdìbò ọ̀hún kò bá tẹ́ lọ́rùn láti ri pé wọ́n lọ sí ìgbìmọ̀ kò tẹ́milọ́rùn tí ẹgbẹ́ gbé kalẹ̀. Ó rọ àwọn ọmọ ẹgbẹ́ tí ó dìbò láti ri pé wọ́n dìbò fún àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ tó sì parọ̀ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ikọ̀ lára àwọn tó fẹ́ dupò aṣojú-ṣòfin ẹkùn ìdìbò Sómọ́lú lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, ọ̀gbẹ́ni Abdulhamid Salau ti gbé gbogbo èèyàn mọ̀ sí Dúlà sọ pé òun kò du ipò náà mọ́. Nínú àtẹ̀jáde tó fi síta, ọ̀gbẹ́ni Salau sọ pé òun jáwọ́ nínú dídu ipò náà fún ìdúró ẹgbẹ́ òṣèlú APC torí pé ọmọ ẹgbẹ́ tọkàntọkàn lòun. Ó wá gbóríyìn fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu, ẹni tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí olórí tí ò gba ìgbàkúgbà. Ó ní òun kò ní jàǹpata lórí gbogbo ẹni tí ẹgbẹ́ bá fọwọ́ sí láti jẹ ipò náà, tó sì rọ àwọn alátìlẹyìn káàkiri ìpínlẹ̀ Èkó pé kí wọ́n gbárùkù ti ẹni náà. Ọ̀gbẹ́ni Salau fìrẹ̀ sí kúkú hàn pé òun lérò pé tó bá di ọjọ́ iwájú bí òun ṣe gba kámú tó òun ṣàtìlẹyìn fún ẹni tí ẹgbẹ́ bá yàn, òun ṣe irú ẹ̀ fún òun náà. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti bu ẹnu àtẹ́ lu bí àwọn lọ́kọláya ṣe máa ń gbé ọ̀rọ̀ aáwọ̀ tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn sí orí ẹ̀rọ ayélujára. Àwọn tó dá sí abala àgbéyẹ̀wò kókó onílòròyìn láàárọ̀ tó ń fajú ro sí ìwà yìí lásìkò tí wọ́n ń sọ èrò ọkàn wọn lórí ìgbéyàwó gbajúgbajà kan tí ọ̀rọ̀ àárín wọn àti ìyàwó ọ̀gbà orí ẹ̀rọ ayélujára kan. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ pé kò sí aburú níbẹ̀ torí pé ó máa ń jẹ́ káwọn èèyàn mìíràn kí wọ́n rí ìgbárùkùtì, ṣùgbọ́n àwọn míì sọ pé kò tọ́ kí èèyàn máa gbé ara mọ̀lẹ́bí ẹ̀ sí orí ẹ̀rọ ayélujára torí pé ó lè dákún ìpèníjà tó bá ń kojú lọ́kọ̀ọ́láyà.

0: E kaabo pada iroyin apapo tesiwaju. Ọgbàgbà àjọ ọlọ́pàá lásù jídì sù sọ pé òun kò nígbà káwọn ọlọ́pàá máa ṣe agbára lò ní sáà tó ń dìísù ẹni tó léde ọ̀rọ̀ yìí nígbà tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Edo níbi tó ti jíròrò pẹ̀lú àwọn ọlọ́pàá ṣàlàyé pé àtúntò àjọ ọlọ́pàá ń lọ lọ́wọ́ láti gbé gbangba lasata àti iṣẹ́ ṣíṣe tó dára lárugẹ òní ọlọ́pàá tí ọwọ́ bá tẹ̀ tí ó ń ṣe agbára ló fi mú kátà òfin bákan náà ni ó tún fi ètò ìgbáyégbádùn tó dára dá àwọn ọlọ́pàá ọ̀hún lójú ẹ̀wẹ̀ kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Edo Monday Agbonika pè fún alékún àtìlẹ́yìn lórí lílọ bíbọ àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn kí ètò ààbò kó lè rú gọ́gọ́ sí. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn ti da àwọn ẹ̀ṣọ́ síta láti ṣàwárí àwọn ìsìn ọ̀kan kú tó dìgbò lu àwọn tí wọ́n ní wọ́n wà ní àwọn ìlú kan níjọba ìbílẹ̀ oríire kí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé agbẹnusọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Ọláyinka Aláyọ̀dé ẹni tó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ sọ pé àwọn ẹ̀sìn ọ̀kan kú ṣekú pa èèyàn méjì nígbà tí wọ́n yàbò agbègbè kan ní abẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ṣàlàyé pé àwọn èèyàn méjì ọ̀hún jẹ́ olùkọ́ àti ọlọ́kadà bákan náà ni wọ́n ní wọ́n jí àwọn olórí ilé ẹ̀kọ́ girama kan gbé àti àìmọye àwọn olùkọ́ ní ìlú kan tí ó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ àwọn agbésùmòmí ni wọ́n ní wọ́n tún yàbò ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kan ní ìjọba ìbílẹ̀ Askira Ọba ní ìpínlẹ̀ Borno tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé ṣùgbọ́n wọ́n ní orúkọ àwọn akẹ́kọ̀ọ́ kan yọ wọ́n ibi sá àsálà fún ẹ̀mí wọn. Igbákejì abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Borno Abdullahi Askira fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun ká àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn burúkú yìí jí gbé àti láti dóòlà ẹ̀mí wọn. Àjọ tó rí sí ohun tẹnu oúnjẹ tá a mọ̀ sí NAFDAC ti kìlọ̀ fún ará ìlú lórí ogún gbogbo lè ṣe kan ilé ìtì orúkọ ẹ̀ jẹ́ augmentin 625mg torí pé wọ́n ní ayédèrú ẹ̀ ti wà níta báyìí nínú àtẹ̀jáde tí àjọ náà fi síta wọ́n ní ayédèrú oògùn ọ̀hún pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ AC3N léwu fún àgọ́ ara torí pé ó ní àwọn èròjà kan nínú tí ò dára àjọ NAFDAC ṣàlàyé pé àwọn mọ̀ nípa ayédèrú oògùn yìí látàrí bí àwọn kan ṣe fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ GlaxoSmithKline tó ń ṣe oògùn náà tí iléeṣẹ́ ọ̀hún sì fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìwádìí àwọn rí pé oògùn ọ̀hún kì í ṣe èyí táwọn ṣe wọ́n ní ayédèrú ni àjọ NAFDAC sọ pé oríṣiríṣi abú ló rọ̀ mọ́ lílo ayédèrú oògùn náà tí ó ní àwọn sì ti dá àwọn ẹ̀ṣọ́ àwọn síta láti bẹ̀rẹ̀ sí ní ṣàwárí àwọn ààyè ìtajà tó bá ní oògùn yìí kí wọ́n kó kúrò ní ìlú kó má bàa ṣàkóbá fún ọmọnìyàn wọ́n rọ àwọn ará ìlú láti rí pé àwọn òǹtajà oògùn tí ó kójú òṣùwọ̀n tàbí ilé ìwòsàn tó dántọ́ ni wọ́n lọ láti lè rí pé wọ́n ra oògùn lọ́wọ́ ojúlówó alágbàtà tàbí àwọn ilé iṣẹ́ tó ń tà kí wọ́n lè dẹ́kun wàhálà ayédèrú oògùn. Àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn adájọ́ NJC ti pàṣẹ pé káwọn adájọ́ méjì kan lọ́rọ́ kúnlẹ̀ láì gba owó oṣù fún ọdún kan gbáko fún ṣíṣe àṣemáṣe tó tàpá sí òfin àjọ ọ̀hún tí wọ́n sì fọwọ́ sí yíyan àwọn adájọ́ tuntun méjìlá fún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àtẹ̀jáde tí wọ́n fi síta sọ pé níbi àpérò ní 180 irú ẹ̀ tí adájọ́ àgbà onídàájọ́ Kudrat kékeré ẹ̀kún léwájú fún ni wọ́n ti pàṣẹ náà tí wọ́n sì ṣàlàyé pé àwọn fẹ́ yan àwọn adájọ́ tuntun náà láti rọ́pò àwọn tó ti gba àgbéga lẹ́nu iṣẹ́ tàbí fẹ̀yìntì àwọn adájọ́ méjì tí wọ́n ní kí wọ́n lọ rọ́kúnlẹ̀ ọ̀hún ni onídàájọ́ Ibrahim Shekarau láti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Nasarawa àti onídàájọ́ Edward Ope ti ilé ẹjọ́ gíga ìlú Abuja bákan náà ni wọ́n dá àwọn adájọ́ mẹ́jọ láti ìpínlẹ̀ Imo ilé tí wọ́n ní kí wọ́n lọ fẹ̀yìntì ní tipátipá wọ́n sàrí pé wọ́n parọ́ ọjọ́ orí wọn. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ láti jẹ́ kí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Rwanda tó bá fẹ́ wá gbafẹ́ tàbí dókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa wá lo 30 láì gba ìwé ìgbélùú àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè yìí ló kéde òfin tuntun yìí látàrí àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu pa lẹ́yìn ìpàdé àwọn ilẹ̀ adúláwọ̀ tó ní iléeṣẹ́ ńláńlá eléyìí tí ó wáyé ní ìlú Kigali orílẹ̀-èdè Rwanda ṣùgbọ́n wọ́n ní ọmọ Rwanda tó bá fẹ́ lò ju 30 lórílẹ̀-èdè Nàìjíríà lọ gbọ́dọ̀ gba ìwé ti o ye l'office asoju Nigeria tabi ki won se eleyi ti won se lori ero ayelujara ni kete ti won ba si won Nigeria ajo na so pe gbogbo awon papako oju omi bode to won orilede yi ati papako ofurufu ni won ti pa ase ohun fun won ni ki ajo sepo to domoran le wa laarin orilede mejeji ati lati gbe eka oraje ati igbafe laruge laarin Nigeria si Rwanda ni won se pa ase ohun Nile okere are ile America Donald Trump so pe agbajowo awon ologun ile America ati Nigeria ti pa igbakeje si okoku ISIS lara kitiyan won lori aliafia ile adulawo inu atejade are Trump so pe olori awon esin ohun isi okoku ohun Abu Bilal al-Minuki jekan lara awon agbesumomi to lagbara julo lagbaye oni awon ologun na lo imo ijini ati ogbon atinuda lati fi seku pa okunrin na leyi ti won ni odin agbara awon isin kokuku lagbaye are Trump wa gbe fun ijoba Nigeria ati awon ologun fun ifowosowopo lati reyin arakunrin na ti o si toka si gege bi eni ti won ni won toka si gege bi isin kokuku lati odun 2023 Iwo ni wa fun ti osan ni ko ni ju bayi lo sugbon ki to ma lo egbo awon koko nu e lekan si Ara egbo lati mu bale si kun eko saju eto idibo abeni egbo oselu APC won ti awon ile eko kan pa nipinle ogun latari bawon akeko ati oluko to le ni 100 kan se di ero ile iwosan latari eronja oloro chemical ti won ke fin ni ijebu ode oga gba olopa olatojidi su so pe sejoba ohun ko ni faye gba ki awon olopa ma si agbara nu oni olopa ti owo ba so fi mu kata ofin makona la fi to ile ti pe are Donald Trump gborin fun sejoba Nigeria ati awon ologun lori ifowo so wo po pelu awon ologun ile America lati reyin igba keji oga awon esin okoku ISIS le ti won ni yo mu ki adiku ba agbara egbe na ọpẹ pàtàkì lọwọ taiwo sadiq tó jẹ olóòtú ìròyìn ẹni bilkis abdulrahim lawal olùmọwà sí ti gbọnyìn ẹṣẹ ìbẹṣẹ ń tẹsí sí wa.
1: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fàkùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fàkùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹwà fàkùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fàkùkọ́. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́. Ó ṣe ròyìn Bọ́ndẹ̀ FM àwa má lọ bá.
3: Àwọn ẹ̀ka bọ̀ sí orí ètò èrè tí a yọ̀ lórí ìkànnì Bond FM 92.9 lórúkọ Alhaji Maruf Adedejo Oluyege tó jẹ́ olóòtú àgbààgbà olóòtú lórúkọ Alàgbà Joseph Wọlédèmọ̀ tó jẹ́ atọ́kùn ètò yìí lánàá Abdulwaf Salahuddin ọmọ tó mọ kúrò lórúkọ tí èmi ń jẹ́. Àlejò mi lẹ́nìí ni ẹni tí ẹ ti gbọ́ rí bẹ́ẹ̀ tí ẹ rí wọn rí. Báwo ni ṣíṣekú báwo ni ọ̀bẹ ti bẹ́ ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ àlejò mi. Ẹ káàsán o.
4: Ẹ káàsán orúkọ mi ní Rẹ̀dùwánù Làwálé Ìṣá.
5: Nípa ti bíbí ta ni Alàgbà Rẹ̀dùwánù Ọ̀làwálé Ìṣá.
4: Mo jẹ́ ẹni tó gba ara òbí tó yà sí wípé wọn ò là wọn ò sì ságbé. Léyìí tó ń túmọ̀ sí wípé ọmọ bá ní a ò tọrọ. Òun ni wá nílé tiwa tó lè jẹ́sí pé wọ́n fi àwọn nǹkan yẹn kọ́ wa. A nígbàgbọ́ nínú wípé iyì tá a bá fọwọ́ wa ṣe ó jẹ kó tó wa jẹ. Mo wá jẹmọ bíbí ìpínlẹ̀ Kwara.
5: Àwọn tó bá ní ìpèníjẹ yára náà ni a máa ń gbà lálejò lórí ètò yìí. Tí ẹ bá ní ìpèníjẹ ara irú ìpèníjẹ ara wo lẹ ní báwo ló ṣe bẹ̀rẹ̀.
4: Ojú ni Ọlọ́run ti pè mí níjà. Ó lè ṣe bẹ̀rẹ̀ mo ṣàmọ̀ pé wọn ò bí mi mọ àmọ́ mi kàn wá lè sọ pé ọdún báyìí torí mo rántí pé mo ráwọn fìrífìrí kan nígbà kékeré tó yẹ sí pé ìran yẹn sì máa ń wá sí mi lójú tòun ti ní ìpèníjà yẹn báyìí nígbà tí wọn bá ṣàlàyé àwọn kankan tó bá jọmọ bẹẹ bọmí lè sọ pé ọdún báyìí àmọ́ ó sún mọ owó ìjọmọdé púpọ̀ torí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gan mi ọlọ́run ò jẹun lórí ọ̀fẹ́ àti yọrí ẹ̀ látàrí bí ìpèníjà yẹn ṣe wọlé wá. Ìpè nínú àwọn tó kọ́kọ́ pe àwọn tó bí mi sí àkíyèsí òun làwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ wípé ó dàpé àwọn wípé táwọn bá kọ nǹkan sójú bọ́ọ̀lù kéé ó ń yàtọ̀ sí báwọn tó kù ṣe ń ṣe ibi ara won be la won tojo bi ti koko sakiyesi
5: e to wa npe ka wu nje awon bi bi nje ara nigba ti won gbo pe eponija oju o ti so wolidi
4: won gba gbogbo oyanju won ti gbianju agbara ti won koda mo tun le fi ori mi ati riri mi lori gbianju won so pe koda mo fe le lo po tun fe wa ninu to tun fe ba oju yen debi to bade tori won tete gba folon lori e gege bi ubida ni gbogbo omo o se wa le je eleyi na yo ogbianju gbogbo agbara won a lo awon lewosan lori sirisi ninu awon lewosan le lo tana si loyin tana si lohun ti nkan kan mu o lo se pada wa di pe oju to won yi fi fi tele ohun bayi bayi lawon asiko kan ko ma le rohun ko ma le fi nkan kan to won bayi koju mo wa mi bo ya di pe bo ti rele tan yan yan mi
5: kabiyesi olorun nigba ti oju to ti wa ri be awon igbese won wa le bi titi di akoko igba ti e dagba nipa ti nkan se lanfani ati gbo nipa ile iwe awon eyan ti yara ponija yato si yen sori awon ile eko kan ti lakojo bawo le se bi igbese gbogbo eni ti eya oju ponija
4: bireri ibere yin nipa titeko fun awa ta niru ponija yi ni ipinle awon to bi mi nigbagbo ninu esin tori pe atiya ni baba ti mu tara won jade musulmi ojodo ni won tohun ti pe ni ja yen naa won sa gbogbo agbara won se pe eko kurani o gbudo ni to si ja si pe iwon oba tohun ti pe ni ja yen naa ti o n se pe boya le kile eko kan wa fun loto pe boya ile ki awon to ni pe ni ja mo n joko ta awon ti won jari na to si ja si pe n tolorun ba ni kiri gbo latenu atafa wa gbogbo awon eko yen olorun papo olorun kadara pe ki jade ile eko ti ile eko alkohali niwon ba bọlọrun se ni amọ o lawon to ni ja kan to wa nbe gege bi ilu ta de wa nibi taye de nisin ile ile ta wa se bara wa o ti dabi koda ko ma je eni to ni penija oju nikan to ba ti kawe o n jo bi pe o fe raye wa ẹ má bínú fún ọ̀rọ̀ yẹn bí mo ṣe lò ó torí àwọn àrírí mi àtàwọn ìwádìí mi ló bí i bẹ́ẹ̀ ó ń jọ bíi pé ènìyàn fẹ́ ráyé wá tó bá fi kàwé ẹni tó kàwé kódà ó gbọ́nà àwọn tá a jọ nípèníjà bẹ́ẹ̀ pé nígbà tá a padà rí pé wọ́n ń kàwé àtàwọn ìjákulẹ̀ tí àìkàwé yẹn ń fún èmi gan nínú àwọn àfojúsùn mi lórí ọ̀rọ̀ ìrìn àjò gbèsè ayé mi mo wá padà ń jẹ kàgbé kádẹ̀ ni mo ti mọ̀ parí wáyé ni àbádẹ́ ti kódà mo sì ń gbìyànjú bọ́lọ̀ máa ní kí n ṣèrọ́nà àbáyọ lórí ẹ̀ torí pé bí ìhun òbádẹ bí mo dẹ̀ ṣe ń sọ yìí ìyá àti bàbá ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ìmọ̀ tó bá jẹ́ pé bóyá wọ́n sì wà ní bóyá àwọn náà ti ṣàpapẹ́ra tó bá jẹ́ pé dolo fẹ́ kaná ni wá tẹ̀síwájú gbogbo wa náà dẹ̀ mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ kẹ́kọ̀ọ́ tá a ní náwó ẹni tí ò bá dẹ̀ ní nǹkan tó ń tà kákiri pé tẹ́ bá dẹ̀ gbàgbé bí mo ṣe sọ síwájú pé mo jí nǹkan tó jẹ́ sí pé ilé tó ti jáde ilé àtẹ ọ̀fọ̀ dìde wọn yóò ṣùgbọ́n di òpá wọn ni ọlọ́run ò wá tí ì jẹ́ kí sponsor àárín yọjú àmọ́dọ̀la tọ́lọ́run bá ṣe ni kó wá ilé wa ti kàwé sì wà lórí mi nítorí wípé ó ń jẹ́ bí kinní kan ṣe jẹ́ ìfàsẹ́yìn okùn fún kinní kan mo ìyà ìkàwé yẹn ṣe
5: ìdánilẹ́kọ̀ọ́ kan ṣe ti jẹ́ ìfàsẹ́yìn fún màálù kódà kó tó gbé àwọn máa tẹ̀síwájú nítorí ìṣẹ̀lẹ̀ náà lè ń gbé láti kàn ní bọ́ńdù fẹ́rẹ́ next to the night. Ẹ káwọn padà sí orí ètò tí a pẹ̀lú ìrètí ayọ̀ alágbàdúránù náà ìṣà ẹkú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Ibi tí a bá ọ̀rọ̀ dé ni àwọn ìfàsẹ́yìn tí àìkàwé tí mo fẹ́ mú wa. Ṣé ẹ lè rí bí ọ̀kan tàbí méjì tọ́ka sí ilé tí ó jẹ́ bí ẹ̀gbin tàbí ìwọ̀sí tí ẹ lè sọ pé ó kàn yín tẹ́sí ni pé kúra torí pé àìkàwé mi ni bẹ̀rẹ̀ mi fi rí bẹ́ẹ̀ ni àbí nítorí pé ẹ̀yà ojú pè mí níjà ni ṣé ẹ lè rí kan tí ẹ lè fi ṣàkàwé ọ̀rọ̀ wa.
4: Ẹ ṣe gbọ́dọ̀ atọ́kùn owó pọ̀ àmọ́ nítorí orí afẹ́fẹ́ tá a wà à ń rọra mu ní bíléjà gẹ́gẹ́ bí ṣe máa ń sọ́rọ̀ yẹn wa ta bá ń sọ̀rọ̀ wípé tá a bá bára wa nínú ipò tá a bára wa yìí tá a bá kàn fẹ́ tọ́ra wa àti tá a bá nígbà lókù ipinija yi ma nfa wa se yi ni bi awon opolopo nkan o akaja lo lede ta ba ta wa bara wa yi o se se kele de o pada do yo o ninu bi du o amo ariwo re o po ko de tin kan to nfa bi ori awon eyan ti o ba se nu gba tawon eyan wa se tun ka wi bi e tawon eyan wa npo to n ka wi yi lopolopo awon eyan se wa ri bi ah iro o gbure ri o gbugbe ni pe o ba ni ipinija oju ko lo ni bara o ko si bo se le mura to lawon igba kan gbugbu ju gbugbu eni to ba ti ri e tawon igba je o ton ba ti ni irori pe awon kan wa to lo nda bayi ni idile ti won iro ngba to ma koko wa ti ro ri opolopo awon ariyan ni pe a o da o ni
6: wa ri e to ni bara
4: be ju ni bara amo nigba ti awon iyan wa o bo ti iyanju n pe wa bi ti wa da bi pe awon to tin kawe ti po o le wa je pe die ninu awon iyan nisi boya kin so bi awon ton ba jade to abi ti won wa expose to na ma ri afoju gege bi oni bara awon ton die eleko ton lo school ton jade dada mai ton ba ri wa ni won se ma approach wa bi won ma se ba wa so e ma gbe ni eleko lele o de mo pe awon to ni group ni da bayi gbogun ko lo nbara gege bi be ni mo tun je yan kan to ja so wi pe mo n ko yin esin mo n se wa si gege bi eko ta ko mo de je ni to je olugbohun safefe se wa ri ije olugbohun safefe yi mo n se ko n se ni ipase ti pe iwe na o fi iwe wo be igbiyanju ati ebun mi mo wa n ro mo fi eko kun tori mo lo ko awon eko kan lawon awon ilo keko yen o je lawon ti àwọn tí wọn jẹ ògúnlọgbọngbọ nínú pèdèpèdè ní ìpínlẹ ta wà yìí tó jẹ sí pé aládàáni ni àwọn gbogbo tí mo bá ń gbìyànjú pé àwọn ìwé ẹrí èyí tó jẹ tìjọba nípa ìgbóhùnsáfẹfẹ mo fẹ ní nínú òfà sẹyìn tí àìkàwé máa ń ṣe fúnmi pé nínú àwọn requirement wọn níbẹ ní ìtì ní léyìí tó dẹ ń túmọ sí wípé àìtì ní ìyẹn ò tí ì sọyànde ẹni tó lè kẹkọ yẹn tó lè jẹ́ pé tòun ti rú àwọn ẹ̀fúrẹ́sì tèmi ní yìí kódà mo rí ọ̀kan láìpẹ́ ìdí mò ń sọ àwọn ọjọ́ tí mo ń ṣe fún tó sọ fún mi pé site ozu làwọn ṣe yìí ṣe yìí ò tí ì tó bọ́ obìnrin lórí tàbí bí ó fẹ́ bọ́ ọmọ tí nìkan fúnra mi dẹ̀mọ́ léyìí tó túmọ̀ sí pé lábẹ́ bí mo ṣe ń gbìyànjú pé ti ń bá lọ́nà rọrùn láti kàwé sí mò ń gbìyànjú náà mo dẹ̀ sì tún bẹ lọ́hùn fún àwọn ìfojúsùn ìkúnni lọ́wọ́ ìranni lọ́wọ́ látọ̀dọ̀ àwọn tí ọlọ́run ti ní kí wọ́n gbẹ́lẹ̀ kan ní owó ìyẹn fún ìkún nípa lè ti ṣe empowerment láti fi ṣe àwọn businesses lóríṣiríṣi káyé káyé ìnáwó nítumọ̀ yàtọ̀ sí báwọn èèyàn ṣe ń lérò.
6: kí o ti sọ wípé ẹ kí ló sọ gbogbo àwọn táǹpù ní western education and islamic education a rí pé ìpele tí ó fúnra ẹ àrí primary àrí junior secondary àrẹ yìí senior secondary níbẹ̀ bí àwọn arẹ àkọ́tọ̀ wò pé à gbígbẹ́ bí pé ẹ jẹ́ oníkí wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ láti lọ sí àwọn ara institution tó jẹ́ ti ké yálà mọ̀jìnà university ni o àwòrán bí àwọn asia àrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni o ṣé ẹ fẹ́ gba ìlú ẹni ìyẹyẹwò àbí àwọn circular ní former university dàmọ̀ sí court western education ìyẹn ló wúlò lẹ́nu láti ṣe.
4: gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ sọ atọ́kùn kò sí èyí ti bí ìlègbàwọlé lọ torí méjì ẹ̀kọ́ náà ni àmọ́ ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe máa ń sọ fáwọn èèyàn àwọn nǹkan kan wà tó rọrùn fáwọn tí wọn ò ní pèníjà àmọ́ fáwọn ta ni ó rọrùn fún wa náà àmọ́ máa láwọn nǹkan kan tá a máa fi kún tó bá já sí pé ẹni tí ò ní pèníjà lọ́lọ́run ni kó ráyè kẹ́ ẹ̀kọ́ ìsìlámù débi tí mo kọ́ débi yóò máa jẹun tí ó sì máa gbé lálàáfíà torí yóò lórí ọ̀fẹ́ àti kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ kókọ̀ nǹkan sójú bọ́ọ̀dù fún wọn bọ́ nínú àwọn ìpèníjà táwọn akọ́kọ́ máa ń ní pẹ̀lú ìyẹn ni pé afáà wo ló ti ẹ̀fẹ́ gbà ẹ́ gẹ́gẹ́ bíi tíjà náà torí wọ́n pé báwo ló ṣe fẹ́ communicate pẹ̀lú àwọn ọmọ tó ń san owó tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn ni àwọn irú àwọn ìpèníjà àkọ́kọ́ tá a máa ń kọ́kọ́ ní tí bá rí ẹ̀fẹ́ àti tẹ̀síwájú nípa ẹ̀kọ́ láwùwá inú mi á dùn gan-an tó bá dẹ̀ jẹ́ western education yìí náà ni màá tún mọ́ lórí torí pé tọ́lọ́run bá ní kí n ní àwọn certificate bí mo fẹ́ ní iná islamic study wà nínú àwọn àfojúsùn mi nítorí pé àwọn àyíkán wà tó yẹ pé tó bá jẹ pé kí ó nìkan ló mọ ibẹ̀ ló bá lè wọ̀ òní lè wọ àwọn ibì kan but èyí tó dáa jù ni tọ́lọ́mbà kọ àti western àti islamic torí bó bá ṣe ń sọ̀rọ̀ bó bá ṣe ń communicate pẹ̀lú àwọn èèyàn bó bá ṣe ń lo kéwú ni wàá máa fi òyìnbó táwọn èèyàn gbọ́ wàá máa kí nìyẹn ó máa ń kún àwọn tọ́lọ́mbà nìkan ní méjèèjì lọ́wọ́ òun ni mo ṣe ń má fojúsùn fún méjèèjì ló dẹ̀ ṣe wù mí.
3: Ètò ìrètí ayọ̀ ní ìkànnì Bond FM 90.9 kò ní jù báyìí lọ fún títọ̀ sàn tí ìdádúpẹ́ pọ̀ lọ́wọ́ alàgbà Ridwanu Lai Ọ̀làwálé Isa omíṣẹ́ǹbẹ lámọ̀ rẹpẹtẹ ọjọ́ mẹ́jọ làwọn máa tẹ̀síwájú ẹgbìyànjú láti máa gbọ́ ètò yìí ọgbọ́n bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ rẹpẹtẹ. Orúkọ Alhaji Maruf Adébíyẹjú ní ìdí ilé ìtú àgbààgbà olóòtú orúkọ alàgbà Joseph Onídẹ̀mọ atọ́kùn ètò yìí lánàá ẹ̀yìn náà lè pè ti ẹran ètò yìí lọ́wọ́ àbí àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà 08032 41 83 lẹ́lẹ̀ pè mí sí lẹ́yìn ètò ilé ìjọsìn ńláńlá iléeṣẹ́ kéréjekéré di iléeṣẹ́ aládàáni tí ẹ ní àánú àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà lójú ẹgbẹ̀ wá lẹ́yìn ètò 00304281 83 Abdulrahman Hassan Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tó nìjẹ́ morúkọ lọ́wọ́ tó jí ọ̀lànìkan lágbègbè alájà Ganias Ashiru Ayabele Ìbẹ̀jọ́mẹjọ.
7: Band FM

Sai kasance an san ma ita da ansa sahihi.

0: stocks and access new international markets? That's right. Unlock opportunities by joining the Nigerian delegation for the 2026-2027 exclusive international business tour to the United Kingdom, Japan, and Canada. Connect with thousands of global investors, from business owners, CEOs to entrepreneurs, and elevate your business through global networking, strategic partnerships, business conferences, trade exhibition, and much more. Visit us today at Travel Legal International Limited, 26E, Road 3, Ikota Villa Estate by Mega Chicken Bus Stop, Lekki Epe Expressway, Lagos. For more inquiries, call 0916-000-5014 or 0832-055-0410. Email askme@travellegal.com. Travel Legal, unlocking business potentials.
1: Time don't finish. Are you not getting money to Richard? Or your jet are don't finish. Are you not getting money to solve? The GC Bank airtime and data load day for you anytime. Just dial *737*90# to borrow airtime. And *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instant. And just 2.95% Terms and conditions apply, sha. You will not go ever hang with the GC Bank airtime and data load.
2: Ah, ẹyin tèmi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín jàre ẹ ṣe ẹ̀kọ́ àdó tì mí alájà yẹn gan tèmi mo pè wọ́n ní Ọlọ́run náà kúkú ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa àwọn mú tàwọn olúkálukú náà ló mú tiẹ̀ àtẹni tó jẹ́ pé nǹkan ló ṣẹlẹ̀ sí àtẹni tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí olúkálukú náà ló mú tiẹ̀ ńbẹ ó yà pé nọ́mbà fáwọn tèmi kọ́ mọ̀ pàti padà sórí ètò
3: nọmba àtẹmọ àpò wọlé lórí ètò yìí mú mi ní 081-35-814216 ṣé mọ̀ nǹkan ara ọlọ́run ò jẹ́ ò balẹ̀
2: èmi mọ̀ láti ilẹ̀ nìyẹn
3: ara ò balẹ̀
2: ẹnjìnìà ṣíwádé ẹlẹ́rin ẹ̀yẹ gan ẹnjìnìà
3: ṣíwádé àwọn ọmọ para
2: ẹ̀ ọmọ para mi ò balẹ̀
3: o kì í ní sùúrù
2: èyí olùyege ni
3: èyí
2: olùyege ni wọn yóò kí n kọ́ kókó ní
3: ìwé
2: wọn mọ̀ para mi ò balẹ̀
3: wọn ṣẹnu fóró
2: wọn sọ fún mi àbí
3: àwọn fúnra ara wọn àbúrò wọn fẹ́ pa wọn ládùúgbò wọn wá gbẹ́nu wọn sàn nígbà tí àbúrò náwó mú high tension fúnra rẹ̀ ẹlẹ́jọ́ gbọmọ high tension yẹn
2: wọ́n lé jẹ́ kó gọmọ intention torí tí wàhálà bá dé alájà mọ̀ pé tòun
3: ló máa jẹ́ ṣe láìbà alájà wá sí
2: kò lè gbà kó fẹ́ yàwó níyàwó
3: ṣe láìbà alájà sí
2: ó ní kó lọ fẹ́ yàwó níyàwó
3: wọ́n
2: ní lọ́fẹ̀ẹ́ báwo ni lọ́fẹ̀ẹ́ ò rí ṣe sẹ́fù
3: káàkiri lọmọ alájà ni máa sọ fún wọn màá mi ẹ má lọ kúkú fún àbúrò yẹn ẹ má lọ kúkú fún àbúrò yẹn
2: ṣé àbúrò alábúrò ni kó wá kú fún
3: òkè ṣé àbúrò kan lè kú fún wọn
2: ṣé mi ni kó kú fún
3: wọn sọrọ ṣé wọn gbọ
2: ọmọ àlà máa gbọ tó bá ń sọ báyìí náà sínú kọgbọ pé ọwọ ọkùnrin nìyẹn olójúkò mú òní ẹ
3: gbogbo
2: òbí tó bá ti ní kọmù kọmù kọmù ni ẹ má bínú jàre pé wọn ò tó àwọn ọgá mi wá ṣọkùnrin ọkùnrin ni wọn ẹ má bínú.
3: ọmọ bínú jẹ sí generation làwà
2: o ní pé kó máa ṣe
3: kíni mo lè sọrọ ẹ ní àwà
2: lájú. ṣé a rí ní títí tèmi ní títí tèmi tèmi ń sọ tẹ́lẹ̀ sọ fún fẹ́
3: ọmọ slag tó lọ
2: kí ni slag tó lọ
3: ni pé kí ni tiẹ̀ gbójú ẹ sẹ́gbẹ̀
2: èmi ò lè gbójú sẹ́gbẹ̀
3: ok
2: mi ò lè gbójú sẹ́gbẹ̀ ẹ kò wá
3: ní 2026 technology time gbójú sẹ́gbẹ̀
2: la sọ mr akogun láti ibo náà ti pè wá níbo náà ti send message sí wa náà dà pé láti wọn ti gba káàdì wọn ṣá
3: bẹẹni wọn ti rí o
2: ẹ ti rí káàdì àwọn náà ti flash padà so látòrí ètò èyí wù mí ní jẹjọ o láti fún yín alájà tó fún wa ní káàdì yẹn sọ pé ká máa kẹsà máa bá wọn ṣàdúrà pé káwọn aráàánú gbà tọmọtọmọ wọn ni ká má dárúkọ àwọn níta ẹni ẹjẹ bí ká fojú olóore hàn ni wọn sọ pé irọ pé ká ṣà máa dárúkọ àwọn tó gbogbo bí kíbi tẹ bá wà ẹ bá nu ọlọrun pàdé tọmọtọmọ inshallah bí kúdé wá ti la ó gbọ yìí tẹ wá pè wá lónìí náà ẹjọ ká ṣe máa wò bọ nù àbí sẹkì
3: bẹẹni
2: sẹkì tí ó sòótọ kò sòótọ rí
3: èmi
2: ìwọ
3: ẹnu mi lò ó tọrọ wà
2: á. Ọlọ́run òun lo tọ́ ọ wa ìyàwó lú mi lé dájú mi.
3: Ọkọ̀ kí ń gbàgbọ́ ni. Tọ́gbọ́n bá sọ wípé bóun ṣe wà yìí, pàṣẹ ọ̀la lòun fẹ́ gbé tẹ̀lé mi. You are most welcome. Be tell me about it. Be
2: agbara fọkan balẹ. Se ko ma so fun pe
3: ko. Bẹdi lo ma.
2: So re to ku gan ko pe
3: ka ti mi. So e lo ma down. Ngba to ba du keke.
2: Ko te le pe to. Ko te le pe 30 minutes mo ni won ba yi to ku ti a ma lo yaye. Ori a pe sinu wa so pe dabo follow me dey.
3: Ajo lo le ni oko mi, ajo ma se eto ni.
2: Ah, o nto e. O wa ngo sele nto e. Ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ kákọ́lọ́jọ́ bí. Ẹwọ́n gbọ́ lọ́jọ́ bí lẹ́ṣẹ́ ètẹ́ mọ́jọ́ bí òdùn. Owó lọ́wọ́ ṣalágẹ́ṣẹ́ òun náà sọ padà òun náà ṣe kí.
3: Comrade Aziz Alarape, ọmọ ọ̀dọ̀fin Apẹ́lẹ́yìn Kingdom, Alhaji Tajuddeen Alarape, Baba Sekinat, bẹ́ẹ̀ ni.
2: Bàbá tó bá dá.
3: Atọ́látọ́ Nàyín Bàd. Bàbá Lálùbáríkà náà ló máa ń bí ọmọ Lálùbáríkà.
2: Ṣé o gbọ́dọ̀ pé alára pé wẹ́pẹ́ mo wà lára pé lọ́wọ́ tí mo wà yìí ₦10,000 lówó mi.
3: O ti mọ̀ bí àlọ́
2: bọ̀. Ṣé o ti bọ̀dá ìbọn máa ṣọjọ́ òbí tó bá ti ní àá. Tó bá ti ní àá. O wà ń bẹ̀ yẹn, gbogbo ẹni tẹ bá ti wà ń bẹ̀ tán gbé fídíò sí lórí alágbájá náà wà ń bí ₦10,000 tó bá ti ń ṣọjọ́ òbí. Adúpẹ́ o. Àṣeyí ṣàmọ́dún àbátá kí n lọ́dún iná la máa kí n lọ́dún tó ń bọ̀ inshallah bí kúdára ti láì. Nọ́mbà tí wọ́n pè wá sí tí ó ti yé yín bóyá ẹ fẹ́ ṣèpolówó ẹ fẹ́ ṣèkéde lórí ètò yìí òní nọ́mbà yẹn wà fún bámi sọ nọ́mbà yẹn. Nọ́mbà yẹn wà fún pé ẹ fẹ́ pè wá síṣẹ́ tí ó ti yé yín kò sí fún pé kẹ́ẹ̀ sẹ́ndà ká nọ́mbà ìwọ ọlọ́run gan wẹ́ni ti máa sẹ́ndà ká nọ́mbà sí ọlọ́run gbọ́ ọdún ti dé tó bá dà pé yẹn ṣe àtẹnu
3: mi. Ìléyá ẹran léyá sí gbogbo ẹ ṣe bọ̀kíbọ̀kí bẹ́ẹ̀ni ẹ pé sórí 08135814216 ọlọ́run ìjà káwọn ìyá aláṣọ yẹn kọ́ tẹ̀ sọ pé àóyá ṣẹ́kí aṣọ léyá ni
2: ẹran léyá ni wọ́n ń gbọ́ ó gbọ́ tẹ̀ ṣáà ń bọ̀ láti pàtí ẹ mọ gbogbo kan tẹ mú bọ láti pàtí ayọlẹ máa débi tẹ ẹ mọ láyà tàlàfíà ẹyin náà tẹ ń bọ láti pàtí ẹ dèlè láyà tàlàfíà ṣáà ìkọtẹ bá ń bọ láti pàtí ẹ bá ń dúrọpù ẹ níwájú 92.9 FM ẹ sọ pé láìdọ ọlọrun ọjọ lónìí ẹgbẹ onímọ iṣẹ àtẹnu ni níjẹjẹ ìwọ máa wọn tó gbé nǹkan síbẹ lẹ fún mi léni.
3: Ajọ máa gbé léni ni
2: kò sí ní tó jọ èmi tó mi iṣẹ àtẹnu
3: mo tún mú fàùsí àwa gan ká lè jọ kó.
2: Kò sí wàhálà àwọn ọmọ agbára kan ṣoṣo. Adúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń tẹ̀sí sí wa. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ pè wá wọlé. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí a rí gbogbo gbogbo bá a ṣe ń sọ inú àwọn kan náà pè wá. Bá mi kíyàwó làti náà òun náà ṣe ọjọ́
3: bí. Alájà táwà kálítù ọmọ ní àjàṣe ìpò
2: akínyìn. Gbogbo ilé máa àti gbogbo ẹ̀yàn ọmọ inú oṣù pátápátá. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń ṣọjọ́ bí nínú ẹgbẹ́ rédíò àti tẹlifíṣàn kọlàsì náà. Gbogbo yín náà ni mo kí lágbára ọlọ́run àní délé bókú ọmọ. Ṣèkí kí ló fẹ́ fún àwọn.
3: Táwà kálítù ọmọ ní àjàṣe ìpò akínyìn.
2: Àti gbogbo ẹ̀yàn ọmọ inú oṣù pátápátá. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń ṣọjọ́ bí nínú ẹgbẹ́ rédíò.

Between two America, Latin, London, one day. But you're London.

0: 0806 29 81 90 0806 29 81 90
1: ati bi ko se nlo kaake la ni pe ka foro jimi to rowo pe lo pa pa ju en lo lu fe Arsenal Chelsea Real Madrid Man U Liverpool a fe gbo tenu yin eh won ni asoko peyin aparo tenu agbe lo fe gbo emi ti ta sin yin le ni o te ba laya e pe wole 0802629 8190 tabi ka tun lo eleyi na
2: 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907
1: Carrick lasiko yi pe eh on ri pe ehn orun egbe eh go sing orun go sing ni wo lorun mo lu mi lo wole gan
0: be
1: o ye gi ye be lo te tori pe o ma yi tin ko wole
0: e ma yu le lenu bayin
2: si ko re
1: to ti
0: lati o si bo si lo bayin
1: no ba de sa wa te lati wa wo to fo
0: la se ma mo
2: ja
0: la se ma la
2: yi ma yi tori e start o mo ni ka wo to mi to ma dara Chelsea so bonus lo lowo yi ni o e ma fu ko be
1: bonus Chelsea
2: wo sha wo
1: o ma se wona si e o ma se 4 years ni bonus Chelsea o 4 years ni igba si ipo lori won bayi
0: Chelsea o ti re ndari
2: aja fun
0: o ti re ndari kan pa o dey maintain stadium yi won ni si o ra pe
1: 2020 for no don't miss basin lo pe 4 years e bi se promo
0: o ni da onida ka ma fa won iru awon man yun ka ma fun won lai
1: duro man yun se ma won yan ti ah igi mo jina sori to ma yun mo jina sori man yun
2: to pa man yun na
1: record ko wa nle
2: last time ti man yun won champions league last time
1: ah
2: last time ti man yun won champions league last time
0: pe ni kini na
2: o odo akolo ti bu lo ti bu ni
1: now
2: rudiga asaki owa bu lo
1: e ngba te lanu le te mo wulo e ofe mo mu ko nbe la gaba yin ni e so fun mi e pe go lori e na ah ah o fe mu na giga ko nbe eh jere lori e
0: azad ni ko
1: azad eh o wa aso ogun yin sugbon jugbe lona asa to ye ta gba lowo yin na o se gba cup bi o teju meji ameta lo o gba champions league o gba league nbe na
0: o gba cup yela wa gba bonus nti
1: amo pa sase danu tori pe o ori yin na o da ko mo iko madrid o si je lo ngba to je ko o se so onu fe on fe on fe retire ma ba se la le siwaju a fe lo mi ropo e so ko ju be la bana be yen ko lo sha nu ni e ro ro ni ball e wo ko le ba dun
0: eh orisisi awon orilede no no tin fi o tin tare oruko awon agba bolu to ma ko lo si world cup
1: fun eso agbaye 2026
0: world cup 2026 to n bo lo
1: lo o se la nu na pe awon agba bolu kokon lanfani ati le soju world cup o sin je edun okan nda yin so na niyan o lara n ta yin so ti ati ta ti kokon le je ti pa career omo keke e na eh esa for williams omo to se n bo
0: injury o la fa injury o se pe
1: injury mo lo tin injury
0: omo kekere ni so o
1: possible ni mo lo tin injury
0: now
1: mi to inu chest
0: o sa gba ball ti o le ni injury now
1: se wa e wa je
0: wo e ni ti ke liverpool to ni injury ti o ni lo kini se liverpool lo ba ye
1: je age kan na ni won ni so fun mi
0: eh se agbalagba wa ni kiti ke
1: ko to gba mi nsin a tu du odun merin
0: eh
1: eh mo boya
0: okay awon ti osimhen ti o wa ni injury nkan ti won lowo cup
1: se awon para won lori
0: eh se awon para won
1: o ile yo ti lori
0: o se lo ni tele wa lowo cup
1: je pa
0: o lo na pupo na awon squad to wa be awon
1: squad
0: to wa be won lowo cup na nkan to je ko fi ma dun wa niyan tori ti o si be ba ma dagba nsin eh to wa ma di next world cup
1: ati dagba
0: be ni na
1: sugbon mo mo pe o ba se dagba ju be lo ademola lo kan si young
0: bẹẹ
1: lọ o si yọngi
0: pe si mẹ ẹ adimola mọ o ju si mẹ lọ
1: sori ojo orita n wo yẹn lori nigeria n bi a ti wọn ṣe n ṣe lọke okun a nifin yẹn gbogbo gba mi o mistake da se laya won jeje okocha to ko sai retire ko no re bodu ro awon ile ani se be
2: eh awon ile ile da to lawon ile rowo
1: eh awon so ko eniye okocha n gba yen won won je ya ball koja be won fara se o gbe se awon ti sin ise die o la ni won ri babo sawon bayi eru nla ni o ti gogo bayi la kan ti won
2: won
1: se pe ti won ni ise ko do baba mu kada olorun se won be ewo ti wa na a ni se lasan kolorun sha nu ni tori oro ile aye yi elomi a se alagun yo won so pe se ko lowo o to si ni elomi kan re won ba die na lo ma se arabika loju to wa don se ni roro wa be ni arsenal kan re ko je ki awon gba league mi se omi ni e to wa won le da won wa ye gere ko ma gba mo ebuyo ni tan le o olorun sha nu ni ewo ka fi ile ibe ale jo wa ni ile agodo ni yemi lori awon fe mu nkan kan wa fun wa ti won fe ke yan rale na ke je ninu anfani yen ti won jogbo e lo won ni ero le po hun eno lukan ati gbo po hun enu won na ni oro ti le dunju lo tori awata wa nbi awo le mo so bi oloro won ta lo le mo po bi olomo ko wa wi ko si olomo nikan na lo le se nkan re ko se dara ko si bo se nfe rale ka ba de dona penu ka si wa fa foju yin so na e gbo ohun gangan ile agoro a e lanfani ati ni olojukuro oju sugbon bayi e lanfani lati gbe won ni eti kan eji ba daruko yin fun awon ara ile sa
3: oruko temi ni sikiro ayinde ti gbogbo beni ti gbogbo arara ti gbogbo eyan mo si SK Ijaya so emi ni provost masha fun Pima Lagos State chapter
4: baba ti gbogbo oruko temi ni comrade Alhaji Fatai Tijani ti mo je P-Man governor fun Lagos State chapter.
5: Okay, nigba ti e pe ti daruko ipo te yi mu ati e pe ti wa asun ma pe mo le ti wa mo kini koko ti e fe ki awon eyan ti o n bo wa le ki o mo nipa iwa to wa bi ni
4: e se pupo gan awon ti o je awon eyan wa ta jo wa gbogbo won na awon member task force squad ni ani fun mi mighty nbe ani fun mi praise nibe an ko won basically ihun ta ti tori e wa gogan ni wi pe a ri poporopo nkan lo nlo ninu entertainment lọwọ lọwọ bi nkan de se nlo especially Lagos State. Lagos State gbogbo ni seat of entertainment awa ri pe illegalities ati crimes o ma n fe pada sele lati pase awon mi ton tele musicians. So because musicians we are honorary people and they are very careful but atun ni ninu awon musicians na to se pe eti aigboro o wa fun won ti won o tele te kon tele and as a union Pima is a union performing musicians employers of Nigeria o di union ni. This union ta so yi o cover gbogbo to ni se pelu entertainment ati music bo se wa cover yen ohun ni government body ti ki se association pe pe union ni pe gbogbo en to ba ko any type of orin o nko islamic o nko fuji o nko gomano o nko juju o nko hip hop o to je sima abi ti en ko reggae gan gbogbo e gbogbo ga be Pima na wa amo Pima as a union furare o gbodo ni bo se ma guide our members here. For example any pe NMA either you like it or not, because you operate as a doctor, you have a license. You have to go to the JQ, you have to go to the CMU, you have to go to the CMU. So task force will be in the town now, and the brother will have found your name, enlightenment, come on, we. So at the musicians, those are the singing, I want to discipline, because you can be a one, like you know, you see what you do, you start to, I bet you, you know, because that's why you. So to my ribere o ta fe se ni wi pe from now henceforth afi ko je pe anywhere ti we se ba ti ma operate guide you go so have gbogbo union o gbo ma wa fun
6: yo ebi ma dari olori kokon
4: be ni to ba npe to da olori kokon ni awon eto to ye ko se you know level wa te ko ma se na popolo olori kokon to wu ni performance level wa te ko so to gbo stage to ba kan se to fe lorun me kan ka re ti wa fun to ba fe lo orin awọn ton se concert yen o nka ma sa ko se show a da fun yin that's the prevent piracy bakan na atun ta pe ni performance rights to je pe gbogbo eni kemi to ba tin sise music bi awon dj bi awon ton download ori yen o ni to e ko ba so so to ba se ko e nitori ko se
6: je
4: o
6: lo
4: bi le so so ba sa ko egbe ni
5: o e je ba mi ko so ko mo te so le ko se je ka mo pe o to le ba ko ri opolopo bi ta bi ta go ma sele nbe be mo te so si awon olo to je gbe yin ni what of awon to ko je fans to e ba awon ko wa ba ori ba ba se apa yi ka won yen
4: e seun apa wa ma ka won nitori popo olopo olorin lo ni ki awon fans e lowo e ti gbori siri siri elo mi ninu awon olorin o ni code fi ma so ba awon fans e ko da wa lale to wa di ju code e sile bayi e ko gbowo ti ola ko ma be sin sele ni ko da dokori ti ko wa di fans sayan bayi o ma be sin jale lo ni gbogbo nkan bayi la fe ko ma be ki o tun ma sele mo. So basic reason that
6: why mo wa Venus man jo P man se bi man ni se ki se pe bia Fuji nkan lo ndare ni
4: rara gbogbo ni patapata ati Fuji o ati Islamic musician to je Isman o ati Goldman to je gospel musicians ata Jun to je awon juju musicians ati Seaman awon Seaman la be the secular gbogbo ton ko hip hop yen ati Regman mefa ni wa
6: gbogbo da pa ko sabe P man
4: be ni ijoba lo de da P man sile ki se ri to gara ni ijoba lo da ga bi union fi gbogbo ni patapata
6: awon ko wa kare jade
4: be ni koda man abe wa lo wa
6: man ko wa abe P man
4: gba ro long
6: ọpọlọpọ ohun tí ò yí èèyàn náà lẹ́ntàn mọ́lẹ̀ sí i bí bí wọ́n ṣe wá jẹ́ báyìí kí ni àwọn yẹn àlàkalẹ̀ tẹ ní tó yẹ pé àwọn olórin tí a fẹ́ gbé sírú abẹ́ gbèdéke yìí tó yẹ pé wọ́n fi máa tẹ̀lé tí òfin sí yapa ẹnu tẹnu yá fi káwọn dáadáa torí àwọn tó wà lábẹ́ yín ẹ̀ka pọ̀ káàkiri.
4: Ẹ ṣe wá dáa fún yín ní àwọn àlàkalẹ̀ wa náà ni wípé a fẹ́ kí òfin máa ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́. A le fẹ́ sísí òtún yẹ pé gbogbo ẹni tó jẹ́ mẹ́mbà P man gbọ́dọ̀ ní ilé ìtọ́ àlọ́run wà ẹgbẹ́ ìgbàlá ni lọ́rùn èyí tá à ń pè ní job license ilé òkè ṣáájú káàdì o job license ní pé kó tó lè operate gẹ́gẹ́ bí profession tó bá ń ṣe o gbọ́dọ̀ ní license tó fà á pé kó lọ́jú so operation yìí job license yìí o ló máa jẹ́ operation guideline for everybody ní tó bá ti wá nínú eléyìí ṣẹ̀gbọ́n wá ṣàìgbà
5: wà ní under social yòyìn tó lè ti lórúkọ ṣé wọ́n lè gbọ́rọ̀ sí association yìí lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́tẹ́ gbé.
3: Bẹ́ẹ̀ni ọgbọ́dọ̀ máa gbọ́rọ̀ síwájú ọgbọ́dọ̀ ètò ti wà tó kápá gbogbo everybody ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí òfin èèyàn kò ní agbára ju òfin lọ kódà ẹni tó ṣòfin gan òfin lágbára lórí ẹ̀. So fún àpẹẹrẹ irú pé tí àwọn olórin jàǹkànjàǹkàn tán ti lórúkọ tó bá fẹ́ jáde láti nàìjíríà wà yìí lọ sí ìlú òkè òkun nǹkan kan bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ gba àṣẹ kó tó di pọ́n fún wọn ní ìwé ìrìnnà físà kó tó di pọ́n fún wọn ní físà wọn gbọ́dọ̀ gba pé àwọn fẹ́ lọ perform lọ́rùn yẹn so ó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀
6: bí láti pé láti kún ọmọ àdúró tó lọ́wọ́
4: ẹ ṣeun adàfún yìí ti sọ papọ̀ ṣe é láti kún ní tẹ béèrè yẹn dáadọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé àwọn olórin náà tún ṣì ní ọtọ́ sì tún máa gbà lọ́wọ́ ẹgbẹ́ wọ́n máa ń béèrè fún lẹ́tà lọ́wọ́ wọn láti ẹ̀ḿbáṣì bẹ́ẹ̀ ni àpúrúfà ṣe wá rí lórí gbogbo ta wí yẹn ó ti láwọn ẹ̀tọ́ tó máa ṣe kán tó lè ṣe gbé yẹn ṣàwọn eléyìí tó ní í ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí jàǹkànjàǹkàn tẹ wí yẹn àtàwọn iléeṣẹ́ jàǹkànjàǹkàn kí tó pa ẹ́ lọ́ba pọ̀ mọ́ tó jẹ́ kí wọ́n ti ṣe oore tó jẹ́ kí wọ́n ti lẹ́nu gan bí àwọn kẹ́ni sinisi kan kó àní oríṣiríṣi gbogbo inú nǹkan bá wọ̀n yẹn òfin wà tó gáàdì wọn ló gbé láwọn under ncc subsidiary ncc là wà nigerian copyright commission ó ti láwọn òfin kan tíjọba gangan fúnra ara ẹ ṣe láti house of assembly tó yẹ pé àwọn alàdẹ máa administrate ẹ lé wọn lórí tó gbogbo nǹkan ẹ ló jẹ pé agbọdọ lágbára lé wọn lórí wọn lè stubborn o bọ bó ṣe lè kórí á padà tapa wọn náà.
5: ọ̀rẹ́ àwọn tí wọ́n rádọ̀ ó ń ṣe bẹ́ṣẹ́ sọ èsì ẹ̀ lùsẹ̀ gbọ̀ for the first time òun náà lè kọ́ ni bóyá tí lórúkọ ni tàbí orúkọ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ owó tó wá sọ yìí láti wá darapọ̀ mọ́ yín ìgbésẹ̀ wo ló máa gbé.
4: ẹ ṣeun lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe ń gbọ́ yìí kó tètè ṣe kíákíá kó pe àwọn ojú òpó eléyìí tó jẹ́ pé a fi lè mọ báwo ni nǹkan ṣe lọ nínú ẹgbẹ́ tó bá fi lè mọ wá sí pàdé fortunately nítòsí yín bíbà yìí 525 agege mútọrù lọ́pọ̀sìtì bọ́ọ̀dù fm bíbà yìí òun náà lọ́fíìsì P man wà P man lagos state chapter
6: tòsí gan ti ẹni
4: ìtòsí bíbà yìí ṣe wá nínú madness plaza tó àlọkan yẹn ni ṣe wá nínú àwọn tó gbọdọ̀ ṣe jù òun ni kàn pé akọ̀wé ẹgbẹ́ 070 30 0 7 4 7 4 50 5 0 66 6
6: ẹ bá pè lẹ́ẹ̀kan sí lórí iléeṣẹ́ mobile láti máa kọ́lẹ̀ ní ẹ̀tún òbí láti kẹ́lẹ́ẹ̀kan sí.
5: ẹ tó bá ń kọrin tó fẹ́ gbogbo òfin tó sọ yìí kó léwọ́n
6: ọ̀ lè bá àgbà yẹn
5: wọ́n tó rí gbogbo náà kó fẹ́ ìtẹ̀mí ní kó má bàa sí ẹgbẹ́ ẹgbẹ́ nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí.
6: 0070 30 0 74 74 50 5 0 66 6 6 ọ̀dà ẹyin ọ̀pọ̀lọpọ̀ láǹfààní àti lè béèrè báyìí ṣùgbọ́n ẹ̀rọ báyìí sọ tí wọ́n pè yẹn mo lérò pé tí wọ́n á pè sórí ẹ̀ ẹ́ lè fún ọ lálàyé kókún sí mo sọ pé nígbà mìíràn lápára pè yín torí àkókò yóò gbà á tó láti wá tí wọ́n àwọn abẹ́fẹ́ béèrè dáadáa káyé pé wọ́n lè pè yín gan oko pan jeji e la fara sare fun ba pe mo pe e ba wa si
4: to ba se pe nipa ti pipe ara ile number ti governor gogon fun are ni 080 20 20 70 70 44 87 87
6: let me consider
7: Since I'm drunk, they all be true, my heart, even my lover, your kitchen door.

0: fún ìdèníjà ojú tó bá fàkókò ẹni ṣòfò ajé ìbúlọ̀ lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà wà ní number 20 amoka street daily ara bus stop off abarajeru ikotun lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 00-6821-6859 lẹ́ẹ̀kan sí 080-6821-6859 dèrò ǹkẹ́ kò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọn ń gbọ wa kẹsì dárúkọ yín.
0: orúkọ mi ni bàbá àgbà tẹni bẹẹdi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbóṣọ mara ilóore mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lògbà.
2: a wà ní number 20 amoka street délé ara bus stop off abarajeru ikotun mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 080-6821-6859 080-6821-6859
0: lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọn tó ní àwọn káàbì arúmọléegun mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí apariwo ẹsẹ̀ kíkan ẹlòmíì máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́ tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ yẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bọ́ sọ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti láwọn nǹkan báyìí.
2: a wà ní number 20 amoka street délé ara bus stop off abarajeru ikotun gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí abarajeru tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ abarajeru ní kẹ́ bèrè ẹ̀bọ́lẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí number 20 amoka street délé ara bus stop off abarajeru nílùú ikotun lẹ́kọ̀ọ́.
0: bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé ikotun gbìmọ̀ ìrẹwẹsì ọkàn ni wọn ń gbè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí náà kẹgbéra fáyìn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ ibi lójú ní number 20 amoka street délé ara bus stop off abarajeru nílùú ikotun ẹ bá ti dé ikotun. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 080-6821-6859 080-6821-6859
0: tẹ̀yìn náà máa bọ̀ gẹ́gẹ́ bí afidi ìròyìn takojúbà àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jẹ́ ọtọ́jú ẹ̀ tẹ bá wá dé mà ní nàlàyé má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ lójó bá ti dé nta kọ máa fún ẹ tọ bá ti lò ní àgọ ara mo lo òògùn kò sí sí òsín bẹ ìwọ náà dàrú kọ máa bọ.
2: a wà ní number 20 amoka street délé ara bus stop off abarajeru ikotun mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 080-6821-6859 080-6821-6859
0: ìwé bá ti rí gbogbo fún bóyá ọ̀rìn wọnkú wọnkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kò lè bà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí sẹ́rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí sẹ́rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwé tó jẹ́ pé bá sẹ́rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn tí ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ́tọ́wọ́ ẹ̀ kú abẹ́gbẹ̀ka ara kú tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: ní number 20 amoka street délé ara bus stop off abarajeru ikotun.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bá bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
1: máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
2: a wà ní number 20 amoka street délé ara bus stop off abarajeru ikotun. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-6821-6859 080-6821-6859.
0: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀rọ̀ ni ìtẹ́lómìí ti máa bọ́ náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ ní lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ fi ori si ko si sani ko ra fun lawo ti ori si e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro gbogbo ah mo ti lele ko si se e ma so be gbogbo ala logun ko te ti ologun sugbon olorun oba fe nikan si je nikan lo bo lo se ma ti ko se ti ma nbo so be wa olorun ti gbadura e ati mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo ohun ni bata nbo lese re e a se nko paja paja lowo lese ati ori gbogbo apa ori mi egbe kara ori mi ati gbera gan baba ni pati ayo mi lo ogun lo ni egun omo ni olorun o ni ja ogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to a ni ri o an di magidi mo pe ka to ni olorun je ke ri sugbon adu ala so ran ju ka gbe igbese ego to ro ju olorun to nbe ni gbogbo ona ti so ro kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo si
2: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
0: No, no, the bag that's a little bit.
2: Ero Bani Surawa is 080-6821-6859. 080-6821-6859.
0: The bank don't let a GD and a G. The bank don't lose her. A matty J. Marie, Kefima Bo, Kema Bo, a waffle man, Atalay, Atiana Bio. Lori tele tebo ti o mu kara yin se kebe kebe sagbadere marugo takebe lodo baba agba to ni be di loju ilu maka oni se mi ibile to so ni atebo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ti a ba gbe mato so na ta ba lo pada bi bi ta ba lo ta ba service e pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu Tong bado just ijo toju are ri tan mo wa so ro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba te ni be gbe gbogbo bi ti mo nde pata adu ana ma se se mi bo ya gbogbo ara lo nte ni ara yin o ni owo kan mi ni e gbe kan ara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
2: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun ero ibanisoro wa 080-6821-6859 baba gba se ni begi loju opo lo ti nawo lowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun to elomi ma so pe ikotun jina o
0: baba gba te ni begi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba gba te ni begi loju ki lo do la mu kini won ti nawo dawo nawo le aisa gba ni lowo olorun ma ja ri ogo wahala ya n gbu pipi ayin to ejo be n lete igbo gbogbo ti mo so pata wa ni abi o so gbo be ni gbogbo to ko to be ni mi ta so yo sugbon won to ba wa wo ju olodun be lo na to light kan si keji nu agara iwo kan si baba agba te nbe gbeju ona abayo olodun lo se to ba ti de lori gbogbo kan ko la le ma fe mi ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lo bayi mo pa sa tarun to ba ti bi mo ma bo si
2: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
0: tete ma bo ko ma bo mo se soro yi lokunrin lobirin lomode lagba olodun mi so wa den to ma tiro a to se afi won se yeye sugbon kankan lo se okun fa e te ma ti ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kisara abeja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi marugo ta gele lodo baba agba te rebe gbe ojo ba ti de gbe won ni ah baba won ni itowo la ma do le a ki ngo kere ma du bo be te ma je obe la be kuta loni to ba ngbe lu eko abibada ojo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eyin wa ti foro oye koko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi bayi e dide fia e ma bo pia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Solo baba agba se nbe
2: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
0: e wa ke wa janfani ewe ati gbe ni afiji eyin na didi ke babo kini o se o kini iwe lenu wa lati da mi olu anu agba re to ti fa so boya ati ni gbogbo ati gbe se di wahala gbogbo egbe kara ku tai tai je je mi bi ni e le wo si bi ni olodun ni je ka wa ro bi ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe mi wa orisirisi ona lo gba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko si da ti e ti e mo to ba ti gbe eyin na o mo lori ba se di ati ayewa ti to ba e ka si pe kilo fa ti leyi so ju orun lo ti se lo ni abi ngba fe lo ni kankan ba e pi te mo boya boya awon le te mi mo to wa ti dagu ara to wa nbara je awon arun ko wa ti gbe ko ma nbara je were were were ti o mo ba do ni ara ni oje ni egugu o lo de ni je kari ṣugbọn te ba ti wa ri e je ka to ti gbe se ka mo pe odo gbagba se nbe loju
2: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
3: me ma ba gba te nbe loju wa
2: ero ibanisoro wa 08068216859 08068216859
0: e ma le ti na wa be ti de likore ni e mu gbagbo ndani e won ni bi na o ba tan la so e je tan le nkan ma e gba pe be ba ti ri mi lele te ba ti ri bayi ogbi ati wahala ataisa to na lam o ti se lori awon kan tan pari won ni ati so pe awon ti sise giri ojamo loke pe awon ko pe ri ojamo elomi la last day ni moto bi odun merin marun ko ni mo boyo on fori abi nfin kaka gba bi kan a ma wa fa wahala ti damo nu agbo ara ngba to ba dojo waju bi e to reyan bo se ma ri e te o ba wa mo a wa di arun sile iso sile egogo sile yara sile ijara a ma woka a ma reka imi wa to je pe ki be to se to ba nu to le je pe ofa to le je talabefe afefe buku mi fe luwa
2: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbo bi te ba tin bo te ba ti de koto roundabout e wo ma wa to lo se Abara Jerol tabi te ba gbo ko bo Abara Jerol ni ke bere e bo le ni Dele Ara bus stop apo tun le yas Number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni mu koto leko
0: ibe baba gba wa ero banisoro te ni fi pe mi
1: 08068216859
4: Ha, Ragero, our idea.
5: I'm a bona profession.
4: Oda, show no reversion. Only from Sakuluba. Also, you
5: don't remember by. Ah, don't come and buy me if I'm
0: a jet for job prepared. Tabia, my son. Tell if I can't see that I'm best with you. I don't want it. Only can it around me. I don't know. Arasita, Aranjani, Ponoma, Baye, oh, then you cool. I see by the moon calling like dinner. What say, and you did do? I be a better around and put it. I took it dinner. Can your man put a repay call and let's say, but I think one is selling me to Nimo. And only I'm married. I'm at a day, they beat a Mario. Alora isan ti gbọn ni lowo ti danu wole ti finish ese baba gba te ni beg loju ero ba ni soro won 08

àdéjọ democrat ọmọ wa ni mike two nílùú àmúwọ̀dọ̀ fi ni wọ́n forí rẹ̀ sọlẹ̀ sí ibẹ̀ ló ti ṣe léńjeléńje rẹ̀ tó sì ti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary ó ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sẹ̀ kúkú ó mọ tí wọ́n nílò ó sì mọ bí bàdà ń gbé tàwọn lẹ́sẹ̀ àti bí à ń bò róró òtura sí honorable kamarudeen ogunba àdéjọ democrat ní ìrírí òṣèlú púpọ̀ bẹ́ẹ̀ bá sì wo àti máa ṣe bọ rẹ̀ ní gbogbo ìgbà tó ṣe council leader àtakójanu ilé chief whip lásìkò tó jẹ́ councillor ward A1 níjọba ìbílẹ̀ àmúwọ̀dọ̀ fin ẹ rí pé ó kájú ẹ̀ tó mú kí honorable kamarudeen ogunba àdéjọ democrat fìfẹ́ hàn láti ṣojú àmúwọ̀dọ̀ fin constituency 1 nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú all progressive congress APC ní mile 2 àtàmúwọ̀dọ̀ fin lápapọ̀ o ẹ jẹ́ ká tún yà yà síta lọ́pọ̀ yanturu lọ́jọ́ wednesday tó ń bọ̀ may 20, 2026 pẹ̀lú e-registration slip wa àtiwé ìdánimọ̀ mi láti wá gbárùkù ti ọmọ wa honorable kamarudeen ogunba àdéjọ democrat níbi ètò ìdìbò abẹ́lé primary election tí yóò wáyé kí democrat ó lè rí tíkẹ́ẹ̀tì gbà láti lọ ṣojú àmúwọ̀dọ̀ fin constituency 1 ní lagos state house of assembly fún ètò ìdìbò ọdún 2027 òun ladé tọ́ sí ẹjọ́ ṣe o apc

aago méjì alẹ́ ti lù ẹ́ kalẹ́ o. Aku fàájì òpin ọ̀sẹ̀ mo sì gbàládùra tèmi ò ní jẹ́rìí mo fún gbogbo wa o. Ìròyìn àgbáyé la mú wá fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ìka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sí onígbòǹgbò. Inú jí aro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ń ròyìn. Àmọ́ ṣáájú náà, ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ń bẹ lókè téńté àwọn ìròyìn ọ̀hún náà. Àjọ ọlọ́màá ti lọ palẹ̀ mọ́ gbogbo ìdọ̀tí àtàwọn pándukú tó ń dí àwọn èèyàn lọ́wọ́ ní alábàgò lọ́nà tí àyíká àti agbègbè wa yóò fi wà ní ìmọ́tótó. Gómìnà Ṣèyí Mákindé ó ti ṣe ìdásílẹ̀ ikọ̀ tuntun kan tí yóò máa dìde sí ìwà ọ̀daràn látara ìwà ìjínigbé àti bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ti kọ sára sí ikọ̀ ọmọ ogun Nàìjíríà pẹ̀lú tilẹ̀ Amẹ́ríkà náà bí wọ́n ṣe gbẹ̀mí apàṣẹ wà á fún ikọ̀ afẹ̀míṣòfò ní ISIS ní Lake Chad. Àrùn Ebola ṣekú pa 100 èèyàn ní orílẹ̀-èdè DR Congo. Wẹ̀yí o, ìròyìn náà rí lákọ̀tún. Ẹja farabalẹ̀ gbọ́ dáadáa o. Látẹnu Olúmiyídé Ọlálérè. Àjọ tó ń ṣètò kólẹ̀ kódọ̀tí jákèjádò ìpínlẹ̀ Èkó lọ́mà ò ti já mọ̀dájú pé gbogbo ilẹ̀ ìdọ̀tí pákó pandukú àtàwọn ọjà táwọn ọlọ́jà pàtẹ sójúnà ibi tí kò tọ̀nà ní alábàgò lójúnà Èkó sílùú Badagry ni àwọn ti lọ palẹ̀mọ́ lọ́nà tí àyíká àti agbègbè wa yóò fi wà ní ìmọ́tótó. Ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ àjọ lọ́mà Dókítà Múyíwá Gbadegeṣi òun ló kéde ìgbésẹ̀ náà ó sì ṣe àfikún ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo ohun tó mú ìdíwọ́ àti ìdènà wá lójúnà ọ̀hún ni àwọn ikọ̀ ohun ni wọ́n ti lọ kó pátápátá. Dókítà Gbadegeṣi ó wá ṣe ìkìlọ̀ fáwọn lọ́jà tó ń da ìdọ̀tí tàbí tó ọjà síbi tí kò tó bójúmu tó láti lọ kíyèsára o nítorí pé ìjọba ìpínlẹ̀ Èkó yóò bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ òfin fífìyàjẹ ẹnikẹ́ni ìyànkéèyàn tó bá tún dá irú ẹ̀ láṣà. Lóòótọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ikọ̀ òṣìṣẹ́ lọ́mà pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ akólẹ̀kódọ̀tí pẹ̀lú òṣìṣẹ́ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò àyíká àti àlùmọ́nì inú omi lọ́jọ́ pawọ́pọ̀ ṣe lẹ́yìn ìkìlọ̀ lọ́jọ́ mẹ́ta tí ó ṣe fáwọn lọ́jà agbègbè alábàràgó tó parí tán yanyan. Ní ti ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC fún ti ipò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ Èkó eléyìí tó wáyé ní ẹkùn 24 tí gbogbo ẹ̀ sì lọ bó ṣe ẹ̀kú lọ láìsí rògbòdìyàn kankan. Ní báyìí ẹ̀wẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àbájáde èsì ìdìbò ọ̀hún jọ níjọba ìbílẹ̀ ẹgbẹ́ náà yẹn sẹkítírìàtì. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹgbẹ́ òṣèlú APC fààyè gba ètò ìdìbò abẹ́lé primary àti fífa adíje kan kalẹ̀ tá a mọ̀ sí consensus tí wọ́n sì gbà láti ṣe àtìlẹ́yìn fún adíje kọ̀ọ̀kan ti ẹgbẹ́ tó bá ti fọwọ́ sí. Ó sọ̀rọ̀ yìí di mímọ̀.

0: ati jo gbogun ti awon ese okoku o wa pe fun atileyin mi to lagbara ju iji lo ajo eleto idibo ile yidi independence national electoral commission INEC oni gbogbo egbe oselu 22 to di foruko le nigeria lo ti wa yonda oruko e omo egbe to foruko le o de ipale mo fun eto idibo gbogbo eti o waye lodun 2027 INEC ise aseloju oro yi sinu atijade iroyin to gbeji siwaju alaga to n gbe iroyin jade pelu igbimo to n seto idanlako lori eto idibo iyen Muhammad Haruna ajo INEC salaye pe ojo kejo osu yi ni awon egbe oselu ohun tari oruko siwaju ojo keji ti eto ohun yo wa sopin gẹgẹ bi oro to ti enu ajo INEC jade oni awon momo osun si ojo mi lati ojo kokanlelogun osu kerin si ojo kewa osu karun odun yi ni o leyi ti ajo na yo se agbeyewo si gbogbo oruko egbe oselu ohun ni ibamu pẹlu ilana eto idibo odun 2027 bakana ajo INEC oduso lori erongba lati se eto idibo to mo lori jake jade orilede yi ijo Pentecostal Fellowship of Nigeria PFN kede eto adura ati awe gbigba to je olojo meta jake jade orilede yi nitori ese eto abo ati eto idibo gbogbo to fe waye lodun 2027 ta wu lokan ikede na jeyo ninu iroyin ti akowe ipolongo jake jado iyen Sylvanus Okofia to gbe jade o na lo gbe iroyin na jade leyin ipade igbimo ti won se ajo PFN ni o momo kede eto awe ni o ati adura lojo meta ohun lati pe fun alaafia isokan bi eto abo osede lawon agbegbe kokan Nigeria ni ibayi ajo na wa kesi gbogbo kristiani to nbe jake jade orilede Nigeria lati kopa ninu eto awe ati adura lojo meta na o na lo ni igbese na o se pataki lati fi koju isoro ati ipenija ti orilede yi nkoju ni ti oro eto abo ti ode fun ide yi ajo PFN o wa ro ijoba ati ajo to npese eto abo lati fowo sowopo ati lati pawopo koju ese eto abo lati daabobo emi ati dukiya ara ilu ni pataki julo bi eto idibo se nkolekun gbogbogbon ajo yi o wa se dalaye pe eto adura ati awe na oni yo bere nperewu ni ojo 22 si ojo 24 osu ta wa nu eyi pelu ona ti awon onigbagbo ododo yo fifi ara won sinu awe ati adura lona ti alaafia ati lo siwaju yo fi ba orilede yi ajo PFN o wa ro gbogbo omo Nigeria papa julo awon omo leyin Kristi lati wa ni isokan ki won si ni ireti ati gbagbo pẹlu bi orilede yi bo se nkoju ipinija oro eto abo to nfe mi e lugbulugbo iroyin la okere ohun ta gbọ ni pe awon alase to ri si eto ilera ni orilede DR Congo won ti kede arun Ebola titun to ti pa o kere ju eyan to lo bi 80 ni orilede ohun sugbon ile ise na so pe ohun ti mojuto gbogbo e bo se nlo si o amo o je ko di mo pe ko wa ti si ogun kankan nile lati ko lo ti awon agbegbe ti arun na to ti seyo bo ti eje pe awon alase ohun ni ohun ti nse ise lati sawari ati lati to pinpin ohun to fa arun ohun ati bo se sele ati ona ti ko fini gbile mo fun ide eyi awon alase ile DR Congo wa ro ara ilu ni pataki julo awon agbegbe ti arun na to ti jeyo lati wa lojufo bakan na ki won jabo ti won ba ti sakiyesi tabi won ke fi arun na ni ibikibi ki won si tele ikilo ti awon leto ilera ti won se fun won to o to le ni sugbon o kun ku kin ti danduro ati pa koko iroyin agbaye le ni lekan si ajo loma ti lo pale mo gbogbo idoti atawon panduku to n di awon eyan lowo ni ona alaborago lojuna ti ayika ati agbegbe wa yo fi wa ni imo toto gomina ipinle oyo seyi makinde ti se idasile iko titun osa wa kan ti o ma de si iwa odarun latari ijinigbe ti won fi jọ je awon keko gbe laipe yi Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ti kọ sára sí ikọ̀ ọmọ ogun Nàìjíríà pẹ̀lú tilẹ̀ Amẹ́ríkà náà. Bí wọ́n ṣe gbẹ̀mí apàṣẹ wàá fún ikọ̀ àfẹ̀míṣòfò ní ISIS ní Lake Chad. Àrùn Ebola pa 100 èèyàn ní orílẹ̀-èdè DR Congo. Ọ̀pọ̀ àbàǹdẹ̀ mi lọ sí ọ̀dọ̀ Taiwo Sadiq tó jẹ́ olóòtú ìròyìn àgbáyé lọ́ọ̀ní. Èmi ti ń tòótọ́ Olúmiyídé Ọlálérè ló ń sọ fún yín pé ẹ ṣeun ṣeun tẹ́ǹgbọ́ Bond FM àjọṣe wo sì ní bàjẹ́.
1: Ejimare lọ́jì rí ẹwà fákùkọ ohun.
2: Ejimare lọ́jì rí ẹwà fákùkọ.
1: Ọba òkè lọ́jì rí ẹwà fákùkọ ohun.
2: Ejimare lọ́jì rí ẹwà fákùkọ. Níbi kákẹ́jẹ́ àti pọ̀ lọ́wọ́ ó ṣẹ̀rọ̀ yìí. Bond FM àwa máa lọ bá.
3: Time don't finish. I not get money to research. Or your jet don't finish. And you not get money to solve. The GC Bank airtime and data load day for you anytime. Just dial star 737 star 90 hash to borrow airtime. And star 737 star 91 hash to borrow data. You fit collect up to 10,000 naira instanta. At just 2.95% terms and conditions apply, sha. You will not go ever hang with the GC Bank airtime and data load.
4: Ṣipa kágbárùkù tí kò ṣàṣeyọrí ni èyí ló dífá fún ọ̀nàrẹ́bù Kamarudeen Ogunbadejo Democrat. Ọmọ wa ni Maitu nílùú àmúwò ọ̀dọ̀fin ni wọ́n forí rẹ̀ sọlẹ̀ sí. Ibẹ̀ ló ti ṣe léńjeléńje rẹ̀ tó sì ti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti sẹ́kọ́ndìrì. Ó ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sẹ̀ kúkú. Ó mọ tí wọ́n nílò, ó sì mọ bí bàtà ń gbé tàwọn lẹ́sẹ̀ àti bí à ń bò róró òtura sí. Ọ̀nàrẹ́bù Kamarudeen Ogunbadejo Democrat ní ìrírí òṣèlú púpọ̀. Bẹ́ẹ̀ bá sì wo àti máa ṣe bọ̀ rẹ̀ ní gbogbo ìgbà tó ṣe council leader, àtakójanu ilé chief whip lásìkò tó jẹ́ councillor ward day one níjọba ìbílẹ̀ àmúwò ọ̀dọ̀fin. Ẹ rí pé ó kájú ẹ̀ ló mú kí ọ̀nàrẹ́bù Kamarudeen Ogunbadejo Democrat fìfẹ́ hàn láti ṣojú àmúwò ọ̀dọ̀fin constituency one nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní my two àtàmúwò ọ̀dọ̀fin lápapọ̀ o. Ẹ jẹ́ ká tún yàyà síta lọ́pọ̀ yanturu lọ́jọ́ Wednesday tó ń bọ̀ May 20, 2026 pẹ̀lú e-registration slip wa àti wẹ́ ìdánimọ̀ mi láti wá gbárùkù ti ọmọ wa ọ̀nàrẹ́bù Kamarudeen Ogunbadejo Democrat níbi ètò ìdìbò abẹ́lé primary election tí yóò wáyé kí Democrat ó lè rí tíkẹ́ẹ̀tì gbà láti lọ ṣojú àmúwò ọ̀dọ̀fin constituency one ní Lagos State House of Assembly fún ètò ìdìbò ọdún 2027 Òmùladé tọ́ sí ẹjọ́ ṣe o. APC Progress.
5: Àlàbí ọjọ́ yẹn máa rí ọ́ Pásítọ̀. Ṣíbá náà tí ó ti rọ̀ pé kékeré ni. Kò lè tàwọn kéèkì ọmọ ọ̀rọ̀ padà. Ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ àpè ọmọ ọ̀rọ̀.
6: Àlàbí ọjọ́ yẹn máa. Bẹ́ẹ̀ni a kí lákí a kí lóko a kí lọ́wọ́ àrọ̀gbọ́ àgbà àti gbogbo ibi tí a fẹ́ fẹ́ ètò yìí fẹ́ dé láti ìkànnì ìfẹ́ tí ń gbọ́ wa. Ètò yìí náà lélẹ̀ ìtọ́ ọmọdé ìtọ́ àgbà ìtọ́ ọkùnrin ìtọ́ obìnrin tá a pè ní ẹnu àgbà. Eléyìí tí Dr. Jello Abafila ṣe agbáta rẹ̀. Kí ni tá à ń gbé ṣe kí ni tá à ń yẹ̀wò? À ń kọ́ra wọn ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí ò gbúdọ̀ parun torí pé tẹni. Idris Ṣubọ́lá lorúkọ tèmi nísìnyí ẹni gbogbo àgbáyé mọ̀ mí sí Abíọ́túndúwa tí òyìn jogó òfo ṣe dáadáa alábáyé akókó lè dá tí kó wá ń bá kiri látàárọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àwa la máa jèrè wàhálà wa ẹnu àgbàletò látọwọ́ Dr. Jenny

0: fún wa lẹ́dìdì mísà ènìyàn kí ni mo tá à ń gbéyàwó lórí ètò yìí a máa máa tún ọlọ́kọ̀ ọ̀jọ̀kan òwe ilẹ̀ yorùbá láti máa fi kọ́ra wa ní ọgbọ́n kalẹ̀ máa ní àdìpè ní ìmọ̀ jọ́kẹ́jẹ́ ní abafula ló jẹ́ ká mọ̀ wípé ìlera lògbó ọ̀rọ̀ kò sẹ́ni tí ò ní ohun tó yẹ kó yẹ̀wò lára àìlá kíyèsí gbà mí ló ń fa kùdìẹ̀kudiẹ ní nǹkan fi ń dá ẹlòmíì tó fi ń gbé ẹlòmíì ìgbálẹ̀ má jẹ́ kó dìgbà tí nǹkan bá wọ̀ ẹ́ lára tó bá rí wípé ojú ní kùtùkùtù rúrọ̀ ìṣọwọ́ ọ̀sán ni ìṣọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn àbí alẹ́ ara ń ṣe bákanbákan lọ ṣe àyẹ̀wò tó tọ́ ọlọ́run níjà arógun tó máa dá wa gbélẹ̀ o ọlọ́run níjà arógun rọpárọsẹ̀ ọlọ́run níjà arógun ẹ̀jẹ̀ ríru ọlọ́run níjà arógun bàìbàì lójú wò ọlọ́run níjà arógun àìsàn burúkú nínú tó máa sọ wípé wàhálà ìlú palágbájá àòmírí àmọ́ ìfura lògùn àgbà ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò bó ti tó àti bó ṣe yẹ kí a lè máa ní àlàáfíà tó péré èyí ni dr jerry abafela ń fọ rere ẹ̀ fún wa wípé ká ṣàyẹ̀wò ara wa o pàápàá jùlọ nílànà tewétegbò lọ́dọ̀ àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò dr jerry abafela ẹni láǹfààní àti pọ̀n sórí 090-44-59-59-08 nọmba àwọn gbogbo ni ẹ jẹ́ ń bọ́ sínú òwe ká kóra wa lẹ́kọ̀ọ́ ká tún béèrè béèrè tá a máa fi jẹun. nísìnyí ènìyàn tí àwọn àgbàlagbà yorùbá bá sọ wípé ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹni tó fẹ́ ni wọ́n jẹ́ kó yẹ wípé nígbà míì ẹni agbójú òkùnlé òjọ́ ni agba ni o ò tí lè sọ pé lágbájá nífẹ̀ẹ́ o ò tí lè sọ pé lágbájá fẹ́ràn àfi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ ọlọ́run níjẹ́ ká burú ṣẹlẹ̀ síra wa o àmọ́ mo fẹ́ kó mọ̀ pé lé ayé tá a wà yìí ẹni tó bá ń dùn tó bá ń dọ́fún kò tí ì lè mẹni tó nífẹ̀ẹ́ àtẹni tí ò nífẹ̀ẹ́ ó dìgbà tó èèyàn bá ní àdójúkọ belenja kíkiní kò tún mọ̀ bí alágbájá fẹ́rẹ̀ àbí kò fẹ́rẹ̀ tí yorùbá bá wá sọ wípé ọ̀rọ̀ ṣe ni o ká lè mẹni tó fẹ́ ni ó túmọ̀ sí wípé máì tí ìgbójú máì tí ìgbé ọkọ̀lẹ́ ẹnì kankan tí àwọn àgbàlagbà yorùbá bá sọ wípé èrò tètè jí èrò gbéra lẹ̀ tara èrò là ń sọ fẹ́rò ohun tó ń gbìyànjú àti sọ fún yàn ni pé ó jẹ́ kọ́ṣẹ́ ó jẹ́ kàwé ó jẹ́ lọ́wọ́ àkọ́kọ́ ṣe tara ti ẹni torí pé tó bá yá o lè má rí èèyàn ta ẹ jí mọ́ o lè má rí èèyàn sẹ́ni gbẹ́rẹ́ pàkọ́ wípé kò ṣe nǹkan kan tó jẹ́ wípé o ti wà láyè tó jẹ́ wípé ìwọ ni wàá máa lò nísí ayé ẹ táwọn àgbàlagbà yorùbá bá sọ pé èrò tètè jí èrò gbéra lẹ̀ tara èrò là ń sọ fẹ́rò wọ́n ń jẹ́ kó yẹ wípé gbogbo ìgbìyànjú akitiyan àwọn àgbàlagbà àbí àwọn tó bá ń bá ẹ sọ̀rọ̀ fún àǹfààní ti ẹni tí àwọn àgbàlagbà yorùbá bá wọ̀ ṣùṣù tó bá sọ wípé bá a ní nǹkan àgbà bí èwe làárí irúfẹ́ àwọn èwe yìí òwe báyìí wọ́n fi ń ṣàdúrà lápá abìkọ bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ wọ́n fi ń pèèyàn ṣàkíyèsí ó jẹ́ tẹpámọ́ṣẹ́ ó ná wọn ọdún kan tó yẹ kó o ti ní ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ nígbà tẹ́lẹ̀ omi bá balẹ̀ láàyè tó yẹ kó balẹ̀ tó wá ní bí mo ṣe tó yìí lábẹ́ ọdún tí mo ti lò lókè ìpẹ́ ṣó yẹ kí ni eléyìí máa dojúkọ ní ìgbà míì ọkọ lè máa sọ wípé kò tí ẹ̀rọ ẹ̀sẹ́ẹ̀tì ni ìyàwó lè máa sọ wípé ṣe bọ́ fẹ́ lénu ni nítorí pé jáde ọlọ́run akókó bá wa ṣe bá a ní nǹkan àgbà bí ìwé làárí ó túmọ̀ sí wípé ohun tó bá yẹ kẹ́gbàá ní tí ò bá ní afẹ́dàbẹ́ ní pé tọ̀hún ò ráyé wà bó wáyé kò pé sáyé ó kù sọ́run ọlọ́run má jà kò sọ́run ẹnu àgbàlejò tí dr jenny abafela tó ṣe olúgbọ̀wọ́ ẹ̀ púpọ̀
1: dr jenny abafela ló ní kí lóhun tó ń bẹ fira kí ló ń bà ẹ lọkọjẹ àìlera wo ló ń kojú ẹ ìjọ mọ wípé gbogbo ohun tó ń gbìyànjú àti wá lọ ṣòkòtò àpòṣòkòtò ẹ ló wà ọlọrun dá ewé àti egbò láti ṣe ìwòsàn lórí gbogbo àìlera tó bá ń bá ọmọ ènìyàn fira ni kọlọrun wá jẹ arógùn ọwọ àìsàn tó lè dánigúnlẹ dá ìgbésí ayé ẹni rú àìsàn burúkú ò ní yálé wa o fún ìlanilọ́yẹ̀ àti ìtọ́nisọ́nà láti dẹ́kun àìlera ara ẹ máa bọ̀ ní dr jenny abafela tó wà ní number 12 bashir adeyemo street almoru bus stop itoki agbado ogun state telephone 070-76-86-1203 lẹ́ẹ̀kọ́sí 070-76-86-1203 email jennyaba@gmail.com dr jenny abafela lónìí gbogbo ìwòsàn tọ́lọ́run ni ìgbìyànjú ẹ̀dá lónìí
0: bẹ́ẹ̀ ni mísẹ́ ènìyàn ìgbìyànjú ẹ̀dá lónìí àṣìwà lórí ètò ẹnu àgbà eléyìí tí dr jenny abafela ṣe agbáta ẹrù ẹ jọwọ jẹ ká máa tọjú ara wa oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ o oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ mísẹ́ ènìyàn aburú ò níyàlẹ́ ẹ̀dẹ́ wa tẹ bá lọ sí ilé ìwòsàn gbogbo ẹ bá rí nǹkan tẹlòmíì nọ́ọ̀sì tẹlòmíì kojú àjíǹde ara máa jẹ́ fún gbogbo àwọn tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí lágbára náà àlàáfíà ara wa kò ní di fíafíà ìdí nìyẹn tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́
2: ṣe tọmọ nípa ìtùlera ṣe máa sọ pé ká máa ṣàyẹwò gbogbo ẹkọ ni mo fẹ jẹ mo fẹ jẹ kí ni ohun tó ń jẹ ṣógbẹ lára mu gbogbo ẹkọ ni mo fẹ mu kí ni ohun tó ń mu ṣógbẹ lára mu ẹwu ohun tẹ ń jẹ iṣẹ ohun tẹ ń mu ìgbà míì wọn máa dédé gbà wá nímọ̀ rẹ pé ọlọ́mọdé arógun tí ní problem ọlọ́mọdé arógun tí ní failure ẹmọmi dáadáa ẹṣẹ kíní kan dáadáa ẹṣẹ exercise dáadáa kí iṣu ara yín gbogbo ẹ gbogbo ìtúrí ìfúwa ní ẹjọ ń torí ọlọrun ẹ jẹ ká máa ṣe ìwòsàn ara wa mo fẹ dà mo fẹ dà mo fẹ kọlé mo fẹ rọkọ mo fẹ ṣe kíní àlàáfíà ara ṣe pàtàkì àlàáfíà ara wa kò ní di fíàfíà lẹ́ẹ̀kọ́ sí ẹlẹ́ fẹ́ ṣe àyẹ̀wò lórí ohunkóhun tó bá ń bá ń fira torí pé téèyàn bá ti mọbi tí nǹkan wà ibẹ̀ lè yá tọ̀ lọ àyẹ̀wò ṣe pàtàkì àǹfààní wà fún yín àti pé dr jenny abafila sórí 090-44-59-5908 ẹ̀yin ṣáà ti pè wọ́n pé ó rí bákan ẹ máa láǹfààní àti ṣe ẹgbẹ́ mọ́bi tó kù sí ẹjẹ́ ká máa yẹra wa wò àyè ìyára wa kò ní di fíàfíà a ò ní wàhálà ò ní rí dààmú a ò ní ogun tó máa dá wa jókòó kí yẹn ti ṣiṣẹ́ iṣẹ́ kó tásìkò tó yẹ kó jèrè wàhálà ẹ̀ kó wá rí pé àkùdíẹ kó sọ a ò ní rí pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ẹ láǹfààní àti pé dr jenny abafila sórí 090-44-59-5908 aṣèwà lórí ètò owó ènìyàn tún mi sá ènìyàn tí àwọn àgbàlagbà yorùbá bá sọ fún yẹn pé lójú bá dá tó tó tó abẹ́ igi kì í dá bọ́ọ̀lù ó ń pè wá sàkíyèsí ni pé nígbà mí yẹn lè rí pé olùkọ́ ti dá bóyá yàn méjì kan àbí àdúgbò kan wọ́n fa wàhálà ọtí fa ó ti lọ rárá o ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n tọrọ ọkọ̀ lọ́tún tó kọ̀ lọ́sì wọ́n sì máa tẹ̀síwájú láti máa ní bẹ̀sọ̀ ìgbà míì wà tí yorùbá pé tọ́jú ààrẹ oṣù ìbòsí ìṣẹ̀rẹ̀ yìí kò dá tí yorùbá bá sọ́nà bẹ́ẹ̀ lójú bá dá tó tó abẹ́ ìmà kì í dábọ̀ lọ ó túmọ̀ sọ́nà bó ṣe ń lo rẹ̀ yìí lóòótọ́ o lè rí pé o ti lo oògùn àjíǹde ti jẹ́ àmọ́ ohun tí nǹkan yẹn ti dá sí ẹ lára ó má lè ṣeéṣe kó má fìé lẹ̀ wọ́n fi ń gbààyàn nímọ̀ràn ni ìgbà míì wọ́n dẹ̀ fi ń ṣíyàn létí wípé ibi ọ̀rọ̀ ọ̀rọ̀ la máa ń mọ kò sẹ́ni tó mọbi tọ́rọ̀ máa parí sí tí òjò bá dá tó tòótọ́ abẹ́ igi kì í dábọ̀rọ̀ tí àwọn yorùbá bá sọ wípé bí àìsàn bá ṣe ìwọ̀fà á ló gbéṣe rẹ̀ dé bó bá ṣọmọ olówó á ní ẹjọ́ fata sẹ́mi òwe yìí wọ́n fi ṣe òwe ìṣítí wọ́n dẹ̀ fi ń rán wa létí wípé ìgbà míì ọmọ èèyàn máa ń gbàgbé pé bá a ti gbẹ́rú la bọ́mọ̀ tójòjò bá ń tí àìsàn tàbí òjòjò bá ń ṣe ìwọ̀fà á ló gbéṣe rẹ̀ dé tó bá ṣọmọ olówó ni pátá sílẹ̀ ẹjọ́ kó jata ẹ má jẹ síkì ẹ má jẹ síkì wọ́n jẹ́ kó yín wà wípé bá a ti gbẹ́rú la bọ́mọ̀ ìgbà míì ọmọ èèyàn kì í rí wípé ọlọ́run ló da gbogbo wa bákan náà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹrú ní bàbá ọ̀nà lójì wọ́n sì máa ń ṣí wa létí ni tàbí kọ́ máa rán wa létí tàbí kọ́ máa fi pè wá sákíyèsí pé bó ṣe ń ṣe fún táyé àti kẹ́hìndé bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fi dún owó àtàlàbá náà torí wípé èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa tó bá tún fò bẹ̀rẹ̀ tó bá pa òwe wípé sinmi ilé àná tó lọ gbẹ́wò ẹ tù wọ̀ kí ni kó nínà ó ṣe kí ni kọ́kọ́ ìyàwó gọ́gọ́ ó ṣe wọ́n fi ń pèèyàn sákíyèsí ni pé má jẹ́ kí tiẹ̀ pọ́n dì kan má jẹ́ kí tiẹ̀ pọ̀ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ má mọ̀ yọ ọ̀ṣọ́jọ̀ṣọ́ sinmi ilé àná tó lọ gbẹ́wò ẹ tù wọ̀ kí ni kọ́kọ́ ìyàwó gọ́gọ́ ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló gbé sórí ohun tí ò pẹ́ ló dì kákádì kúkú wípé àfi kẹ́ fà á já òwe àkíyèsí ni wọ́n fi ń jẹ́ kó yíwa wípé ṣe bí o ti mọ bí ẹlẹ́wà ṣàpọ́n má ṣe kọjá ayé ẹ́ ọmọ àgbàlagbà yorùbá máa ń lo òwe láti sọ̀rọ̀ wọ́n lo òwe láti sọ̀rọ̀ ṣítí wọ́n lo òwe láti kìlọ̀ wọ́n lo òwe láti pè wá sàkíyèsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹnu àgbàlejò ní kọ́nẹ̀tà àwa bond fm dr jenny abafila ló ṣàgbàtẹrù ẹ̀ mo ń bọ̀ kí wá fún yín ní ìbéèrè.
1: doctor che ni wa ba fila loni ile o ton be fira ki lo n ba e loko je ailera wo lo ko ju e ijo mo wi pe gogo to gbiyanju ati wa lo sokoto aposokoto e lo wa olohun de wi ati egbo lati se iwoso lori gogo ailera to ba n ba omo eniyan fira ni olohun ma ja rogo wa iso to le dani gule da igbesi aye ni ru aiso buruko ni yale wa o fun ilani loye ati itoni sono lati jekun ailera ara e ma bo ni doctor jenu aba fila so wa ni number 12 bashir adeyemo street almoru bus stop itoki agbado ogun state telephone 070-7686-1203 lekosi 070-7686-1203 email jenuaba@gmail.com doctor jenu aba fila loni gbogbo iwoso tolorun ni igbiyanju eda lomi
2: igbiyanju eda lomi ni signiyan lekosi efe pe Dr. Jenny Abafela, lati se ayewo gbogbo nkan te le ma wo pe o n gba yin fira awon to mo nipa tiwitigbo lati fi wa alaafia si gbogbo to ba mi se pelu ago ara niyan Dr. Jenny Abafela ina fani ati pe mo sori 090-44-59-59-08 alafia ara gbogbo wa ko ni di fiafia wure ewu daada duro yesusu yesusi ibi ti kọlọ fi ni ba wa laarin ara wa eje ka yewu ka se atunse ka se ayewo toto ka le ba mo ohun ta fe towo bo gbogbo tori pe alafia lo ogun oro e pe Dr. Jenny Abafela sori 090-44-59-59-08 090-44-59-59-08 ko ba je whatsapp na ni eyin ti so ke saye wa ara yin ajide ara ti bo ma je ibere ose ti mo fe bere mystery na e pa owe man aso wa nile ta fe fu owe eyan emo yin ko lo wa nile pilo wa nile awon ebo to mo yan ti ku fu wa daada pa owe man to ni se pelu ori owe man to ni se pelu ori Eta ati ti share sori 080-37-47-0885 Owe man to ni se pelu ori 080-37-47-0885 Edi WhatsApp pe sibe tabi ke te ati ti share sori adupele wo lowo adupele wo eyan adupele wo eyan to duro ti wa to n gbo wa adupele wo ile ise so sagbete ru etu yi enu agba Dr. Jenny Abafela olorun ni ko atugbo wa lose to nbo idi sumola loruko ti ni nisin ni gbogbo eniyan mo ni si adu to ti o ni jogbo for thanks for being part of us.

Put your pop on.

0: gbogbo wa náà la fọrọ wa lé Ọlọ́run lọ́wọ́ Bible náà sọ ó ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ gbọ́kànlé ó ní gbogbo ẹ̀lù wọn á sì múṣẹ. Bàbá wa ọ̀nkú Tóyè Àjàgùn lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9. Aago mẹ́jọ ṣẹkun ìṣẹ́jú méjì tí mò ń palẹ̀ mọ́ ẹrù mi díẹ̀. Láti aago mẹ́rin àbọ̀ Ọlọ́run ọba ò ṣe wọn o. Ilẹ̀ tún ṣúlẹ̀ ní báyìí Ọlọ́run mo mà mọ́ lórí mo dúpẹ́ o. Ayé ẹ̀bá máa gbéjòkólẹ̀ fún Fúnkẹ́ Àdìsá òun náà máa tẹ̀síwájú di aago méjìlá. Màá tún máa lọ palẹ̀ mọ́ fún ètò aago mọ́kànlá ní tẹ̀ ń wọkọ̀ tẹ̀ ń wáyàwó. Ẹ̀kọ́sẹ̀ jẹ́ kí kábíyèsí àwùṣẹ́ onígbòǹgbò ọba Adéyẹmí Àjàsá kábíyèsí mo kí yín o. Orúkọ mi ò yí padà Olúmìdé Ọlálérè lórúkọ tèmi bẹ́sí pèmí ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Àfáà Mutiu ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ Oyédèokun fúnra ẹ̀.
1: Ìtọ́jú tó fi yé ń bẹ lọ́dún àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tó dé òní láti wà nílera pípé. Ṣé Al-Salam Herb and Solution fún gbogbo ayúmọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìbọ́dì ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣe ìtọ́jú àfẹ́jú ọ̀rá, kòkòrò mẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn. Ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herb and Solution fún gbogbo ènìyàn sí àbẹ̀ ní Alágbó Limited. Tí ilé iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Sómọ́nú Lagos. Ẹ̀dú ẹ̀ ló wọn ni 08033951629 tàbí 08023691910. Kí sí òbí àìlera rẹ tó dégbò dé sórí gbàgbé àbẹ̀ ní Alágbó Limited.

0: ìṣẹ́lẹ̀ Muhammad ta máa ṣe múra lórí múra a máa pa ìṣẹ̀lẹ̀ ni ìdí ìtì iye iṣẹ́ tó ní ọkọ̀ níbi tá kọ́ ní ṣe àjà tún múra pẹ̀lú rọ̀ àlìfíràsì àjà múra service system tẹ̀ ṣe àgbékalẹ̀ september special múra tó fún ọ láǹfààní láti dé gbọ́ ayé ìfẹ́ àkànṣe múra lápapọ̀ december náà dẹ́yìn yóò fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gánlẹ̀ olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe àlìfíràsì àjà múra service ṣe ní àjọ september special múra àti múra december fún 2026 ẹkú ti máa pọ́n àfáà tọ́mọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ní àjò sí gbogbo àwọn àyà mi láti láǹfààní àti sísá ṣe pẹ́ pẹ̀lú wá sí ìgbàdúgbà àwọn oúnjẹ lẹ́wà tó wù náà lẹ́mọ jẹ tẹ́fì lọ tẹ́fì dé ẹ̀ mọ́kọ lọ́yẹ tó máa kọ iṣẹ́ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ́ ni àyè ti sẹ́ láti máa sanwó september special múra kalẹ̀ tàbí múra december fún 2026 ẹ̀ṣẹ́ ti máa kà sí olú iléeṣẹ́ àlìfíà tó wà ní number 92 ìpòlúrò fàdé bus stop nílùú èkó ẹ pé 08034-10-570 tàbí 08024-71-7601 nílùú ìlọrin ẹ kà sí wọn ní ìdojúkọ kiddie hospital ọlọ́nso gbòòrò lọ́rin pẹ̀lú 08034-79451 sakẹ́ àti gbogbo òtògùn ẹ máa bẹ̀rẹ̀ ẹ dànù alákọ̀ọ́ sórí 08034-10-870-7824 àlìfíà àjà múra services limited àwọn ni wọ́n kọ́ lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.
1: Ẹkú dédé àsìkò yìí o, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àlàáfíà wa ò ní di fíafíà. Orúkọ mi ni Anthony Abrahams láti iléeṣẹ́ Dwarfflood Films. Kí la dẹ̀ ń ṣe ní iléeṣẹ́ Dwarfflood Films ń pé à ń sọ ìyálégbé, à ń sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn agent a máa fi gba commission ma fi gba agency ma fi gba agreement ma fi gba caution àti bẹ́ẹ̀ lọ ọlọ́run ràn wá lọ́wọ́ àwa sọ́ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tàdẹ̀ sọ́dà ni wípé ìjọba ní ìdá márùn-ún péré nínú owó ilé òun ni kó máa jẹ́ agency fee lọ́dọ̀ tiwa ohun tí ìjọba dẹ̀ rí òun là ń tẹ̀lé 10% ní gbogbo nǹkan tẹ máa wá tẹ bá wá sórí Dwarfflood. Ìtumọ̀ ilé ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ. Kò sí wípé à ń wá 10% igba à ń wá 10% owó àbẹ́yàn fẹ́ rẹ́gísítà á sanwó àbẹ́yàn fẹ́ ṣe inspection á sanwó kò sí kankan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Dwarfflood. Àwa ń fi àsìkò yìí pé àwọn nílé alálùbáríkà àwọn mọ́mí wa àwọn dádì wa tó jẹ́ pé wọ́n wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbélé wọn lẹ̀ fún. Nǹkan tí iléeṣẹ́ Dwarfflood wà fún leléyìí a ní àwọn tó fẹ́ gba ilé àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣonígbàgídíjàgan tó bá jẹ́ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ń wá àyè wà fún yín lórí Dwarfflood Homes. Ẹ̀yin èèyàn náà tó bẹ̀ jẹ́ pẹ̀ ń wálé tẹ̀tí kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n á sọ fún pé àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe wù wọ́n náà ṣe ń ṣe àyè wà fún yín lórí Dwarfflood Homes. Báwo lẹ̀ dẹ̀ ṣe máa kàn sí wa? Ẹ lè kàn sí wa lórí www.dwarfflood.com. Màá tún pè lẹ́ẹ̀kan sí www.dwarfflood.com. Báwo la dẹ̀ ṣe ń spell Dwarfflood náà? Òun ni DWELLFLUX. Lẹ́ẹ̀kan sí DWELLFLUX. Ẹ lọ síbẹ̀. Ẹ rẹ́gísítà àdẹ̀báyé ṣe èyí tó kù. Tá a bá dẹ̀ ráwọn tó jẹ́ pé wọn ò mọ bẹ́ ṣe ń lo ohun ayélujára ìwọ́n lè pè wá sórí WhatsApp àbí kan chat wa lórí 0701-505-3021 0701-505-3021. A dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú. Tẹ́ ẹ bá láwọn èèyàn ní òkè òkun tí wọ́n ní property tí wọ́n wà wọn lóòótọ́ tí wọ́n fẹ́ gbé fún yálà wọ́n fẹ́ tà ni àbí wọ́n fẹ́ ka bá wọn manage ẹ ni ẹ lè kàn sí wa níléeṣẹ́ Dwarfflood. Wọ́n lè rí gbogbo nǹkan tó ń wá nípa Dwarfflood lórí www.dwarfflood.com àbí lórí WhatsApp kí wọ́n pè wá kí wọ́n chat wa àbí kí wọ́n video call wa ní 0701-505-3021 0701-505-3021. Níléeṣẹ́ Dwarfflood kò sí pé ẹ fẹ́ gba lé ẹ wá bẹ̀rẹ̀ sí ní wá 10% kiri lóríṣiríṣi ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn là ń ṣe. Tí ẹ bá dẹ̀ ní ìbéèrè tó ṣe pàtàkì láti ọjọ́ ajé ọjọ́ Monday láti aago 8 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́ ẹ lè pe nọ́mbà wa ní anytime a máa dá yín lóhùn ko si nkankan ta nfi sabe owo se gbogbo bo ti je ka se be na la nse le nkan si ero ibani soro wa boya e fe pe lori normal call mi o abi whatsapp le fe pe mi o abi fe chat wa ni number na ni 0701 505 3021 len kan si 0701 505 3021 tabi lori internet www.dualflux.com dualflux eni dwellflux.com bi a se pe yi te ba lo si ori ero yen gbogbo nkan te wa nipa wa gbogbo e lo wa nbe pata a fi koko bo we are very very transparent eshe edumare lo diri e

ni o baba ni baba awa ti baba wa lajo wa lori eto abi esi o.

positive oluwo ohun na le n gbo yin.

0: sáré kọjá sákádà rá o. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Bá aago mẹ́jọ àbọ̀ ṣe lò, a máa lọ sórí ètò ohun ìpè ká tó máa lọ kábíyèsí ní ká máa kí gbogbo àwọn mùsùlùmí ìyẹn àwùṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun Adéyẹmí Àjàsá. Wọ́n ní ẹkú palẹ̀mọ́ ọdún o, ara rẹ̀ la máa fi ṣọdún lágbára Ọlọ́run ọba. Ká darapọ̀ mọ́ mọ́mi fún mi láyọ̀ lórí ètò ohun ìpè fún ọgbọ́n ìṣẹ́jú gbáko. Bond FM la wà 92.9 ìfẹ́ ló so wá pọ̀ kárí ayé.
1: Ìbámá ṣe pé olúwa tí ó wà fún wa kí ni àbámá wí nísinsìnyí ìdí nìyí tá a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wà pẹ̀lú wa tí yóò sì tún máa wà pẹ̀lú wa tẹ̀síwájú. Rapture Proclaimer Evangelical Church of God Rapec ń pé gbogbo èèyàn síbi ìsìn ìdúpẹ́ ọdún 28 years ohun ìsọjí ọlọ́jọ́ mẹ́ta Ọlọ́run wà pẹ̀lú wa Psalm 124:2-8 làkòrí ìsọjí ilà ó fi bẹ̀rẹ̀ ní Wednesday 27 àti Thursday 28 oṣù karùn-ún bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ sí 8 alẹ́ lẹ́yìn rẹ̀ ní ṣóòru ni Friday 29 oṣù karùn-ún bẹ̀rẹ̀ láago 12 òru àti wà káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ ní Sunday 29 oṣù karùn-ún pẹ̀lú ìsìn ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. Lady Evangelist AF Funmilayo Pastor Peter Jude àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì lọ́lọ́run yóò máa gbowó wọn ṣiṣẹ́ agbára wá ní ìrírí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àlùyọ àtọ̀pọ̀ iṣẹ́ ìyanu míì bẹ́ẹ̀ nínú olú ìjọ Rapture Proclaimer Evangelical Church of God Rapec tó kalẹ̀ sí 31/33 Adeyefa Street off Lagos Abeokuta Expressway Danco Filling Station Ìyànà Ìpájà Lagos ní gbogbo ètò yóò ti máa wáyé. Wọ́n pàdé Ọlọ́run nínú ìyìn àti ọpẹ́ káyè rẹ̀ sì dọ̀tun. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí 08032825416. Jésù lolúwa.
2: Mo kí ogbe tí tó ń gbá mi ní wákàtí ní orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Nasareti ni mo gbàdúrà fún ọ. Ìkórè ìparun wọn ò ní fi ẹ̀kọ́, àjọ ègbé wọn ò ní fẹ̀mí ẹ̀dá, ibi tí ilẹ̀ ń jìn ò ní débẹ̀ jókòó, ibi tí iná ti ń jó ò ní débẹ̀ tẹ́ní. Gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run yọ gba ìbínú tì, tí Ọlọ́run fẹ́ bájà ò ní bá wọn dòwò pọ̀. Mo gbàdúrà ohun tó ń pè ní àjọ ẹkún ò ní bá wọn dà. Gbogbo ibi tó gun ti ń jà ẹ́, Ọlọ́run á kọjá lọ síbi àgbè ẹ níjà. Ohun tó ń pè ní òjò ìbínú Ọlọ́run kò ní rọ̀lé ẹ lórí. Ohunkóhun nínú ayé ẹ tí ọ̀tá ti fi ṣe pàṣán náà fi ń nà ẹ, Ọlọ́run á gbà lọ́wọ́ wọn, á bòróró ìtura sí fún ọ. Gbogbo ọ̀nà pátápátá tí ara ti ní ọ, àánú Ọlọ́run á fọhùn níbẹ̀ fún ọ. Ìwọ tó ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ tó wà lórí ìṣó àti ìdè, àánú kò tu ọ sílẹ̀. Ìwọ tó kún gbẹ́rù sí lára, ìgbàlà kò wá orí kò gba ìtúsílẹ̀. Ìwọ tí wọ́n ti ṣetán lò ní rọ́nà lọ, ilẹ̀kùn àánú kò ṣí fún ọ. Ìwọ tí wọ́n ti ń fi kádàrá ẹ ṣòwò, olùràpadà kò ra ẹ padà. Kẹ́ ẹ ráàánú Ọlọ́run, bẹ́ẹ̀ ni kò rí. Jésù Olúwa wa, àmì. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Tesalónica kejì. Ìwé Tesalónica kejì, ẹsẹ̀ ìkejì, orí ìkejì. Tesalónica kejì, orí ìkejì. Àfẹ́ka láti ẹsẹ̀ ìkẹjọ, mọ́ gbọ́ o. Òní nígbà náà, lẹ́ ó sì fi ẹ̀ṣẹ́ ẹni hàn. Ẹni tí Olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa, tí yóò sì fi ìfihàn wíwá rẹ̀ sọ di asán. Ẹsẹ̀ ìkẹsàn. Àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sàtánì, pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké, àti ẹni àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo. Ẹsẹ̀ kẹwàá ni mò ń kà yẹn. Àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣe ìgbé, nítorí wọ́n kọ̀, wọn kò gba ìfẹ́ òtítọ́ tí àbá fi gbà wọ́n là. Ẹsẹ̀ kọkànlá. Àti nítorí èyí, Ọlọ́run rán ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn. Nínú English, ó ní delusion. Iṣẹ́ ìṣìnà, delusion. Ìyẹn ni pé kéèyàn rò pé òótọ́ ni, kó dẹ̀ padà jẹ́ sí irọ́. Kéèyàn rò pé òótọ́ ni, ko de ja si eke ko yan ro pun wa jere ko de pada padanu isina awon ijo kan wa to je pe ijo isina ada won sile fun isina ni te ti ko gbo mi dada oni ki won ki o le gba eke gbo en to lo ran o to si ti o gbagbo te ba so fun pe e ma mura eke ibona ko sinu bible bible pe ka ma fa siga oya ko te fun mi nu bible bible so pe ka ma fa gbo ko te fun mi bible so pe ka ma bura te ba le fun mi ni ko te so yen ma gba yin gbo se ro gbe yin te duro lori kini yen ko si case mo o in fact te anybody ba ti le preach e fun yin ke fo iti e ma da won lohun mo tori nte e ma gbagbo olodun ti ran si yin o so oni fun awon tin se gbe fun awon tin se gbe ah won so fun yin de bi pe to ba san tight won ti scam e won ti gba e abi sugbon lati ibere ko nse scam gba to dodo ti wa lo di scam gba to di ori ti wa lo di scam because any ti o ba san da mewa fun to je pe ko gbadura ko gba we ko lo ori oki ko lo touch ko teni sibe ko gbadura ko sun sibe to je ke po to n ba niyan te ka obirin mo lowo te ka ogun mo lowo e ni pe scam sugbon ti da mewe ba lo si odo olooto bibeli se so o ti e se awon ti won fi yin sowo be ro looto na se se ma duo se ma query e ma question gbogbo ti sin won ni e no ni ko bere ma wo sokodo that is Deuteronomy 22 verse 5 yen iyen unisex ni yen ki se pe boya kini kan eyin ni ologbon ijire abi mura si defend the counterfeit and destroy the truth bibeli ko nipa yin wo bi o ni di mo se mo so pe scam ni da mewa je fi kini kan to e leti o gba mi gbo mi ready ati proof ara mi for anybody te ti ko gbo mi gbogbo e da laye o je lesin o je lesin o lo soso o lo soso bo lo masalasi o lo masalasi ko se ni na laye yi ti ki san da mewa e ma wo ta fe oruko ni tight ta pe oruko ni sugbo gbogbo e da laye lo so titi e won ni Dangote o san da mewa o de so rire lo wadi o moye awon imam awon afa lodo won to n ra moto fun lodo dun o se moto 30 million o awon ta moto 250 million 150 million to de n ra regularly lodo dun e mo yo mo won to gbe scholarship ni ti wo ebi da mewa la wa pe nbi ise lada la won pe ko si esin ti won tin san aten ti o lo so ti o lo mo se la tin so ti won e mo ye traveling out vacation to one lunch abroad to e po lo sponsor tori pa wa pe ti wa ni tight e so this scam se to se ti toju awon afa na se scam ni lohun na ende ba ba pe olohun e to je to ba toju esese ni eni to fi se kadara le to sise mi ko ki ija ba ba se e to ba toju esese ni sugba mi nu te binu mi o da yin lebi tori ati belief won ju pastor me ni he will not do that mo fe travel out yawo mi wa nle pastor lo pada fun loyun ko to de lati loyun bo ti loyun merin fun pastor olofa sugba sibe sibe bo sun ki ropo to o to lo to o ma je iro kan o de ni do to o to kan o de ni diro eyan ni o di dakuda o ti to o ni diro iro o de ni do to eyan ta pe ra wa ni pastor afa awa la ndi to won wa oro oni yi pada nibi ti oro tin dun iro oni do to ko si bi ropo laye to ti o se do to ko de si bo to se pe to ti o fi diro eyan ni o ni ye sugbon orisun oro oni yi pada be ni e tete ke gbo mi dada mo jo dun yin ju e si mo jo bi yin o ba si bi onu fine sugbon o toro to bibeli gan so oni oro ti to ma gun ni bi egun o se ntegun ge ti oni se yi eh so ko ba binu mi o de elebi sugbon yin ni dara won mi ni pa o to ida I'm not here to tell you what you like I'm here to tell you what is truth tete ko gbo e tete ka pastor mo bi ogun se ro le pa ni te ba ri eni wi sugbon le re yo kan ko di 20 at least kilota na je ke re yo kan en to so pe pastor sagbere ko si bon be sugbon se wa le yi pada mo ni se le yi pada ni ke fi role ke lo dibo fu o to se ko se mo ni emi ti mo so sangeli ni mi se mi na o se olohun ri ni se eyan ki jawo ni e se wa so do ro le yi lati ma foruko olorun kabuku he ma de gbagbe o oruko olorun o le baje eyan ti n ba joko ni o baje to ba ti se ibaje e te ti ke gbo mi won ni scam ni church scam ni really ni 1930 1940 ti le osa ndi church se scam na ni se awon osa to ku o nbe yen se won lagbara ni ko o le o ti gbe igba iwasun be ni eran ko gbe bibeli nigba yen nigba teran ko gbe on lo di eke gbogbo awon agan to do olomo eni babi ku to babiye eni ti go ti doctor confirm po ti ku ti won poruko jesu to jinde nbi kibi to ba wa koni je ba won pe ni ro laye en o eyin ti agbara to to ododo eni abi awon technique body o wasun fun to joju orun oju ala tabi oju aye ko roju ninu yara won ni jesu ni wa ba won to si fi ami han won awon oni ba yin so be ko dodo yin awon ti won si wa gbe wa sodo yin iro la won ba de o le ni won e wo eyin eyan mi o ba yin wi supon ke je asora ni be ni e wo bi there will be no counterfeit when there's no original se wo mo po ye ko wa original ri ni nti mo wa ba so lori radio niyan iro wa looto ti ro ba ti wa ooto lo saju ki ro to tele be ni e le ni photocopy te ba original laila to ba ti waye iro ni tele be ni awon mo ale ka fori ofe bo mora won ti di ba lele ehn be ni ina won ni wa njo wa bayi e mo fara mo na ni e si ti dori aye yurujara ko se de pada mo afolo nikan lo le desi won ni scam ni da mewa ejo tori olorun tani ki san da mewa on teyan ba ti se dede to san dede te pe ti o ba ti se mo pe ah mi ma ti fun lagbaja ni kini o ti di da mewa ni yen gbo mi to je pe bi a lo mu dede ida mewa eniyan on so en to wan san 35,000 10,000 ni church oni won scam eni to wo club to not 3 million not just every month ta wan so ti wa some are doing it every day every week eh so fun won kan yeso da mewa sibe iyan o ki se scam abi eni to ni yawo nile to lo ni side chick ti yan bili e day in day out iyan o ki se da mewa abi iyan o ki se scam abi e wo bi oruko ta wa pe lesson christiani o ni title wo bi to ba de police station wa san bill to ba de hospital wa san bill abi be ko to ba de school wa san fee school fee abi so oruko to ni kaluku npe lo yato sira won o gbogbo eyan lo san titi e o awon ni bile na isori abo egbe bo bayi ke mi yin legun egbe bo bayi ki aye ma ba yeje soro yin e mo ti e lo bere lowo won sin ko si pe a nse bo a nre ko mo ko si e bo 2000 3000 ebo 2 million wa ebo 500,000 wa ebo 200,000 wa e lo bi won e ba ri lori social media ko so fe nu gbogbo e mo bo fe so sa ko so fe nbe bo se muslimi ko so fe nbe bo ye christiani ko so fe nbe e leya ta fi kun lo so esin de sin mo wa lowo
3: yo yo awon ti yo yo yo ga
1: ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe ní pàdúrà àti àwẹ̀ èyí ni Rapture Proclaimer Evangelical Church of God Awale Branch nípínlẹ̀ Ọ̀yọ́ tí ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà oníwákàtí 24 tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Ẹtì Friday 3 oṣooṣù bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ Evangelist AF Funmilayo the General Overseer àtàwọn ẹni àmì òru Ọlọ́run ní lórí yóò máa lò fún iṣẹ́ àmì àti iṣẹ́ agbára wà bá Jésù pàdé ní Prayer Camp 2 Mountain of Mercy Solution Orítawara lójú ọ̀nà òkè rò àdúrà wáyé láti rí kíbi ìwọ̀ṣẹ́ àti wọ́pọ̀ adúlá wáyé bọ́ọ̀lẹ̀ lóríta adúlá wáyé kó wá wọ ọ̀kadà dé oríta wàrà níbẹ̀ gan-an ni mountain of mercy to solution kalẹ̀ sí wàá gba àgbàyọrí àdúrà ní gbogbo friday kẹta nínú gbogbo oṣù tó wà nínú ọdún 2025 ó dá mi lójú pé owó rí tí ẹ ṣe lórúkọ jésù fún ẹkúnrẹrẹ àlàyé tàbí àpèjúwe ọ̀nà ẹ pè sórí 08050604508 tàbí 08032825416 jésù lolúwa.
2: Ẹ ti ń gbọ́ mi? So tight yẹn tí wọ́n pè ní scam. Gbogbo àwọn tó ń wàásù fún yín pé tẹ bá san tight scam ni ó jẹ́. Ẹ̀yin tẹ̀ lọ lé aṣẹ́wó ṣe ẹ̀san tight ń bẹ abọ́fẹ́lẹ̀ ṣe. Ẹ̀yin táwọn 419 gbá kiri tẹ̀fẹ́ lówó òjijì tó ń tọ̀ yín. Tight sí náà lẹ́ san síbẹ̀ yẹn. Tẹ̀fẹ́ lọ agbára òjijì. Àbí? Alágbèrè ò san sí tiẹ̀. Ìwọ tó lóò mọ lọ́hun ó mọ yé ńlẹ̀ tó ti rà tán ti gbà lọ́wọ́ ẹ̀ ṣó ò tán sí tiẹ̀ ẹ̀ wò bí orúkọ tá a fún òun lẹ̀yìn dìmú onídàngọ́tẹ̀ kì í sọ tight elements ò tán tight gbogbo wọn náà ní ibi ojúbọ tán sàn sí àwọn ẹ̀sìn kan pè ń sádákà. Gbogbo pátápátá ló ní ojúbọ tó ní kálukú ń sọ ti ẹ̀ sí ẹlòmíì military security ló ń sọ fún owó tí ẹlòmíì sọ fún security èmi ò sọ tàwọn pastor ìyàwó tí wọn máa gbé sàárín kiri tọlọpàá máa gbé bọ tẹlé wọn tí wọn máa ní jésù ní olùṣọ́àgùntàn wa tọmọjọ ó mọ san táìtì tí ò ní security ńlé tí ọlọ́pàá máa tẹ̀lé àwọn kiri èmi ò sọ tí wọn o èmi ò sọ tí wọn o bọ́lọ́mbà ní kùmí ya lónìí ó yá ṣùgbọ́n pé ma gbé ọlọ́pàá tí ó mọ tẹ̀lé mi kiri ẹ fi yẹn lẹ́ o mi ò ṣe yẹn o àwọn náà wá mọ ibi tí wọ́n ti rìn dé tó fi di ọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ò ṣe ìdájọ́ wọn mi ì dá wọn láre mi ò dá wọn lẹ́bi mi ò kí n ṣe onídàájọ́ ẹnikẹ́ni a kìlọ̀ lápè mi wọ́n ní ń bẹ ọ iṣẹ́ mi sẹ́ kìlọ̀ lára mi ohun mo sì ń ṣe torí ẹ̀mí ṣe dárúkọ ìjọ kankan tí mo fi ń wàásù mi jẹ́jẹ́ lórí rédíò ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi láti gbà tí ìwàásù hemu hai ti wọnú ìjọ ni ẹ̀sìn ti tẹ̀lé ẹ̀sìn gidi because ohun tá a pè ní ìrere ìrere is not all about miracle signs and wonder ẹni tí lítọ́ bíbélì sọ pé láìsí iṣẹ́ èyí àmì àti iṣẹ́ ìyanu wọn ò lè gbàgbọ́ ẹjọ́ tó yọ lọ kí ló ní kán gbàgbọ́ ìyẹn gangan ni béèrè mi ṣé ó ní kán wá gba wòlíì gbọ́ ni àbí kán gba ṣọ́ọ̀ṣì gbọ́ láìsí àmì àti iṣẹ́ ìyanu wọn ò ní gba ìrere gbọ́ ìrere wá dà a bá ti ṣe mírèkù tán ìrere dà kí là ń pè ní ìrere ìrere ni má dẹ̀ṣẹ̀ mọ́ ìrere ni má ṣàgbèrè mọ́ ìrere ni má ṣe kà mọ́ ìrere ni má pọmọ làkà yìlẹ́kún ìrere ni má tọ̀yàn jẹ ìrere ni má lu jìbìtì. Gbogbo àwọn ọmọ yahoo tẹ́ ń bú tẹ́ ń pè lọmọ yahoo tọlọ́pàá ń gbé sẹ́yìn kọ́lẹ̀ ń ṣàjò fún wọn ni ẹ̀ka bíbélì yẹn ẹ̀ka òkúránù yẹn bó ni yahoo wà mẹ́ kí là ń pè yahoo jìbìtì àgbéda alágbéda oníjìbìtì ẹ dárúkọ ẹ̀sìn àtàlábàláyé tó support ẹ ẹwọn ni àwọn bàbá wa wọn mú wọn lẹrú àwọn ẹtọ wọn tó gbà lẹnu lọ gbà padà ṣé ọ̀nà jìbìtì ni wọn ni ẹ̀sìn ẹ ní kò fi gbà kìrìsìtẹ́nì mùsùlùmí alábàdáyé ṣé ní ìgbà tí ẹ̀sìn kankan ò tí ì dé orílẹ̀-èdè yìí àwọn bàbá wa tó ṣe jẹ́ yìí pé ìsìn rí ìṣojú wọn tó bá lé iṣu sẹ́gbẹ̀ẹ́ títí lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà ò ní láti dúró síbẹ̀ òkúta ni wàá kàn fi ka iye owó tó nídi wọn á débẹ̀ wọn á ka òkúta yẹn wọn á dẹ̀ san owó yẹn síbẹ̀ wọn á dẹ̀ gbé iṣu kó jẹ́ ọ̀sẹ̀ kan ló tó wá síbẹ̀ àyàfi tágbàrá bá gbé tágbàrá ò bá gbé wàá bówó ẹ̀ ńbẹ̀ tágbàrá ò bá gbé wàá bówó ẹ̀ ńbẹ̀ so ẹ̀yà ẹ̀ sọ fún mi bó lẹ rí sápamọ́ sí kò sí ẹ̀sìn kankan tó fàyè gba olè ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn òde òní bẹ́ẹ̀ nìkan gbé àpótí ìbò ẹ̀yin náà lẹ́sọ pé bí ò tí ẹ pè yín ẹni olúwa sọ pé lagbaja iwo lo ma wole ki de ni di te fin so iso yen to to ba wole tan ko le ranti yin ko wa ba yin ko so si yin se ri pe sin lele e ru olohun olohun wo lo pe yin towo re o ka so si e to je pe iwo ni won ni ko wa ba gbo mi ki se so si olohun business center eni business office eni so iwo na lo saaju e igba to olohun pe mi odidi odun mewa ni mo fi wa nu pako awon yan wa ba mi ani mo mi oju nti wa pako yi oju oti en to pe mi so mi emi ko ni CEO company yi so en to pe mi eje mi ni mo mu gbo mi ti mo ni clubhouse ti mo saye mi bo se hun mi eje mi mo joko mi o pe Jesu lo pe mi eje mi mo saye mi bo se hun mi so ohun to wa pe mi to ni ki mo besu mu le mo towo re o ba ka ko ni pe mi so wa pe mi ton e kan imagine ke mi wa lo ba loan ki fi ba ko church so no ma ngba ti mi yawere ke mi wa lo ma ba puro gba olohun ni ogbogbo lodododo to je pe o to olohun to en lo pe mi let him do it my dear o ti se ju bi mo se lero lo o do it koja oye ori mi social state ni Nigeria yi ati other country ti olohun ba wa kojo si ṣugbọn te ba debe ni lero to po nitori waasun wa kan leti orisirisi mo nu wa mo mi e de le e ni de mo de ti se pe le bi mo ba ku be ni ke ni ba de iku pa ni be ni eni mo se pe mo se eleyi nitori pe kini the original must remain original. I'm not called to dilute it and it must not be diluted when I'm here and after me any church ti o ba ti kun kan ba mi ti pa dan wi pe kan wa reduce quality word of God no won ran mi be won pe mi be won si ko mi be mi o ni se be en to ba de se leyin mi ibinu olorun a bale nitori pe kini the successful ministry lodo temi at olorun to pe mi ki so ye church ta ko ki si oye moto ta ara ko de se number omo ijo ohun temi mo ton pe ni irere ohun ni irunu pe wada ko ninu ese sinu iwa mimo iberu olorun fifi okunkun sile fifi aye sile fifi ese sile ohun ti mo ton pe ni revival ati irere niyan to ba ti ku oni be o ba ti je pe ise iyanu nikan le gbe dani mo ti ka le kan o ni eni egbe ni eni ese ni to ba de miracle science and wonder ni o fi saaju Jesu na se miracle awon wo to se miracle ṣugbọn to ma ti se ton tawon yan ba ti wa joko to ti di ofa to fa won de irere ni won so fun won ki se pe ki church ti pe church 10 years 20 years ko je pe miracle ni Jesu fi eja wewe atakara marun bo eyan o gbe aro dide e fi yen le e pada sinu iwasu irere iwasu to mo ojo ma gbo ta lo so fun side chicks pe ma pe number mi mo la lighter block we iwasu to ma gbo tema to mo ju agba contract a sise ti oni fi ya je Nigeria iwasu ti awon gomina awon are awon ta fi esin gbe sipo atesin musulumi atesin kristeni atabalaye awon ti won tinu esin wa de inu ori ipo ase ilu yi ti won afi won iwasu ta ma wa fun won to ni le ni ilu lara mo won ton pe ni irere niyan I have kiniko in my church ni gbogbo Africa mi o ri ilu tabi orilede to ni ijo so Nigeria bishop to ni prison wa se kun to bishop to ni club house to ilu kan mo gbo iwasu kan lenu baba kan Isaac Omoleyin ni ori YouTube bo de je TikTok mo ti e ti gbo won ni ilu kan wa ni South America won na pe ilu yen ni Almolonga ni Guatemala Elogogwe ilu yen Almolonga in Guatemala mi baba yen se so niyan o oni kon lo gogwe ti o ba te won lorun ti won ba gbagbo oni on lo sibe fun ise iranse won ni missionary ni baba yen baba isi komo le yen oni gba ton wa de be leyin ojo mefa wa bi en to pe npe akoma so lopa oni o si yen wa so fun wi pe awon ni olopa tele ni ilu yi pe sugbon since 30 years ago ti revival wo ilu yen awon ni ilu olopa mo oni wa gbe ibi lowo pe kilo de pe ah agba ti you ever today no more crime pe prison yard merin lo wa ni ilu ilu Almolonga yen I pe gbogbo prison yen o ti shut down because ko si criminal to fe gbe sibe mo won no go prison merin ti di church won ni gugu police station to wa nibe emi o de be baba yen lo so be o won lo ti di church won ni gugu awon asewo opolopo won ti di deaconess ni church won ni ibi ta won tu fi wa gbagbo won baba yen lo so emi ko mi o de be o mo gbo lori aye dara won ni won ni awon fe ra nkan legbe titi Spanish na no so ni luyin won lo wa be lo be lo lonta won ni ko gbo English awon no de gbo Spanish awon tun lo awon tun ko legbe titi ejo e ba mi bobirin so awon yen na gbo English won awon abo be awon ko gbo wa po awon jade pe ko birin mu owo oje won ni dollar 1 owo yen won ti se owo awon dollar awon si currency luyin won ni the smallest currency to wa coins to wa ninu owo ta won ko jade lapo lo birin de mu o de jo won si awon o tun mo pe won ba wo mi re o baba won so to ba je pe church ni Nigeria nothing tapio wo tabi bread le ko ro be jade a ma fi yepo to ko jade gan wo kan to ra to ti mo pe ogbede o de jalejo se ri ni baba yen wa ni ilu yen pe atoke petele gegele up and down ni pe ko si ile to teju bi field won ni sugbon gbogbo nkan ogbin won la la la ni won ni alubo sa be o to ball to n play lori field won ni carrot won bi size ege ni ni Nigeria won na wa bere pe kini oruko fertilizer kan lo ona wa ni awon ki n lo fertilizer pe ati gba ti revival ti wo ilu awon ni ile awon ti gba isoji imagine that won tan jola ni Nigeria ta wa pada bu Jesus ta sonu Nigeria doesn't use fertilizer in those days and we are okay now ati dota olorun eni to ni le ti be ti oluwa olorun to ni le o ti n gba ogo ile mu lo mu wa lawo ile wa ti n ba wa ja ile wa ti n lodi si wa e de beru olorun mo be gogo Nigeria mo be gogo eyin elesin ati eyin elesin mo be yin e je ka ronu piwada oni ti awon eniyan mi ti a poruko mi mo lara ti won ba le re ara won sile ti won be ohun olohun awo ile wa san e jo wo bi e stop gogo esin mi lo da esin mi ni oda ke fe sin le ke je ka sin olorun e jo ki gbo yin bere ki gbo abere si be olorun mo pe ipe adura ojo meta ki gbogbo eniyan to si mo pe olorun be e je ka be olorun ipe olorun to gba ilu yen ko gba Nigeria la olorun to ran isoji ro si ilu yen ko ran isoji si Nigeria Nigeria o si le jidide Nigeria o si le jidide e be olorun ko pada wa gba ijoba Nigeria iwa sumi tone o da lori wipe igbala ki se gbe iyanu te ba be ara orokun ara o si ro adiye adura re agba
4: Ogwa agbara Olorun tin bani isoro nla wo lo ka olaya ore nibo logo tin ja o to le so fe ni kankan wa pade Jesu onise iyanu ni gbogbo ojo Monday ninu adura agbasegun mighty hand of God nile Joseph Rapture Proclaimers Evangelical Church of God tombe ni number 31/33 Adeye First Street Lagos Abeokuta Expressway car wash bus stop iyanu paja nibi tolorun o ti ma gbowo omo mi fun mi layo FA sise iyanu hello mommy 08032825416 0805060-4508 Mighty hand of God ni gbogbo ojo Monday ma bogun re mole Jesu yo fun olona payo jide
5: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comics, make your day relieved.
6: Oga chemist, I beg, I need cough medicine. Where if it works, sharp, sharp.
7: Oh yeah, try Comics cough syrup.
5: Yes, so Comics get active ingredients. We will clear your cough. Just here, drink, and day relieved.
7: Comics na confirm.
5: Cough? Drink Comics. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: ilé tí ṣe yá dáyà sọ́tọ̀ òun náà làwọn kan tó jẹ mọ́ fiqh ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ nípa al-udhiya. Al-udhiya ni wọ́n pè yóò bá sì sọ pé ìléya kò burú insha Allah nítorí pé al-udhiya ọ̀gbọ́n ẹ̀rọ tó kò sí léde ní àfìdí lárúbáwá. So ó ṣe é ṣe kó jẹ́ pé nígbà tí èèyàn àkọ́kọ́ tó fẹ́ pè ó ní al-uliya al-ulhiya al-uliya al-uliya tó i tó gbé ayi kò sí léde yorùbá al-uliya al-uliya ìléya jáde láàrín ìṣẹ̀túnmọ́ àwọ̀kọ́ náà kò sí tó burú nu eléyà ọba nkankan jẹ́ yẹni pé pípẹ́ ní iléya òun ọ̀sẹ̀ kínní ọba nkankan jẹ́. Wọ́n ní ànábà Mùhàmmad sallallahu alayhi wa sallam dàhá bikabishaini amlahaini aqranaini dhabahahuma biyadah wa samma wa kabbar wa wada'a rijlahu ala safahihima. Ilé tó jẹ́ rí mi tí wọ́n fẹ́ lò láti sọ pé sunnatun mu'akkada òun náà ni ká pẹran léyà nítorí pé ànábà Mùhàmmad sallallahu alayhi wa sallam wọ́n lọ pẹran léyà ó sì pa àgbò méjì. Àgbò méjì ló pa. Àwọn àgbò kọ̀ọ̀kan nínú wọn jẹ́ amla òun náà ni àgbò tó ṣe pé ó jẹ́ aláwọ̀ funfun àti dúdú ṣùgbọ́n funfun lọ́pọ̀ jù. Wọ́n pa àgbò méjì. Ìkíní kejì wọn àwọn wọn funfun ó sì dúdú ṣùgbọ́n funfun lọ́pọ̀ jù. Ọwọ́ nínú hadith yìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu eléyìí tí Abu Dawud àti Tirmidhi àti Imam an-Nasa'i tó gbé jáde gbọ̀nà tó gbórége wípé báwo ni àgbò yìí ti ṣe jẹ́ amlahayin báwo méjèèjì ṣe jẹ́ aláwọ̀ dúdú àti funfun àmọ́ funfun lọ́pọ̀ jù. Abu Sa'id ó ní ìyá ọkọlọ fi sawad ẹnu táwọn ẹran yẹn fi ń jẹun ó dúdú wọ́yẹ́ ṣọ́rọ́bù fi sawad ẹnu tí wọ́n fi mú omi ńkọ́ àwọ̀ ọ̀bẹ dúdú wọ́yẹ́ ńdọ́rọ̀ fi sawad ojú tí àwọn ẹran méjèèjì fi ríran dúdú yípo yẹn pa àwọ̀ tó yí ojú ó dúdú wọ́yẹ́n ṣì fi sawad ẹsẹ̀ tí wọ́n fi ń tẹ̀lẹ̀ àwọ̀ rẹ̀ dúdú àwọ̀ rẹ̀ dúdú àwọ̀ rẹ̀ dúdú ṣe ìtumọ̀ amlahaini. Eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n náà tọ́ fẹ́ rara léyà irú ẹran tó rí bẹ̀ lọ́kọ̀ máa wá ẹran tó ṣe pé funfun ni ṣùgbọ́n tí dúdú là láàrin dúdú ọ̀nbẹ lẹ́nu rẹ̀ àwọ̀ tó yí ẹnu rẹ̀ po dúdú ni bákan náà àwọ̀ tó yí ẹyin ju rẹ̀ méjèèjì po dúdú ni bákan náà irun eléyìí tí ń bẹ ní ẹsẹ rẹ yóò jẹ dúdú tó eléyìí òun náà ni wọn pè ní amla ọkùnrin náà méjèèjì sì jẹ àbí owó lórí méjèèjì jẹ àbí owó lórí ìjọba ahùn máa bí yẹdẹ ó tẹ wá nínú ẹgbà wa mi ẹgbà wa ti jẹ àbúrò ibn abdullah lọdọ ahmed ibn hanbal abu dawud àti ibn majah ó ní mawjú aini ìkíni kejì wọn wọn tẹ lọdà ìkíni kejì wọn wọn tẹ lọdà sùgbọ́n nabi sallallahu alayhi wa sallam sọ pé فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء يعني جو بات لفياه قوما سيصيام تلك الصيام يودع بأني تمتين يلودعني تو موجو أين أنا مجي كان نبي صلى الله عليه وسلم قائم من أقوار وتجابر بن عبد الله أني متين ولودع أقوى كنين أقول ما وقل لك في أنا تمتين لودع كافي سليا nítorí pé ọ̀dá tí wọ́n tẹ yẹn àdínkù ni lára ẹran àdínkù kún mọ́ àìbò ni so a sì ti mọ̀ yín pé sẹ̀rí àtọ́ka sí pé ẹran tó bá ti lálébù lára ká jìnà sí níbi pípaléyà nígbà tí apá mi nínú àwọn olùmọ́sọ̀kú rárá ó dá púpọ̀ tẹran bá jẹ́ ìtàn tẹ̀ lọ́dà a lè pa fún léyà nítorí àdínkù yìí so tó bá fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé àdínkù yìí báyìí ahmed abu dawud ibn majah ló gbà wá àwọn kan sọ̀rọ̀ lórí fífẹsẹ̀ àìfẹsẹ̀ nílẹ̀ tí lè báyìí wa àwọn tí wọ́n sọ pé kò burú yẹn wọ́n sọ pé ẹran tá tẹ̀ lọ́dà gan olú máa ń dùn ju ìtumọ̀ tẹ̀ lọ́dà lọ nítorí pé ààyè ibi tá máa tẹ̀ lọ́dà lára ẹran tó bá sẹ́kù lára ẹran ó máa ń jẹ́ kí ẹran àgbò kó rùn ọrùn kan èyí tí kò ní rùn tó bá pọn tẹ̀ lọ́dà ó sì máa ń jẹ́ kí ẹran rẹ̀ dùn jù. So gbogbo eléyìí nǹkan ní sábàbí ọ gbogbo eléyìí nǹkan ní sábàbí ẹran dún kò dùn tó lálùmí náà lè sọ pé tá a bá lè ṣagbára láti kó nǹkan nu rẹ jáde kó tó di kó kú so òun dún jù mo rò pé wa èsì eléyìí ní táwọn ń tá a fẹ́ wò ní pé kí ni ṣé ẹ̀rí mu wá àbí ẹ̀rí ò mu wá tó tó dọ́gba jù nígbà lè pa ẹran eléyìí tó ń tẹ̀ lọ́dà fún léyà fọ́sọ́n lè rọ̀bí kan hàn náà akọrọ náà yìí dàbẹ̀ hàn máa bí yẹ́dẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ ló fi pa ọ́ eléyìí túmọ̀ sí pé ẹni tí ó pa léyà òun lọ́yẹ̀ kọ́ fọ́ ara rẹ̀ pa kì í ṣe pé wọ́n bẹ̀ yẹn pa àmọ́ tó bá jẹ́ pé kò bá lè pa kò sí tó burú kọ́ bẹ̀ yẹn pa kódà tó fi dórí àwọn obìnrin wọ́n fọ́ ara wọn pa torí wọn sọ pé abu musa al-ash'ari radiyallahu anhu tí ó bá fẹ́ pa léyà táwọn ọmọ rẹ̀ bìnrin náà bá pa léyà wọn yìí máa sọ fún ọ pé kónkálukú pa tiẹ̀ ni tó fi dórí àwọn ọmọbìnrin kónkálukú ṣe kí ni kọ́ pa tiẹ̀ kò sì sí tó burú kọ́ bẹ̀ yẹn pa nígbà táwọn ọba ti lè dá pa àmọ́ al-aṣlu ʿadamu niyyah al-aṣlu ʿadamu niyyah torí pé ẹ̀sìn ni ẹni tó ti dọ́gba jù náà ni pé kẹ́nì kọ́mọ dúró nípa ẹlòmíì kí kálukú ṣe tiẹ̀ fún ara rẹ̀ nítorí ti pè lẹ́sìn kó ní kálukú ṣe tiẹ̀ fún ara rẹ̀ kò ní dípẹ́ nìkan ọmọ ṣe ni yábà fẹ́ nìkan tọ́ba wá bí ọkọ̀ kọ́ bá wọn pẹ́ran wọ́n á dàníyà pé ẹran yìí kìí ṣe tiẹ̀ o ẹran lágbájá ni àbí òye wa ẹni tó jalè ẹran tí ò gbé ẹran délé wọ́n ní mú àpèjúwe rẹ̀ wá olóòlẹ́ni tó bá wọn pẹ́ran pé ẹran léyà tó wá dàníyà pé mi mo ní o àwọn akẹ́lẹ́ النبي صلى الله عليه وسلم سمع أصبح بسم الله وكبر الله أكبر بسم الله الله أكبر سبحان الذي بين جبهته قادر قلنا وبأس سقي الله أكبر طلع في الدعاء لجيك مسلم تقطعنا يبي كدل قلنا وبأوا أروكم كميل في قا بيروكم كتيم بني لوا بيروكم دوتين سني لوا بيروكم على لا لا لي أبو تجدينا يا نورك شوكا أبو تجدل قلنا الجنوكا فإنه لا يؤكل ani je ni je ku la ko fi sere idajo re ni pe maita okun be ti ara ni ko to ka je okun be ti ara tori je leyi ka gbe se waye daada opolopo ise nu lasan ile won fi sesi o wa gbe ara loruko enikan ni ma awon eyan so gbe ara te ba du loruko enikan ni ma awon eyan ko to ka je allahu akbar tabzaku allahu akbar so wa tuke yo so iku bismillah nbe bismillah mi on be no kan mi para o aniyan ni nbe no kan bismillah ke su inu ọkan ni ma wa bismillah o si le je bismillah illa idha talaffadta bih ayafi to ba wi jade oba gbon soke oba mo gbon soke ahan re omi ete re nko yo tele ahan tete omi igba naa lati mo pe o so pe bismillah wa wada rijlahu ala safahihima anabi sallallahu alaihi wasallam si gbe ese re li ara awon eran nigba to fe pa won o ti si won oba dimu won oba dimu o se so lokun be se ma so ara lokun ni so kuso to be ti go ta nabi sallallahu alaihi wasallam so ko inna allah kataba al ihsana ala kulli shay fa iza ko fa qataltum fa ahsinu al qitla wa iza dabhtum fa ahsinu al dabha wa li yuhidd ahadukum shafrata wa li yarih dabihata ma bara ko mudada o se fun eran ton pa nisimi abukata lati dimu ke me do gbon bo di eran yo kan mu abukata lati ran lokun dai nítorí pé ẹ̀sùn sinmi nǹkan ní wòlé ẹran ṣe lè ṣe ipa tí wọn bá báyà dìmú torí pé ìtẹ́ ìdánwò rí lè tán bá yín dìmú tẹ̀ ẹran lókun ẹ̀ tí ìdánwò rí tó tí ẹ bá pọ̀ ọ̀bẹ tó bẹ bá mú dáadáa tẹ bá pọ̀ ọ̀bẹ tó bẹ bá mú dáadáa tẹ sì dẹ́ran dùbúlẹ̀ tẹ fẹ sẹ́yìn tẹ fi mú mẹ́lẹ̀ tẹ mọ́bẹ tẹ fi sí lọ́rùn sèyí láàrin ṣẹ́jú àyá rẹ̀ ni bismillah so e ń jà kí ẹjẹ olùbà jáde ní rọrùn tẹjẹ olè jáde ní rọrùn tẹjẹ olè jáde ní rọrùn tó ń bẹ ọba ya yóò fi ara balẹ eléyìí jẹrìí sí jẹmbẹ so àdéfì yìí wọn fi sẹrí lórí pé sunnatun mu'akkada kò sí tàbí ṣùgbọn wípé àdéfì yìí ó lè jẹrìí fẹni tó pè lọrùn àyàn gẹgẹ bí àwọn hanafiya ó sì lè jẹrìí fẹni tó pè ní sunna gẹgẹ bí àwọn jumhurul fuqaha o le jẹ ẹri fun kaluku wọn ṣùgbọn àwọn ẹri tó tọka sí ń tí kaluku sọ nìyẹn o fọsọlù lè rọ bíkan wọn har ọ tọka sí ọràn ẹyàn lọdọ àbí hanifa àti àwọn ọmọlẹyìn rẹ bákan náà nínú ẹri tó tọka sọràn ẹyàn o náà ní hadith kan eléyìí tí abu abdullah al-hakim anna isa aburi tó gbé jáde nínú tíra rẹ al-musadrak tó sì pè ní hadith sahi tí al-imam al-dahabi tó sọ pé bẹẹni sahi ni gẹgẹ bí al-hakim ti ṣe sọ anabi sallallahu alaihi wasallam ولمن كان له سعة ولم يضحي فلا يقربن مسجد مصلانا اللي كان يطلع بابا تبع فلا رزقي تواقلات قليا وفلا رزقي تبع قليا ọwọ́ akọ̀ láti palẹ̀ ya onítọ̀wọ̀ gbọ́dọ̀ súnmọ́ bí dájú ṣe sọ láti onítọ̀wọ̀ gbọ́dọ̀ súnmọ́ bí dájú ṣe sọ láti aha in tí wọ́n ti torí rẹ̀ sọpọ̀ gbọ́dọ̀ súnmọ́ ibi dájú ṣe sọ láti ó túmọ̀ sí pé nǹkan yẹn ń kọ́ ọ̀ràn àyàn ní ṣíṣe rẹ̀ ọ̀ràn àyàn ní ṣíṣe rẹ̀ in tó ṣe pé ṣíṣe rẹ̀ inú fún wa láǹfààní àti lè súnmọ́ bí dáhùn yóò ti ṣe sọ̀lẹ̀ nígbà tí wọ́n ti sọ pé tóbi ní kẹ́ kú lọ bẹ̀ a jẹ́ pé ṣíṣe rẹ̀ ń kọ́ ọ̀ràn àyàn ní eléyìí jẹ́ báwọn eléyìí jẹ́ ìrífà àwọn tó pè lọ́ràn yẹn ṣùgbọ́n àwọn ìtọ́ ní kì í sọ̀ràn yẹn ẹ̀rí wọn tó tọ́ka sí tí wọ́n wí jù ó náà ní hadith Ummu Salamata radhiyallahu anha eléyìí tí Imam Muslim tó gbé jáde nínú tíra rẹ̀ nabi sallallahu alaihi wasallam sọ pé idha dakhala al-ashr wa arada ahadukum an yudhhiya fala ya'khudh min sha'rihi wala jildihi wala dhufrihi shay'an nabi sallallahu alaihi wasallam ti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah bá ti lè wọlé tẹ́nìkan nínú yín wá gbèrò láti paléyà tẹ́nìkan nínú yín wá gbèrò láti paléyà a jẹ́ pé láti ìgbà tí mẹ́wàá àkọ́kọ́ bá ti wọlé kò gbọ́dọ̀ gbé nkankan nínú rẹ̀ mọ́ o kò sì gbọ́dọ̀ gbé nkankan nínú awọ ara rẹ̀ o kò sì gbọ́dọ̀ mú nkankan nínú ìkànnà rẹ̀ ibi tẹ́ rí wa wà ọ̀rọ̀ àdá tẹ́nìkan nínú yín wá gbèrò ta'liqul udhiyyati bil irada yanfi wujubaha sísun ẹran léyà mọ́tò ọba gbèrò láti ṣe sísun mọ́tò ọba gbèrò láti ṣe nígbà tí wọn pè kí sọ̀rọ̀ ẹ̀. àyè wọ́n lọ bí rèé ẹni tí yorùbá sì gbèrò láti pẹ ẹran léyà tiẹ̀ ó gbèrò kó sáà mo ti fárún ba rẹ̀ ó lè gé kánà rẹ̀ ó sì lè gé tí máa yọ lẹ́nu nínú àwọ̀ ara rẹ̀ ṣe lè jẹba. láàrin ọ̀rọ̀ méjèèjì ẹni tó pe lọ́rọ̀ yẹn àti ẹni tó pe sunna ẹni tó pe sunna lọ́kàn abalẹ̀ sí ẹni tó pe sunna lọ́kàn abalẹ̀ sí bí màá ná ẹni tó lówó tí ò bá paléyà so a ní sọ ipò sẹ́lọ̀ ṣùgbọ́n kò burúkú kan lábùkù nítorí àdéhùn tó sọ ikú kò gbọ́dọ̀ súnmọ́ bíi láti ṣe sọ́la kò gbọ́dọ̀ súnmọ́ bíi tí láti ṣe sọ́la èyí tá a fi sọ pé èyí sọ̀rọ̀ yẹn sunna tó lágbára lọ́kàn abalẹ̀ sí lọ́balẹ̀ sí jù ni pé a lọ́kọ̀ọ́lẹ̀ tó sọ ikú gbogbo àwọn sọ̀hábà ni wọ́n máa ń paléyà láyé ànábì muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá àti ṣe lákọ̀ọ́lẹ̀ tó sọ pé gbogbo wọn kọ́ ni wọ́n máa pa tòun nígbà tí wọ́n bá sọ pé àlákọ̀ọ́lẹ̀ tó sọ pé gbogbo wọn ni wọ́n máa pa ẹnìkan á pé sákọ̀ọ́lẹ̀ wá wà tó sọ pé gbogbo wọn ipa àlélẹ̀ àlélẹ̀ ṣùgbọ́n ètò súnmọ́ ni pé kí sí gbogbo wọn ló ní tó lè fi pa ní ẹnì ha ibẹ̀rẹ̀ tó ń mú tààlẹ́kọ̀ọ́ àwọn tí ò lówó torí ẹni àti ẹnìkan béèrè lọ́dọ̀ anábì sọ̀rọ̀lá àdìsọ́nà pé sáà lè máa ṣe sọ̀dáàt pẹ̀lú aṣọ ẹyọkan anábì sọ̀rọ̀lá àdìsọ́nà ọdẹ ẹrú ìbẹ̀rù ọdẹ ètò pọ̀ jù ní ìyìn láyé ìkò níjà sọ̀kan lọ. so eléyìí súnmọ́ kọjá ipò náà ni ẹsẹ̀ ìpín anábì sọ̀rọ̀lá àdìsọ́nà náà nínú àdéhùn tí àwọn eléyìí fi ń sẹ́ ànábì ọ̀sọ́ pé gbogbo pátá o ẹni tí ò bá ti pẹran léyàánú yín o kò gbọdọ̀ súnmọ́ bíi táà ti ṣe sọ̀láàtì o ṣùgbọ́n tí ànábì sọ ni pé máa ń kan ẹlẹ́hu ṣáàtì nù ẹnikẹ́ni tó bá lówó àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ tọ́lẹ̀ láti sọ pé súnnà mọ́ ẹ̀kẹ́dà ṣùgbọ́n tí ànábì bá lówó tí ò bá pa á ní sọ pé sẹ́lọ́n ṣùgbọ́n tí àṣẹ nípa kan àbùkù kálukú pẹ̀lú bọ́ba ṣe rí onáà ní kíkẹ́ súnmọ́ kẹ́ mọ́ lójú kẹ́ sì jọ dáàmà pẹ́ mọ́ lójú kí wọ́n ní mo ṣe tí mo fi tẹ́ dà ọ̀ palẹ́ yà ni ẹ̀rọ ní àbùkù tiẹ̀ oníkẹ́ ọ̀rọ̀ súnmọ́ kó tì kí fúlà rẹ̀ bọ́ kí wọ́n àgbàdì àdúró àbà àdúró ṣọ eléyìí torí pé tó má lè sọ̀rọ̀ wá sí ọgbọ́dọ̀ súnmọ́ ìrìtà ẹ̀rọ kábùkù àbùkù ni gẹ́gẹ́ tọ́ àwọn ọmọ mọ́síláṣí sẹ́wọ́n ní ibi tó kọ̀ gbọ́dọ̀ súnmọ́ mọ́síláṣí ó tún wá sọ náà àdéhùn kan pé ẹgbẹ́ jáde kọ̀kẹ́ àbùkù nù àbùkù tí ò lábùlà kẹ wọ́n kà mí lábùkù bẹ́ẹ̀ ni lábẹ́ òsì wọn náà kà bùkù. so eléyìí báyìí àmọ́ fọ̀sán lè lè rọ́bì kan wọ́n hàr ẹ rí i pé dalali tẹlẹtẹrọ̀n tó wà níbẹ̀ yẹn ó ń fi hàn yí pé léyà kì í sọ̀ràn yẹn nítorí fọ̀sán lè lè rọ́bì kan sàlátẹ̀ lẹ́yìn wọ́n hàr ó tẹ̀yà so sàlátẹ̀ lẹ́yìn kì í sọ̀ràn yẹn wọ́n wá sí àtúnṣe náhàrù lórí sàlátẹ̀ lẹ́yìn eléyà wọ́n pè ní dalali tẹlẹtẹrọ̀n so dalali tẹlẹtẹrọ̀n nígbà tí taláwọ̀ kò í sọ̀ràn yẹn lẹ́ẹ̀kejì náà kọ́ kò ní jọ pàtàkì púpọ̀ kí yàn palẹ̀ yà ó òṣìṣẹ́ ń dọ́gbọ́rọ́ kí bàbá pa kí gbogbo àwọn ọmọ rẹ̀ náà pa lọ́kùnrin lóbìnrin kọ́dà ń tọ́ da jù nù sọ ṣùgbọ́n kì í sọ̀ràn yàn kì í sọ̀ràn yàn eléyìí tọ́ dọ́gba jù náà ràn án olùmọ̀ ọ ní pẹ́ sọ́nà tó ń مؤكدا ولسنة مني أبرا
1: لا إله إلا
2: Èmi gbàgbé làwọn ọmọ ènìyàn látàrí fáírọ̀sì tá à ń ṣe tí àtọ́jú kó káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa jí pẹ̀tà kò wá sóhun méjì tó lè fọ ọmọ garaga tó kọjá àrántí ọlọ́run bá àlá lóòrèkóòrè lómú mọ́ṣáláṣí alálùbáríkà nílùú Uda tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dọ́sún lérè ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáńkọ́gbè níbi tá a ti máa pàdé àwọn àfa ọlọ́pàá òjọ̀kan tí wọ́n gbọ́ sí Nàlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ Thursday láwọn máa pàdé àwọn àfa ọlọ́pàá òjọ̀kan lórí Nuru Uda Special lórí the 103.5 FM láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ ìgbọ̀njọ́ Jimo Friday láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn pàdé Dr. Sirajuddin Bilal Alaso lórí Bond FM 92.9 gbogbo alẹ́ Saturday láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn máa pàdé Dr. Sharafadin Gbadebo lórí Bond FM 92.9 ọjọ́ Sunday ní Tesiatu Naps lórí Bond FM 92.9 bákan náà níbi tá a ti máa pàdé bàbá wa Fadlá Sheikh Zakirullah Ṣàfẹ́ láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́run ọba aláàmápin nílùú Uda mosque nípa aláwọ̀ àmì.
0: ṣé ẹni yàtọ̀ ra o ṣé ẹran rẹ̀ lọ́wọ́ tiye rẹ̀ ni àbí ṣíṣe tọ́lọ̀ ọba ni ká ṣe lójú ọwọ́ tiye rẹ̀. wàláì ṣíṣe tọ́lọ̀ ni ká ṣe lójú ọwọ́ tiye rẹ̀ tó jẹ́ máa ń pẹran tà fọwọ́ rẹ̀ yọ̀kan ní 80,000 100,000 ṣé agbóhúnbẹ́ bá pàtẹ́ kó sórí káńtà èlò lẹ́nu pa ìpàtọ́lọ̀ ni ká pa lójú ọwọ́ tiye rẹ̀. àmọ́ kì í ṣe pún gangan ni peter bá fẹ́ tà àtọ́ba lọ fẹ́ tọ́ ni mọ́pà wá òba 100 iye tọ́ra nígbà mi torí ẹ eléyọ̀ wá túmọ̀ sí pàwọn ẹni tí ń pẹ́ran wá káwọn náà yá ka o ẹgbẹ́ tọ́ wọ́n ti ní pípa tọ́lọ̀ ni ká pa lójú ọwọ́ tiye rẹ̀ kò sí iye tá a lè ta o. So anabi sallallahu alayhi wa sallam ni rahimallahu imra'an samhan idha ba'a samhan idha bata'a so ọlọ́run kọ́ kẹ́ ẹni tí máa jẹ́ pé kó bá ti jèrè díẹ̀ nígbà tí wọ́n bá rà àbí tí wọ́n bá tà tó bá ti rí pópó òun tó jèrè díẹ̀ wọ́n tà lẹ́yìn náà ẹ̀sìn náà fẹ́ẹ́ fi nǹkan yìí ṣe wọ́n á yẹ kó wá jẹ́ pé àwa náà láti wọ́n á di òkúta àdìgbòlù fúnra wa táà ní jẹ́ pé wọ́n rọrùn fọ́pọ̀lọpọ̀ láti ṣe yóò da púpọ̀ kí o lè gbéra kó lọ sí agbami tó ti ní lọ́kọ́ ẹran yẹn wá lọ́pọ̀ ọmọ ta fáwọn èèyàn lọ́pọ̀ lọ́nà tó fi rọrùn fún ọ láti fi ṣẹ̀sì tó bá ti ní kí bàbá ọpa kí gbogbo ọmọ náà pa àwọn ọmọ tó bá ti bàlágà kí gbogbo wọn pa káwọn ìyàwó náà pa èsì pé ẹran ẹyọ kan tí gbogbo wọn a tó 50 lé àwọn pa ẹran ẹyọ kan jẹ sọdọ alọ so a sì lágbára tá a fi lè pa torí pé owó tí ọ̀pọ̀lọpọ̀ fi ń fìdí handset wọn ọkọjá sísọ níjọ kan lásán ẹlòmíì 1-2500 lórí handset so lórí kí kò sì ní jọ́rọ̀ tó wúlò kan náà níbi sọ lọ́pọ̀lọpọ̀ ń jẹ́ pé yóò tún fa wàhálà fún ni láyé àtẹ̀kìyà so n torí de eléyìí ìjọba àwọn lẹ́yìn eléyìí kí ni nǹkan tí a lè fi paléyà àwọn tá a lè fi paléyà náà ni wọ́n pè ní bahimatul an'am torí ọ̀rọ̀ náà tún sọ pé wàlí kúlẹ̀ ummatin ja'alna mansakan liyadhkuru isma allahi ala ma razaqahum min bahimatul an'am ẹran tí wọ́n pè ní bahimatul an'am òun náà làwọn ẹranko tó jẹ́ pé wọ́n ya odi wọn kì í sọ̀rọ̀ ṣùgbọ́n ní sharia tí wọ́n bá sọ pé bahimatul an'am ẹranko tó gbà lérò rẹ ni pẹ̀lú rẹ ni rakumi màálù àti àgùtàn àgùtàn yẹn lábẹ́ rẹ̀ látún ti rí agbo àti ewúrẹ́ àtàwọn ògúnfe wọn wà bẹ alghanam torí alghanam yẹn ismu jeans lábẹ́ rẹ̀ láti rí anuwa so àwọn nǹkan tá a lè fi pa iléyà nìyẹn sọ́wọ́pọ̀ kéèyàn fi nǹkan mìíràn yàtọ̀ sí kó fi paléyà kọ̀tọ́ o torí pé àgbọ̀pá nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ó fi nǹkan mìíràn paléyà bẹ́ẹ̀ ni àwọn sahaba àgbọ̀pẹ́ nìkan ni wọ́n fi nǹkan mìíràn paléyà torí rẹ̀ kọ́ mọ́ atanra rẹ jẹ́ kọ́ sọ ẹ̀sìn déré kọ́ ọ sọ pé àkọ́kọ́ ni wọ́n fẹ́ fi paléyà adìẹ ló fẹ́ fi paléyà àwọn òdòdì lẹ ẹlòmíì ewúro ló ń fẹ́ fi paléyà àwọn òdòdì lẹ sọ ara rẹ wọn ìfẹ́ sì ṣe yẹyẹ gàtọ́lọ́ ọba ní ká pa nìyẹn rakumi màálù tàbí àgbò ìwọlọ́wọ́ lọ́lá jù nínú àwọn nǹkan wọ̀nyí ètò ọlọ́lá jù ní àgbò nínú iléyà ètò ọlọ́lá jù ní àgbò nítorí àwọn sábà bíi alákọ̀ọ́kọ́ ìtàn abíléyà ti ṣe bẹ̀rẹ̀ òun náà ni àṣẹ tọ́lọ́ fi pa nabi ibrahim alayhi salam pé kọ́ pa ọmọ rẹ̀ nabi ismail alayhi salam a sì mọ̀ pé ìgbà tọ́lọ́ ọba wa tó fẹ́ ṣe ìràpadà fún ẹ̀mí anabi ismail aleyhisselam agbó lọ́lọ́run fi se ìràpadà fún ẹ̀mí rẹ̀. A sì rí aṣíwájú ẹ̀dá anabi muhammad sallallahu alayhi wa sallam wípé paléyá láyé rẹ̀, ṣùgbọ́n nǹkan tó fi máa ń paléyá ni kí ni agbó. So nítorí di eléyìí báyìí alìcibirọ́tù bínáwọ̀ọ́yì láàbìláham eléyìí tá a nílò nínú ẹran léyà oní oríṣi ẹran tá a pa nínú èwo lọ́lọ́lájú oríṣi ẹran tá a pa kì í ṣe púpọ̀ ẹran. Yàtọ̀ sí alhajj ẹran tá a fi ń ta kàába lọ́rẹ̀, àwọn ẹran náà la máa ń pa láti fi ta kàába lọ́rẹ̀, ràkúnmí, màálùú àti àgùtàn. Ṣùgbọ́n níbi ẹ̀yẹ ìtọ́lọ́lájú ni kí ni ràkúnmí. Nítorí parí pé nàbí muhammad sọlọ́lá àdùsọ́là pàkétì ẹsẹ̀ ọ̀kan ọgọ́rùn-ún. Ṣé eléyẹn túmọ̀ sí pé níbi alhajj alìcibirọ́ ti bi kẹ́kẹ́rẹ́tì láhàm eléyìí tá a nílò ń bẹ̀ ní pípẹ́ ẹran. Ẹ sì mọ̀ pé ràkúnmí pọ̀ lẹ́ran ju màálùú lọ ká tó wá pé ẹ wàá máa fi ràkúnmí wé àgùtàn. Eléyìí jẹ́bà ó sì dá púpọ̀ nítorí pé léyà tẹ́rí yẹn ṣàírọ́tún ní ṣàáìrì ìsìlám ó dá púpọ̀ pé nígbà tí kálukọ́ bá pàtì kì í sì kẹ́gbẹ́ lọ sí abatua. Sunna fi hàn wípé eid nàbí muhammad sallallahu alayhi wa sallam ti máa ń pẹ́ran léyà rẹ̀. Ibn Umar náà sì máa ṣe bẹ́ẹ̀ ṣé ọmọ pọ́n gbogbo nǹkan tára ìgbà sí òkúta láti rí pọ́n ṣe náà ni. Torí ẹ̀ làwọn fọkàn á sọ pé ń tọ́ da àti nukúta bá lè mẹ́ran lọ eid kà lọ pa mẹ́. Nígbà tí èmi mẹ́ran tí wọ́n mẹ́ran tí lẹ́yìn mẹ́ran tí lẹ́yìn káfíìrì gan ọmọ pé ó nǹkan ṣẹlẹ̀. Ṣùgbọ́n àbá wa lè mẹ́ran lọ sí eid kò sí ètò kéré bíi kíkọ́ àlùkù sọ ẹran rẹ̀ mọ́ iwájú ilé rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ṣàírọ́ tó ń mi ṣàáìrì ìsìlám gbogbo tó bá pẹ́ bẹ́ẹ̀ pé mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí tó bá bí mùsùlùmí tó bá bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ ń dikíbi alhamdulillah. Ṣo ilé ìjọba èèyàn lè pa àgùtàn ẹyọkan ò kéèyàn pa àgùtàn fúnra rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ àgùtàn ẹyọkan fúnra rẹ̀ àtàwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀. Eléyìí wọ́n ń pè ní àtẹ̀ṣiríkù fìlì ẹ̀jẹ̀ ìwọ́n mú wọn wá pẹ̀lú rẹ̀ sorogún nínú ẹ̀sán dúró nílẹ̀ ìṣtírọ́k àlẹ́ṣtírọ́kù kò ṣeé ṣe fìṣà àmọ́ àtẹ̀ṣiríkù ọtọ́ fìṣà àlẹ́ṣtírọ́kù ńṣe ló ṣeé ṣe lára ràkúnmí àti màálù àlẹ́ṣtírọ́kù ò ní pé mọ́ wá kébì ọmọ wá káwá jọ fi ra ràkúnmí èèyàn méje lè dáwó ra ràkúnmí èèyàn méje lè dáwó ra màálù ṣùgbọ́n àgbò èèyàn kan àgbò kan ni ò nípa ríra owó tiẹ̀ ló fi ràgbò yùn tó bá owó rẹ̀ ràgbò yùn gbàtọ́ bá wa pa ọ́ wá sọ pé wọ́n lọ ẹran léyà mi ni àti tàwọn ará ilé mi eléyà wọ́n pè ní àtẹ̀ṣiríkù sí àlẹ́jù ìyẹn ni pé òun mú wọn wá bọ́ nípìn nínú ládá kì í sì pé ẹjọ́ dáwó ra ọ́ ó túmọ̀ sí pé a lè dáwó ra àgbò èèyàn kan ní ọ́rọ̀ àgbò tọ́ nítorí àdìsí ànábì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wá látọ̀dọ̀ àbò ayé o oníkanà gbọ́jọ̀lò fi àhàdì rasulillahi sallallahu alayhi wa sallam yudhahi bi shati anhu wa an ahli baiti fayakuluna wa yut'imun. Ó ní èèyàn ẹyọkan láyé ànábì sallallahu alayhi wa sallam ó máa ń pa àgbẹ̀ ẹyọkan fúnra rẹ̀ àti fáwọn ará ilé rẹ̀ fúnra rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ ìyàwó àtọmọ wọn sì jẹ́ ń bẹ̀ wọ́n fáwọn èèyàn jẹ. Ṣùgbọ́n tó wá kí ràkúnmí ni èèyàn méje wọ́n lè dáwó rà màálù èèyàn méje wọ́n lè dáwó rà. Nítorí hadithi Jabir ibn Abdullah radiyallahu anhuma ó ní nahárna máa rasulillahi sallallahu alayhi wa sallam caama al-hudaybiya al-badanata an-saba wal-baqarata an-saba. Ní ọdún hudaybiya ní ìgbà tí wọ́n sọ àsọyé pọ̀ pẹ̀lú àwọn kẹfẹ́rí tó hàn pé wọ́n padà sí al-madina láì rí umrah ṣe anábì ní kíkà lóko pẹ̀ran rẹ̀. Ó ní àwọn méje à ń pa ràkúnmí kan àwọn méje à ń pa màálù ẹyọ kan. Hadithi imam muslim ló gbà wá. Tó lè báyé wa a ṣe pé èèyàn méje wọ́n lè dáwó ra ràkúnmí èèyàn méje wọ́n lè dáwó ra màálù tó bá pa ẹ̀pẹ̀ sọ́nà méje. Téèyàn kan bá wá ràǹkọ́ kò sí wàhálà ọmọ tuntun wà àkọ́yọ́rọ́ fọwọ́ àkọ́yọ́rọ́ ńlá ẹni tó bá fi mú fẹ́ dọ̀ tó ṣe nǹkan kan ní náfìlà yóò máa jẹ́rìí fún inṣàlá.
1: Láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí olúwo hudà sí fatu akinsaya street off omilani road ìjẹsà airways sùúrù lórí lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
3: 09029970666 09029970666 tàbí 08151263700 081-5126-3700.
1: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí rà. Ẹ má ṣe ra ayédèrú, ẹ̀ra èyí tí ó ṣe ojúlówó. Tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Islam dára, ó sì nílò ohun tó dára.
0: Lẹ́yìn eléyìí, àwọn ẹran tí wọ́n á ní pápá yìí o, wọ́n ní àwọn mọ́jẹ̀mú tá a gbọ́dọ̀ mójútó lára wọn. Alákọ̀ọ́kọ́ tó bá gbé ràkúnmi la fẹ́ pa, ràkúnmi yìí gbọ́dọ̀ jẹ́ kó ti pọ́dún márùn-ún. Tó bá gbé ràkúnmi la fẹ́ pa, ràkúnmi yìí gbọ́dọ̀ jẹ́ kó ti pé ọdún márùn-ún. Ó ti pé ọdún márùn-ún, ó wọnú ẹlẹ́ẹ̀kẹfà ni. Tó bá ló ti pé ọdún márùn-ún, yẹ ni kó ti wọnú ẹlẹ́ẹ̀kẹfà. Tó bá jẹ́ màálù ni, òun náà gbọ́dọ̀ jẹ́ pé ó ti pé ọdún méjì. Kàlẹ́ndà tá à ń sọ̀rọ̀ rẹ̀, kàlẹ́ndà táwọn èèyàn ní òkè sí táwọn ẹranko táwọn ẹranko bá ní kàlẹ́ndà o. Kàlẹ́ndà táwọn èèyàn. Kàlẹ́ndà tá a sì tún gbà lérò ni kàlẹ́ndà Al-Hijri kì í ṣe Gregoria o. Màálù ó ti pé ọdún méjì, ó pọ́dún méjì gérégé ẹyẹ ni kó ti wọ́nú ẹlẹ́kẹta kọ́dà kó sì pẹ̀lú ọjọ́ kan. Tó bá yẹ pé ewúrẹ́ ní kọ́, ewúrẹ́ gbọ́dọ̀ ti pé ọdún kan gérégé. Ewúrẹ́ gbọ́dọ̀ ti pé ọdún kan gérégé. Nítorí hadith Jabir ibn Abdullah radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال لا تذبحوا إلا مسنة أو بدك بايرا كان ما وعبتاو أياف يتبات الليني إلى لقاء سو لا تعرفوا تليني أو بدك بدك تلقى ويانا كنا ما هوين بسكيت تو قد دادان تو ودان كتو عدقى ويني تو دو ونوري تين تو دو مبات ونوري أسو كتليني كتروي إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن أيا في تابا هو أرى تتوينيه تتليه تتروينيه تاري أجاكو كبروك يقع أمجي أبو أمجي أبو ونالي تتكو سمفا سولي تما سيكي أبونتي كبادو كانيو تابا علي تبادو كان أجاكو كبروك أقع يتلو سمفا شبا أروكو ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ pé ọdún kan gérégé èyí tó ti lé yín tó ti rán yín nínú àwọn ràkúnmí yóò ti pọ́dún márùn-ún èyí tó ti rán yín nínú màálù yóò ti pọ́dún méjì èyí tó ti rán yín nínú àwọn ewúrẹ́ yóò ti pọ́dún kan eléyìí tó ti rán yín tó léyìn o ni wọ́n máa ń pè ní ẹ̀fẹ́níyà tí wọ́n máa sọ pé ẹ̀fẹ́níyà nínú àwọn ẹranko tó máa ń ṣàlàyé nínú bábùl ọ̀fẹ́yà àti bábùl hadáyà àti bábùl hajj kìnnà ọgbà lérò mẹ alùmùsínà eléyìí tó ti rọyìn ṣùgbọ́n àgbò òun tiẹ̀ májẹ̀mú rẹ ní kíkọ́ jẹ́ ọmọge òun náà lèyí tó ti pọ́dún kan apákanú àwọn olùmọ̀ọ́pẹ́ tó ti pósù mẹ́fà nítorí hadith ọ̀kùnrin ibn amir radiyallahu anhu qala qultu ya rasulallah asabani jada qala dhahibi ó ní mo rí àgbò kan o anábì ní fi paléyà nínú hadith ọ̀kùnrin yìí kan náà وني ضحينا مع رسول الله صلى الله عليه وسلم بجذع من الضأن أفي أبو طمني أسمفا أفي قاليا بلا النبي صلى الله عليه وآله وسلم يا لا يا النبي صلى الله عليه وسلم إليه جماعة شبا كما جايبا ورقباني أولا تكبير نقا أولا تكبير نقا يتركي أبو بردة ابن نيار إنه حديث البخاري مسلم بجدي gbẹ́bá láyé rẹ̀ ó ṣe wá láìpẹ́ yìí bàbá yìí pa ọ̀pá àgbò rẹ̀ ṣáájú ṣọláàtì láìd bàtọ́ pàgò ṣáájú ṣọláàtì láìd tánà bí fi yé pé kọjáléyà ọwá ní ní ara míì má ju ọmọge orúkọ lọ ọmọge orúkọ tí mo sì ní yìí báyìí ọkà kún ju àwọn àgùntàn míì tí mo ní lọ ṣùgbọ́n kò tí ìjọsìn mẹ́fà lọ sẹ̀wọ̀n kò ń dáràn pé ọ̀pọ̀ ẹran kásìkò tó ẹran tó pa kò wá lẹ́ran ní ìmánìs ó sì fẹ́ paléyà anábì wá sọ fún pé orúkọ tó ní tí òjò sùn mẹ́fà lọ yẹn ẹ̀dáhà pa pẹ̀lú àtúnjẹsí jẹ́dà àtún àhàdìm báàdàk lẹ́yìn tiẹ̀ kò tọ́sẹ̀ nìkan nínú ìjọ yìí kó tún pa ewúrẹ́ tọ́jú ló sùn mẹ́fà kọ́ pa orúkọ tọ́jú sùn mẹ́fà yàtọ̀ sí wa nìkan lẹ́yìn eléyìí ẹran tá a bá pa fún léyà ọgbọ́dọ̀ jẹ́ ẹran tó lálàáfíà tó bá jẹ́ ràkúnmí màálù àbí àgùntàn kọ̀gbọ́dọ̀ sí àléébù lára rẹ̀ àléébù tó lè kó bẹ́ẹ̀ran rẹ̀ torí rẹ̀ aláàjá ẹran tó ti gbẹ́ han gbogbo ó ti gbẹ́ han gbogbo tó gbé gbogbo igun rẹ̀ láárí ọ̀tọ́ kápá fún léyà tó wá sọ pé lágbára rẹ̀ ká ẹran tó ti pátẹ́kùn gáfẹ́ lè gbé ṣubú wọ́n làájá arọ kò tó ká fi paléyá aláwòrán olójú kan kò tó tọ́ká bọ̀ náà paléyá wọ́n mẹ́rìíwọ̀ aláàárẹ̀ kò tó ká fi paléyá nǹkan mélòó nìyẹn nǹkan mẹ́rin nítorí hadithi albarọ ابن عازب رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال أبا إذاوي ولا تدع نبي صلى الله عليه وسلم نبي سيدي أربع لا تجزئ في الأضاحي أوريس يا رماني واو تأتي قطقا في قالياو العوراء البين عورها قلوجكا تها قلوجكا قلوجكا تها قلوجكا جباتي لي أما قلوجكا تباسي داو أري قلوجكا ما هو أني جباكو جمجيجي لو فانكو sáàlẹ̀ pa fún léyà àbọ̀ hanifa ní kò búrú dọ́dọ̀gba ní kò búrú nígbàtí aláwòrán aláàtújìzẹ̀ fàlàmìẹ́ mìbámin àwòlà nígbàtí olójú kan ọ̀tọ́ ṣé ètò àlójú méjèèjì ní ọ̀tọ̀ àbọ̀ hanifa ní tó sẹlẹ̀ ní kò tó bá lójú kan ẹ̀rì kò ń jẹ tó wà alágbá bí ojú tí ó rí ọ̀ràn ní ọmọ àrí tí ọmọ jẹ àbẹ́ tó wà alágbá bí ojú tí ó ti fọ́ọ̀hún kò ní rí torí rẹ kò ní jẹ kó yú dáadáa àbọ̀ hanifa ní tó bá kójú méjèèjì lọ fọ́ ṣé àpolówó rẹ ọmọ gbóúnjẹ tó dá síwájú rẹ direct bí ọmọ jẹ yọ dàgbà gbogbo eléyìí kò ní túmọ̀ lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n ti ní olójú kan ká má fi ṣe kíni ká má fi paléyà àwọn wá sọ yí pé ojú kan tí wọ́n ní ká má fi paléyà ń tẹ̀m̀bì wọ́n ń pè ní tẹ̀m̀bì hun bil adana ala al ala wọ́n fi ń pàkíyèsí wa ni pé tí olójú kan ọkọ̀ bá tọ́ èyí tí olójú méjèèjì ń kọ́ kò tọ́ rárá o bákan náà ẹran tí olójú méjèèjì ń fi ríran ẹran ni káwọn ọ̀rẹ́ yín ó gbé àgbo tí wọ́n náà jáde kẹ́yìn náà gbé tí yín jáde ẹ fẹ́ kọ́ kàn ẹ wá tu wọn lẹ gẹ́gẹ́ sí máa ṣe ń lu mi adúpẹ́pẹ́ ìṣẹ́fẹ́ ńlẹ̀ ọ wá tu wọn lẹ síra pé wọ́n máa kara àgbo kan wá kàn kejì ọkàn lójú ojú fọ́ ogun níwò lójú ojú fọ́ ó síra rẹ àbí ó síra rẹ ọ dájú pé àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò lérò ṣébi tó wọ́n wọ́n lè èyí tó wá gbẹ ẹran ẹbọ́ ta pé ẹ máa kara yín pé kí ni tí ìbá rí pé ẹran kó bá làwọn ẹran náà kò yẹ kí wọ́n gbọ́rọ̀ sí ilẹ̀ ni wọ́n mọ̀ á kara wọn pé kí ni so eléyìí gan lábẹ́ òfin ṣẹ̀rí à ọwọ́ abẹ́ tẹ́tẹ́ ọwọ́ abẹ́ tẹ́tẹ́ gbágbó rẹ kémi náà gbágbó sáwọn pé nígbà mi owó máa wọ bẹ̀ abẹ́ tẹ́tẹ́ lọ́wọ́ sọ wá tọ́ ń tẹ́ ra fẹ́ bí sẹ̀sìn bẹ́ẹ̀ bá ra fẹ́ sìn pọ̀tọ́ pẹ́ sí tẹ́tẹ́ ká tún wá pé bákan náà wọ́n mẹ́rin tọ́tún bẹ́ yíyó ló máa rọ́gbọ́n hàn aláàárẹ̀ tọ́ hàn pa aláàárẹ̀ ni gbogbo yẹn lè mọ̀ pé kò lójú torí pé àìlójú rẹ̀ hàn ṣùgbọ́n aláàárẹ̀ ó ṣeéṣe kọ́ hàn ó sì ṣeéṣe kọjá pé àwọn ẹni tó bá mọ̀ nípa àtọ́jú ẹranko ni wọ́n sọ pé aláàárẹ̀ ni ìyẹn àwọn abẹ́rẹ́ parí yóò veterinary doctors àwọn ni wọ́n tó ń bá sọ fún apá aláàárẹ̀ ni àjẹpá aláàárẹ̀ ilé ìjọba wọ́n lè àrùjọ olùgbé yíyé mọ́ àrọ́jú hàn àti arọ eléyìí tí ìjárọ rẹ̀ hàn àwọn olùmọ́nibọ̀ bá ṣe mọ̀ pààrọ̀ ni ẹ lè lé àwọn ẹran tó bá lé wọn táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ń sáré kò nílé sáré báwọn kò nílé sáré báwọn àrọ̀ nìyẹn sọ àmọ́ tó bá yẹ pé ń tiro àmọ́ fẹ́ ṣe sáré ló fẹ́ sáré tó ti lé ṣe ń tiro yín kò burú a lè pa fún léyà sọ àmọ́ arọ ni kò lè lé wọn mú nígbà tí tó lé wọn láre bá ṣẹlẹ̀ à nípa wọ́n lè àjẹ fẹ́ olè tí ilẹ̀ tó ń pẹ́yì bákan náà ẹran tó ti gbẹ ẹran tó ti han gbogbo tí ò sí múdùnmúdùn nínú igun rẹ̀ ẹ̀yìn tó ti rí pẹ́tọ́ eléyìí bí ẹ bá ń fọ igun rẹ̀ bí bisikíìtì ni kò ní lóró rónú ṣe eléyìí kọ̀tọ́ kọ́kọ́ ànípa fún léyà bákan náà àwọn àléébù mi wà tó jẹ́ pé wọ́n tún máa ń wà pẹ̀lú eléyìí so gẹ́gẹ́ bí ẹranko tó jẹ́ pé àwọn eyín rẹ̀ ti ká dànù àbí èyí tó jẹ́ pé gbogbo etí ó ti gé dànù àbí èyí tó pọ̀ jù nù ẹ̀ gbogbo owó ti fọ́ dànù àbí èyí tó pọ̀ jù nù ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àléébù ó túmọ̀ sí pé ẹran yìí afẹ́ pa fi ṣẹ̀sìn ni àgbọ̀dọ̀ ṣàkíyèsí àwọn àléébù yìí kọ́mọ̀ sí lára ẹran yìí ilé ìjọba wọ́n nígbà wo gan lápẹran léyà ẹnu àwọn olùmọ̀ ìsìláàmù kò lórí pé ọ̀pọ̀ pápẹran léyà o ṣáájú kọ́ àlùfájà lóò tó yọ lọ́jọ́ ọdún o ẹnu wọn kò lórí eléyìí àlùfájà lóò tí yọ ọjọ́ ọdún léyà sí lónìí tí ẹ̀ lè pẹran lóru rárá o nítorí hadithi wa láti ọ̀dọ̀ anas ibn malik ọdún yàrá àhùn ilé tí imaamu al-bukhari tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ni man dabaxa qabla salaa fa innama yadbaxu linafsa ẹnikẹ́ni tó bá pẹran síwájú salatu al-eid ọ̀pá fún rárá rẹ̀ jẹ́ni o wa man dabaxa bacda salaa ẹnikẹ́ni tó bá sì pẹran lẹ́yìn salaa ọkọ̀dẹ̀ tamanu sunko wa asaba sunnata al-muslimin rawahu al-bukhari ẹni tó ṣe bẹ́ẹ̀ tó pẹran lẹ́yìn bàtà parí salatu al-eid ó ti ṣe o ti pa eran ti e eran to se pa o se dede en to se se yen o se dogba pelu ilana awon muslimi al imam al bukhari lo gbe jade a je pe akoko ta ma pa eran lojo odun le ya bere baada salat al eid dai wa ta ba pari salat al eid fa ni je ba se salat al eid abila yi ba to ni ba ti yo to si ti gbe ra soke tasiko duha to wale to ba ye pe ni lu teyin gbe awon ise salat al eid so leyin ya to ro ti yo to gbe ra soke so aje pa ko salat al eid ti to bi se ju mewa leyin gba to ro ti koko yo so lati gba yen lo so e ba se eid ni lu teyin gbe ko boro ati gba yen la lati bere si ni pa eran le yan eri eleyi ni hadith al bara ibn azib radiyallahu anhu hadith ti imam al bukhari ati muslim to gbe jade oni النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا يعني كان يبقى صلاة وعي صلاة العيد ونسك نسكنا تسك با إران لياتي يجبع نسك با وقد أصاب النسك إران تقسيو ومن ذبح قبل أن يصلي شو كان يبقى إران سادي صلاة العيد سادي صلاة العيد ها قول لي ماذا صلاة العيد يو إذا قلت ماذا سادي كو وتوسي صلاة العيد وقال ماذا صلاة العيد شو ما إران سادي كو وتوسي صلاة العيد أنا كان يجواك بيانا ساجو صلاة العيد فليعد مكانها أخرى قيا بيانا مي جيكبوري قاق بيانا مي جيكبوري قالي جماعة أجمع سكوي أغرق بيانا ساجو صلاة العيد وليلة تما سكوي قبلو باتينا ما تجوا وانا أجمع زيما سكوي نباسيو أنا تاكو روو الأمام أجمع أقا أقا تاسكو توتو قلت روان سيلي جماعة akoko kapẹran lẹyin salatul eid ke se lẹyin igba ti le ma mu ba pẹran tori pe e ti ri ni sanab sallallahu alaihi wasallam man dhabaha qabla as-salah wa sa kun man dhabaha qabla al-imam ani kan tu ba pẹran saaju salatul eid wa sa kun kan tu ba pẹran saaju al-imam so le ti ma si pe kila ma so salatul eid ke se imam salatul eid ibi ta je se ti po ninu lutawa salatul eid wala ma asaba awon kan ti se ti won lati ago meje koja kota awon kan o ni se ti won abila la ago meje la koja kota ewo gan la so ini ti won se lo to ti la se salatul eid ago meje koja kota awon se salatul eid ti won ewo lo so won se eid ilu to wa ke se pe won se eid la bi pe ko wo to ro ba ti yo to gbera soke so wa wo bi ti won ti la se salatul eid yen tẹ́lá ti ṣe sọ́látì láìd kọ́lás tó bá ṣẹlẹ̀ kó lè lọ tó bá ti dájú pọ́n ti ṣe sọ́látì láìd kọ́lás wà pẹ̀ràn ilé ààrẹ ọmọ ìlú náà ṣẹ̀dá tó tí ọba dájú ẹni kí ríìdì wọn mọ́ pọ̀ kí ríìdì wọn jọ kàn kí ríìdì wọn kọjọ kàn lọ dájú tó ọyẹ kọ́yẹ pé ríìdì wa ọjẹ́ bì kaná lọ́nà tí agbára àwọn mùsùlùmí tó fi hàn wọn á ní kò lè jẹ́ nǹkan kan náà a lè ṣe ríìdì lọ́kàn náà torí pé àwọn àlù súnà wọn ṣe súnà àwọn kan sì àtàwọn ṣe bídíà wọn pera wọn lálù bídíà o ṣùgbọ́n wọn ṣe kíni bídíà wọn lálù súnà ó ṣe tù lẹ́yìn àlù bídíà kò sí wàhálà a ti mà wípé àlù bídíà àwọn mọ̀ pé táwọn bá ti sọ́lẹ́t lẹ́yìn àlù súnà kò sí tí ó ṣe sọ́lẹ́t àwọn lálàáfíà àlù súnà látàrí ìmọ̀ táwọn mọ̀ làwọn fi mọ̀ pé táwọn bá tù lẹ́yìn bídíà sọ́lẹ́t àwọn kọ́ kò ní jẹ́ sọ́lẹ́t so ajẹ pe ntọ pawapọ ti wa ni service so ntọ rẹ iwe gba lu bida ko tu lẹyin alu sunna so ebi na fila salatu laid ko tu lẹyin alu sunna awọn na le ja ebi na fila ni etu lẹyin ti wa na ase danu na ọfẹ jọ etu lẹyin alu sunna kọ se eid yẹn paka meji taba ti pari kaluku ọmọ alọle nígbà mi eid pọ nítorí jama tọ pọ ni gbogbo làwọn jama yìí sọ ní ìdìtàn táwọn náà nínú tiwa wà di fitina ìgbà mi eid pọ nítorí owó ni nítorí tí a bá lọ ìdí tí wọn tó máa pín owó ní pínkárí àwọn àfáà tiwa náà ìdá lọ tiwa náà mo sí ibà tó ń torí di eléyìí tó bá yẹ pé eid ọba wà báwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹ̀rí àpò níṣòro fáwọn èèyàn gbọ́ yìí tí a gbọ́ ní síwájú sọ́láàt tí sọ́láàt eid tó bá jẹ́ bì kan sí wàhálà wà ní ilé àmọ́ eid ní sì ti pẹ́ gbẹ̀rù èyí lọ fẹ́ mú èyí lọ pàtì tó lé ìjọba
3: لا إله إلا الله.
2: Assalamu alaikum. Onigbagbe lawon omo eniyan. Latari virus tan se ti atojuko kaakiri gburu. Eleyi to nbi ti oke ni o ma di beta. Ko wa so make sure fo omo garaga to koja ran ti Olorun ba la lori kore. Ni mo mosalasi alalu barika. Ni le uda to kale si je sate do sun lere ipele Eko. Se agbe kale awon wa si gbanko gbe. Ibi ta o ti ma pade awon afa loroko ijoko ti won gbo sunna le Muhammad sallallahu alaihi wasallam ye. Fa fa le yin ta o le wa. Awon wa si wa ti wa lori radio. Ojo Thursday la ma pade awon afa loroko ijoko. Lori nuru ni uda special. Lori the 103.5 FM. La go mesa, sa go mewa le. Ojo Jibo Friday. La go mesa, sa go mewa le. La o pade Dr. Siraj Din Bilal Alaso. Lori Bond FM 92.9. Bibale Saturday. La go mesa, sa go mewa le. La ma pade Dr. Sharafadin Dadebo. Lori Bond FM 92.9. Ojo Sunday. Ni te Seattle Nerves. Lori Bond FM 92.9. Back on up. Ni bitati ma pade Baba Wafadla Sheik. Vekiru Lai Shafi. La go mesa, sa go mewa le na ni o awon eto wayi la gbe kale lati ma fo kan wa mo lori kore ko ron ba la ma pe ni ile udara mosque ni pa allahumma amin
0: wa so iku ka wo imam yato sin ti imam malik so imam malik so pe o di gba ti imam ba peran ka wo to lanfani ati pati wa leyin salat ti imam ba to pati e malik so pe hadith yan to so pe man dhabaha qabla as-salah wa min si otoka si ni pe qabla al-imam li anna alladhi ya'ummu an-nas fi as-salati yawma idin al-imam bilan jo si waja wa yan lori salati ngana ni tani al-imam fa utliqa as-salah wa urida man ya'ummu an-nas fiha wa la nabi so pe salat sugbon to gba lero lani to si al-imam wa lojana ripe man dhabaha qabla imam as-sala man dhabaha qabla imam as-sala so nje ma maliku santi on to le lo se je pe eri pe lawo jo ti wa gba to pe ti ra maliki awon kan won tele eri ko ni ese suro gba ti baba le won ba pa o tun gbo bere soku ba serio to ke le lo pati na oro ti ma maliku so yen ko se dede nbe yen nitori al-aslu adam at-taqdim الاصل نيكو كما سويكو وقبو بغبلو كسبي بانا بيسي الصرار ايو انتو قبالي رونا لو تسوين من ذبح قبل الصلاة قصويكو انتو باق بنا سوا جو وقانتو جانبي قصويكو انتو باق بنا سا جو صلاة سو ليه يتو مسيكو تاباتك بنا لين صلاة العيد سا اقبالا شكو الله اقبالا شكو اقبالا شكو امام قبا قبا والله لو قيوا تريد ابو جعفر الطحاوي رحمه الله إنه ترى شرح معاني الآثار بقنا ابن حجر ونات القول ورواه في قوم من فتح الباري وني انت امام مالك الصو ويقعد يقول الامام قصرا برارا وني تي الامام بارو كرانك كاك الامام تاسي صلاة نير قروه كران ليا الدولات يودا سي ولي كيسي سورو دولا امام وروه لنولا اجابة طلع امام وطروه ajo ti jome o yo ti subu gbe ya adupe folo pe n to se lesson ni ma pe ke so nkan ma awon nkan to je ai se dede le ba e ri pe so ni so yin ma ba kere won ti le ba won ba ro re ran to bi wa po la le ran ba ku abi ri din na la so ran ba le ran ba ku ba ku to eyin ya o olorun ran ni ya wa o a je pe ran mo lo lo pa o se se ran ko ko tun to wa ji o to lati pe ran tori pe malik ni ori ba to wa se kini ọba apa bati mo mo wa ro re ran so lohun so pe ki je mo dawo so pe ni idi mi won ma se demonstration so pe le ma mo ro re ran eni kan wa pe won ya imam le ran o ko ko bi demonstrate se ma ti pa ni idi o si so ran re si mo mato so eleyo gugu e gugu bi drama ni won lagbara re lo pe ran le ya lo fa albaraka si bata na won ni to ba ki le ma mo ro re ran le ya won a me ran wa si eid kato se salat al-eid dara ba ja bila mali lo so won ni gugu eleyi fi han wa pe enti so fi la nabi sallallahu alaihi wasallam ti fi wa pe ibala ma pera ba'da salat al-eid bi ba mo pera ko pera nkamile le to asiko ku pera mo wa lo be ijo odun ijo keta odun ijo kerin odun to run ba ti wo ijo kerin odun to run ba ti wo sugba pa kan ninu awon olumagabi imam malik ati imam abu hanifa awon so pe rara o ojo odun nikan ati ijo keje odun ati ijo keta odun to run ba ti wo o ti pari ko si ijo kerin odun be So, I was a good doctor, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you ati al-bayhaqi ati awal umami tu si jadi si tofes anila anabili kullu ayyami tashriqi dhabhun bubu ayyami tashriq ojoko kala, ojoke jila, ojoke talosu ojok barani asi makule ikali ala laji ataniti yes ala laji endo asu kala laji ni karamba u yuna uweliwa nijoliku ayyami tashriqi nifawa ayyami tashriqi nifun awana esi baka mwana tena yo finisa kulobo intayo ajameta tore la soite hal nahyu an al dakhari amran bis sadaqati maqtan sitima sidani ko fi sarar maqwana li yaqama li bere niba tan lo goro ku pamata ajameta sitima sipe goro fi sarar rara ko tima sipe goro fi sarar bal huwa amran bima la yatimmu al dakharu illa bi eja qal pawala seida yani ke ese ẹgbẹ́ gbọ́ ọ̀nà kan ló gbọ́ ọ̀nà kan tí ò fi ní jẹ́ pẹ́ kó pamọ́ kò bá jẹ́ pẹ́ jẹun kò bá jẹ́ pẹ́ bẹlẹ́mí jẹun kò bá jẹ́ pẹ́ fi ṣe sàrá ni ẹsẹ̀ àti rí pé kò tayọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ ilé ìjọba ṣùgbọ́n ní ìsìn ẹ lè kó pamọ́ di gbogbo ìgbà tẹ bá fẹ́ so asìtìmọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n bá kọ́ ẹran pamọ́ yọ ọmọ bí ó ti ṣe sáyẹn rẹ̀ yọ ọmọ bí ó ti ṣe sáyẹn rẹ̀ kò bá kó inú fírísà kò bá sì ní kọ́sà kò gbẹ kò bá sì gé kó gbé gẹ́gẹ́ bí okun sokoto kọ́ ọmọ wa sá títí tí ara yẹn tí ó fi gbẹ gbogbo bá ṣe wọ́ ló lè ṣe kó pamọ́ ọ̀rá sí lọ́gbẹ̀ kọ́ ọmọ gbé kamọ́ paná gbogbo wọlọ́mà pẹ̀lú ìjọba tó ṣe jọmọ wáyé o tí ẹ bá fẹ́ pẹran léyà ọlọ́run ti ràn yẹn lọ́wọ́ èèyàn ti rẹran léyà àbí èèyàn ti ẹ̀ láfojúsùn pé pẹ̀lú ògbó ọlọ́run èèyàn padà rówó tó fi rẹran léyà kò ì tí ì rà kò tí ẹ̀ tí ì mọ ibi tó wọ́n ti rówó ṣùgbọ́n ní lọ́kàn pé ṣáàlá òun rẹran léyà náà abẹ́ni tó ti ẹ̀ ti rírà dáadáa èkíní kejì wọn tó bá ti di pé oṣù dhul-hijja ọwọlé eléyìí tí ó ń ka rẹ̀ jẹ́ oṣù kelo oṣù kejìlá nínú kàlẹ́ndà islam nígbà tí oṣù dhul-hijja ìbá ti wọlé lópin ìgbà tó ṣe pé wọ́n gbèrò láti pẹran léyà ó ti di èèwọ̀ fún ẹ o láti mú nǹkan kan nínú irun ara rẹ̀ ọ gbọ́dọ̀ gbé nǹkan kan nínú irun ara rẹ̀ ẹni tó fẹ́ gẹrí ọfẹ́ gẹrí fọdún tí ọba fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ti gẹrí nǹkan tó di pé oṣù dhul-hijja bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ gbé kaná ọfẹ́ gbé kaná fọdún yóò ti gbé kaná yẹn kó tó di pé oṣù dhul-hijja bẹ̀rẹ̀ ṣe eléyìí jẹ́ ọjọ́ ti ẹni tó fẹ́ gẹrí àti ẹni tó fẹ́ gbé kaná ẹsì ti mà ipò ọkùnrin ló máa ń gẹrí ṣùgbọ́n ọkùnrin àti obìnrin wọ́n máa gbé kaná so kò bá jọkùnrin inú fẹ́ paléyà àbóbìnrin ló fẹ́ paléyà ìkíní kejì wọn kò gbọ́dọ̀ mú kankan nínú irun ara rẹ̀ ní kété tó sì dhul-hijja bá ti bẹ̀rẹ̀ torí ẹ̀ àní fáwọn abíyámà àní gbé irun mọ́kù máa láti ìgbà tí oṣù dhul-hijja bá ti bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ fáwọn abíyá rẹ̀ tó fẹ́ gbé irun mú rẹ̀ kù yóò ti ṣe bẹ́ẹ̀ síwájú kó sì dhul-hijja ò tó wọlé àmọ́ tó sì dhul-hijja bá ti wọlé kò sáyé léyìí má tété tó fi pẹran léyà nígbà tí a bá tó pẹran léyà ló tó bẹ̀tọ́ fún yín láti fáwọn abíyá yín tẹ bá fẹ́ fa láti dín irun mú yín kù tẹ bá fẹ́ dínkù láti gé kaná yín tẹ bá fẹ́ gé láti dín kankan nínú àwọn ara yín bí kápẹ́ èèyàn rè kaná àwọn kan wá yọ ọyọ sọ̀nsọ̀ nínú àwọn ọmọ kátẹ́ tí ń gé kaná rẹ̀ ẹ wá fẹ́ gé ẹ gbọ́dọ̀ gé ẹ gbọ́dọ̀ gé báyọ̀ ti gé kaná tẹ́lẹ̀ ṣe wá yọ yín lẹ́nu ṣe ẹ gbọ́dọ̀ gé tó so dhul-hijja bá ti wọlé ẹsẹ̀ sùúrù títí tí ẹ fi pẹ̀ràn léyà ṣẹlẹ̀ ìjọba àyàfẹ́ tó bá kọsẹ̀ ọkọsẹ̀ àwọn wá sí àwọn tó wá sí omi ṣẹ́ṣe bí ṣẹ́ṣe lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ tó bá lọ tó bọ̀ ó tún kan ojú egbò yẹn ń dùn yàn kò sí tó burú pé kéèyàn gé ń gbà yẹn nítorí ìnira bákan náà ẹni tí irun tó hù nínú ẹyin jù rẹ kò burúkọ yọ nítorí ìnira ṣàmì yàtọ̀ sí léyìí kò gbọdọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin òun náà ẹ rí i pé ó lè lọ dirí tó bá lọ dirí wọn ò gbọdọ̀ gbé nǹkan kan nínú irun rẹ o ìyá dìrí tí ń bọ farun kò gbọdọ̀ fa lọ́nà tí irun fi yọ o tí irun bá ti yọ o ti sẹ̀ nígbà tí ọmọ kan fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ paléyà eléyìí jẹ́ tẹni tó fẹ́ paléyà yàtọ̀ sẹ́ni tí wọ́n paléyà lé wọn wọ́n paléyà lé wa ọ yàtọ̀ sí mọ̀ paléyà bí ọmọ tí bàbá rẹ fẹ́ paléyà yàrá fẹ́ gẹrí ọgẹrí tó bá fẹ́ gé kaná kò gé kaná bí ìyàwó tó yẹ pọ́kọ rẹ̀ ló fẹ́ paléyà wọ̀n lágbára rẹ̀ tó bá fẹ́ dirí rẹ̀ pé.
1: Kàn sí wa ní mọ́ṣáláṣí Múlù Rúdà sí Fatu Akinsanya Street off Omilani Road Ìjẹ̀ṣà Airways Sùúrù lórí Lagos tàbí kí ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
3: 090-2997-0666 tàbí 081-512-6-3700 081-512-6-3700.
1: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí ra. Ẹ má ṣe ra ayédèrú, ẹ ra èyí tí ó ṣe ojúlówó.

0: lálẹ́ o. Ìròyìn ní ṣókí ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Bond FM 92.9 onígbòǹgbò Ìkẹjà. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé ti ṣe àgbékalẹ̀ ikọ̀ tuntun kan tí yóò máa gbéná wojú ìwà ọ̀daràn èyí tí wọ́n pè ní VCRC lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mú kí ètò ààbò rinlẹ̀ sí i. Lásìkò ìfilọ́lẹ̀ ètò ọ̀hún, gómìnà pè fún ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn ará ìlú pẹ̀lú àjọ tó ń pèsè ètò ààbò. Ó ní ìròyìn tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò ṣe pàtàkì láti lè dẹ́kun ìwà ọ̀daràn láwùjọ. Bákan náà, gómìnà Mákindé ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó wáyé ní ìpínlẹ̀ fi hàn pé ètò ààbò ti mẹ́hẹ. Ó fi àìdùnnú ẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó sì pè fún ètò ààbò ní agbègbè iléèwé. Ó fi dá àwọn olùgbé lójú pé ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé wọ́n rí àwọn ọmọ náà gbà padà àti fi àwọn tó ṣiṣẹ́ ibi náà jófin. Ó ní àwọn olùgbé ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò nípa fífi tó àwọn agbófinró létí tí wọ́n bá kẹ́fì ẹnikẹ́ni àbí tí wọ́n fura sí ẹnikẹ́ni. Ìjọ Pentecostal Fellowship of Nigeria PFN ti kéde ètò àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta jákèjádò Nàìjíríà lórí ètò ààbò tó mẹ́ẹ̀ àti fún ìdìbò gbogbogbò ọdún 2027. Ìkéde yìí nípasẹ̀ akọ̀wé ìpolongo ìjọ PFN Sylvanus Okafia wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀. Àwọn tí wọ́n ṣètò ọ̀hún ní ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn ìjíròrò lórí ìpele tí orílẹ̀-èdè yìí wà. Wọ́n ṣe ìkéde ètò àdúrà láti fi wá ojú Ọlọ́run fún àlàáfíà, ìdúróṣinṣin àti ìṣọ̀kan bí àìsí ètò ààbò ṣe ń tẹ̀ síwájú ṣe àkóbá káàkiri orílẹ̀-èdè. Àjọ PFN sọ di mímọ̀ pé ètò ààwẹ̀ àti àdúrà máa wáyé káàkiri orílẹ̀-èdè fún ọjọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 sí ọjọ́ 14 oṣù yìí pẹ̀lú àwọn onígbàgbọ́ láti fi àkókò sílẹ̀ gbàdúrà fún àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Wọ́n tún wá rọ gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ kìrìsìtẹ́nì láti wà ní ìṣọ̀kan àti ní ìrètí láìwo ìdojúkọ tí orílẹ̀-èdè ń kojú báyìí. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí láti iléeṣẹ́ Bond FM 92.9. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ kú ìkàlẹ̀.
1: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹ̀wà fákùkọ́.
2: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè lójú rí ẹ̀wà fákùkọ́.
2: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹ̀wà fákùkọ́. Níbi ká gẹ̀dẹ̀ àti pọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

Authentic Clear Vision.

0: gbogbo ka ma ni kara iwe dede oju lo bara gbo tadi gila won je oganila sa ibi ka se itoju irere wa deni ogulade la toku eto ai se gbagbo daran o je gbe bi se wa alaga e ba ki awon ara ni ki won ba ni bo pe alaga ile ise o ti clear fish awon kan lo so
1: e se atoku oruko mi ni awolewa samson ti mo je alase ile ise authentic television ta se oji oju lobara aba capsule
0: adupe ejo e ba gba ara bi lamore kini e le ma je ti ko ni se akoba fun oju ti o tun le ma mu oju wa mole kedere
1: e se atoku so bi nkan po ti eyan le ma je to ma fun oju ni ranwo awon nkan to ba ni awon eroja bi vitamin A, vitamin C, vitamin E to le ma ran iriran wa lowo awon ni nkan ti o ye ke yan mo to ma ma je e je ka ko menu ba die ninu e iru garlic o da fun yan lati ma je ginger o da ke yan ma je awon nkan meji yi ta ba le je a le mu die die ko lo ma ta fun wa ninu obe ka je o ma na anfani fun iriran wa lati ma se dada ewo bi potato na ohun na da lati ma je carrot o da lati je orogbo o da lati je osan o da efo ti o ma je fo dada ko fidu sinu e o da lati ma je ati awon seafood awon je ni omi bi eja bi akon gbogbo awon nkan won yi ta daruko yi oris vitamins lati ma je to ma se anfani fun iro wa ko se pe ti o ko ma je nsa a lo ejeju awon baba wa lati jo lo ṣùgbọ́n nǹkan táwọn bàbá ń jẹ láti jẹ́ ó ń ṣàǹfààní fún ìríran wọn fún ara wọn ju tòṣe lọ. ẹwọ owó ló bẹ̀ tá bàbá ń jẹ ńgbà yẹn kò ń ṣe ìtọ́fà dílẹ̀ dé dàrẹ́tẹ̀ wípé a lọ sódò a pẹja fresh a jẹ́fẹ́ òjọ́ tó bá mú àgbàdo òjọ́ a jẹ́ àǹfààní wà nù kò jọ àyè ń bọ̀ ọjọ́ mi ta máa sọ̀rọ̀ lórí ẹ̀.
0: tó o ẹ̀yà ara ni ìmọ̀ ẹ̀dá ti gbọ́ yìí o láti ọ̀dọ̀ àwọn bàbá wa ṣe pé kákẹ́ máa jẹ gbogbo ẹ wọn eléyìí wọn ẹjọ túwẹ̀ náà ẹ jẹ kí a fẹ́ràn ara wa ẹ má lọ gbàgbé o gbogbo lọ bára tó ti ní ọ̀tọ́ tí clear vision jáde ó ti wà káàkiri àwọn pharmacies káàkiri ti àti kóníò àti ìbàdàn tó fi dé onisa lọ bẹ́ẹ̀ bọ́dé haúsá ó wà ń bẹ̀.
1: ó wà ní ìdúmọ́ta níbi tó ti ń ta àwọn oògùn Moses. Bẹ́ẹ̀ ni ògbó jùlọ bá tutù wá wà káàkiri gbogbo Bólúkẹ́ pharmacies.
0: Jákèjádò Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ládùúgbò ẹ̀ béèrè jùlọ bá bá capsule ọ̀hún tó ti ń ta oògùn. Ẹ̀rọ ìbáde sọ̀rọ̀ òde yípadà fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wá tàbí ọ̀dọ́ fẹ́ẹ́ já alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ̀rọ ìbáde sọ̀rọ̀ wa ni 070-34-67-1162. Lẹ́ẹ̀kan sí 070-34-67-1162. WhatsApp number wa ni 081-42-54-3127. Lẹ́ẹ̀kan sí 081-42-54-3127. Ọlọ́run ní gba òde ọ̀sán ní ọwọ́ wa o. Àmì o. Àmì ni kò hàn o. Ìwọ náà ṣe ìgbìyànjú láti lè mójútó ìyíran rẹ o.
2: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọba ara torí pé ojú tẹ rí yẹ náà ni a tọ́nà ẹ̀dá nínú ìrìn àjò ojú wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ló fi mú kí Elédùmarè ọba ṣe ojú lọ́jọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awọ òkè àti ti ìsàlẹ̀ gaaru rẹ̀ tó wá fi ròyìn pé ìpéjú ṣe àṣírí bíbò fẹ̀yìn ju bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ̀ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú bó ti tọ́ àti bó ti ṣe yẹ torí pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú rò máa ń jẹ́ àkóbá fún ẹ̀yìn ojú wọn yàtọ̀ sí cataract glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ ọmọ ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú kó èéfì náà gi àti àwọn èéfì míì eléyìí tó lè da ojú láàmú tó máa ń fa kí ojú ó máa wami àti àwọn ìjàm̀bá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ó mọ̀ pé kò dáa kí ènìyàn máa tọjú mọ́ screen fún ọ̀pọ̀lọpọ̀ àkókò láláì dáàbòbò ojú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú ṣe jẹ́ kó yé wa òye ò tún sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè tí àbàwọ́n tàbí àbùkù kò lè ti tètè kan náà ló tún ṣe àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn.

Ma,

first grade, you know, one bear or dumbo. Lọ́run Ọlọ́run máa ṣe.

ẹ̀dá yìí torí ọlọ́run ń bo lèèyàn kan tún fẹ́ máa jáde lọ nísẹ̀yìn aago mọ́kànlá ló fẹ́ lù yìí. Yorùbá ti sọ wọ́n ní ìjàkùmọ̀ kan ò kì ń rìn di ọ̀sán ẹni abábíire kan kì ń rìn ru. Bá yẹ̀ ṣe wà ń jáde lọ nísẹ̀yìn. Aago mélòó ló fẹ́ wọlé padà?

0: ìgbẹ́gbẹ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run bá adámù tán ó ṣù ó ní ìwọ ádám kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọ̀gọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dúró fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yìí olùmìde ọlọ́lẹ́rẹ̀ bẹ́ẹ̀ kò nílé olúmaìtì lórí ìkànnì yìí bọ́ńdọ̀ fẹ́ẹ́ ra studio time ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàbí mọ́kànlá lẹ́yìn ìgbéyàwó àtàtà ètò gidi
2: ni. my city dog life ọ̀yà àdó lóyún fọ̀ tọ́rọ̀lọ́. Èmi ọmọ ajífòwò ọ̀sọ̀ tí gbogbo èèyàn mọ̀ ní Aláfíríkà ẹ máa gbọ́ ètò ìgbéyàwó àtàtà ní gbogbo ọjọ́ Sátidé ètò tó wà pa.
3: Orúkọ mi ni Wálé Akóredé tí gbogbo èèyàn ń pè ní Òkúnnù mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin yẹn pátápátá pé ẹ máa gbọ́ ètò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi.

èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni mo rí kọ torí pé ìpè náà pọ̀ ó ń já wọnú ara wọn ni orúkọ àwọn mẹ́wàá òun náà dẹ̀ ni mo taari sọ́dọ̀ kábíyèsí èmi àti kábíyèsí àdẹ̀dí sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ yìí kódà kábíyèsí gan wọn ti pè mí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yìí lọ́wọ́ alẹ́ yìí náà àti ti sọ̀rọ̀ wọn ti pè mí àwọn gọ́dà ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo dẹ̀ kí gbogbo mùsùlùmí àkú ìpalẹ̀mọ́ ọdún lóyá biere biere biere 27 28 29 ó dà àjọ máa jẹ́ ni àjọ máa gbà èmi mi ò kí ń dùn ara mi àti ìrẹ́wẹ́ mọ̀kọ́lọ́wọ́ àṣẹ. Bákan náà mo kí kábíyèsí wa ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsà kábíyèsí odi àwùṣẹ of onígbòǹgbò kingdom àti ọba babatunde ogunrombi akínlọwọ one di oníṣàṣà of ṣàṣà kingdom náà ọ̀la ni kábíyèsí oníṣàṣà ni wọn ṣe 14 years anniversary nílùú ṣàṣà ogutade wọn dẹ̀ ní mi ò gbọdọ̀ má wá o ni kábíyèsí ọ̀la sunday lẹ́nu iṣẹ́ ó dà ẹyin tẹ̀dẹ̀ ń wá yàwó ẹyin tẹ̀ ń wá ọkọ ó yà o báwo ni kí n ti ṣe èrò pọ̀ dáadáa obìnrin gọ́nà ti ń yọjú ẹjọ́ ń ṣe báyìí nítorí àsìkò wa pápápá ó wù mí kí n gba ìpè bíi mélòó kan borí ọ̀fẹ́ báyọ̀ Mr. Rashid láti sango ọ̀tà ẹni ọdún 57 years ni Mr. Rashid yìí ti bí ọmọ mẹ́rin o ṣùgbọ́n ìyàwó wọn ti ṣaláìsí iṣẹ́ technician níṣẹ́ tó ń ṣe ẹ̀sìn islam dẹ̀ ni ẹ̀sìn tí bàbá yìí ń ṣe pẹ̀lú wọ́n dẹ̀ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi Mr. Rashid jẹ́ èèyàn dúdú olómìnira díẹ̀ ó dẹ̀ ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 6 wọ́n ní àwọn fẹ́ obìnrin tó dúdú tàbí pupa wọ́n ní bójẹ́ mùsùlùmí ni bójẹ́ kírísítẹ́nì ni ṣùgbọ́n obìnrin ọ̀hún kò níṣẹ́ kan pàtó lọ́wọ́ èèjì ẹ̀ kò sì gbọ́dọ̀ ju 40-50 years lọ bákan náà arábìnrin olúwàbùnmi láti ọgbà ìkẹjà èèjì arábìnrin òun gbọ́n mi lọ́wọ́ báyìí 52 years ni obìnrin mà rẹwà o 52 years mo ti ẹ̀ ní bí kí n fún bs media àbí ìgbìmọ̀ sọ̀rọ̀ kábíyèsí àwùṣẹ́ arábìnrin yìí jẹ́ ọmọ bíbí ìlú ìlàrò ní ìpínlẹ̀ ogun ṣùgbọ́n wọ́n ní ìlú èkó ni wọ́n gbé bí àwọn ọlọ́mọ o arábìnrin dẹ̀ ti bí ọmọ méjì tó lágbà ó dẹ̀ ti kọ ọkọ ẹlẹ̀ nítorí pé kò náání kò bìkítà láti bí ọdún 11 sẹ́yìn ni wọ́n ti kọra wọn arábìnrin olúwàbùnmi yìí ó dẹ̀ ń ṣe iṣẹ́ nílé iṣẹ́ ńlá kan ó rẹwà lóbìnrin dáadáa bí mo sọ ẹ̀sìn kírísítẹ́nì ló ń ṣe aa genotype òun náà dẹ̀ ni genotype ẹ̀ ó lómìnira díẹ̀ ó dẹ̀ mọ́ra fẹ́rẹ́fẹ́ ó ní òun fẹ́ ọkùnrin tó ṣe gbáralé tó dẹ̀ jẹ́ kírísítẹ́nì tó níṣẹ́ kan pàtó lọ́wọ́ tí èjẹ̀ bẹ̀rẹ̀ láti 53 lọ́sọ́wọ́kè tí ò dẹ̀ bímọ mọ́ tó dẹ̀ jẹ́ elédè yorùbá tó jẹ́ pé ìbálòpọ̀ àbí ẹ mọ̀ pé kò ṣe é fi sára kú ajọ́ ń gbádùn ara wa ni bọkùnrin bá ti nọ̀wọ́ ẹ̀ lọ sóbìnrin kóbìnrin má lọ ṣe mẹ́ẹ̀sì sọkùnrin ajọ́ ń gbádùn ara wa ni

ẹ̀sìn kírísítẹ́nì tí èjì ẹ̀ tó ń bẹ láàrin 50-60 years tó mọyì obìnrin tó dẹ̀ ṣetán àti bímọ ní kíákíá èjì obìnrin yìí 47 years ni ó sì lè bímọ kò tí pọ̀ jù. Arábìnrin Bọ́láńlé láti Yábà èjì Bọ́láńlé 46 years ó ti kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ nítorí oníkò bìkítà obìnrin dẹ̀ rí ó ti bí ọmọ mẹ́rin ọjà lòun náà ń tà ó dẹ̀ jẹ́ muslim ni ẹ̀sìn tó ń ṣe ó mọra díẹ̀ fẹ́rẹ́fẹ́ ó sì lómi lára ọyàn ẹ̀ náà ó tóbi níwọ̀nba ó ga ọmú ẹ̀ ó tóbi níwọ̀nba ó ga níwọ̀nba tẹ́sẹ̀ 5 àti 2 ó dẹ̀ rẹwà ó ní òun fẹ́ ọkùnrin tí yóò gbé òun sílé ní kíákíá ó dẹ̀ ní òun ò bí ọmọ mọ́ ìyẹn arábìnrin Bọ́láńlé láti Yábà arábìnrin Adéronkẹ́ láti Gbàgádà èjì ẹ̀ 39 years ni obìnrin yóò pè mí mọ́ o tẹ̀bádẹ̀ ti pè mí mọ́ màá tún morúkọ ẹlòmíì o èjì ẹ̀ 39 years ni kò ìlọ́kọ rí bẹ́ẹ̀ kò ìbímọ rí o ọmọ ìpínlẹ̀ Ondo ni o iṣẹ́ ìjọba dẹ̀ ló ń ṣe oníṣẹ́ gidi lọ́wọ́ ẹ̀sìn kírísítẹ́nì ló ń ṣe Adéronkẹ́ yìí jẹ́ èèyàn tó dúdú kò sọra ó rẹwà ó sì ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 1 ó ní kírísítẹ́nì ni òun fẹ́ o lọ́kùnrin ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàwé tó dẹ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ tí èjì ẹ̀ ń bẹ láàrin 40-50 years tí kò tí ì bímọ ọmọ ju 3 lọ tó dẹ̀ jẹ́ Yorùbá tó ṣetán àti fẹ́yàwó kó tó di December tá a wò lọ́kàn yìí arábìnrin Adé Ronke láti Gbàgádà ló sọ bẹ́ẹ̀ fún mi. Mr. Akanni láti Mushin èjì Mr. Akanni 58 years iṣẹ́ abánikọ́lé níṣẹ́ tó ń ṣe ìyàwó ẹ ti dolóògbé ó dẹ̀ ti bí ọmọ mẹ́ta ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn tí Mr. Akanni ṣe wọ́n dẹ̀ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara arákùnrin Jọlá Ààrẹ Apèdè Ọláìtàn tẹ́lẹ̀ èèyàn tó pupa fẹ́rẹ́fẹ́ ni ó sì ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 8 wọ́n ní àwọn ti bí àkókò wọ́n ní obìnrin tí ọkọ̀ tiẹ̀ náà ti ṣaláìsí tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 40-50 years ni àwọn nífẹ̀ẹ́ sí. Arábìnrin Oore Ọ̀fẹ́ láti Èjìgbò ẹ̀yin tẹ bá ń tẹ̀lé wa bọ̀ láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn bóyá kí n sọ pé bí ọdún mẹ́ta sí ìsìn ẹ ti máa gbọ́ orúkọ arábìnrin yìí Oore Ọ̀fẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ èyí wù mí òye òwẹ́ ohun tí yorùbá ní jẹ kò máa fi rùn mú òun náà ni ọ̀rọ̀ arábìnrin yìí àwọn èèyàn ń pè o lóòótọ́ wọn request fún o ṣùgbọ́n ó sọ fún mi ó ní olúmọ̀ẹ́tì mo ní má ó ní nǹkan tí nǹbá ní jẹ sẹ́ẹ̀mí ní fi rùn mú kàkà bẹ́ẹ̀ màá yà ẹ wà ní single ni kí lọ́la wọn ò tí ṣe fún mo dẹ̀ ní irọ́ ni ẹ nílò ọkùnrin wọn ní àwọn náà nílò ọkùnrin ṣùgbọ́n no àwọn ọmọ ta àwọn fẹ́ arábìnrin Oore Ọ̀fẹ́ láti Èjìgbò ẹni 50 òkè 51 ni 51 years ọjà ló ń tà ọmọ ìlú ìkirè ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ó dẹ̀ jẹ́ lẹ́sìn kírísì ọkọ̀ ẹni ṣaláìsí tipẹ́tipẹ́ ó dẹ̀ ti bí ọmọ kan rí ṣùgbọ́n nígbà tí wọ́n sọ fún mi wọ́n ní ọmọ náà ti ṣaláìsí kí dẹ̀ ló pọ̀ mọ́ wọ́n ní ọmọ yìí ń padà sílé ẹ̀kọ́ gíga níbi tó ti ń kàwé ni àwọn olè ni wọ́n dẹ́bùrú ọkọ̀ tó wọ̀ gbogbo àwọn tó dẹ̀ wà nínú ọkọ̀ nígbà náà ni wọ́n dẹ̀ pa ọmọ yìí náà wà lára àwọn tó pa láti ìgbà náà àwọn nìkan làwọn ń dá gbé àwọn ń dá fà àwọn làwọn ń sùn làwọn ń jí fúnra wọn àwọn dẹ̀ nílò ọkùnrin pé ara ń ro àwọn orí ń fọ àwọn àwọn dẹ̀ fẹ́ bímọ kí làwọn fẹ́ ṣe sí obìnrin yìí dẹ̀ ní èèyàn tó rẹ wà ní ó mọ́ra ó dẹ̀ ní gbogbo nǹkan tọ́lọ́ ń fi jíǹkì ẹ̀ ó ní ọkùnrin tí èjì ẹ̀ wà láàrin 50-55-60 years tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni òun fẹ́ ìyẹn arábìnrin Oore Ọ̀fẹ́ láti Èjìgbò.